0: tó bá rí nísìnyí kó máa dá sí méjì tí ò bá lágbára láti fẹ́ ìyàwó yẹn tó bá rẹ́nìkan bímọ fún ta kó bí fún kó sì tọ́jú ìyẹn náà. Tó bẹ̀rẹ̀ bá ti mọ̀ ìgbẹ́ àwọn ti ní orogún wọ́n ìṣe ẹ̀bẹ́ ìyàn jiyàn mọ́ wọ́n máa tún sí dáadáa padà bẹ́ẹ̀ tó bá ti máa pọ̀ nìkan ni wọ́n ó bí ti yàn dọ́jú alẹ́ ni o. Owó gbòógì tọ́jú alẹ́ ni èmi ti rí wẹ̀rì gbogbo àwọn ọmọ mi ni mo rán ní yunifásitì. Ọpẹ́lọpẹ́ ẹ̀kan tí mo bí síta nígbà tí mo wà mẹ́ẹ̀ kékeré tàǹsẹ̀ boys tẹ́gbẹ́ fìyàjẹ ọmọ náà kí n tọ́ wà ń ta ní fìyàjẹ wọn ọmọ yẹn ní á tọ́jú mi ní ìsìn. Tí mo ná gbogbo owó sí tí mo di gbogbo sálárì mi tí n pé lóṣooṣù àgbìlẹ̀ lọ́nà ẹyẹ lọ sán ẹlọ sí kẹ́míkà wọ́n mọ̀ mí bàbá wọn ni wọ́n mọ̀ mí ní lọ́rọ̀ o. Ìtìmí tí àjọ gbélé pé mo máa ń sẹ̀lú owó sí oúnjẹ sí lóṣooṣù torí sálárì mo máa ń sá fáwọn ọmọ mi. Mo ti program gbogbo wọn sálárì lẹ́mọ̀gbà owó ojoojúmọ́ yẹn èmi ò ní tẹ́sí bẹ́ẹ̀ mo dẹ̀ san owó iléèwé wọn. Ṣé o fún bí èyí ìkélé yóò jẹ́kọ̀ọ́ fáwọn ọkùnrin? Àwọn ìyá wa ni wọ́n o ìyẹn bá lè dárí ọmọ sí náà dárí ọmọ sí á sì máa gbàdúrà ẹ̀bẹ̀ àti fún àánú. Bàbá yẹn tó kù ní ìsẹ̀ ní pé kọ́ má bù bẹ̀rẹ̀ fi páńpẹ́ mọ́ tó bá fẹ́ fáwọn ọmọ yẹn kó pè wọ́n Taiwo James Ẹ̀gbà nǹkan báyìí kọ́ máa jẹ́ kó nǹkan tí ọba sì fún wọn kọ́ máa jẹ́ látọ̀dọ̀ rẹ̀ wá kọ́ mọ̀ mọ́ fún ìyá ìgbà ẹ̀yẹ lọ sí pé ogun ni òbí káwọn ọmọ yẹn láìkẹ́ torí wọn ò mọ̀ pé bọ́yá ò ní ìsìn nǹkan fáwọn láti ìpìlẹ̀.
1: Hello, sir. Àwọn akọni yìí ọ̀rọ̀ yìí afarabalẹ̀ fún yìí ni à ń gbọ́ yìí.
0: Fún bí èyí ó ti kókò tó bá rí obìnrin kan tó fi rí rigirigi tó lè fún lóyún tí ó bímọ fún ta kọ́ bímọ fún un kọ́ máa tọ́jú ìwé náà yọ̀wọ̀ èdè títàtà bí kan ò ṣe lọ́jọ́ iwájú. Torí obìnrin máa dìbò nídìí àwa ọkùnrin ní ọjọ́ alẹ́ ni pé pẹ́nàlìtì làwọn ò fi fún wa. Gbogbo obìnrin ni gbogbo african women ni bí mo sì fi ń wo gbogbo wọ́ọ̀lù obìnrin olùwádìí wọ̀ ni tó bẹ̀rẹ̀ bá rí ipò ilé dúkìá tó pọ̀ tó bá ti lè máa sí ilẹ̀ yóò wà bí ó ṣe díẹ̀ tí ó fi gbé dúkìá yẹn tí ó fi jẹ́ tiẹ̀ nìkan. Ìfẹ́ ara ọmọ ẹ̀yẹ́ obìnrin wọ́n ti pa òwe ọmọ mi ni mo jókòó tí ọmọ mi ni mo jókòó tí bẹ́ẹ̀ sì ń bẹ́ẹ̀. Béèyàn bá ṣọ́ra yóò gbé kúlà sábẹ́ rẹ̀ tó ní kí ọ̀nà ọ̀rá ń jẹ níta o lọ́jọ́ tó bá tọ́jú alẹ́ tó ká sí ìtara nítorí ọkùnrin yẹn lè ṣe ní ìsìn nítorí bá fẹ́ ṣe kọ́ máa fáwọn ọmọ yẹn direct number one kọ́ mọ̀ fún ìyá kankan mọ́ james yọlá ẹgbà ẹlẹ́sìn bàbá ẹ̀ nítorí bá fẹ́ ṣe kò tí tó mo ti fún ìyá yẹn yóò fún ní ipò ọmọ ìjọgbọ́n tì wọ́n sí àwọn lẹ́yìn ìgbà tó bá ti fún wọn ti wọn ìyẹn kan ẹgbẹ́ ìkejì tó lè ṣe tó lè fẹ́ ẹjọ́ bá ní ẹ̀gbọ́n ọkùnrin ẹ̀gbọ́n obìnrin tàbí àbúrò obìnrin tó pé kó bóun wá obìnrin kan tó bá jẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ tó ń fẹ́ fẹ́ ó lọ fẹ́ yẹn pamọ́ sọ́dọ̀ àbúrò rẹ̀ kí yẹn bá ti bí kan fún un tó mà pé yìí tọ́ kọ́ tọ́ kò tọ́ bí pé ibi tí education tiẹ̀ náà bá dé tọ́mọ yẹn bá tọ́ba kágbà bá dé bí tinú ilé ọ̀gá níran rẹ̀ ti tó níran rẹ̀ àmọ̀ràn tí mi lè fún yẹn.
1: Ẹ ṣe o, ẹ ṣe gan sa, adúpẹ́ o, 0706949493000.
2: Tàbí 0701447570.
3: Splash FM.
2: 105.5.
3: Ìlú fún bá láǹfẹ̀lẹ̀ lè bá
4: ní. Ẹ̀lọ́ mi ṣáájú yín ká.
1: Ẹ̀lọ́ sábà.
4: Ìlú ọmọ ní tí wa.
1: Àmì àṣẹ o.
4: Ẹ mọ̀ ní iṣẹ́ tó sùn.
1: Àmì àṣẹ o.
4: Bàbá rẹ̀ ọmọ àbúrò àgbò ní ìwọlé pẹ̀lú.
1: Àmì o.
4: Àjọ kò mú ọdún láyé ọ̀nà àṣọ̀gbọ́.
1: Àmì àṣẹ o.
4: Bá a fẹ́ ṣe ní ìgbà sí mọ́.
1: Àmì o.
4: Mo ṣe ní ìgbà sí mọ́ ní
2: ìwọlé ayé.
4: Àmì o.
2: Àṣẹ bàbá. Ẹgbẹ́ ìgbẹ́gbẹ́ ìgbọ́n.
4: ẹyin táyẹ̀ yìí sọ lórí ètò tẹ́lú wa táyẹ̀ ẹ̀kùn
2: kò sí o
4: àlàáfíà rẹ nìkan ẹ̀ mọ́ tẹ rí oníyàwó kan ètí ìníyàwó
2: kì í níyàwó
4: mo fẹ́ lọ́ọ́ dáṣẹ́ lẹ́rìí àwọn kan tí wọ́n ti gbàgbà ní èsì ó ti bọ́ lọ́wọ́ wọn
1: ó ti bọ́ lọ́wọ́ wọn
4: ó ti bọ́ ẹ sọ pé
1: ó ti bọ́
4: ó ti bọ́ torí pé tó ń fẹ́ ní ìlú èsì ọmọ ẹni lọ́fẹ́ gbé ìlú èsì ilẹ̀ gbúrú ibi skul bí gbé ìlú èsì ìlú tí wọ́n lè máa ṣe àkọlù wọn lùlọ́dẹ lóríṣiríṣi torí ìwé kan tó nìkan ò ní sọ sí inú ọ̀rọ̀ yìí ni pé gbogbo ẹgbà sùúrù àwọn ọkọ̀ ni ká jára ya tẹ́lú ibi tẹ́ ti lè jára yín rè ọlọ́ọ̀lù gbá ojú ẹnu ká tó gbẹ.
1: àmì
2: o
4: ẹ lọ máa fi fún deposit fún deposit ẹ lọ máa pọn ní lẹ́dọ̀ ìgbẹ́ àmì pé yẹ ọ̀pẹ̀ kọjá àmì pé yẹ ọ̀yà kọ pẹ́ báwọn bàbá wa ṣe máa ń sọ̀rọ̀ ìjọ ẹ̀mọ́ wọ́n máa fi ilé alẹ́wọ́ mi àṣọ́rọ̀ máa ń ṣe èmi ò nìkọ́ èmi ò là mi adéyinka àmì kọ́lọ́ sàánú gbogbo wa kò sí ara ẹni sọ́ọ́rí bí mo ṣe ń bá yín sọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ní gbàgbé kò fọlọ́ bàtẹ́ mẹ́rin inú ìrírí lóye náà fi máa ń sọ̀rọ̀ yàlláyà zé torí tẹ ọba ní tiẹ pọ ó torí tẹlẹ ní ètò tó sọ pẹrẹ ẹyẹ ní bàbá tó ń sọ pé iná tọjú ọmọ ń sọ ọtọ lọrọ fẹẹsì ń sọ yóò wá papọ ìfẹjà mi ò ṣe dáadáa jẹun kó o yó kó o ta yín kó o jẹun tó bá wú ọ tó bá kú lè kú ọlọmọbìnrin gbé níbi òkè yàrá ìyẹn lọ mọjà fẹẹsì o ẹgbẹ àyè láì ṣe gbogbo arákàṣì ń dá fẹẹsì ní ìlú adéyinka ìrètò yín náà dá mi ní láago kan láago méjì láti tó ń tẹ lórí ta nífẹ̀ẹ́ ni àbí àwọn ọgbẹ gbé
2: ni ṣé o
1: ṣé o
2: ṣé o ṣé o
1: ṣé o
2: ṣé o amọrírì yín o
1: amọrírì yín o ẹ ṣé o.
2: hello
5: hello
1: hello sir.
5: hello sir.
1: yes sir. ẹ jẹ kó lè rí ìdí
5: òní ẹ dákun. ẹ kó ètò sá.
1: yes sir.
5: àdúrà yẹn gbọ ẹni wá rí.
1: àmì ò jésù mi.
5: a ti ń gbọ yín àyín rí ń gbọ mọ kò ní ṣẹlẹ sí
1: lágbára lọwọ. àmì ò jésù
5: kìsà mọ jésù. mo fi aráàlú mi ọmọ kiri àdúrà yẹn gbọ ẹni wá rí.
2: àmì bàbá ẹ ṣe o.
5: ṣé ẹ yóò rọ tẹ́ ń sọ mo ń gbọ yín látàárọ̀ wà láì láàṣì. ṣé ẹ rí màmá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan láìpẹ́ yìí. wọ́n ní bàbá mi kò ráyè láti lọ sí skul ọmọ àbí anything. ṣé ẹ rí ikú wọn náà là ń kú lọ. kọ́lọ́ má jẹ́ ara rẹ̀ kọ́lọ́ má jẹ́ fífi wọ́n gbé. ṣé ẹ rí àkọ́kọ́ bí àwọn bàbá ti ń sọ wọ́n lọ́ọ́ níyàwó kan kó lápọn. yorùbá sì máa ń pa òwe kan wọ́n ní tọ́lọ́ ń bá rí ọ jẹ́yìn orí ọ ṣùgbọ́n tọ́lọ́ ń bá fẹ́ kẹ́yìn orí ni o. ìtẹ̀yìn ọ̀tọ́ náà bá fẹ́ kẹ́yìn orí. ṣé ẹ rí ìdílé mi máa ń sọ ni pé wọ́n ní ẹ́mbà sí dáadáa ọlọ́mọ wọ́n ní mọ́ni àmì làṣọ́ọ̀lì afálì náà sí wà mọ́ni àṣà fàhàléyà tó ti yín báwọn ẹ́mbà sí dáadáa náà láàfin sẹ̀sán dáadáa fún un. ọmọ tó bá ṣe dáadáa pẹ̀lú òbí rẹ̀ ègún ni o tí ó sì ṣe dáadáa náà pẹ̀lú òbí ẹ̀ ègún ni. tí bàbá bá ṣe pè fọ́mọ tí ìyá bá fẹ́ ṣe pè fọ́mọ bàbá lérè o ìyá ò lérè o ṣe ń gbọ́ mi sà.
2: àwa kò ní yín
5: bàbá lérè
1: ìyá ò lérè
5: o
1: èló à ń gbọ́ yín.
5: bàbá lérè pé ìyá ò lérè pé sí bàbá tó bá tọ́jú ọmọ tó dẹ̀ dá lójú pé òun dẹ̀ ń tèké gbogbo responsibility lórí ọmọ tó wá dọjú alẹ́ tó wá fojú bàbá yẹn kó fi gbolẹ̀. ègún kan lòun náà kọ́lẹ̀ yẹn ṣébùn náà máa bímọ kò sí òbí tó wulẹ̀ kó rí kó ṣe bẹ́ẹ̀ yẹn irú òbí àbí ìyá tó rí kó ṣe bẹ́ẹ̀.
2: látọ̀dọ̀ yín ni o.
5: ok kò sí ìyá tó lè rú kó ṣe bẹ́ẹ̀ yẹn láyé òun náà máa jìyà kan yẹn wàhálà yóò jẹ́ lórí ara ẹ̀ ni o nílò parọ́ fún ọlọ́run sí lẹ́yìn alábòsí alìjà sáà ò ní sáà ní alìjà sáà nìyẹn ọlọ́mọ nìyẹn tó bá ṣe dáadáa á sàn dẹ́sán dáadáa ni ọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run ò sí ní lọ láì sí kí ni láì ṣe tó ti yín lẹ́yìn ọlọ́run ní fi ń lọ àkọ̀tún àbáfíà àkọ̀tún orí lọ́n yọmọ wọlé gan lọ́gbàrá ọlọ́run ẹ ṣe gan ọmọlóore.
1: Mọ̀mí obìnrin sáré báyìí o.
2: Káà díẹ̀ gbóhùn wọn, ẹ gba bí wọlé.
1: Ọba mi fi di TV, ẹlẹ́ rẹ̀.
2: Ẹlẹ́ o.
1: Ẹlẹ́ sà.
6: Ẹ mọ̀ pé ayé tó ń lọ ọdá àbá ìbọ̀ká rọ.
1: Ẹ káàárọ̀ sà ọdá ni wa.
6: Fóònù mi ló bátìrì ló yẹ̀ lẹ́ẹ̀kan ló jẹ́ kó kú sọ́nà.
1: Ókè sà, ókè sà.
6: Ṣé mọ̀ pé mò ń sọ wípé Lagatown, ọmọ Lagatown.
1: Bẹ́ẹ̀ni.
6: Gẹ́gẹ́ bàbá ti ní ṣe sọ, kò ní wà ń tọ́jú mi
1: báyìí.
6: Legal wife, ká ná rọ̀gùnrọ̀gùn sí, tó. Mi ò mọ tí mo ti fún ọ, níyà ló kọjú wọn, báwọn náà kọjú ara wọn ní yín ni. Lagatown gan-an tí a wá kọ́ọ̀tì, wọ́n ní òkúta ká
1: kú. Tí mà lè kọ́ọ̀tì, náà ló padà tó padà
6: dé padà. Ló wá di pàtàkì gbé. Kò ló ń tọ́jú mi báyìí kẹ́ bàbá tó sọ̀rọ̀ lẹ́yìn mi ti sọ. Tí mo wá sọ pé ìmọ̀ràn tí mo wá lè gbà máa yẹn ni wípé dídá gbogbo ẹ̀ lẹ̀ 100% ni kọ́sítọ́pù ẹ̀. Èmi ní ìràrú, èmi ní ìràyọ̀ pátápátá. Ebi ìyá náà ń ṣiṣẹ́ ń gbowó oṣù, ẹjọ́ máa ṣe ń bíbí. Tó kẹ́ bí ìyá bàbá wa ti sọ, iye tí mo ní ni o, ẹ̀ bàbá náà máa yín kó fi kún. Tí bàbá wa bóyá fíìs àkáǹtì tí bàbá kan dámà ni ọmọ lọ fowó sí ni tàbí bó bá lọ gbódò kọkọ lè kan pamọ síbì kan tí ọmọ gbowó rẹǹtì rẹ ń bọ bá yá torí àsìkò ń bọ tó yẹ pé kò ní lè gbọwọ tí ò ní lè gbẹsẹ má tó yẹ pé owó ni ọmọ fi jẹun ìyá ó sì máa ṣe yọtọ mẹ tí ọmọ yọ tí ó yọ kẹ tí ó yọ yìí yọ gbogbo ẹ
1: tí
6: ó tó dọmọdé padà tí ọmọ tó bí lọ ọkọ lọ tọ́jú ọmọ bàbá ọmọ rárí nílẹ̀ kó sì má kọ́ tí ọ̀gbọ́n torí obìnrin ẹ̀fẹ́ kẹyàn sáyàwó mi gbogbo tá à ń sọ yìí bí àwọn obìnrin inú gbogbo obìnrin tí ń tẹ́ńtà sọ̀rọ̀ bíbí ẹnu ọ̀dàwà sọ wípé kọ́ wá míì tí ó tọ́jú rẹ̀ lọ́jọ́ iwájú èyí ò lè tọ́jú rẹ o kì í ṣe pé o èyí ò lè tọ́jú rẹ àwọn mẹ́ẹ̀lú tí ó bẹ̀rù tí ó jẹ lọ́jọ́ iwájú pẹ̀lú fókọ́ọ̀lù sí àti bí ó ṣe máa lọ sọ lọ́jọ́ ìjọ ọmọ ìmọ̀bí táwọn bá wà bẹ̀ kọ́ wá míì síbì kan tí ó fi kọ́ pamá tí ó máa lọ.
1: Ọ̀dọ́ yín ló ti já
2: o. Adẹ̀gbádùn yín o.
1: Ọ̀dọ́ yín ló ti já o.
2: Ẹjẹ́ àgbà bí ìwọlé.
1: Bàbá mi kíni rèé. Ẹ̀ló sà.
7: Ẹ̀ló Adéyínká.
1: Ẹ̀ló sà.
7: Ẹ káàárọ̀.
1: Yẹ sà.
7: A kò ṣe alákàárọ̀.
1: Iṣẹ́ mi o.
7: Ẹ mọ nǹkan tí èmi bá ti sọ.
1: Bẹ́ẹ̀ni sà.
7: Tí bàbá yẹn bá fẹ́ gbé ìgbésẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
7: Ó kọ́kọ́ fi sùúrù ṣe é nínú ilé. Ìjọ tí ìyá àwọn ọmọ yẹn ò bá sí ń bẹ̀. Tẹ̀mọ̀ ọmọ kékeré. Wọ́n ti ìwà ọ̀fẹ́ ìjìjù yìí tó dàgbà jù náà ní 22.
1: Bẹ́ẹ̀ni.
7: Àwọn tó kéré jù yẹn ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn. Kó béèrè lọ́wọ́ ẹ̀ kí ló sọ gbọ́ngbọ́n fún ọmọ ìṣẹ̀mọ̀ fọmọ kékeré aṣọ.
1: Bẹ́ẹ̀ni.
7: Kí ló ń ṣe tẹ́ fi òun rí pé ò láìkì mi. Kí ni mo ṣe? Kí n lè chẹ́ǹjì sí ẹ, kí n lè máa ṣe dáadáa sí ẹ. Ẹ̀kọ́ tí ìyàwó kọ́ wọn yẹn kó fi ọgbọ́n gbọ́ kó tíìzì àwọn ọmọ yẹn láti bá wọn sọ̀rọ̀ dáadáa. Àwọn ọmọ yẹn á sọ fún tí ìyàwó bá ń sọ. Ṣé ti yé yín? Tó bá tó yá kó tó pè kejì kó má jẹ́ kí ìyàwó wà ní kó tó bí kó tó ṣẹ̀ṣẹ̀ wá di èyí ẹ̀gbọ́n tó gbọ́ jù. Kò wá a lè mọ ọpọlọ tó máa fi bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ á ti gbọ́ tẹnu àwọn ti bí. Àwọn yẹn á sọ̀rọ̀ wọ́n á sọ fún tó a lè mọ ìgbésẹ̀ tó fẹ́ já mọ nǹkan tí ìyàwó máa ń bá wọn sọ lẹ́yìn tí ò bá ti ń bẹ̀. So irú bó ṣe ń sanwó sùúrù tó ń ṣe kábìlì ó lè jẹ́ pé ìyá yẹn gan-an ló lọ lòún pẹ́wọ́ ní lọ́wọ́ tó lọ ń rà á tó lọ ń san school fees kó má kò fún mọ́ fún rẹ̀ ni kó máa lọ school wọn kó lọ sanwó wọn. Káwọn ọmọ yẹn máa rí pé òun ló sanwó. Tó bá ti sanwó wọn tán kó wọ kíláàsì wọn pé lágbájá àfẹ́jì ọ̀ school fees mu kó padà lé. Ṣàkà ṣe gbè bí ìpé bó ṣe ń yan owó pààrọ̀ tó jẹ́ kí gbalẹ́ kó tó dé yẹn. Ó máa wá táìmù tí ó máa lọ sí àwọn ọmọ ìpínlẹ̀ ọmọ ìrìspẹ́kì wọn. o je ka omo yen ma ri o pe o wa sanwo e ma je ki yawo san mo e ma ba ti treat case ni e mi ye da ni program yi nipa ka wo ko left behind lati ma sanwo school o be a ro pe iyawo re ba iyawo re ba a ko lo fun na sanwo school awon mo ni ta kan le o ta ta a ni time fun school awon mo ibe yen ni nkan yen ti wo. So awon mo yen ni ko ko te ni mo ti awon ba singe to ba ti te won ni gbe gbe agbalaja a ri o mu nkan ni mo wa won ti ya won se to fi se fun yo se mo pe awon mo le so fun pe eh se bi you don't pay your way then you didn't pay our school fees na e bi mo mi wa lo so school fees wa a le mo nkan fi like ya won mi yen ona be won yen gbogbo awon mo ya so uto e fun a le mo bi se to fe gbe then bọ́n ṣe sọ pé ó wá nǹkan kan ṣe sí pamọ́ kó má jẹ́ kí obìnrin yẹn mọ gbogbo àṣírí tó ti ń fi hàn tẹ́lẹ̀ kó má fi hàn mọ́ kó má fi hàn mọ́ èyí tó bá ti mọ̀mọ́ ni kó jẹ́ ó mọ̀mọ́ àwọn nǹkan míì tó fẹ́ gbé nígbèsẹ̀ kó má bàá sọ mọ́ torí yóò fi ráre tó bá yá ìgbésẹ̀ yẹn ló ti ń gbé inú ilé yẹn màmá fẹ́ bá yín
8: ẹ kú ojúmọ
1: o ojúmọ rẹ o
2: máa ń yọ
8: ẹ ẹ sà ẹ ti fẹsùn kàn wá ẹlẹ́yìn àwọn obìnrin fún wọn bá sọ ọ dájú wa fìdí sí wọn sọ pé inú ń bí àwa obìnrin báyọ káwọn ṣe ń sọrọ ni kò dá ó kù jẹ ká ti fà ẹsùn bá fi kàn wá yẹn ọjà gbogbo obìnrin kọ lórí bákan náà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn obìnrin tó burú wà bíbélì gan sọ pé obìnrin burú lórí ohun tó kọrò obìnrin ló fi wé mo sọ ní last week mo ní proverbs 9 ẹ lọ kà láti ẹsẹ kejì àdé kalẹ ẹ rí bí ọlọrun ṣe kọ sílẹ ṣùgbọn kì í ṣe wípé gbogbo obìnrin lórí bẹẹ o gẹgẹ bí wọn ṣe sọ fún nínìsín pé kí bàbá yẹn kó pe àwọn ọmọ yẹn kó bá àwọn ọmọ yẹn sọrọ kí àwọn pé pé kí kéèsì bá ṣẹlẹ kí ọlọpàá bá fẹ rí ju òdodo ẹnu ọmọdé náà ti máa ń gbọ nítòmọdé bá sọ lóòótọ káwá rí nǹkan sí àwọn sọ fún ọ lẹyìn àwọn ọmọ yẹn ó sọ ọ àwọn tó kéré yẹn wọn á sọ nítorí ìdí èyí tí bẹẹ bá yẹn fún ara wọn wọn bá ń gbọ báyìí wọn lọ invest wọn má jẹ kí ìyàwó wọn kó mọ rárá gbogbo àṣírí wọn wọn bá fi máa ń hàn wọn jẹ kó pamọ ṣùgbọn ká má gbogbo adán sínú ilé o ó lè ṣekú pa wọn èyí mo ṣe ìwò yẹn wọn jẹ nítorí jẹ díẹ báwọn ọmọ ẹ má dẹ ti sọ àwọn nǹkan tí òun wọn fẹràn bàbá wọn kí bàbá ṣe àtúnṣe tí àwọn kò wọn ní àwọn máa ń ra nǹkan bẹẹ táwọn bá ti wọlé tẹlẹ ẹ tó ti rọra táwọn tó ti rẹ akọrin gbé kalẹ ránṣẹ báyìí pé eré náà ní sẹyìn láti báwọn ọmọ wọn ṣe wọn máa báwọn ọmọ wọn ṣeré bóyá kí wọn gbé ìfún máa gbé apá church wọn báwọn ọmọ wọn ṣeré wọn máa ṣe dáadáa pẹlú wọn wọn bá rí nǹkan kan bá ẹ wò níbi tí ọmọdé ti ń jẹun tó ń fún ẹja tó ń fún ilẹ̀ ilé ìsìn bàbà ṣé ẹ ti mọ̀ yìí pé nǹkan kan ti ń bẹ̀ ń bẹ̀ bàbá yẹn ò tètè síra ni ìgbà tọwọ́ ṣe ẹ̀lú iṣẹ́ ìwà fúnra ṣẹ́yìn iṣẹ́ ìwà wọn sí àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹjọ́ ẹyin ọkùnrin ẹ má máa kó wa pọ̀ mọ́ gbogbo obìnrin kọ́ ni ìdá o gbogbo obìnrin kọ́ ni ìdá ọ̀rọ̀ ti láti sọ báwo báwo bẹ̀rẹ̀ náà gbọ́ wípé ọjọ́ ẹ ṣe ń fẹ́ bẹ́ẹ̀ ẹ fẹ́ ẹ̀fẹ́ ká bá ní dá sọ́rọ̀ mi à ní dá sọ́rọ̀ mi ẹ máa dé tó
1: bọ̀. Ìrọ̀rùn fún mi káwà bàálá náà ti sọ̀rọ̀ ẹ má bínú ẹ dákun.
7: ẹ rí ìgbà ṣe tó ẹ rí pé àwọn obìnrin rere là ń ní lórí program
1: bẹ́ẹ̀ni
7: wọ́n dẹ̀ máa ń sọ òótọ́ ọ̀rọ̀ bíbù tó bá jẹ́ pé obìnrin ló ṣe nǹkan tí ò dáa òótọ́ tó bá wà bẹ́ẹ̀ gbogbo wọn ló máa ń sọ gbogbo àwọn ìyá tá a ní lórí rédíò yìí gbogbo program gbogbo ló máa ń sọ tó máa ń dá sí program inú àwọn ọmọ àti mẹ́lẹ́ nǹkan kan gan ẹ́ rí pé ohun tá a bá dá ọkùnrin yẹn bá kọ̀ níjọ́ yẹn àǹtí yẹn máa ń kọ̀
1: bẹ́ẹ̀ni
7: àmì òun náà fara mọ́ ohun tó bẹ̀rẹ̀ yẹn ṣe ò dáa gbogbo àwọn ìyá àbèjì ìjànà ní gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ẹ́ rí pé wọn ò pẹ̀lú wọn ò tó wọn ò gbọ́ sẹ́yìn abẹ́rẹ́ náà
1: bẹ́ẹ̀
7: kò yẹ kí gbogbo ìyẹn máa jáde bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àdáìsí tèmi ní fún bàbá yẹn èmi sọ fún yẹn àwọn ọmọ yẹn ni kò tẹ̀ nínú tó bá ti di pé ìyàwó sì ní kò tẹ̀ wọn mú bẹ́ẹ̀ ń kó change gbogbo program inú ilé o ma ni o ba pe ibi owo school fees ye o ri pe fun awon lo so jo to ba de tin so o ma yo ju sawo mo ni school o gba account school ye o ma transfer owo ye fun won ko ma pe won ko de ma lo be ko ti e ma de be kawo mo yen ma ri pe o wa jo to ba ti transfer owo won o make sure ko ma de be jo yen o yo ju sawo mo e won ko o wo won mi tete after your school fees ni be wa so mo de ti so nkankan ko de ba ti e lo ya nga ja ni awon ma ni se do ma na ni won to ba de je pe ibi ko ma da iya duro de baba ni ti baba na so re to ba ni baba ti baba so go se iwo ni ba won o le ba mo e wi sugbon gbogbo eko ni abiyamo si mo ni won ni abiyamo ma se wa ko to pe mo mo ni a wo a ko wa che te wa ko to ba si gba ba e pe ìyá dúpò bí ìgbà pé gbogbo jẹ ní ju ọmọ yẹn so ìwọ̀ba nìbáwí ẹ̀rọ ọmọ lóòótọ́ yẹ kéèyàn bá ọmọ rẹ̀ yí kó tọ́ kó kọ́ nígbà tọ́mọ tán tó bìnrin bá wá dìdí tó ń rí bẹ́ẹ̀ yẹn kéèyàn tètè tó èrò ara ẹ̀ pa láti ilẹ̀ ni ìjọ fẹ́lẹ̀ mi láàyè tí wọ́n sì kú ti ń bọ.
1: ṣe adúpẹ́ o adúpẹ́
3: I'm a little bit more. Bo ba se fo na la se soko re o ko di sodo awon obirin lo ninu o le di jo mejo nisin ko je pe odo okun ni o ko di si sugbon temi kan fe fayo ni bi pe ni bibele o so wi pe enti okunrin to ba ri obirin
1: fe
3: oroju rere olorun o obirin kan nisin mu ni bu eru kan ni mu ni bu gba eru nti mo fe ki awon mama wa ki won fi sowo ni gbogbo ba se nso ina awon obirin gidi won wa daada ti won si mo lokan awon na pe obirin gidi la e ba won ya kan ni pe sori eto to je wi pe ti okunrin ba to ba se mana mana won o yo ti e fun pe onu se mi to obirin na ba se mana won o joye wi pe to obirin yen o se o da sakapata ara lagba sin to ni ona fun te sin wo nko ni gbongbo so idinu njo mejo latun ma pade lori eto ta pe ni koni baje awa ma si ladura wi pe idile wa koni baje o awa na ani baje gbogbo nta dawole ona baje ti o awon omo wa gege ba se so eje amoju to won daada n to ba wa laya institution eje ka pe pe bo ni be se nlo pelu gbogbo bi oro eto aboseri ni agbara olo ire lawon gbo sira wa titi jo mejo ta tun ma pade akin ladokun ni mi nje ikole ologuse ti o ba won jo te ikeye ni ile ogun gbinro ni alafara nle bada titi jo mejo to odi labo
2: odiyan se olobe se gbogbo eyin ti e ba wa je e se eku aibinu baba tun dira jin lo ko mi o ile ewu le mi nlo bayi jo mejo la pade. Good double.

0: Splash FM 105.5.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Jani. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ṣe fún rẹ ṣòfò. Má fowó rẹ ṣòfò. Pẹ̀lú Hero Hunter Bike Kick Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìnjìnà náwó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0080.
1: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
2: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

0: with Messi. He'll go for goal here. Oh, my goodness.
1: Running it for Selko. Here's Mbappe. Oh, my word.
0: Alvaro Pereira hit by Hammer.
2: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it. The way you like it.
3: King, àwọn tèmi nìyẹn.
4: Sola ti rà lọ́dọ̀ wọn ṣé kò tíì tó ni.
3: Kì í ṣe Sola nìkan ni wọ́n ń ṣe o. Wọ́n ń ta àwọn smartphone gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀díẹ̀. Bí ejiro ṣe ra Samsung rẹ̀ nìyẹn o. Bí Emeka ṣe ra Techno rẹ̀ nìyẹn. Bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn. Èmi fúnra ra mi náà. Sori Samsung gidi tí mò ń lò yìí ni mi ò tiẹ̀ tíì sanwó tán.
5: Bẹ́ẹ̀ ni o, bóyá owó rẹ pẹ́ tàbí kò pé pẹ̀lú Sun King, ìwọ náà lè ra smartphone tí ojú rẹ̀ rí báyìí, kí o sì máa sanwó díẹ̀díẹ̀. Wọlé sí ilé-iṣẹ́ Sun King èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí, tàbí kí o bá Ava sọ̀rọ̀ lórí WhatsApp nípa títẹ nọ́mbà yìí 0817-946-6478. Má gbàgbé o, òfin àti májẹ̀mú wà. Sun King, jẹ̀gbádùn náà gbà lóde.
6: Jẹ́ a máa bá wọn san, wọ́n máa ṣe hùwà ìbàjẹ́ mọ́ o.
7: Àwòdì tó lè bára lórí yẹn.
8: Ó lọ mú agbára kún agbára ni.
7: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà.
9: Kájọṣe, tí wọ́n tàgbà kájọṣe
7: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA. Owó bàbá fọwọ́sì tá a mọ̀ bí ẹ mowó, ẹ mọ̀ pé kò lè dọ́ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. AA balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.

0: Flash FM 105.5.
1: Ìrọ̀rùn máa fẹ́, ìrìàlú ó yá máa fẹ́, tí ojú máa bá ti mọ́ nìrì máa ń fẹ́, ojú wò ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí àkókò ìrìn òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sí Dr. SM Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run, Seed of Christ Golden Church, Land of Reality, tí National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kìlómítà 54, Lagos Ibadan Expressway, Lufuwa pẹ́ ìpín.
2: Mo fẹ́ gbàdúrà fáwọn èèyàn. Mo fẹ́ gbàdúrà. Ẹ bá mi wí sí apostele orí kẹtàléníogún ẹsẹ̀ kejìlá kí ló wí.
3: Nígbà tí ilẹ̀ mọ́, àwọn Júù kan dì mọ̀lù. Wọ́n fi ara wọn bú pé.
2: Wọ́n dì mọ̀lù, wọ́n fi ara wọn bú pé.
3: Àwọn kì yóò jẹ. Bẹ́ẹ̀ ni àwọn kì yóò mu.
2: Kí ló dé?
3: Títí àwọn ò fi pa Pọ́ọ̀lù.
2: Ta ni pinnu àti pa ọ́? Ta lóòrò ní ọkàn àyà ẹ̀ tó lò fẹ́ kó ènìyàn jọ láti pa ọ́? Ta ló lòun fẹ́ gba ẹ̀mí ẹ̀? Ta ló fi òru ṣèpàdé nítorí àṣeyọrí rẹ? Bí ìwọ bá gbàgbọ́, ìmọ̀ wọn dásán. Ìmọ̀ ọ̀tá lórí ẹ ó dásán. Ìmọ̀ ọ̀tá lórí ọmọ ẹ ó dásán. Ìmọ̀ ọ̀tá lórí iṣẹ́ ó dásán. Ìmọ̀ wọn dọ̀fo. Ìmọ̀ wọn dọ̀fo. Ìmọ̀ wọn dọ̀fo. Ìmọ̀ wọn ò ní jọ. Àwọn tó láwọn fẹ́ gba ìjẹ lẹ́nu ọmọ ẹ lórúkọ Jésù, ìmọ̀ wọn dasán. Àwọn tó ń pinnu àti dá dúró, ìmọ̀ wọn dasán. Mo ní ìmọ̀ wọn ò ní jọ. Ẹni bá fi ìka rẹ̀ sí à prógrámù yìí lórúkọ Jésù, ìka ìpinnu bí ènìyàn kò ní ràn lórúkọ Jésù. Ìwọ́dà ṣẹ́gun. O ti bọ́. O ti bọ́. O ti bọ́. In the name of Jesus. Sọ pé mo yege. Àṣẹ mu bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé. Àdúrà mi ni pé wà ní testimony. Wà ní testimony. Wà ní testimony. Ogun òru burú gan o. Àwọn tí máa ń fi òru ṣiṣẹ́ ibi wọ́n ṣe é torí pé wọ́n mọ̀ pé àwọn kan ti máa sùn. Àwọn tí ń fi òru ṣiṣẹ́ ibi wọ́n mọ̀ pé wọ́n ní rí àwọn. Òkùnkùn dùn ṣiṣẹ́ ibi. Ẹ má gbàgbé pé inú òkùnkùn náà ní òru náà lọ́lọ́run máa ń tú ènìyàn sílẹ̀. Tí ayé bá fi òru gbógun, Ọlọ́run á dẹ̀ fi òru tú àwọn èèyàn rẹ̀ sílẹ̀. A sọ nípa àwọn ọmọ Ísíráẹ̀lì, wọ́n kó wọn ní ìgbèkùn ní Olúwa jà fún wọn. Ó dẹ̀ tú wọn sílẹ̀, ó dẹ̀ sọ wọn lómìnira. Mo gbàdúrà gbogbo ẹni torí mi gbọ́ lórúkọ Jésù, wà á dí òmìnira. Wà á dí òmìnira. Wà á dí òmìnira. In the name of Jesus. Ooru tí wọ́n pè lóru ìràpadà. Ooru ìràpadà ìwọ́ gbọ́rí. Tó jẹ́ pé afẹ́sẹ̀ bẹ́ẹ̀dẹ̀, mo dẹ̀ pé ooru yẹn ní ooru ìràpadà fún ọ. Wàá mọ̀ pé kí ẹsẹ̀ mọ èèyàn. Tó bá jẹ́ ìmọ̀ èèyàn, mo máa tún yẹ kí n pè é. Ẹ̀mí Ọlọ́run tọ wa, òun tí a ó pè é. A fẹ́ ra ògo ẹ padà. A fẹ́ ra àsìkè ẹ padà. Ìyìn tó kú ní ara rẹ, a fẹ́ ra padà. Iṣẹ́ tó ti kú, a fẹ́ ra padà. Òru ìra padà. Mo fẹ́ràn ẹ̀kọ́ ìwé orin ìhìnrere wa. Tí n bá ti rántí, ìbàjẹ́ láàrin èrò mo wà tí ò bá sáyà ti kọ́ máa kọ sínú. Òrìyàn lọ́ba ìpè.

0: ẹ̀tẹ́ wọ́n sí gísà ara ọ padà ara ọ padà ara ọ padà aago kan lọ́sàn-án yìí ní àdúrà agbára yóò ti bẹ̀rẹ̀ nínú fàpẹ́ bẹ́ẹ̀ ni tí ń bá sọ pé àdúrà máa ní agbára prepare ara ẹ torí pé àdúrà tó fẹ́ lọ gbà àdúrà tó ní agbára ni àwọn alágbára ló ń kóyàn lẹ́rù àwọn alágbára ni máa ń kóyàn nígbẹ̀kùn bọ́mísà tí o bá fẹ́ bọ́ àdúrà tó lágbára èèyàn máa ń gbà àwọn ogun kan máa ń sọra wọn di takuọ́lọ́jì sáyé ènìyàn wọn fẹ́ lọ nìyẹn irú ogun bẹ́ẹ̀ ó nílò èèyàn tó lè takú sínú àdúrà láti bọ́ alágídí ogun ó nílò alágídí wòlíì àti alágídí aládùúà mo gbàdúrà nínú ìgbèkòtò wà ó máa bọ́ ayé máa ń sọ èèyàn ni ẹni tó wà lókè dẹ̀nà máa ń sọ àtẹni tó fẹ́ gòkè àtẹni tó ń sáré àwọn tó máa ń sọ nìyẹn bọ̀ wọ́n lè báyẹn tó ò bá ti dúró ni o èèyàn gbọ́dọ̀ dúró bẹ́ẹ̀ ni o ò gbọ́dọ̀ dúró yóò bá bọ̀ wọ́n ní ẹni tó eégún ńlé kó náà wọ́n dúró máa rọ́jú ni bó ṣe ń rẹ ara ayé bẹ́ẹ̀ ló ń rẹ ara ọ̀run so o gbọ́dọ̀ dúró tó o bá jẹ́ aládùúà àdúrà náà pa kírísítẹ́nì láti bá ọlọ́run ni ẹ̀nàwó sókè tó o bá lè sàmì mo pàṣẹ àwọn tó ń pinnu ibi lórí ẹ ìmọ̀ wọn dà sàn ìmọ̀ wọn dà sàn àìtó fẹ́lì kò lóhùn ò padà fídíò kò lóhùn ò pa ó ó plan ẹ̀ ni ó ń fẹ́ kí ọmọ rẹ̀ kọ́ pa ó fẹ́ kó gbẹ̀bí ẹ̀ ọmọ bíbí inú dáfídì orúkọ rẹ̀ á máa jẹ́ absalomu àìtófẹ́lì lọ bá pamọ́pọ̀ ó gbogbo ẹ̀dẹ̀ ló mọ̀ pé àìtófẹ́lì ó wà ní ìjọba dáfídì kẹtẹ tó mọ̀ pé wàhálà bẹ́lẹ̀ láàrin ọmọ àti bàbá ó kú lẹ́yìn bàbá ó lọ bá ọmọ ó wá fún ní ìmọ̀ràn tó máa fi pa bàbá ẹ̀ ẹ wá gbọ́ sà àkọsílẹ̀ tó wà fún àìtófẹ́lì ni pé tí ó bá fún ẹ ní ìmọ̀ràn kan ó máa dàbí pé ọlọ́run fún ẹ ló bọ́lẹ̀ tó wá advise ìmọ̀ràn rẹ̀ kìí tà sí i bọ̀ nígbà tó kan ti dáfídì dáfídì lọ takú ti àdúrà ni ó forú gbàdúà olúwa báyìí mọ àìtófẹ́lì jẹ́ orúkani bí ẹ̀bùn yẹn ṣe lágbára tó lórí jákọ́bù orúkani òru yẹn lọ́bà dáníẹ́lì òru lọ́bà ọlọ́run pàdé ló ṣe gbọ́n ju àwọn ẹlẹgbẹ́ rẹ lọ òru kan ni dáníẹ́lì lò nínú ihò kìnìún tí ó lè pa lára òru kan ni bọ́ kìí ṣe òru yẹn ló gbàdúrà rẹ̀ òru kan ni gbogbo ọmọ ìsírẹ́lì ìní wọn bọ́ lọ́wọ́ wàhálà òru kan ni ẹnìkan ní mi gbọ́ sà ó máa bọ́ ó máa bọ́ wà bọ́ wà bọ́ wà bọ́ wà bọ́ wà bọ́ wà bọ́ wà bọ́ wà bọ́ wà bọ́. Àdúrà ló ń gba agbára yìí gbà mo máa gbàdúrà kan láàgó kan lónìí ní ilẹ̀ àánú àdúrà tó yàtọ̀ yìí bẹ́ẹ̀ ni àdúrà tó yàtọ̀ òróró ó ti rẹ́dì mátù ó ti rẹ́dì ó mìíràn padà ó ti rẹ́dì mo máa láìkí yorùbá a ní àrùn mẹ́ta ẹ̀dọ́bẹ̀ nù mi máa bọ́ ṣe fẹ́ rí ọgbọ́n ni nígbà tó lọ́wọ́ máa rán wòlíì rẹ̀ ìlàjà lórúkọ ẹ̀ ó dárúkọ àwọn mẹ́ta tó máa fòrò yàn inú ìwé àwọn ọba ó dárúkọ ènìyàn mẹ́ta tí yóò fi òróró yàn wọ́n á sọ fún ẹ pé tọ́ba ti fòrò yàn wọ́n o ẹni tó bá lòun lágbára tó bá bọ́ lọ́wọ́ asaeli wòlíì ó pa ni ìyẹn eliza so ó lè escape ogun ayé ò lè escape mẹ́tẹ̀ẹ̀ta kò tó bẹ́ẹ̀ kò lè escape ẹ̀ ìdìlámọ̀ rẹ̀ àdúrà ń mọ̀ ń gbàyàn ni ẹni wọ́n síbi sà ó máa bọ́ a máa ra ọ padà in the name of Jesus ara ọ padà ara ọmọ rẹ padà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ lóde òní won ti ko si won lori oju orun won won ti ko won na je e ko ka won je ku ja ti mu ku mu won ti ko won won ti so mo lo ta awon obi won mo gba pe nigba aye Davidi ti omo re didi ogun si ama ra ko sile pe mo ku mu lo mu emi kan lo ko wonu e be gege emi kan lo nko wonu awon omo no de one ti imukumu ati ijekuje to wa gbenu won kan o ti o wa pe omo egan wa pe owo gan o jo lojumo hawo e tem belu to ba so ra na gbenu so o le pa akoko yi ti koja iwo ti e po se be laye je ni omo kan so fun e pe akoko e ti koja akoko wo lo koja so pe mo se be laye je nte mi ni o loruko Jesu mo gbadua ogun ayo ni bori omo eyan bi omo ko foto won dani ke pe taye fi keyan omo so bi won lo ni gba ko foto won dani mo gba gbo mi ti mo ni ko ka samu se o samu alagbara sam 19 gbo mi ti e dani na bo ba bon camp be ni ka se bo ti se ko ba le ri bo ti ri agbadua yen badan o lagbara sa mo gbadua mo laye e ma dide o se to wa nbe lana ti o mo pe nkan kan sele to la ma wa le sa ah daddy won fe o kaju aye e o be ni won fe o kaju aye e okunrin ti o ba fe ma jounje ebu okunrin ti o fe ma jounje ibanuje okunrin ti o fe ma jounje konje to fe kaju aye won e fadua sere so fun yawo e ko mura e lo bi adua be ni a wa pade ni camp o la ma le sa o la ma o ma le lagba mo lo ma so ko ma le mi fi sere ele se drama o su woli ni abi o to woju olo afomo o wa ni kene kan lo da duro ah ma je kan nkan buruko boro do duro gagawa sakafrim mo pase o ma dide e ka bi beli e ba mi tuka yes
1: ni
0: igba
1: ti
0: ile mo
1: awon ju ke di malu
0: won di malu
1: won fi ara won bu pe awon ki yo je
0: awon ebi no pa won ku
1: be ni awon ki
0: yo gbo awon to pe won ni je won ni mu to fi mu e wa ye gi baruda ya mo pa lase a o fe mi won di in the name of Jesus ngbo ya won plan e ba mu so kale loru ko to do da won ti pa but imo yen tuka imo tan di lori e imo yen tuka
2: amen
0: e ka verse 23 je verse 23
1: Gomina Felix si pe meji
0: yes
1: ninu awon balogun orun sodo re o si wi pe
0: o si wi pe
1: e mu igba omo ogun sile
0: e won prepare omo ogun ogun orun ma prepare ogun fun
2: amen
0: won ba jaguna
2: amen
0: wa se ogun na
2: amen
0: hello ka tasi won to da koko
1: nigba na ni awon omo ogun na gba Paulu
0: yes
1: won si mu ni oru
0: oru ni balawa oru ni yes
1: lo si ati pari
0: aha
1: gege bi ati pase fun won
0: gawa no ma sene ya mo pase e fo soke same mo duo mi o da duo mo soro mi o da soro mo wonu mo je mu ipe mo pa ni ase idi malu awon ene bi lati ti o jamba lati yo mo re lenu imanya tuka in the name of Jesus so pe mo ba lawa won so pe mo ba to wa da won to ba je alagbara awon aye mo gbogbo ti won Samsoni alagbara ni akole ologun ni won fa kile ri o se ke se ejo Samsoni na ejo eko ogun lo ja oni dajo 16 ni kewo a ka ese keji ati ese keta to ra koko wa yes
1: awon ara gasa si fo pe
0: aha
1: Samsoni wa ti
0: yes
1: won ti yika
0: aha
1: won ti sapa mani gbogbo oru na
0: ni mo ki

0: gbàdúrà ìmọ̀ ta lórí ẹ ó tún ká ìmọ̀ wọn ò níjọ ìmọ̀ wọn ò níjọ ìmọ̀ wọn ò níjọ ìmọ̀ wọn ò níjọ in the name of Jesus. Ẹ wá gbọ́ eléyìí sá ẹ lé lè máa iṣẹ́ òkè lòróró ń ṣe ò lè mọ́ ìgbà tó bá ṣẹlẹ̀ nú ayé ẹ tí wọ́n náà ní testimony wàá mọ̀ pé òróró ìṣe lásán. Mo sọ lánàá pé ẹgbọ́n tí Mátù ṣe ní ọjọ́ Monday àìmọye ẹ̀rí tá a máa ń gbọ́ nípa Mátù yìí à ń fọ ẹ lọ́fẹ̀ẹ́ òróró àìmọye ẹ̀rí ẹ̀rí mẹ́ta ni wàá gbọ́ nípa òróró láàárọ̀ ẹ̀ mo dẹ̀ mọ̀ pé òróró máa ṣiṣẹ́ fún ẹ̀ in the name of
1: Jesus. Orúkọ mi ni Kíkẹ́ lọ́mọ Adigun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ṣe bí ọba ní ọ̀sẹ̀ tó kọjá Sunday tá a wà ń bíbá ní ìmọ̀pára ọmọ mi òyá ara òye òyá ó pọ̀ tó ẹsẹ̀ǹdì agbálágbọ́ ọmọ tó wà ní ọkọ tó ti ń bímọ ó ń dákú ṣeré ni wọn ọ̀dẹ pé mi ó ń láti jọ Friday ló ti bẹ̀rẹ̀ bẹ́mi ṣe wá ń lọ wáyà ní ọ̀dọ̀ wọn wípé oyin tí wọ́n fún wa kẹ́mi náà lọ́tọ́ sí wọn lẹ́nu ní bá débẹ̀ má ní kí ló dé ní wánìyà ọmọ mi ló ní káwọn má pé o pé kí n wo ń ṣe lọ́rọ̀ tẹ́ ń dákú ṣeré o pé ṣùgbọ́n ṣà ń sọ pé ẹ má pe mọ́mì hun ọlọ́run bàbá ṣe bí ọba wà láàyè kan ṣá máa pe mọ́mì hun nígbà tí máa dé mo ní gbọ́ àánú kí ló dé wo bó ṣe rí o dẹ̀ ní kán má pè mí ó níṣẹ́ bẹ́ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì àbọ̀ ọlọ́run ṣe bí ọba ò sí láàyè mo bá gbé òróró mo gbé oyin mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe bí ọba ló wá ṣe ohun ti wà láàyè o.
0: Orúkọ yín Ntolúwa ṣe
2: nípasẹ̀ òróró ọlọ́run gba ògo lórí ayé ọmọ mi láti 2019 ló ti ṣe tán kàdẹ process and admission tí kò rí but last year ó ti sú ọlọ́run ò ṣe mọ ọmọ oníkọjá kò ṣe so that is the exam di last year so máa kẹtù ju èyí tó ti ṣe sẹ́yìn lọ so mo ti ṣe aṣáájú retí admission ara admission pàṣẹ pé ọ̀gá ènìyàn wà ní pé court tó mú o pé ó ti pọ̀ ń bẹ̀ jù pé kó change court. Aṣáàfúnlówó ó ní kàmú owó aṣanwó àchange court àti máa jẹ́ kẹta àárí èsì abátú pé ó wá sọ pé ní láti ju change court ọ̀pọ̀ change school mo ní à bó lọ́ ti ṣe irú yẹn èmi ò ṣe yẹ mọ́ mi change school ọmọ ẹ ṣáàké kò fẹ́ lọ́bi iṣẹ́ ń dẹ̀ mo ṣàbẹ̀nu kọ́ra ọ lọ́bi iṣẹ́ pàtó àìdí àárọ̀ Monday dáàdì wá sọ pé ọ̀sẹ̀ yẹn ni ọ̀sẹ̀ òróró ní last year that was September bí October ṣá wọ́n ní ọ̀sẹ̀ òróró ni a wà yí o láàárọ̀ Monday tá à ń gbọ́ rí òwúrọ̀ pé ká fi òróró ìpàtẹ òróró tí ọlọ́run dá sáwọn olórí lójú ọ̀la pé ká fi bí ọlọ́run fún gbogbo ibi tí kò ti sáyè fún wa pé kí ọlọ́run fi ààyè gbà wá níbẹ̀ bí mo ṣe sọ jíìnìyẹn mo kàn lọ mú mọ́tù kan ni nínú àwọn káṣí tí mo kó sílé mo bá lọ gbé òróró kan ní àwọn òróró tí mo gbé mọ́tù mo ṣáà mú òróró inú òróró kékeré tí mo gbé sílé mo ṣáà bú sórí mọ́tù yẹn mo bá lọ síbi píkṣọ tó wà ní pálọ̀ tí wọ́n fún fún bẹ́ẹ̀ gbé mo ṣáà bòró ẹ̀ sílẹ̀ mo ṣáà fi nù èmi náà bẹ́ẹ̀ àìdúrà pé ọlọ́run ṣe bí ọba bá ṣe parí ìyè owó àláàrẹ̀ ìjọ Monday yẹn gbogbo bí sọ́tún kò ṣe ayé ọlọ́run o bá mi fààyè gba ọmọ mi jẹ́ kọ́ra admission ọlọ́run bàbá sí bí ọba fààyè gba ọmọ mi bàbá máa di alẹ́ ló bá pè dúró mọ́ mi guess what wọ́n ti fún ọ mo ní à ló bá ké ló ń ké pé dáwọ̀zìké pé ọjọ́ ẹni ọjọ́ tí inú òun dùn jù èmi náà bá sunkún pé ọjọ́ ẹni inú tèmi náà dùn jù ẹ̀rí mi nìyà o.
0: Hallelujah.
3: Orúkọ mi ni ẹja john arẹnu láti ẹyẹká branch ní ọbaṣẹ́ ìfọdàbọ̀ àbáṣe bí ọba church. Wọ́n fẹ́ jẹ́ agbára sórí agbára tí òróró ní ohun ayé ẹ̀dá òróró ó ti ṣe agbára oluṣẹ ìyanu ó ṣẹlẹ tó ń jọ Monday ọkàndínláàárọ ìgbà tó pé èmi dá ẹsẹ ìgbé mọ àwọn nígbà tó ti fi ṣẹ pé omi ní ká ní ṣe ní ọmọ ṣe kàràmọ mọ òpó ní ẹ kò lè yé ẹ má fẹjọ ṣe ní wọn mọ ilé tí ó bẹẹ ìyára ń sọ fún pé kí n bí òwúrò tó òwúrò pa kí n ṣe bí òwúrò ẹni ẹsẹ ní ìrìn lọwọ àwọn ìkẹjà àbọ máa ń rìn ẹyìn sẹńdà sáyẹn ká ti rìn rẹ wájú ẹ máa gbàdọ àkíní ẹ yíyí ẹsẹ máa rìn ní few seconds orí fún kẹlẹ fúkà ní ẹsẹ yìí máa rí pé láìsí ìmúfù ẹsẹ níjẹ múfù wájú
0: ló kọ jésù wà á dìde mo rọ òróró jáde báyìí ní ìgbèkùn tó wà ó tú ọ sílẹ̀ tu asile. Ogajo oru la da oro le mi ni ori. Mo connect oro ye, mo ororo ti a se tu sile. Gbogbo edeni to ba loro ofe lati gba loruko Jesu leyin ororo yi iwo na ba ga.
4: Amen.
0: Wa ku onugbe.
4: Amen.
0: Wa ku onugbe.
4: Amen.
0: Wa de se bi oba.
4: Amen.
0: Jesu Oluwa wa.
4: Amen.
0: Gbogbo eyan omo Olorun te ma support ise yi en ye ma gbadu mo fe so gbolo meta aye adide.
4: Amen.
0: Wa do lowo.
4: Amen.
0: O ni mala to wo ko.
4: Amen.
0: In the name of Jesus.
4: Amen.
0: Bo tin san re re to be support wa loruko ji be lo mo ga.
4: Amen.
0: Awon mo ro mo ga.
4: Amen.
0: Wa je won mo.
4: Amen.
0: Wa de se bi oba.
4: Amen.
0: Jesu Oluwa wa.
4: Amen.
0: Loruko Jesu wa ra anugba.
4: Amen.
0: Ati mura Canada ni o. Mo gbadura loruko Oluwa ire re ate o lowo.
4: Amen.
0: Ire re ate o lowo.
4: Amen.
0: To ba te ti lo Facebook wa o ti ri number to register kan se loruko si be. O pari loruko Jesu lo ma ra anugba.
4: Amen.
0: Wa ra anugba.
4: Amen.
0: In the name of Jesus.
4: Amen.
0: Eja wo iwe mimo iwe Eberu ori kokanla ese ikarun Eberu ori kokanla ese ikarun owo bayi pe e wu tele mi nipa igbagbo ni ase loku ni po pada
5: nipa igbagbo ni ase loku ni po pada
0: ki o ma se ri iku
5: ki o ma se ri iku
0: nipa keji nipa igbagbo ni ase loku ni po pada
5: nipa igbagbo ni ase loku ni po pada
0: ki o ma se ri iku
5: ki o ma se ri iku
0: igba keta jakapo 1 2 go nipa igbagbo ni ase loku ni po pada ki o ma se ri iku mo gbadura loruko Jesu ti Nazareti ase irapada Olorun o ya ko wonu aye.
4: Amen.
0: Ko wonu aye.
4: Amen.
0: Ko wonu aye.
4: Amen.
0: Wa ra anugba.
4: Amen.
0: In the name of Jesus.
4: Amen.
0: O wa la adura ta ma gba lale ago mejo o ma ni agbara mo ni gbogbo eyin ti e wa nile oba orile ede ko le te ba ti wa to n woju Oluwa fun ewe igbelu o eja jo pade lago melo lago mejo apostle doctor SMO Mustafa JP baba se bi oba ma gbadura fun briefly lori pade dandan ni ogboro ni testimony gbogbo eyin mo lo te wa ni Canada te wa ni Canada te wa la America e ku mura igbalejo woli o ma lagbara on the 18 ojo na de tan loruko Jesu wa ra anugba gbogbo eyin mo lo ta jo nlo si Jordan ta jo nlo si Israel ni October 12 to 19 aku mura mo ni opolopo ti sanwo re tan opolopo ti satan elomi o ti san kankan olojo sigun ojo kankan ogun mura sile ti e komi ti ara e lori e loruko Jesu wa ra anugba.
4: Amen.
0: Wa de se bi oba.
4: Amen.
0: In the name of Jesus.
4: Amen.
0: Gbogbo olojo bi oni wedding anniversary mo gbadura fun yin loruko Jesu ojo yin ojo ayo ni igbeyawo yin ti ayo ni mo pase ayo ibukun ati ogo sinu aye yin loruko Jesu o ya gba.
4: Amen.
0: Loruko Jesu o ya gba.
4: Amen.
0: Aye re ko fun ayo.
4: Amen.
0: Igbeyawo re o ko fun ayo.
4: Amen.
0: Wa de se bi oba.
4: Amen.
0: Jesu Oluwa wa.
4: Amen.
0: Ya wo awon celebrant oruko won wa nbi number 1 Bolarin wa Yetunde Oluwa Kemi Funmilayo Olapeju Oladi Meji Christiana ati Adeyemi Basirat happy birthday to you loruko Jesu e ma ra anugba.
4: Amen.
0: E de se bi oba mo bless apere agbo e mo ri bo nugbo e je Jesu o ya gbagba.
4: Amen.
0: Aye e di otun.
4: Amen.
0: Wa ku leyan lati.
4: Amen.
0: Jesu Oluwa wa.
4: Amen.
0: Koju sene kan fida loju bayi pe
5: eri gogo leri ba
6: bẹ́ẹ̀ni o ìpàdéàdúrà olóṣooṣù tó máa ń wáyé ní ìṣẹ́bí ọba international power line circuit kilometer 54 Lagos Ibadan expressway kúkú ọ̀pẹ bus stop ìpínlẹ̀ ogun pẹ̀lú ìfàmì ròyìn ọ̀túnba bá ṣẹbí ọba ó máa ní agbára sá 24 hours marathon prayer ẹtú yáyá máa bọ̀ fún tìparí oṣù karùn-ún friday may 22 ọdún yìí ìdájọ́ gbàdúrà gbàrí sí ayọ̀ kankan kété tá a bá ti wọnú àdúrà látago mẹ́fà ìdájí ọjọ́ friday ó dago mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì sátidé ká tó parí àkórí to si yi la pe ni oru ibrapaja light of redemption aya foruko tutu pe iwo na o de ni ri bakan na mo loruko jesu o ma ni testimony to koja be ifami ruru yan to si ami ati se idanu ninu aye oni kojoko ka kiri agbaye seminary support dr esemo mustafa jp ati mama prophetess nif mustafa baba ati mama sebi oba ninu balejo ni pade ajo ipari osu karun to ba wa iwo na ma sebi oba loruko jesu ami.

0: jẹ́ good mama mímọ́ tó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ìsọdọ̀tún sí i.
1: Ọdún ilé ya ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
2: Ìgbàdùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ilé ya yìí.
1: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
2: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
1: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
2: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
1: Itel, gbé ìgbé ayé tó rọrùn.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Ríjìnà náwó díẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: jẹ́ good mama. Mímọ́ tún ní lẹ́sẹ̀kẹsẹ̀, ìsọdọ̀ tún sí i.
1: Ọdún ilé ya ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
2: Ìgbàdùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà ITEL lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ilé ya yìí.
1: Ra fóònù ITEL City 200 ní 139,900 naira péré.
2: Tàbí kó yára wá ra ITEL A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
1: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ ITEL ní tààrà.
2: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
1: ITEL, gbé ìgbé ayé tó rọrùn.
3: We educate, that's why we are respected. We inform, that's why we are loved. More music, we are the best. The Integrity Station, Splash,
4: 105, 105.5.

0: àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayọ̀ àti fèrè nípa péré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí
1: history makers
0: ní ìhà kejì àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba ballon d'or Ousmane Dembélé àṣekágbá UEFA champions league tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn champions league magic night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹ lẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30, 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní month 21 ní ring road Ìbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League Night 2026 All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Plazit Media Partners Splash 105.5 FM àti Lágbelú 96.7 FM
2: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
3: Power Oil, hey, Power Oil.
4: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. Deadlines, emails, and presentations can wait. Even if the match goes into extra time, we are watching. Sleep can wait. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and four dedicated channels. Yes, everything can wait. Enjoy the FIFA World Cup live on SuperSport for as low as 6,000 Naira per month. Only on DSTV.
5: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
6: SELARIE salary
5: bọ̀dá mi ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
7: TURMERIC turmeric
5: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
8: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
9: Is it okay to make fun about you, fam? Let's have a talk.

ṣe wa ko di ṣe mo wa lowo o lase idumori ti fun tedo yin na re ni ikani omoluabi e mo ba se mo nse ni gbogbo igba ni gbogbo ojo a le se ka mo mu iroyin ti fun tedo wa se ti gbo yin ohun ti oni ja fi mu wa oba mi oke koni jo sele si wa o ami ase e tu kaabo le kan si fun opolopo yin te gbo wa oya e ma lo soju opo ikani wa splash fm 105.5 ibadan eyun ni loju opo facebook e ri wa nbe wo kete kete temilade aloko ohun na loruko ti temi o e ma ba wa kalo awon we royin na lo ti wa nbi pelu awon akori won lolokan ojokan ele ita ko wa iwe royin the nation wa nbi iwe royin the punch ogbeyin o bakan na ni daily post vanguard gbogbo won ohun na la ti ko wa lati ri daju wi pe a fi onja aro yin ojojumo yin a fi dun yin oya e wa je ka bere si ni ma wo awon koko koko ele to je yo lo ro yi gege be ti se mo wi pe owo genge bayi ohun na ni le waju ijo pelu iwe royin the punch eleyi to wa lowo titi mi iroyin ti o si wa loke tente ohun na lo nso wi pe oya asiko ti to eje ka se idasile ibudo eto idawo eleyi ti o mo ri si oro eto abo ni ekun iwo orun gusu orilede yi o eje ka se idasile re ibudo ti o mo se ti o mo ri si eto idawo fun eto abo ni ekun iwo orun gusu orilede yi awon awo lo so be bo lo se waye nje eto ti e ti wa lori re bi gbogbo e gbogbo e egbo ti fun tedo re oda e tun je ka tesiwaju gege ba se mo ohun ti o waye ni ipele oyo lori eto abo won ni bayi o latara ijinigbe eleyi to waye ni agbegbe sele yawota ni ijoba ibile orire ni ilu ogbomoso ni ipele oyo won ni abbas na lo ti pe fun didola awon akeko na awon omo kekeke ohun gege bi ile ise omo ogun ile yi bo ti se samulo ko ofurufu kolo eledumare ko ba wa se awon omo na ni awari o pelu idola lai farapa lase eledumare oju iwe kejila iwe iroyin the punch ni ekunrere iroyin na wa bákan náà ni ààrẹ nígbà kan rí fún orílẹ̀-èdè yìí goodluck jonathan ó mà sọ̀rọ̀ yóò mọ̀ ni wípé kí ni ààrẹ tún fẹ́ bá wa sọ ààrẹ nígbà kan rí tún fẹ́ bá wa sọ lásìkò yìí ọ̀rọ̀ bàbá tún jẹyọ o lójú ìwé ìròyìn the punch lóòórọ̀ yìí tí ẹ̀yìn bá ní ìwé ìròyìn náà lọ́wọ́ ààrẹ nígbà kan rí ọ̀hún sọ̀rọ̀ ó ní wípé ṣe rí àwọn oníjàgídíjàgan òṣèlú ó ní àwọn gangan ni wọ́n ń ṣekú pa ìṣèjọba àwa ara wa ní orílẹ̀-èdè yìí o bó ló ṣe jẹ́ àwọn àwo gangan wá lóníjàgídíjàgan òṣèlú ẹ gbọ́ ti fún tẹ̀dọ́ rẹ̀ lóòórọ̀ yìí ojú ìwé kẹtàdínlógún ìwé ìròyìn the punch òun náà sì ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà. Bákan náà ẹ jẹ́ ká lọ o sí ìpínlẹ̀ rivers o wọ́n ní fubara ó ti dáwọ́ kọ o bẹ́ẹ̀ náà ló sì ti yọwọ́ ó ti yọsẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó díje dupò gómìnà lábẹ́ àbúradẹ ẹgbẹ́ òṣèlú apc bí ó ṣe jẹyọ ní ìpínlẹ̀ rivers táwa ni tonítọ̀hún ẹ̀yin fẹ́ mọ́ àbí ẹ kúkú mọ́ o àmọ́ ojú ìwé kejì ìwé ìròyìn the punch òun náà ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún òun náà ni ó wà o ìròyìn eléyìí òun náà ló ń lọ sí oko ìrántí níbi tí ẹni tó ti fìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè yìí ọ̀gágun yakubu gowon ó sọ̀rọ̀ ilẹ̀kùn bàbá náà wá sọ nǹkan kan o ó ní wípé mo mọ̀ ní ìgbàgbọ́ ni mo ní ìgbàgbọ́ nínú ẹni tí í ṣe ẹ̀ṣọ́ aláàbò fún mi ó ní ìgbàgbọ́ tí mo wá nínú rẹ̀ yìí òun náà ló wá fà tóun gangan tó fi wá lọ́wọ́ sí bí wọ́n ṣe yọ òun nípò gowon òun náà ló sọ bẹ́ẹ̀ o ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ìwé ìròyìn daily post òun náà ló gbé o ẹ sì gbọ́ lóòórọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìròyìn ti fún tẹ̀dọ̀
òun náà lè ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì ọmọlúàbí splash fm 105.5 bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ máa lọ sójú òpó facebook wa kẹ́ ẹ lọ wò wá ń bẹ̀ ẹ fi àwọn àwílé yín ẹ fi síbẹ̀ eléyìí tí ó bá mú múláyà yín jùlọ nínú àwọn àkòrí eléyìí tá ń kà á síta fún yín kò sáburú ń bẹ̀ ẹ fi síbẹ̀ ká àjọ̀bójú wò ó ní báyìí o ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí òun náà ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ ọ̀yọ́ o wọ́n ní ó ti tó ẹjọ́ tá à ń rò ti tó ìwàásù tá à ń wà ó ti tó wáàsí tá à ń ṣe ó ti tó lórí ìṣẹ̀lẹ̀ yìí bákan náà ni ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún náà ló sì fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ṣọwọ́ sí àwọn mọ̀lẹ́bí tí wọ́n pàdánù ẹ̀mí wọn o ṣùgbọ́n ó wá sọ fún ààrẹ orílẹ̀-èdè yìí wípé ẹ wá ojútùú sí ètò ààbò àsìkò ti tó kíkí tá à ń kíra wa kú àmúmọ́ra ó ti tó wàásù tá à ń wà ká máa ní ìpamọ́ra lórí ìkọlù ó ti tó gẹ o ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí nlc òun náà ló sọ bẹ́ẹ̀ o tó sì ń ké sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wípé kó wá ojútùú sí ètò ààbò lọ́wọ́lọ́wọ́ báyìí kó má tún jẹ́ kó dọ̀la òní náà ni kó mọ̀ di ọ̀la.

àwọn àkòrí ó ṣe ń tẹ̀ síwájú tí fútẹ́dọ̀ ìròyìn náà lẹ́ ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹ jẹ́ ká bọ́ sínú òṣèlú tán lónìí yányán. Wọ́n ní wípé àwọn ètò ìdìbò abẹ́nú tinú ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní nínú ìtàn tabáníká mọ́ wò ó láti inú ìtànbọ̀. Wọ́n ní iṣẹ́ rí eléyìí gangan. Òun náà ni ó ti gbóná giri jù gẹ́gẹ́ bí ẹni tí ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní eléyìí ń kọ̀ ó gbóná giri ni o. Ìwé ìròyìn The Punch, òun náà ni ó gbé ìròyìn ọ̀hún. Ọ̀dà ẹ̀jẹ̀ kí a sáré de ojúde ọjà lọ́hún nígbà tá a bá padà dé. A bẹ̀rẹ̀ sí ní máa mú ìròyìn ọ̀hún ní ìkọ̀ọ̀kan èjèèjì ẹ̀kú kalẹ̀.

0: tan eka bo pada ti fun tedo royin tesiwaju ni kan omoluabi splash 105.5 fm eje ka koko bere lagbomi ti eto abo to awon kan ti forikori won ti fikun lokun won ti boju wo ohun to nsele ni orilede wa nigeria lapapo won ti se agbeyewo re ati ohun to nsele ni ekun iwo orun gusu orilede yi eleyi to si dabi eni wipe eto abo tan ro wipe lati ekun ariwa ohun na ni o tin bere wa nigba na ta si ro wipe o jina tefe tefe si wa o won ni ni bayi die o ma ti wole si wa lara tan patapata
1: eleyi
0: to si dabi eni po ti fe ma se akoba fun eto oro aje wa ni ekun iwo orun gusu orilede yi ijinigbe ni awon opopona marose awon opopona marose eleyi tan ro wipe abo wa lori re tele ikolu lori awon agbe lori awon oko wa awon ile eko awon inu igbo gbogbo ohun na ni o si ti bere si ni mo ko wa lomi nu bayi ni o ni ekun iwo orun gusu bakan na ikolu lori awon oba laye wa eleyi to si dabe ni wipe owo awon odaran ohun na ni o wa bere si ni ma kanra won lati ma fi samulo awon enu bode wa eleyi ti eto abobe ti ko gbopon to won ni gbogbo eleyi nko na lo si n fi oju han ni gbogbo igba lojojumo na lo si tun gogo si o won ni eje ka wo ikolu eleyi to waye ni ojo eti ni ori awon ile eko meta ototo ni ipinle oyo eleyi to si yori si bi won se ji awon akeko lo awon akeko to si je pe won fe to bi merin dini adota awon oluko won nko awon na gbeyin na awon ti won ko won ni koda nigba to ya ikan lara awon oluko won nko na ni won si se kupa ni ona eleyi ti oju ogbodo ma ri fun idi eyi won ni ekun iwo orun gusu papa julo ati awon olori won na ni ki se asuko yi lawa fi owo bu eke o ni o dabe ni wipe nkan ko ma se wa won ni asiko yi ki se asiko ta bere si ni ma gbe igbe aye family te ntuto o ekun iwo orun gusu nko won ni ta ba wo lati nu itan na lo ti ni awon itan aseyori nipa mimo da awon ti mo koluyan awon akogunjani nipa mimo da won pada ti o si je wipe yo ni agbara lati fi da abobo awon abule re ati awon ilu re won ni sugbon o awon ilana eleyi ti awon to nkolu ni yi ti won fi bere ni ekun ila orun ariwo orilede yi to fi mo ekun iwo orun ariwo orilede yi awon ikolu alagbara ohun na lo si tin waye bayi o latara kisini latara wipe ko si ifunmi funle eleyi to lorin ko si imo bunra eni gbo eleyi to fi ese mule dada ko si ise fun awon odo won ni pe awon iwa odaran lati ipinle kan si ipinle kan na lo wa bere si ni ma gogo lo wa dabi oko owo eleyi ti ere gobo ipo lori re o be si ni o lewu pupo si asa wa ati isejoba wa o won ni ni ekun iwo orun gusu bi won ba ile kuna lati gbe igbese eleyi to se pataki lati jigiri si awon isele yi o se se ko se akoba nlala fun eto oro aje wa o ko se akoba nlala fun igbaye gbadun wa o ni orilede yi o o ni eje ka wo ipinle eko nikan ta ba ni ka wo ipa to nko si owo ta n pa wole labele ida ogbon ni ipinle eko nikan ko ta ba wa ni wipe ekun iwo orun gusu ida 36 ni orilede yi o oni opopona marose ilu eko si ilu ibadan ohun na lo si je opopona kan to se pataki julo si eto oro aje wa sagamu ore nko ati eleyi nko ohun na lo lo lati ekun iwo orun gusu lo si ekun gusu gusu orilede yi ta ba n soro nipa awon ibudoko omi awon ile ise nla nla awon banki awon ile ise to je pe ti onimero awon ile eko fasiti nla nla awon ile iwosan awon oja eleyi to je wipe ko se mana ni won ni ekun iwo orun gusu won ni ohun buruku oni se wa o
1: tori
0: wipe ti awon ikolu yi ba bere si ni ma tesiwaju bayi gbogbo awon ta n daruko yi na lo si je awon ibudo eto oro aje eleyi to laami la ka julo ni orilede nigeria won wa ni awon gomina ni ekun iwo orun gusu na ni ki gbogbo won ko ki won wa fi owo sowopo bayi o ki won sise po pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àjọ elétò ààbò tí wọ́n ti gbé kalẹ̀ tẹ́lẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa àmọ̀tẹ́kùn tá a ń sọ̀rọ̀ nípa opc gbogbo wọn kọ́ àsìkò rè é tá a gbọ́dọ̀ kó wọn papọ̀ kí a wá ṣe ìdásílẹ̀ ibùdó kan eléyìí tó jẹ́ ibùdó tí ó mọ ṣe ètò ẹ̀dáwó fún àwọn ètò ààbò ẹlẹ́kùnjẹkùn tó jẹ́ ti ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àsìkò ti tó tá a gbọ́dọ̀ dákẹ́ ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí kí gbogbo wa ń kọ́ ká jígìrì torí wọ́n ló ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o ṣùgbọ́n eléyìí kọ́ ó ti dé ó ti wọlé sí wa lára
1: alábọ́run tiẹ̀ ti di ẹ̀wù
0: bẹ́ẹ̀ ni ojú ìwé 16 ìwé ìròyìn the punch ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà.
1: kú ohun látàárọ̀ yálòdì òkè ìbàdàn yálòdì akaròyìn obìnrin takuntakun obìnrin wàwà wowó obìnrin bí obìnrin bá tó wà lé obìnrin tóbi ò bá tó sí lé obìnrin ni àlàyé ojú pípọ́n kọ̀bá àpọ́njú bẹ́ẹ̀ lọ ọlọ́run kò láìtì kankan bí àwa yìí èèyàn bá lògò dúdú àgọ́nlá àgọ́n tẹ̀tẹ̀. What's my name? Kóri ọmọ ní fowó ṣe mọ̀ ń jẹ́.
0: Lóòótọ́ ó ti ẹ̀rọ tí orúkọ.
1: Ó ti ẹ̀wà ń lògò ó ń lògò fẹ́ fi máa kó èmi ní àyà jẹ.
0: Designer
1: kí ni?
0: Ààrẹ bá
1: mi kí wọ́n. Bí igbó sábó.
0: Gbogbo
1: àwọn àgbà mi.
0: Ẹjọ́ wá ní ìwé ta designer sábó.
1: Olúwàbùkọ́lá wà yóò ti ẹnu ẹ̀jàre. Ẹ kú lé ọmọ Nàìjíríà káàbọ̀ sórí àkótó ti fún ti ẹ̀dọ̀ ròyìn tá a bá ń ṣe é báyìí náà àrà náà tún ni ọmọ òkè yóò máa fi wá dára tó jọjú lágbára lọ́wọ́ lọ́hùn. Èdè ni kò ní dọ̀la wọ́n ní àwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí ní fà á mọ́ra wọn lọ́wọ́ yóò tóra wọn yóò lè dán béèyàn ọba ẹni tí yóò yọ eyín kìnìún yóò ṣe iṣẹ́ takuntakun ìní ọ̀rọ̀ ipò láti gba tíkẹ́ẹ̀tì olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ti apc yọ̀jẹ́ báyìí gẹ́gẹ́ bí àkọlẹ̀ tó wà nínú ìwé ìròyìn ti the nation fún ti òwúrọ̀ yìí ó bẹ̀rẹ̀ sí ní kà á lẹ́sẹẹsẹ tó sì fọ ní àfọ́ yẹ́kẹ́yẹ́kẹ́ níbi tí ẹ ti pa bíi tán sì ti ń yàbí dùn ẹ̀ wípé ní àwọn ìpínlẹ̀ níbi tí ètò ìdìbò láti yan ọmọoyè yóò ti máa wáyé o wọn ni yóò wáyé o pẹ̀lú bí wọ́n ti ń wo sàkún rẹ̀ wípé àwọn ìpínlẹ̀ kan nínú èyí tí a ti rí ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ kwara nasarawa gombe àti bauchi wọ́n jọ fà á mára wọn lọ́wọ́ tó bẹ́ẹ̀ gẹ́ láti fa ọmọoyè kalẹ̀ ní ìpínlẹ̀ ti rivers ari wípé ọ̀rọ̀ tó yí padà bìrí what is happening anyway agbọ̀ nínú eyi what happen in la fẹ́ mọ̀ báyìí happen yẹn gangan ilẹ̀ yọ̀ mọ̀ gbọ́ wọ́n ní gómìnà ìpínlẹ̀ ti rivers siminalai fubara siminalai fubara wọ́n ní furababa ni wọ́n kéde wípé sẹ́rí ìdíje àjọ náà tán bí owó láti fa ọmọoyè kalẹ̀ yìí wípé mo fẹ́ jáde fún ipò gómìnà yẹn olúwa ní fi ní joyè ọba òkè ní sì í fi ẹ̀dá sórí ipò níbí ni olúwa ràn mí lọ́wọ́ de sẹ́rí láti dupò gómìnà lẹ́ẹ̀kan sí yẹn èmi ò sí ń bẹ̀ mọ́ mo fara mi kó mẹ́ sọ́rí fúbara ló lóun fara òun kó mbẹ̀ wípé òun ò réèsì mọ́ o nínú ìdíje láti fa ọmọoyè kalẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí ó ti bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀ eléyìí tí wọ́n wo sàkán rẹ̀ wípé àwọn kan nínú ẹgbẹ́ òṣèlú wọn wọ́n ń ṣe àtìlẹ́yìn láti igun ti wíkẹ́ wípé rainbow coalition òun náà ni wọ́n pè wọ́n lábẹ́ ìdarí ìdarí ti yẹsan wíkẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ̀fà kò dín ní àwọn olùdíje bíi 100 kan àti ẹyọ kan tí wọ́n ní wọ́n jọ máa fà á papọ̀ báyìí ní àwọn ìpínlẹ̀ 18 kódà láti lo wo bó ní ètò ìdìbò yóò ti ṣe wáyé tọ́ba di ní ọdún 2027 ní ìpínlẹ̀ ti rivers wọ́n ní ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin kingsley chinda àti ọ̀mọ̀wé dakori mama alabo george ìní wọn jọ fẹ́ máa fà á báyìí lẹ́yìn tí wọ́n ní fúbara tonye cole george clearly àwọn ní àwọn ò ṣe ìdíje mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bí ti ìpínlẹ̀ ti rivers bó ti ṣe ríre a wá wò ó wípé ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní àwọn olùdíje mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ nínú èyí tí a ti rí Omawe Abayomi Wasiu Adesina, Sharafadin Ali, Adebayo Adelabu, Oyedele Akim Alao, Oyebode Akim Adedi Adedeji, Agbaje, Ati Omawe Ko Adewale Kolapo Karim, Nenu Wato Tuku, Na Latiri, Kola Omawe Kola Wale, Ati Omawe Muiwag Badegeshin, Olamitan Raufu Aderemi ati Buhari Omatayo Fatai Tedori Bakari Oladele Usman wani pelu ebe na ifa omoye mara won lowo won ojo na tan bi owo ninu ati fa omoye kale yi awon aroyin yi ari ni ipinle ti Nasarawa ipinle ti Kwara Borno Yobe ipinle ti Ogun nti won ti won wani ni ipinle Ogun Senator Solomon Olamilekan Adeola Abayomi se meko unye ade ni awon ti won wojo ma fa sugbe leyin ore yin e ti ma wi pe inu afenuko ati igade won ni yayi osun re o gbera soke tanyanya finally ipinle plateau Taraba Yobe awon na won tu papo mara won won si na bi igba te eyan ba je ku is ile ke is go no ja cb kon
2: emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya espelli celery
3: s e l e r r I e salary
2: ah but ami espelli espelli no di salary oya lokun igbiyanju espelli turmeric
4: t u r l e r I c turmeric
2: e kare pali ohun isebe maggi chicken flavor kan fun yin
5: ohun isebe maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo Oh.

0: today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soya Oil for that wholesome goodness that my family deserves.
1: You too can do the same with Golden Penny Soya Oil and Vegetable Oil Refined Palm Olein. That's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
2: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú America tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò yìí ni yóò fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti ṣe Bachelor's Degree nílẹ̀ yìí tàbí lókè òkun láì jókòó ṣe ìdánwò JAMB rárá. Ní èyíkéyìí ètò ìkẹ́kọ̀ọ́ bíi Medicine, Nursing, Pharmacy, Engineering, Law, IT and Business Study. Olùforúkọsílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré tán 5 credits nínú ètò ìdánwò WAEC tàbí NECO. Ẹ wá gbọ́ o, ètò ìkẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kejì, oṣù kẹfà àti oṣù kọkànlá ọdún yìí. Láti forúkọsílẹ̀, ẹ kàn sí www.judap.org tàbí kí ẹ pè sí 09060006652 tàbí 08059124217.
3: Olúwa yóò gbọ́ àdúrà yín.
4: Ìbàdàn ìkórè ọmọ tuntun àti ìyanu tọdún yìí ti kò nu omijé ìrẹnu ọlọ́run ìyanu tó sùn wánà àdọ́lọ́mọ ti ṣetán láti fún ọlọ́mọ àrídùnú níbi ìsìn ọlọ́dọọdún ìjọ ìràpadà The Redeemed Christian Church of God RCCG Region 20 City of David ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ RCCG Region 21 Ìbàdàn lọ́jọ́ etí ọjọ́ kejìlélógún dọjọ́ Àìkú ìkẹrìnlélógún oṣù karùn-ún ọdún yìí láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ àkòrí ni yóò wá sí ìmúṣẹ RCCG Mount Zion Cathedral Oyo Province One Headquarters Bolumole Challenge Ibadan is the place to be.
5: Before this time next year, you will come carrying your babies.
4: Join us for Harvest of Babies and Miracles, Ibadan 2026, 22nd to 24th May 2026 at 5 p.m. Delhi. Theme, It Shall Come to Pass. Ministering, Pastor J.F. Odeshola, Pastor Gokekute, Pastor Dekunle Shew Emmanuel, Pastor Ezekiel Adilabu, Pastor Samuel Awobode, Pastor Adekunle Bamiro, Pastor Mrs. Rebecca Adioti, Pastor Dr. Akintaju Felix, Pastor Luwale Yimu Albert, Pastor Shegun Latuji, Pastor Adeshiolu Lubengan, Pastor Latubosun Elijah. Oh, don't miss it. Your time is now. Jesus awaits you.
6: Tọ́ ẹ káàbọ̀ padà àti fún tẹ̀dọ̀ ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí.
7: Sọ́ọ̀mù kànná.
6: Ẹyin tiwa ta ni ṣe
7: yàrá. Sọ́ọ̀mù kànná.
6: Èmi àbí àgbàwo.
7: Ìwọ ọmọ mi. Sọ́ọ̀mù kànná.
6: Àárọ̀ báyìí kókó gbóná ni.
7: Kókó gbóná.
6: Kókó gbóná. Àfi tí kòkó
7: gbóná. Ṣé kòkó
6: gbóná kòkó
7: gbóná
6: sí àgbóná.
7: Kí Kono tutu.
6: Kose, me kose, me kono. Àwọn lára ìyá kan
7: bọ́ sọ jẹ́ ìlú fẹ́mi. Èmi ò sì máa bẹ́ lójú òpó Facebook wa náà fẹ́ mọ kànná ní báyìí nísìnyí.
6: Àkọ́bára fún wọn hàn máìdì. Sherifas Funke Aziz. Ilé Sanmi Oríire Ìdòwú. Ẹ ṣeun gan Kúnlé. Tajudeen Abbas ni ọjọ́rú náà ni ó ti pè fún ìṣegírí lásìkò láti rí dájú wípé wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ eléyìí tí àwọn agbébọn tí wọ́n jí kó ní ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ìgbésẹ̀ yìí náà ló sì wáyé o gẹgẹ bi a se ri oko furufu to je ti ile ise omo ogun le yi bo se n lo kaakiri awon ilu kan ni ipinle oyo o won ni foran re na lo si lo kaakiri nibi to tin safihan oko furufu ti won pe ni tukano jet kaakiri awon ibudoko furufu ni ilu ibadan ni ojo ru won ni olule ise omo ogun le yi na lo si fi atejade sita ni ojo isegun wipe awon omo ogun le yi nko na ni won ti soro po pelu awon ti won ji awon akeko yi ti won ti tin sise lori bi won se ri daju wipe won dola awon akeko na lai farapa atawon oluko won bakan na ni gomina Seyi Makinde ohun na ti je ko di mimo wipe gbogbo ilakaka ti akitiyan ohun na lo nlo lowo o lati ri daju wipe won dola awon akeko na atawon oluko won awon ni te ba gbagbe wipe awon agbebo ohun na ni won lo re kolu ile eko Tamosi Baptist Nursery and Primary School, Yawota Community Grammar School, ati LEA Primary School, Esele, ni ijoba ibile oriire, nibi ti won ti ko opolopo awon akeko ati awon oluko won. Oju iwe kejila, iwe iroyin The Punch, ni iroyin na wa.
7: Ni itele iroyin to ni se pelu aborilede abopinle Oyo. Tori ojuse akoko ijoba ni ki abo ko wa lori emi ati dukia gomina Seyi Makinde ti ipinle Oyo gege bi ati lanfani ati ri bayi ninu we iroyin punch na ti buwalo ofika eleyi ti a mo si executive order 001 fun ti odun 2026 lati se amojutu ati ato lori regulation of association awon legbelegbe ati logba logba to nbi oro ito abo duro ati nti o ma mu oro ito abo gbopon duro re ti o si ni ye sapa kan ju kan lo won ni igbese yi o se pataki o si se koko lati ri wi pe gbogbo awon ti oro ito abo to gberu gbagbagba lagba otun te deri awon iko vigilante ni ati awon loko leki ero ito abo legbelegbe oro ito abo mi lati le la ojupo ilana tele ati bi ati leyin ni o ti se ma waye fun won ki eto abo tun le gbopon si dada nibi eto ti gomina ipinle Oyo ti won ti n buwalu abayi ti won ti n buwalu ofin eleyi ti yo ma di amulo executive order ni mayewo ni lana ode yi ti se ojoru Wednesday ni ilu Ibadan ti se olulu fun ipinle Oyo gangan nigba ti gomina ti o ma soro won ise gbonse ni a ki ran mo gomina funra won gangan ina bolu eleyi to si n dohun ni ipinle Oyo won ni pelu ifowosowopo awon ti oro ito abo gberu awon ti won ni ise se lojupo oro ito abo lati le fowosowopo dada ka le koju in ti o ba ko ni lese lateyin awon lana ajibu biru eyi ti o waye yi iseda oni ja ba won ri mo ni ipinle Oyo lagbegbe ipinle Oyo lorilede Nigeria lapapa ti lawujo agbaye gege bo ti se alaye oni o se pataki o papa julo pelu igbese ati isele to sele ni joba bile ti orire nibi ti okan wa olugbe nbe o ti bale be si ni awon akeko ti won ji ko lo igbese lati je ki eto abo wa gbopon si daada bayi o se pataki o si se koko idire o ti a fi gbodo so fowo so wopo si daada lati se ntoto lasiko toto ni igba to si ye fun awo mo ipinle Oyo ni apapo Edumare yo se anu fun wa anu wa Olorun yo daju anu ko wa a ni ba won sirin gbogbo awon mo ti si ko atawon akeko won na Olorun yo ba ni dan pada layo ati alafia amen somebody
6: amen
7: somebody
6: amen
7: ase lola ati na e ka sinu Olorun yo jori be ko se be
6: to je ki a tesiwaju o won ni eni to se figba kan ri je are orilede Nigeria Goodluck Jonathan na ni o ti kominu lori bi awon onija gidijagun oselu bi won se npo si ni orilede Nigeria o eleyi to sin se lapejuwe bi pe orilede wa Nigeria ohun nikan la ti so iwa jagidijagan iwa omo shota ati so di ise Jonathan na lo soro yi ni ojoro lasiko iside ayeye ose awon agbejoro eleyi to waye ni ilu Abuja nibi to tin pe fun atunto eto idibo orilede Nigeria ati eka eto idajo lati fi le ro isejoba awa ara wa lagbara ati lati fi ri daju wipe igbagbo eleyi ti awon ara ilu gbodo ni ninu eto idibo wa o tun fese mule pada oni are nigba kan ri ohun na lo tun soro wipe ohun ti ju ni ko si nkan meje ta fe pe ju ohun ti ju lo nigba ti omo isota to ba n gba owo gobo ju awon to je ojogbon lo ni orilede yi oni be si ni e mo ri won awon gangan ni won mo wo oko furufu first class eleyi ti awon to ti to tan fun ti won mo wo nigba ti awon ojogbon ti won mo lakaka ti won mo tiraka lati joko si bi economy eyin one elegbe jegede
7: as economy lo
6: won ni e wo orilede Nigeria nikan ogun na lati mu iwa jagidijagan gege bi ise ni ile adulawo olohun o fe mo daruko awon ipinle na o oni sugbon bo se ri gele ohun lohun so oni gba ti a ba wa ri iru eleyi ti awon omo so tan wo first class ti awon ojogbon ni ile eko giga university ile wa ti won wo economy oni eri wipe nkan ti yi dande iru orilede ohun ko o ti doju bole oni fun ide eyi agbodo gbe igbese igbese gbodo waye o a si gbodo se eto idibo wa ni ona to je wipe awon omo isota won ni ni ipa kankan lati ko ninu re o oni are nigba kan ri ohun na ni won si ti fun ni anfani lati tun dije lekan si dupo are ninu eto idibo 2027 eleyi to n bo lona yi o labe egbe oselu PDP eleyi to wa lakoso te Tanimu Turaki eleyi na lo se so wipe anise ifese mule eto idibo wa na lo se pataki julo o be si ni ko gbodo si iwa jagidijagan ko gbodo si iwa jibiti lasiko eto idibo oni bibe eko awon onija gidijagan oselu ohun na ni wo mo gba koso lo eleyi to si lewu pupo lori isejoba awa ara wa eyin labe
7: Taminu Turaki no
6: PDP ti Taminu Turaki
7: adupe lo dan lo Daily Post o gbe royin yi e te ti bele je ke ja jo gbo abo je ni ya royin nba ba fe jeje mo eleyi ato si kono toto ni pele Eko cinema sele nibe the cinema is a sele is a carnival that oro yin laro yi so wa nbe temi lade
6: mo kuku wa nbe
7: o duro re
6: a si ri bo se
7: o se gas ah se wa na ri ni
6: ah
7: is that intimidation
6: ira o
7: is a democracy
6: ah iboru kaluku lo lanfani ati soro won si ti so awo mo ba won ka ta
7: before now is the democracy now is intimidation okay won ni asofin to soju eko idibo suru lere kini esa ma gbegbe suru lere te bayi mo suru lere elu iko kebiri ni ilegbe ma sofin won ni ipinle ti Eko Desmond Elliot Olusola ni tun je Yoruba o se agbejade foran kan wipe esi toju won yan won lebo egbe oselu APC ni ipinle Eko won ni won ti lekun mo onile awon alatile awon alatileyin won won o se ayewo oruko fun won de bi tati e wa ni won awon no kopa ni bi eto dibo abenu to waye lana lati fa omoye kale si ilegbe ma sofin won ni ipinle Eko gege bi egbe oselu ti All Progressives Congress APC bo ti se agbe kale Daily Post eni ti won salaye wipe osere to di oloselu bayi actor turn politician o kede re ya wipe ni bi lolu ara mi lowo de me se ma eyi ti atoju mi yan mi lebo yi o to ge me se ma abani why ti e se ma o ni eyin na wo le wenu oko e wo bi won titile kun mo onile awon alatileyin won na nko ni ni tai be si ni won o je won lanfani lati wole ki awon na o fi ifenu won lati dibo yen ni to wu won won ni fara yi ti Desmond Elliot to gbe sori itakon ayelujara ti ore Facebook we gege bi Desmond Elliot to ti salaye o ni gbogbo aye lo ti ri bayi gbogbo aye lo si ti ri bi igbese yi ti lo wipe idukoko ipo di intimidation across unities too much iboni abi is that English okay it's English koni yen won ni o tun se araye wi pe e tun wo awon supporter mi alatileye mi awon ne po rekete ni tayi won o je won wole lati se ayewo oruko fun won debi ti won lanfani lati se eto dibo lati fa omo ye kale oni se ri gbogbo n ton sele ni bi leni eleyi ki se ijoba wa ara wa rara pepe ohun ti ohun le pe ni dukoko iko ifotimo eto igbo eto joba warawa democracy nile yi papa julo ni suru lere ngbati awon alatileyin re ti won sa nkorin Desmond ni o ke ba se Desmond ti wai Desmond ti so lo se lule koni o oni e fu awon ni Desmond give us Desmond all we are saying we want Desmond oni ti sa nko no sugba gbogbo ma tin na ko ni nto na won afan Desmond o Desmond won afan o leyin oreyin won sa pada ni Desmond ni emi o ko pamo ninu elei idukoko opo eyan ikawo gerengbe ta ba wa bale bage sinu we royin punch oluwa tebelade so ntele mi
6: beni
7: lamido soro gomina tele ni ipinle ti jigawa se abara koda ni enikan ki kalaba danu beyan ba si gbani ni imoran ife nbe lati tele moran yen eye si le decide ti ru eyan ba dun tan ke yan leyan gba imoran se bi koni ba jade koni faja thank god wani bi oro selu bo ti se lo lowo lowo bayi ni ipale ma fun odun 2027 eto di gbogbogbo ni orile de Nigeria gomina tele ni ipele ti jigawa sule lamido loni emi o gba aretele ni imara omo we good luck Jonathan ba mi ni otu eke koko patient won ni awon gba ni mara wi pe ki baba o tu ero re pa o abani debe kan ki ba ni abani da ki ba ni debe abani debe si re ki ba ni tan ki si ba ni gbe ti won ba nti o Jonathan ma tira re o ti ba nti o wi pe ko jade lati wa dibo lodun 2027 ko popo nipa oro eto abo si ipo are ko ba da ki omo we good luck Jonathan ko tu ero re pa ko si fa ko mo fe dije un ko fa si reverse gege bi ohun tin gba ni maran o si ra wo ebe si wi pe ma je won si olona o o ko re da ni igboro aye ma je won si olona o gomina tele na gege bo ti se wi papa julo ekan ninu egbe oselu ti People's Democratic Party gege bo ti gbe ati jade na lana lori itakun ti ibanidore Facebook oni mo nlu Jonathan ni ikilo bayi lati matele oro enu awon eyan ti won pe ipe baba aye nfe yin e ma bo e tun wa lekan si lati wa dibo lati wa gopa fupo are oni ekan ni o sugbon lawuje agbaye aye nfe o popo popo ma si je ki won fi eleyi fiti sinu ogbon inti yoku o nikan according to gege bi sule lamido bo ti se wi idinu ti mo fi ni won le gba yan moran eye le tele moran sugbon eni gba moran o si le decide
6: o le pe na
7: that's your cup of tea I'm not taking your advice. See, is that English again? It's not English.
6: Hey, boni.
7: Hey, boni.
6: Grammar.
7: Grammar.
6: So, let's check out this. What do you? Are Bola Ahmed Tinubu o soro kan si igboro aye. Mo si fe ki gbogbo eyin olugbo wa kegbo. Won ni are Bola Ahmed Tinubu o ti je ko di mimo wipe se ri awon ti won je mudumudu ti won je anfani asele owo ori epo eleyi ta mo si subsidy o ni awon gangan ni alati leyin igbesumo mi atawon ipenija eto abo mi eleyi to nkoju wa ni orilede Nigeria e se yun le ni
7: bakan
6: na lo to je ko di mimo pe se wa ri awon eyan yi awon na ko awon mi tun wa to je wi pe o ko owo ti won ohun na lo ni se pelu owo ile okere oni sugbon gba ti awon ti so gbogbo e di oloju kan pelu awon ito eto atunto eleyi ti sejobo ohun ti o gunle to si ni won lara oni awon ayun na nko awon na tun wa lara won are wa soro siwaju oni seri awon eyan yi nko ohun kan to wa nwu won ni lati ri daju wi pe won doju orilede Nigeria bole torí wípé wíwọ́ gilé owó orí owó ìrànwọ́ orí epo àti sísọ àpò àsùnwọ̀n ti owó ilẹ̀ òkèrè ẹ̀yìn òní pẹ̀lú ìlànà pàṣípààrọ̀ rẹ̀ sísọ di olójú kan tí gbogbo ẹ̀ kórajọpọ̀ sójú kan ó ní eléyìí kọ̀ náà ló sì ń bí wọn nínú gidigidi gan ààrẹ wá ṣàlàyé síwájú wípé àwọn ohun tó ń wáyé lọ́wọ́lọ́wọ́ báyìí ohun kan tó sì múmú jù láyà ìṣèjọba òun òun náà ni ètò ọrọ̀ ajé àti ètò ààbò ó ní tí àwọn méjèèjì yìí ń kọ́ tí wọ́n bá ti fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa ó ní kò sí tí ó burú fún orílẹ̀-èdè ó ní orílẹ̀-èdè ńkọ yóò máa lu àlùyọ lọ ni títí láéláé ààrẹ tinubu tún sọ̀rọ̀ síwájú ó ní nígbà tóun bá ti wá yanjú ọ̀rọ̀ ti ètò ọrọ̀ ajé àti ti ètò ààbò òun ó wàá gbájúmọ́ àwọn eléyìí tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú eléyìí tí gbogbo àgbáyé yóò máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe gẹ́gẹ́ bí ààrẹ ti ṣe sọ̀rọ̀ yìí ní ìpínlẹ̀ èkó lásìkò àfilọ́lẹ̀ ìwé kan eléyìí tí wọ́n pè ní ìtàn àgbáríjọpọ̀ ìṣèjọba àwa-arawa tàbí a lè pè ní ìtàn nadeco national democratic coalition nadeco story àti fífún àwọn èèyàn kan ní àmì ẹ̀yẹ pàápàá jùlọ fún ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àtàwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ nínú ẹgbẹ́ àwọn akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ nílẹ̀ yìí ayọ̀ ọ̀pádòkú wọn ní lákòótọ́ ààrẹ òun náà sì ni gómìnà ìpínlẹ̀ ogun gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ogun olùṣègùn ọ̀ṣọ́bà náà ló ṣojú ààrẹ ń bẹ̀ ó wá jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí àwọn tá a ti sọ̀rọ̀ wọn sẹ́yìn yìí ó ní àwọn gan-an ni wọ́n ń tako àwọn ìlànà tó ṣe é gbóríyìn fún eléyìí tí ààrẹ bọ́lá ahmed tinubu tí ó gùn lé o ó ní bẹ́ẹ̀ sì ni àwọn náà ni wọ́n wà nídìí ìpèníjà ètò ààbò tá à ń kojú lórílẹ̀‐èdè nàìjíríà
7: Debilade mo ti ẹ̀rí kankan bí wọ́n náà wo dẹ́sí nínú fídíò ṣé kò jọgbọ́n parí báyìí.

0: Nissin's new Jano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Ọgbun ilé yàti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wá yìí.
2: Ṣẹ̀gbádùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
1: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
2: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
1: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
2: Yára wá ra tìrẹ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
1: Itel, gbé ìgbé ayé tó rọrùn. Ẹni tó nífẹ̀ẹ́ ará ìlú, tárẹ́ àlùsì nífẹ̀ẹ́ rẹ̀, òun lẹgbẹ́ yàn láti ṣojú ẹgbẹ́. Ìdí rèé tí gbogbo ẹgbẹ́ Sit Up pẹ̀lú ìní dídùn fífi àsìkò yìí kí Honorable Afolabi Fakayode Káfúrúgbìn kú oríire jíjáwé olúborí nínú ìdìbò abẹ́nu ẹgbẹ́ òṣèlú APC tó wáyé, tó sì ti jẹ́ aṣojú ẹgbẹ́ APC báyìí láti díje fún ipò ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tó ń ṣojú ẹkùn ìdìbò Kájọlá, ìyẹn Kájọlá State Constituency tó bá di ọdún 2027. Honorable Afolabi Fakayode Káfúrúgbìn is widely admired for his love for people and his commitment to transforming his constituency through purposeful and effective representation. Àwọn dúpẹ́ lọ́wọ́ ẹkùn ìdìbò Kájọlá fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìgbàgbọ́ tí wọ́n ní nínú ẹ̀. Léyìí tó mú wọn fìbò gbówọlé lásìkò ìbò abẹ́nú. The process has just begun to take Kájọlá higher through effective representation at the State House of Assembly. We wish you success in the general election. Honorable Afolabi Fakayode Kájọlá, ẹgbẹ́ òkùtì ẹ̀dìbò fún Káfúrúgbìn fún ìtẹ̀síwájú àti ìgbédìde Kájọlá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣeé ṣe o.

0: sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga. Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
2: OneXBet, where sports come alive. Join the game on Tremo on the site or app. Win an iPhone 16 and cash prizes up to 750,000 Naira. Enter promo code Nigeria on and boost your game. OneXBet, game on. Together in the game. Bet responsibly. 18 plus. T's and C's apply.
3: Wake up.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Gbẹ̀ngbẹ̀n nìkan ọ̀rọ̀ akọ́dá ayé aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdégbàkúgbà mọ́nígbà tọrọ gbanigbàngbà láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sapata málágbádá lọ́rùn málágbádá ṣubúya katandí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tá a gbìn tó ta kan gbàngbà sí gbàngbà wálíà. Afẹ́fẹ́lẹ́lẹ́ tí ń fẹ́ lákòókò yí aré ti téǹdì rẹ̀ máa gbóhùn mi rògùn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí sì ń fẹ́ lákòókò yí aré ti téǹdì rẹ̀ máa gbóhùn mi rọ̀sà àtẹ̀fúùfù àtafẹ́fẹ́. Mebí sí ọwọ́ Ọlọ́run ló dùn márè náà lẹ́yìn méjèèjì torí wípé bẹ́ẹ̀ bá ti parapọ̀ báyìí ẹ gbóhùn yí ẹ sùúrú gúdù bẹ́ẹ̀ bá sùúrú gúdù ẹjọ́ wá tàn kálẹ̀ káàkiri létí tọ́ba ti ìjòyè ti bọ̀rọ̀ kìnní ìlú tí ń gbọ́ mi láàárọ̀ yí kàgbá ńlá ayé. Ẹ̀yìn ẹ jẹ́ ń kọ́kọ́ kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tó jẹ́ wípé gbogbo ìgbà báyìí ni wọ́n ń láǹfààní àti máa béèrè kódà kó tó di pa aago mẹ́wàá àbọ́lù wọ́n rò pé a ti padà sórí orí aago mẹ́wàá ni. Anthony Bodurin láti United Kingdom lọ́hùn tí ìgbóhùn yín bàbá àwọn ti ta rédíò kalẹ̀ nǹkan kan mú ní à ó kù ṣẹ́jú díẹ̀ ká aago mẹ́wàá àbọ́lù wọ́n ní ha oh my bad. Mo rò pé wọ́n ti bá yín dá padà sí aago mẹ́wàá àárọ̀ ni mo ní ó kù díẹ̀ àwọn lọ́gàá wọn ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ bí àwọn ọdẹ sí nǹkan kan mi sáṣẹ́ gbogbo ọ̀sà yóò padà ọ̀dà bẹ́ẹ̀. Túnde Ọláwúwo olóòtú ètò yìí Desmond Adégbòyègà bàbá aládò ti ń yọná lẹ́nu fẹ́rẹ́fẹ́ bẹ́ẹ̀ bá wà lórí ìkànnì Facebook bí n bá ní kílísì kó sùnmù kámẹ́rà sí ọ̀dọ̀ Desmond Adégbòyègà láàárọ̀ yìí gbogbo àwọn èèyàn ń jí láàárọ̀ wọ́n ń jàmàlà àwọn èèyàn ń jí láàárọ̀ wọ́n ń jẹ ráìsì àdó tí ń yọná lẹ́nu báyìí súẹ́súẹ́ ni Desi gbésẹ́nu o ìwo tó gbésẹ́nu yìí mama yọ́lágbà pọ̀ láàárọ̀ yìí o Fọlákẹ́mi Adébọ̀wálé senior girl ló jókòó tí ń wò yóríyórí yìí Ọlọ́run tóbi fàmà bí kí ló ti pókọ tiẹ̀ ná sí mo gbà bí títóbi olúwa títóbi olúwa onífìlà bẹ́ngàn tó bá ti parí kọ sẹ́ǹdì kínní tá a bọ́ sí láàárọ̀ tòní mo ní kọ́kọ́ dọ̀wẹ́ kẹ̀dí ẹ̀ kó tó di wípé kínní ọ̀hún yóò fọ̀nà sójú kẹ̀kẹ́ tí ó sì lágbà pọ̀ láàárọ̀ yìí o Ṣéwọ̀n Àríbíkọ́lá the special one. Èmi lò tó rí jókòó-nà agbádá ńlá mìlẹ̀ǹgbẹ̀ níwájú Olódùmarè ọmọ ajípo lówó ọpẹ́ tantan iná ń jò gírí ọ̀sán iná gorí lísì níbi tó wá sòyí ọ̀dà tó fẹ́ máa kàn sí Desi lórí ìkànnì Facebook ni ọmọ àti gbé àdó Desi sórí ìkànnì Facebook ẹ̀yin èèyàn tí ń bẹ́ ńlé ẹ wá wo àdó Ode lọ́wọ́ Desmond Adégbòyègà bàbá aládò o àwọn èèyàn ń jẹ búrẹ́dì àti tíì àdó ni Desi gbé sẹ́nu láàárọ̀ kùtùkùtù gbòtúgbòtú tó ń lò yìí bá ń tapo sí yọ́lágbà pọ̀ láàárọ̀ yìí bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan ẹ káàbọ̀ sórí ètò àdìtú níkànnì ti splash 105.5 ìbàdàn a wà lórí ìkànnì ti facebook bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ dákun ẹ ṣí rẹ̀ facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ já bẹ̀rẹ̀ kinní ọ̀hún kágbára kàsídà mr bisola ti benjamin mokio ṣùgbọ́n ṣáájú ohun gbogbo náà ẹ jẹ́ ń kọ́kọ́ ké sí amọ̀nà kọ́ wọlé tó bá wọlé báyìí ẹ̀yin ará sókà ó tún ó ẹ láàárọ̀ yìí o ẹ káàárọ̀ mò ń bọ̀ amọ̀nà ṣùgbọ́n.

0: ẹyin àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ yìí bú kì rámà kọ kínní yìí ò rámà kọ ò májèlè okun pọ̀ jù lónìí o bílẹ̀ bá kún mo lè sọ pé kí wọ́n fàyọ kó ń bẹ̀ kò sí nǹkan tó sì ṣe sí ẹyin ń ta ifá gbọlọgbọgbọ à wọn máa jẹ́ ń wọnú nǹkan ti dẹ́sí fún mi lọ tán láàárọ̀ yìí. Ètò ọ̀hún ti bẹ̀rẹ̀ náà ni ọmọ Nàìjíríà ti ń gbọ́ wa torí wípé ebi tó bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ ti mọ̀ wípé gbogbo ẹ̀ yóò tẹ̀léra wọn bó ti tó àti bó ti yẹ ni. Ẹ já mú un látàgbègbè Sọ́kà ilẹ̀ mọ́ta ìmọ́ láàárọ̀ yìí tí olóko ń roko tó lòdò sì ń rodò ìṣẹ̀lẹ̀ míì tún wáyé ní Sọ́kà o Sọ́kà nìbàdàn. Ẹ̀yin tẹ́ ẹ bá ń rìn àjò dáadáa lọ́nà Sọ́kà ẹ rí pọ́n lápá ẹ̀bẹ̀ báwọn láti ọ̀nà ìwórodù bẹ́ẹ̀ bá dé Sọ́kà ẹ rí pọ́n tiẹ̀ ti kó gáràjì àwọn onímìkìrá nkankan wọ́n ti kó wọn kó ńbẹ̀ wá sí iwájú báyìí bẹ́ẹ̀ bá kọjá ìyànà fẹ́lẹ̀lẹ̀ ní ìyànà ọ́fíìsì wá hàn yín ṣùgbọ́n lápá kejì lọ́hùn-ún bẹ́ẹ̀ bá ń bọ̀ látọ̀nà Èkó kì í rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì ń bọ̀ látọ̀nà Èkó láàárọ̀ yìí nìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ ẹjẹ́ kọ́kọ́ fà àkókò ìsọfẹ́yìn tẹ́ bá ń bọ̀ látọ̀nà challenge tó géètì ní ń garaajì bẹ́ẹ̀ bá lè gba ọ̀nà bòmíì tẹ́ẹ̀fì déwòròdù ẹ tètè mórílẹ̀ torí tírafíìkì ẹ̀yin sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ ti wà látàrí ìjàm̀bá tó ṣẹlẹ̀ kí ló wáá ṣẹlẹ̀ gangan ọ̀yá ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook tírélà náà tún ni ẹyẹ méjì yìí já sàákọ́lọ́hún lódùmarè kọjọ́ kọ́ sàánú wa kábíyèsí rẹ̀ olódùmarè lísì já mú láti Sọ́kà káwá tó dipa wọnú kùnkùndùn ètò gan lọ láàárọ̀ yìí bá ń gbé fọ́nrán sí pápápá bá ń gbé fọ́nrán sí ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook splash fm 105.5 Ìbàdàn bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ẹ ṣí ààrẹ kọ́ kárí ilé kó sì kárí oko torí pé tonílé tàlejò tóbìnrin tọkùnrin ìlú ló nílò àti mọ nǹkan tí ń lọ láàrin ìlú ó yá pápápá ò lísì má jẹ kíkiní ọ̀hún kọ́ wọ́lẹ̀ rárá mọjẹ́rì rẹ mọjẹ́rì ẹ̀ pápápá bá ń tan kíní ọ̀hún sí i lórí ìkànnì Facebook kaláǹfààní àti tètè gbé àárọ̀ yìí lọ ṣẹlẹ̀ o gbogbo ń tà ń sọ yìí tí kọjá bí ọgbọ̀n ṣẹ́jú sákòókò yìí ni nǹkan ó ti gbé fọ́nrán sí o òun lẹ̀ ń wò yìí o ẹ rí pé apá bí lọ dá yìí apá express kejì lọ dá yìí apá kejì ọkọ̀ tí sí ká pè ní ọ́dànù ni àbí ká pè ní kinní òun lẹ̀ ń wò yìí o òun lẹ̀ ń wò lórí ìkànnì Facebook yìí ẹni tó ya fọ́nrán o from afar ló ti yá ó tún wá súnmọ́ bẹ̀ dáadáa nígbà tó ya léyìí tán fọ́nrán kejì tẹ́ wò lẹ́yìn eléyìí ẹ rí pé ó ti súnmọ́ bẹ̀ dáadáa ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ gangan láàárọ̀ yìí lágbègbè ti Sọ́kà nìbàdàn Sọ́kà láwà yìí o ọkọjá ti Sọ́kà tu àti wọ́n ń sọ nínú mathematics kọ́lọ́hún lódùmarè kọjọ́ kọ́ sàánú wa lágbègbè Sọ́kà lemọ́lemọ́ kínní ọ̀pọ̀ lápọ̀jù ọ̀rọ̀ tírélà yìí náà sì ni ṣùgbọ́n ẹ má káyà òkè kò mẹ́ni ẹnì kankan lọ torí agbọ́dọ̀ tètè ìyànnà náà kọ́ tó di pé àwọn èèyàn wà káyọ̀ pé olúwa tún sàánú nǹkan irọ́ o òun lẹ̀ ń wò yìí o lórí ìkànnì Facebook wa splash fm 105.5 Ìbàdàn láàárọ̀ yìí lọ ṣẹlẹ̀ láàárọ̀ yìí gangan bíi 30 minutes ago ni rìpọ́ọ̀tì òun lọ dọ́wọ́ wa kó tó di pa àgórí ètò agbìyànjú àti gbé e sórí ìròyìn ti fún tẹ̀dọ̀ ṣùgbọ́n ojú òpó ọ̀hún kọ̀ tọ́ lákòókò tí wọ́n ń kàròyìn lọ́wọ́ òun lẹ̀ ń wò yìí o lórí ìkànnì Facebook splash fm 105.5 ẹ̀yin aráalé ẹ dákun kí la fẹ́ ṣe sọ̀rọ̀ Sọ́kà àti ẹ̀ kọ́kọ́ dúpẹ́ pé wọ́n ti kó gàràjì àwọn onímìkìrá kò ní apá abíni apá àtọ̀hún Èkó kò ńbẹ o wọ́n kàn súnmọ́kè díẹ̀ ṣùgbọ́n tó bá ti di bí ọwọ́ déré báyìí bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ ẹ tún bá wọn tí wọ́n tún tò bẹ́ẹ́rẹ́bẹ́ níjọ̀wọ̀ là ń sọ ti mọ̀lété náà ṣé o ti pé bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí ni bẹ́ẹ̀ bá dé mọ̀lété báyìí tẹ̀ ń gbọ́ wa tẹ̀ sì ń wò wá lórí ìkànnì Facebook níbi ìjàm̀bá ti ṣẹlẹ̀ mọ̀lété ń jọ sí ọkọ̀ tó ti pọ̀ ńbẹ̀ pé ti mú o àwọn márúwá tuntun wà bá ń gbé fọ́nrán kejì sí pápápá bá ń gbé ó ti gbẹ́lẹ̀ kejì ń sí yungan lẹ́ẹ̀fì rí ọkọ̀ tírélà tó dànù ṣùgbọ́n kò mú ẹ̀mí ẹnìkankan lọ o a sì gbọ́ wípé ẹnìkankan níjàm̀bá bóyá kọ̀ńténà yẹn inú wọn ò dé dáadáa ni o ọlọ́run nìkan ló yé bá a ṣe ń wòyún lọ́wọ́ ọ̀yá ẹja lọ sílùú oríire ìjọba ìbílẹ̀ oríire ibi tí ṣẹlẹ̀ alágbára tó ti ṣẹlẹ̀ tí ẹ ya tọpinpin tó sì gbé kalẹ̀ tó dàdí túmọ́ra wọn. Òṣùpá bomi lójú retirete ìpínlẹ̀ ọ̀yọ́ mì jìgìjìgì ilẹ̀ ìbàdàn ilẹ̀ nàìjíríà ẹ dákun ọ̀nà wo lágbe gbàná tó fi jẹ́ wípé ọ̀rọ̀ àwọn ajínigbé nǹkan kan yìí ọ̀làgbà á pọ̀. A ti bá a débi wípé ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin wọ́n sì ń jí àyà wọ́n sì ń já ẹ gbóhùn ọmọ kan láàárọ̀ yìí. Bí bàbá wo èjì ọmọ yìí bóyá létí ìjọmọ ọdún mẹ́fà lọ. Bọ́bí ele mọ́mọ ọdún mẹ́fà máa sọrú ọ̀rọ̀ báyìí jáde pẹ̀lú ìjayà lọ́kàn. Ẹ̀yin àgbààgbà tí ń bẹ nílẹ̀ yìí ẹ sì múra. Ẹ múra dẹ́sí jágbéra ká balẹ̀ gìjà sí agbègbè tí wọ́n ń pè níjọba ìbílẹ̀ oríire nílùú ẹ̀sìn ẹ̀lẹ̀ àti yáwọ́ta lágbègbè tí ò jìnà púpọ̀ sílùú ògbómọ̀ṣọ́. Ẹ farabalẹ̀ gbọ́ mi láàárọ̀ yìí o torí nǹkan ò gbé nǹkan hanù gbogbo apáta la sì dá ọgbọ́n papọ̀. Kinní yìí ń bọ̀ àwọn kan là á dẹ́ẹ̀dẹ̀ o ojú là á mútò ẹ kú kalẹ̀. Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ida Ozi, tèmi tó pẹ́ Abẹ́rí, I'm from Ibadan, I'm working at First Baptist Church Ògbómọ̀ṣọ́ Yáwọ́ta area. Yesterday, the people of the young people came to our school and we have been kidnapped, both the teachers and the children. We are all here. We need help from the federal government and the state government, both the church, First Baptist Church Yáwọ́ta, and the community. We need your help.
0: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ẹ̀yin àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí ẹ rí pọ́rọ̀ ọ̀hún ti kọjá nǹkan tá à ń lérò báyìí ebe gbóhùn àwọn èèyàn nù gbó kìjikìji. Ìyáka lọ́mọ òun márùn ní bẹ́ńbẹ́ inú àwọn tí wọ́n jí gbé. Ọmọ kan tí orí kó yọ tí ó na pápá bora bí ọmọ ọdún méjìlá nkankan ẹ gbóhùn tiẹ̀ náà láàárọ̀ yìí níbi táwọn ọmọ tí ń ṣe ẹ̀sáàmù lọ́wọ́ làwọn kìnìún ti lọ yàbò wọn. Ó yá ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook o Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn. Ọ̀yà Lísì já mú kinní ọ̀hún lọ́kọ̀ọ̀kan ìjèèjì jẹ́ ń láǹfààní àti wò ó ibi tó ti bẹ̀rẹ̀ torí ojú òpó Facebook tọ́rọ tèmi yìí àmọ́ ń tọ́ṣẹlẹ̀ o. Ẹni tí bá ń gbìyànjú àti háàkì Facebook yìí òbí ló mú o ti kúrò ní kọ̀mándà kẹ́nìkan fún mi ní ìkíní kan tá a lè fi máa mọ́nítọ̀ kínní lápá àbí bá ń gbé sórí láìfẹ̀ kínní pápápá. Ọ̀rọ̀ ọ̀hún kọ ọlágbára kọjá nǹkan tá a lè fẹnu ròyìn gẹ́gẹ́ bí àlàyé tí mò ń bá bọ̀. Kábíyèsí rèé Olódùmarè ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ẹnìkan ń gbìyànjú àti háàkì Facebook àkáǹtì mi o ń gbìyànjú o sì májẹ̀ ń lo kinní fún ọ májẹ̀ ń lo kinní fún ọ ọyá lísì pápápá bá ń gbé fọ́nrán ọ̀hún sí já mú láti bẹ̀rẹ̀ ń bí àwọn aráàlú ti ń pariwo pé ẹ gbà wọ́n o nǹkan wọ̀ lóye mọ́dé o. Àwọn arúgbó ni ó ń ké yìí àwọn àgbààgbà. Bá ń tún gbé fídíò míì sí bá ń gbé fọ́nrán míì sí bá ń gbé fọ́nrán míì sí pápápá apá abitúwọ̀ gbà wọlé yìí kọ́ni dẹ́sí dákun sóòlè bá ń yí kinní ìsọ́dọ̀ mi díẹ̀ kí n kin fi ma woju screen ni kini un ka lanfani ati iwo to ngbianju ati a ki Facebook me mama gbianju
2: omodun meji ti do gba wa fun won saanu wa tori won ti send yawo wa tan gbe lo won ni send si wa ti ri lori set la tanu ki won mo pa kan won ja ko won ba san won mo wale pura ti len kan pa laaro lori set fun ojo o won mo ko na won dari jin wa won ti saanu wa won fe gba lowo wa ki won fi ma ka ku ninu lu ka fi lu le fun won won saanu wa o won saanu wa o won mo pa won wa o
0: arabirin ti e kokko gbohun ele kan
3: testimony mi
0: oda be se nwo foran ja tun se bayi lise ja tun gbala ya awon eyan si de si a fe polowo oja mo ro pe ma oda a fe polowo oja ngba ta ba te ka ipolowo oja de eto awon tesiwaju eku kale
4: it's morning and you feel the urge to rush off again pause and grab a bowl pour your Kellogg's cornflakes into the bowl feel yourself let go of the stress as you pour into your bowl focus on what nourishes you listen that sound that's the source of energy goodness of grains and vitamin that's Kellogg's power breakfast
5: breakfast time is Kellogg's time
6: hey boss don't fool me music they jam person they holla for change but driver no send because that change got sweet he gets one important corner key your hair don't almost ready now him baba stop works because your hair feel wait go one enter for inside last minute

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹ̀yin àgbààgbà tí mẹ́lẹ̀ yìí akéyín káàbọ̀ látẹka ìpolówó ọjà lọ́hùn-ún ẹ̀yìn tẹ́ ẹ gbìyànjú ọlọ́run ọba òkúkú ní fún yín ṣe ṣùgbọ́n láǹfààní àti access facebook mi mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀dà ẹja mẹ́nu kò mbí ẹja continue ètò lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè gbogbo ẹ̀ náà ní ọ̀yànjú. Ọ̀rọ̀ tá à ń bá bọ̀ láti ìjọba ìbílẹ̀ oríire. Ẹja gbọ́lá yìí síwájú sí i dẹ́sí jáwọn èèyàn gbọ́.
2: Ọmọdún kààbọ̀ ọmọdún méjì ìjọba gbà wá kí wọ́n sàánú wa torí wọ́n ti sẹ́ǹdì ìyàwó wa tán gbé lọ wọ́n ti sẹ́ǹdì ẹ̀sìn wa tí ń rí lórí sẹ́ẹ̀tì látàánú kí wọ́n mọ̀ pa kí wọ́n dákun wọ́n bá àsàwọn ọmọ wálẹ̀ kó láti rẹ́ni tán pa láàárọ̀ lórí sẹ́ẹ̀tì wọ́n jọ o wọ́n mọ̀ pé òun náà wọ́n dárí jìn wá wọ́n ti sàánú wa kí wọ́n fẹ́ gbàlù lọ́wọ́ wa ni kí wọ́n fi máa kápò nínú ìlú káfí ìlú lẹ̀ fún wọn wọ́n sàánú wa o wọ́n ti sàánú wa o wọ́n mọ̀ pa àwọn wa o.
0: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
3: Gómìnà ẹ dákun ìrànlọ́wọ́ la ní ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ àwọn obìnrin náà àwọn obìnrin wa ti fẹ́ kú jẹ́ kó mọ̀ wọ́n kó ọmọ mẹ́ta wọ́n kó ọmọ márùn-ún nínú ilé ẹlòmíì ẹ dákun gómìnà ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ìrànlọ́wọ́ yín la ní ìdí.
4: Nǹkan o, wọ́n sàánú wa ni o, wọ́n sàánú wa káwọn ọmọ ìyàn wálé o, ni wọ́n wálé ni o, gbogbo etí bá.
0: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
5: Ẹgbẹ́ agbẹ́kẹ̀yìnbá ẹlẹ́dìrí agbẹ́kẹ̀yìnbá àá sì wà ní ọmọ wọn àá sì ṣá bí gbogbo a ṣe fọ́n igbó nù ti lọ ní tó jẹ́ ìwọ̀n sẹ̀sẹ̀ lọ́wọ́ ìwà àmàlà àtọ̀gá tó ń kọ́ ẹlẹ́sàn-án mi náà gbọ́kọ́ wa òun náà ti sọ. Mo rọ́gà tí ń kọ́ atọ́ náà bó ṣe gbàgbọ́n ló kọ́kọ́ jáde lọ àwọn náà sì jáde bó ṣe jáde bẹ́ẹ̀ náà ti sọ.
0: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: Nǹkan o, wọ́n sàánú wa ni o, wọ́n sàánú wa káwọn ọmọ ìyàn wálé o, ni wọ́n wálé ni o, gbogbo etí bàbá ń ṣe yọ̀ tán o.
0: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹ bá ń gbàlàyé táwọn ará ẹ̀sìn ẹ̀lẹ̀ àti yáwọ́ta tí wọ́n ń ṣe lákòókò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ àwọn ọdẹ ni wọ́n gbìyànjú agbára wọn wọ́n ni wọ́n sì tẹ̀lé wọn lẹ́yìn pínbó ẹ̀ ní lọ́ńbí lónìí ìtẹ̀lé tí wọ́n tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀ wá gbàlàyé táwọn ọdẹ ṣe o. Ó yẹ máa bẹ̀rù ìkànnì facebook lisi bá ń gbé ọ̀rọ̀ tí a bá ń gbé àti pè náà àwọn ọdẹ ìlú eléyìí tí wọ́n ń ṣàlàyé ohun tójú wọn rí lájò nígbà tí wọ́n tẹ̀lé àwọn ajínigbé ọ̀hún wọnú igbó kódà wọ́n láwọn sì ń wo aṣọ skul àwọn ọmọ yáwọ́ta lọ́ọ̀kan báyìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ró kàkàkàkàkà ṣùgbọ́n wọ́n ní nǹkan ju nǹkan lọ. Ọya pápápá lórí ìkànnì facebook ẹ máa bọ̀ ń bẹ̀ splash fm 105.5 Ìbàdàn. Àwọn tí wọ́n lọ bẹ̀ ni wọ́n ń gíìfù àkáǹtì yìí o. Wọ́n níbọ̀ BJA ẹ̀yìn tẹ́ ẹ bá.
6: Bọ́lá kókó wa. Bọ́lá kókó wa. ẹ̀yin tí a bá wá ń wò ó pé bó o ní nǹkan ṣe ṣẹnu bó o ní nǹkan ṣe rí nílò yáwọ́ta gangan báyìí kó wá tó di pa á lọ sí inú igbó ọ̀hún gangan tá a wà gbọ́ nǹkan táwọn tí wọ́n ń bẹ lákàtà àwọn tí wọ́n sọ ebẹ́ mọ̀ pé wọ́n ti fi fọ́nrán ránṣẹ́ àbí ọya ẹ máa bọ̀ nílò yáwọ́ta ìlú yáwọ́ta rèé o nígbà tí ọ̀rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ tán gbogbo ló ti túká tán ẹ̀kú kalẹ̀ ìlú rèé o.
7: ọ̀kan lára ìlú tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire tẹ́ bá wo àárín ìlú ẹ rí i pé àárín ìlú dá lọ gan. ìṣẹ̀lẹ̀ ibi ni ó ti pọ̀ jù tí wọ́n ti kó àwọn ènìyàn ẹ rí àwọn ènìyàn ẹrù kan tún ni wọn ti fẹ kó kúrò nínú. ẹ dákun à má ẹyin ni wọn.
6: ọmọ ta ti tú.
2: Àṣìṣe Abíbáàtì lórúkọ mi.
7: Ẹ á rí pé ẹ ti kó ẹrù lọ sí.
2: Kéṣì ẹrù ti tèmi, àwọn kan ló kẹrù wá láti ta dáko lọ.
6: Tó ẹyin tẹ̀ ń gbọ́ wá ń lé ọ̀rọ̀ ọ̀hún ìta síbẹ̀ o ọya lisi àwọn fọ́nrán tí àwọn ará bí fi bọ́ ta láti inú gbọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ tí wọ́n kó àwọn èèyàn lọ ara àwọn tó jẹ́ olùkọ́

0: And we are making now for both the teachers and the children. We are out here. We need help from the government and the state government. Both the church, First Baptist Church, Yawata, and the community. We need your help so that these people will release us. Please help us. Please help us. We need help from our parents and the state government. Both the church, First Baptist Church,
1: pẹ̀lú ìbẹ̀rù bójó pé kí ni ó padà ṣẹlẹ̀ sóhun báyìí.
0: We need your help so that these people will release us. Please help us. Please help us. We need help from our president. We need help from our president. Tinubu, please help us. I was there.
1: Ẹnìkanu nínú wọn o, ẹnìkejì tún rèé. Tí wọ́n jọ wà nínú gbẹ́rù jẹ̀jẹ̀ ọ̀hún, tí wọ́n ní kóun náà sọ̀rọ̀. Bọ́ta láti inú gbólọ́hún kọ́lọ́hún lódùmarè kọjọ́ nú àánú rẹ̀ kọ́ bá ń dá gbogbo wọn sílẹ̀. Ìyá rèé o. Ẹ ń bá ń wojú ẹ mọ̀ pé tẹrutẹru.
2: I am the principal of community high school.
1: Principal rèé o.
2: Ṣẹlẹ̀ Ìnoríire local government of Oyo State. On Friday around 9:30. We were attacked by a certain group of people, and a good number of us were abducted, the staff and the students as well. And we have been here since Friday. I am making this video to ask for help from everyone, starting from the federal government of Nigeria and Oyo State Government, Engineer Seyi Makinde, the Christian Association of Nigeria, and all well-meaning Nigerians, that they should come to our.
1: Ṣé ń fi ọkàn bàlàyé ń bọ̀? Gbogbo òjò tí ń rọ̀ tí ń dà yìí, tó ń kálùkù ń sinú yàrá rẹ̀, tá ń daṣọ borí, ẹ má gbàgbé pé àwọn pípò yìí wà ní ogbó tójò sì ń pa ọmọlẹ̀ ńbẹ̀. Àlọ́mọ ọdún ka àtààbọ̀ tí arábìnrin àkọ́kọ́ ń pọ̀ sẹ́yìn, kò sí mẹ́díkà, kò sí nǹkan kan nínú igbó. Bẹ́ẹ̀ ni kò sí ìrètí fún, kò tí ì sí ìrètí wípé báyìí ni yóò ṣe yọrí sí. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Àwọn ará agbègbè ọ̀hún tún wá sọ̀rọ̀ bọ́ta lánàá òde yìí pé ẹ wo bí situation àwọn ilé ẹ̀kọ́ ti ń bẹ lágbègbè náà. Ẹ wo bó ṣe rí situation tí nǹkan àwọn ilé ẹ̀kọ́ ti ń bẹ lágbègbè ọ̀hún. Òun rèé o, àwa kọ́ la sọ bẹ́ẹ̀ o, àwọn tí ń gbé bẹ̀ náà ni wọ́n ṣàlàyé bọ́ta. Ara àwọn skul tó wà lágbègbè ìjọba ìbílẹ̀ ọ̀hún yá wọ́ta. Ẹ̀sìn ẹ̀lẹ̀ nǹkan òun rèé o, bó ṣe rí rèé.
3: Mọ̀ṣínì mi ni mo páàkì sábẹ́ gíyó. Mo ti dé skul láti aago mẹ́sàn-án léni Mọ́ndé ni oko tí wọ́n pín mi sí mi ní dárúkọ. Ẹ wo gbó yìí bó ṣe pò lọ. Ẹ wo gbó yìí.
1: Ẹ wo skul láàrin inú gbó.
3: Bídìn sukú ni. Ẹ wo kò sẹ́nì kankan. Táìmù sí mú kámẹ́rà yìí jẹ́ aago méjì láti 9 mo ti wá skul.
1: Sátètè kúrò ńbẹ, tètè kúrò ńbẹ o. Gbogbo ẹ ti di kíní bẹ́ẹ̀, tètè kúrò ńbẹ dákun o. Àti yùn náà tún wáyé, àwọn ará ẹ̀sìn ẹ̀lẹ̀ àti yáwọ́ta, wọ́n ní bọ̀rọ̀ bá kan òkè tó bá kan ilẹ̀, ó níbìkan tá a gbé ka. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bá àwọn tó nílẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀. Wọ́n ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n gbé, tí wọ́n sì ń bẹ àwọn àgbààgbà tí ó jẹ́ àwọn àwọn oníṣẹ̀ṣe láti gbé ìgbésẹ̀. Ẹja tún wòyàn náà pápápá.
4: Ọjọ́ lóró ọ̀tọ̀ múlẹ̀. Àbáwọ́dọ̀ gbọ̀dọ̀ dá tiẹ̀ kọ́ máa ṣe ń tọ́ka fẹnu sọ ẹnu ọ̀ká ní kú tí ètò ọ̀tọ̀ lónìí kọ́tẹ́. Ó sọ ọ́nú ọmọ ajá.

0: a le da mu luimo ogun ni wa luimo o olugbo nkan se be eta wi loni ka roro mo o kabiyesi da o kabiyesi da o ana fe jade lo e ma bo o eran mo se di lo ta pe ko mi ko ma lo ki mo lo ja fun wa ki mo ka mo wa wa
1: o lagbara o
0: mo ti di ko na jade lo ati kan tan
2: ati pa yin soro o ejade o ejade egbe wa nja o
0: ase
2: egbe wa nja o
0: ase
2: gbogbo bi ti tan ma ba wa tan ma yi ba wa eda kun tori ologun an to kan to a to de won mode e ba wa se bo se se so se ai rodu ara yi ko de ba won o ka ma yi o se bo ki won mama o ka ma yi o se bo ki won mama o
0: ase
2: ke e ba wa le lo gbe wa nja o
0: ase
2: ni kia kia ni yara yara
0: ase
2: egbe wa nja o e lo ba wa da won lede o
0: ase
2: àwọn asọjà gbogbo agbófinró tí wọn wà nbẹ kaburú ọmọ tọsí wọn
0: fún
2: kí wọn bá ní mú wọn kọ wọn bá ní mú wọn kí wọn bá ní mú wọn kí wọn bá ní mú wọn etí wọn rí mú láàyè wọn mú láàyè etí wọn pa bí ní fanáfanṣu kí wọn pa wọn dànù láti láti rán àmọ tí wàá gbà
0: sí
2: ká àmọ tí wọn ti wálé ní orí bẹẹ kọ sẹbẹ o
0: tó. Ìbá bàbá mi o kàrímù.
1: Àṣẹ wà o.
0: Àṣẹ
1: wà o. Bàbá ọkà aláàdé bi wípé.
0: Àfẹ́ ló lẹ̀rú. Àtọ̀rù àtọ̀sáyà mọ̀ pé yán. Ó sọ ọ́nà ọmọ dáhùn. Ẹni pẹ̀pẹ̀ lẹ́sẹ̀ lọ́mọ gbà kọ́ bẹ̀ wáyé lọ. Agbọ̀rọ̀gùn lẹ́sẹ̀ lẹ̀ mọ́ o. Àríkù ọmọ ẹ̀kẹ́ mọ́ o. Ṣé o bá rí ẹgbẹ́ ní gbà á rí mi lọ kọjá pẹ̀lẹ́?
1: Kábíyèsí rí Olódùmarè. Àwọn ọmọdé ilé wọn wá ń jí tẹ̀rùtẹ̀rù. Ṣé ẹ gbàgbé? A ti ń bọ̀ lápá abẹ́hùn. Àwọn àgbààgbà ilé wọn ò lè sọ kí wọ́n fẹ́rí lóṣùká. Ẹ dákun, ibo là ń rè nílẹ̀ yìí. Ẹ gbọ́rọ̀ táwọn ọmọ kéékèèké bíi ọmọ ọdún mẹ́rin, ọmọ ọdún mẹ́ta tí wọ́n ń sọ pẹ̀lú ìbẹ̀rù bojo. Ẹ kú kalẹ̀.

0: Egbo ni bo lan re se joba o se to ni ka so ni eja ti bi sana ka ti ka ke sogun eja ti bi eto eko wa mu opolopo awon graduate ni nfese gbalẹ ka kere ti o sise eye ori se bori oru eni o je ni ha awon tin be lakata jinigbe yi ojumo mi tun mo ba won be awon kan tin gberu edakun eyin blogger nkankan asiko yi ko le yan fi fake news trend yo esimido ese wi agbeje mowo nti o ba sele ma lo e ma da eye ikaya soke sile rumo kan tin jade ran ran lati bi oru gajo wipe awon tun won ji gbe ni orire won ti tun won le nkankan fake news ni o mo ba irin to je alukoro fun le ise olopa ipinle oyo so laaro ye won ni rogbu ni losa nana awon kan na tun so pe gbogbo odi ayure o won ti jiyan gbe o awon mo school won ti eyin blogger yes esimedo o esimedo asiko yi ko le yan wa nkan teyin o fi trendy tora won tin benbe ke se pin won gbadu abe e ja soju opo sile eh 0706949 3000 0706949 3000 tabi 0701447577 0701447577 ojo opo mejeje ni sejon ja dawon yan lohun
1: abikola
0: baba e pare di
1: ori majo bi o
0: radio yin e pare di oyin
1: oruko mi ni yowo ki
0: e pare di ojo ja o e pare di oyin edakun hello e ka ro ko yan ti bi te tin pe agbo
2: hello
0: o ko yan ti bi te tin pe eh ko wole si bi ko oya ba mu mi hello
1: hello
0: o ko yan ti bi te tin pe ko juma
1: Mr. Ali Balogun lati Olomi
0: Olomi ona ayegun oya
1: be ni o waye na ti wa gbe sokolo mota nu wa ma ni o eh kolo sa nu wa ko ba ni wa nkan ti si o
0: oda esun jaje lo mi lo papa eni kokan 30 seconds tori ro po nbe gan e pa radio yi ma mu o e pa radio e ba ti pe wole e pa radio hello
1: hello sir
0: o ko yan ti bi te tin soro
1: comrade a kan de sabi ki nzo lo ke le bi
0: oya
1: ejeba so ba won ejeba gbogbo awon ejeba ajigbagbara ko ba ro won lagbara
0: eyin na ma so ba won e ti wa live on radio e ma so ya oya
1: ijoba yo se ijoba se iba ki de ejeba ro awon egbe ajigbagbara lagbara o
0: esum te pe te dasi ja tu felomi lanfani hello
1: ari bi kora
0: baba o ko yan ti bi te tin pe
1: o je ko yo ni bi bi ri ko yo ta yin lati ju lo ma ke bi
0: oya
1: go mo na wa ku lo re di da ku tu lo lo ani awon jagun jagun awon alagbara na da kan ti won ti won ti so nipa pe kan fa won ni gba yen ti ma so pe o ni emu kankan wa e da ku tu lo lo e da ku ni le su ni le wo dọ́kùn tó lè lọ́n àwọn pp náà bẹ́ẹ̀ tó pọ́njú ọ̀kadà tí wọ́n fi ọ̀kadà gbèrò táwọn olórí ọlọ́kadà náà bá wà ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn yìí wọ́n ti pọ̀jù bí ọ̀kadà náà láwọn pp rẹ̀ wọ́n ti wọ́n ibi tí ẹ bá ti dákọ̀ fún wọn ni wọ́n mọ̀bẹ̀ wọn ò mọ̀bẹ̀ wọ́n dọ́kùn tó lè lọ́n òní tó ní àti ibi àǹfààní láti lò.
0: Àmì ọ̀yá Jákindé lomi lòun pápápá.
3: Hello.
0: Ọmọ
3: Balúṣẹ́gun Fádàyọ̀ láti Èrúwà.
0: Ọya.
3: Infact láti jọ́ tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nínú ogun rárá. Títí di mo ṣe máa ń sọ̀rọ̀ yìí. Ní gbọ́dọ̀ jọ fún ọ́dà fún ọba àṣẹ lórí gbogbo ètò yìí. Ẹ wo obìnrin tí òòrè ọmọ fún lọ́mọ láti gbà yẹn. Ẹ nígbà tí ìyá ọ̀jọ́ bá lóyún láti ìdí ọmọ. Ẹ bá dẹ̀ wo ọmọ yẹn rí pé ẹ̀fọn jẹ́ ní ẹ̀sìn bí
0: ẹṣeun ẹṣeun tẹ pe tẹ da si ja tun feyan kan lanfani si ki n wa ka comment lori kan ni facebook o. Hello o ko yan ti n pe e kaaro o.
4: Orúkọ mi ni Ayọ̀ Babiola Ewọlá láti Soka.
0: Oya.
2: Sẹ́yìn àsìkúrú tó fún gbogbo ọmọ Nàìjíríà fún ilé ètò ìṣẹ̀lẹ̀. Eléyìí ẹ má jẹ́ ká fi bù wá kí gbogbo stéètì kí ìjọba federal kó pe gbogbo ọba gọ́fúnà kọ́ àwọn stéètì. Eléyìí kí wọ́n pe gbogbo ọba gọ́fúnà yẹ àsìkú tó yẹ ká ní ẹrukọ́pútà nílé kí gbogbo ọmọ communicate pọ̀. Àwọn pípò yìí ti ń gbé àwọn ọmọ yẹ wọ́n sì wà ráńtì wò tí kù ní ilẹ̀ Yorùbá báyìí. Gbẹ̀kí gbogbo ọba gọ́fúnà yẹ kí federal kí wọ́n ṣe mídìí pọ̀ fún ṣe ẹrukọ́pútà. So gbogbo stéètì náà náà ní àwọn alálẹ̀ Yorùbá káwọn náà máa pe alálẹ̀ ní stéètì kọ̀ọ̀kan ní stéètì kọ̀ọ̀kan báyìí kálukú máa lu agbára rẹ̀ tó láwọn alágbára náà wà ní stéètì kọ̀ọ̀kan ní lùkálù ìṣẹ̀ǹbálẹ̀ kálukú kálukú máa bí ṣeéṣe tiẹ̀ ní stéètì kọ̀ọ̀kan kó wọ́n máa pè lásìkò láti wákàtí ọwọ́ báyìí kí wọ́n máa bí wọn kí atẹ́kùn yẹn kó máa gbé lọ bí tí àwọn pípù yẹn wà tí atẹ́kùn yẹn bá ti ń káàkiri tó bá ti di kálukú bá ti ń kanra wọn ẹ rí i pé àwọn ọmọ yẹn máa rí wọn máa rí tùsú rẹ láìpẹ́ láì jìnnà báyìí torí wọ́n sì wà tó sì báyìí wọn ò tí kú ilẹ̀ Yorùbá kó gba àwọn alálẹ̀ stéètì kọ̀ọ̀kan ẹ máa bá àjọ torí ọ̀fẹ́ ìlà tó fi ń sọ fún kálukú kí wọ́n máa gbọ́ báyìí kálukú máa pálálẹ̀ Yorùbá kí kálukú máa gbé ọmọ fi atẹ́kùn yẹn kọ́ wọn lọ bá wọn báwọn ará ògùn bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sì ṣe tí wọ́n láìpẹ́ ká gbọ́ lórí rédíò kí wọ́n máa fi ránṣẹ́ pẹ̀lú òkú ọlọ́ láìpẹ́ láì jìnà a máa rí sílẹ̀ iṣẹ́ aláwọ̀ nǹkan kò dẹ̀ ní ṣe wọ́n àmì ọlọ́run lọ́dẹ̀ fọ ilẹ̀ ilẹ̀ Nàìjíríà náà yọ́ba dá orí ogun ṣẹlẹ̀ àbẹ̀tí ìlú yẹn náà ìlú yẹn àwọn abẹnugbẹbọbẹ wọ́n wà nílùú yẹn wọ́n wà lára tó ṣiṣẹ́ yẹn so pẹ̀lú òkú ọlọ́run mú wọn láìpẹ́ yìí pẹ̀lú àwọn alálẹ̀ tí wọ́n fi ránṣẹ́ sí wọn yẹ ìlú yẹn náà tí ó bá sí àjẹ̀gbọbẹbẹ nǹkan báwo ní ṣẹlẹ̀
0: abẹnugbọbẹ wà mọ́n lè tẹ kọ yìí àti verify so lè kà sórí rédíò lè kà ọba sùn olúwàbùnmi wọn ní I remember 4 months ago when something like this happened in Ọ̀sun you call attention of the okay ẹran tipa aṣọrú ẹ nípínlẹ ọdà ẹṣọ tẹ tún ra wa létí pé àti sọ bẹẹ náà o Amọ̀kẹ́ Yusuf Dorcas Adébùkọlá Ọ̀nàfùwàpẹ́ Kausarat Abdulrahim Israel Abiola wọn ní good morning Mr. Seun ẹ kú ètò ọlọ́run a máa ràn yín lọ́wọ́ ní rí dààmú mọ́ lórí àwọn ọmọ wa bẹ̀rù kí nǹkan tá a fẹ́ kọ nìyẹn àbí ọ̀dà ìmáfojè Peter wọ́n ní àwíṣẹ́ àfọ̀gbóhùn àwọn ń ṣe àṣẹ sí àwíṣẹ́ àfọ̀gbóhùn àṣẹ wàá wọ́n ń ṣàṣẹ sí àdúrà tí àwọn bàbá ń ṣe lẹ́ẹ̀kan Adétòrò Àlàbí Stephen Dabirechi Adéṣọlá Peter Adéwùmí Kàfáyá Ọdún Ayọ̀ Oyégòkè wọ́n wò mí live and direct Títílayọ̀ Láyínká Esther Kànjí Fúnmi Adigo Sanusi Lara Rukayat àti bẹ́ẹ̀ lọ ṣé máa tẹ̀síwájú àbáfẹ́ polówó ọjà bí kí n advert wà alegbè báyìí náà mo ti gbọ́ ẹja polówó ọjà bá bá tiẹ̀ ka ìpolówó ọjà dé ṣùgbọ́n ká tó lọ nígbà tá à ń sọ̀rọ̀ ti ẹ̀yin tẹ̀ ń pe nọ́mbà tèmi gangan láǹfààní àti gbé o nígbà tá à ń sọ̀rọ̀ tìjọba ìbílẹ̀ oríire ìmí náà wáyé níjọba ìbílẹ̀ olúyọ̀lé nìbàdàn bí o àwọn òṣìṣẹ́ cream méjì ni wọ́n jí gbé ńjẹta wùrùwùrùn tá ẹ̀ ń gbọ́ pé wọ́n láwọn káwọn ọmọ sukùl ń di ayùnrẹ́ lánàá fake news ni o ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ìjínigbé mi náà wáyé lágbègbè crane níjẹta tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ bá sì gbàgbé náà ẹ rí i pé ní nǹkan bí oṣù méjì sẹ́yìn à ń gìfù rìpọ́ọ̀tì nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé lágbègbè crane yìí náà. Ibo là ń rè ní Nàìjíríà? Ibo là ń rè nípínlẹ̀ Ọ̀yọ́? Ìjọba àpapọ̀ ẹ pè ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ ẹ pé ìjọba ìbílẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta the three arms of government ẹ fọwọ́sowọ́pọ̀ number one priority tó yẹ kí ìjọba ó pèsè fáwọn aráàlú security ni à ń pariwo pé nǹkan le àtúnwá fi ti ètò ààbò tí ń ṣòjòjò àti ìmọ̀lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ò wá gbà wá nàìjíríà àfẹ́polówó ọjà.
4: Today, I'm making my mother's smoky jollof recipe. The secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soy Oil for that wholesome goodness that my family deserves.
5: You too can do the same with Golden Penny Soy Oil and vegetable oil refined palm oil in. There's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.

0: ipò púpúnà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ́ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ́ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ̀ Levit 100 MTN.
1: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
2: Ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ́ńlẹ̀ yìí tẹ́ sì ń gbọ́ wà. Ẹ káàbọ̀ láti ẹka ìpolówó ọjà lọ́hùn ẹja mú báyìí ní pápápá. Ká ìwọ̀n mi sí díẹ̀. Abala tá ń lọ yìí ó lè fẹ́ payín lẹ́rìn-ín díẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé ń gbà kan ọ̀rọ̀ díẹ̀ ni èdè ń trẹ́ndì yíká lẹ̀ yìí. Wọ́n lè ní kinní kan gbọ́mọ àlè fún kinní kan kankan eléyìí tẹ́ ẹ fẹ́ wò yìí arákùnrin yìí. Ọ̀rọ̀ burúkú àti láftà ni o. Ìyàwó rẹ̀ ṣàìsàn ó sì náwó ń gbà ọ́ náwó tán tó àìsàn láríwò kò sẹ́ni torí tọlọ́jọ́ ṣe ìyàwó òun padà gbẹ́mìí-mì. Nígbà tó bá gbẹ̀mìí mi mo rò páwọn ọmọ wa misbehave ọmọ tó bá ní kọ́ọ̀mù kò sẹ̀ kọ́ kọ́ọ̀mù lásìkò ọmọ tó bá ní go kò go lásìkò àwọn èèyàn bá ní ọlọ́rẹ̀ èyí ṣé wọ́n ló sì bí àwọn ọmọ yìí ó rí parí ẹ̀ka ilé kọjọ́ dáadáa. Ó bá lọ́rẹ̀ ṣe DNA ńgbà ó parí DNA ebe ẹ̀ sì mọ̀ pé ìyàwó ti ṣaláìsí ọ̀rẹ́ dì nígbà tí DNA result ti ọ̀bọ̀ ta ẹ̀yin kọ́yọ̀ ọmọ Nàìjíríà ti ń gbọ́ mi lákòókò yìí ọlágbà á pọ̀ o kìí ṣòun ló làwọn ọmọ o. Ta ni ó wàá kanra mọ́ báyìí ìyàwó rèé tó lóun bímọ fún ìyàwó ti jọ́lọ̀ ń pè ẹ pé gbèsè wo lọ́wọ́ gbé ọ wá kọrí sójú orí ìyàwó rẹ̀ ọ wá kó pankẹ́rẹ́ lọ́bẹ̀ pé bí ààyèrè ọ̀bá jìyà tó yẹ kọ́ jẹ ẹ má lórí kan ní Facebook o Splash FM 105.5 Ibadan Splash FM bá ń gbé fọ́nrán arákùnrin tí ọlọ́rẹ̀ ó kó ìyàbò ojú orí ìyàwó rẹ̀ ó kópa tiẹ̀ bò ó pé ìwọ ọgbọ́mọ àlè fóun ọwọ́ akọrí ọ̀run ó ní tó ọba kúre ò ní ṣe kinní kan ó mà múra sí gidi mà ní kọ́nà kọjọ́ ọkọ́ sàánú wa o ọ̀rọ̀ kinní bí ẹ bá ro wàhálà tó lúwa tí ọkùnrin ṣe lóòótọ́ lórí ọmọ ńgbà tí ìyàwó lóyún tí ó máa wò lójú ńgbà tí ń ṣe gbá ọwọ́ lọ́rẹ̀ é gbọ́mọ àlè ó kó ìyà fún sàárè òun débi pé bí wọ́n bá rí obìnrin láyé bá ni ó lè yọ àdá tì í ọyá nísì bá ó tiẹ̀ ti gbé fídíò ọ̀hún sí ẹ wo bó ṣe múra sí. Sàárè ní lù ó pé ìwọ ládùúrú ó ti sanwó ọmọ sukúù ẹ̀mí rẹ̀ ti fẹ́ẹ̀ bọ́ dànù. Mo ní ó bírèkì ó bá ngbà tó lù débi kòun náà tó bú ẹkún fúnra rẹ̀ pé àwọn èèyàn wá fà pé kú o ń bẹ kú ọ̀rọ̀ ń ká aládébi wípé nígbà tí ó na sàárè ìyàwó débi kan náà tó wá bú ẹkún fúnra ẹ̀ pé ìwọ ọmọbìnrin yìí ó sì ṣe báyìí tán fún ó ti sanwó school gbogbo tó yẹ kó fi ṣe fine boy ìsàfin sanwó school lọ ìsàfin sanwó school lọ ni ọmọ wa parí school come ọmọ ọ̀dáhùn ìpàkọ́ ọmọ yìí mo ṣẹ̀ṣẹ̀ ń wò dáadáa ni ìpàkọ́ rẹ̀ ṣe sàn dojú ó fẹ́ jọ níbọ̀ wà nkankan. Ọlágbà pọ̀ kọ́ lọ́wọ́ olódùmarè kọjọ kọ́ má pe tọkùnrin kọ́ má pe tobìnrin tọmọdé kọ́ má pe ń yà mo ní ń fiyún kí n fi wọ́n mi sí díẹ̀ ń toró gbóná jìrìjìrì. Ṣé àgbàgbé ibi tá a ti ń bọ̀rọ̀ bọ̀ láyà àjẹjọ́ omi tá a sì bá dé nípa ọ̀rọ̀ Satguru Maharaj. Ẹja sáré parí ẹ̀ pápápá ọyá lísì já lọ sí ọ̀dọ̀ Satguru Maharaj. A fi gbogbo ara ṣe fúláwà ẹ̀kú kalẹ̀ ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa.

0: Happy, happy, happy, happy, happy, happy, happy. Man, just put your hands together in front of all creation.
1: Kaka, bullet, 67.
2: Nka kan si wole si la.
1: Si wole, ko wole.
2: E la yota.
1: Emi ya yota.
2: Oki ben.
1: To.
2: Today.
1: Ato.
0: Satguru Maharaji. Bi elomi ba gbo kon eru asi ba jin jin ya pole. Ati ngbo Satguru Maharaji o to to meta. Iru agbara wo ni Satguru Maharaji ni?
3: Ah, agbara to ni ka ko ni bi kibi. Emi Olorun ni.
0: Emi Olorun.
3: Emi Olorun.
0: Se ni Maharaji na Olorun.
3: Ben.
0: Tani Maharaji mbo.
3: Maharaji.
0: Yeah.
3: Maharaji ni Maharaji.
0: Tani Olorun Maharaji.
3: Eh, Olorun ni Maharaji, Maharaji na lo joko ni.
0: Satguru Maharaji.
3: Yes.
0: Opolopo awon alagbara eyan lo wa laye ka yin.
3: Amen.
0: Bo le sese, sodo ina tin gbagbara ni. You said you are God.
3: In human body.
0: In human body. Yeah. What do you control?
3: Controlling them.
0: Do you control the sun,
3: yeah,
0: moon, light, life?
3: I control everything in creation.
0: Everything in creation. Maharaji lo nje ki orun ran.
3: Ben.
0: Maharaji. Se ma nje un.
3: Ben. Te ba debi ti omi adura ni wa ti won fun won. Aworan mi lo wa be. O te ni
0: Maharaji.
3: Abi si.
0: Ibi ta wa yi tobi. Who is bankrolling Maharaji?
3: Ni eyin bayi. Eni Maharaji o se o. O se o. O si bankrolling tori to kini. Tí báyọ̀ kí ọ̀rọ̀ máa ń fi òní, àbá ti kọ́ bí lọ. So, ojúpẹ́ mo dúpẹ́ ni gbé Maharaji bí o títí di bá ṣe ń sọ.
0: Lákòókò tẹ ẹ bá sùn.
3: Súnkẹ̀.
0: Ẹ ti ẹ dijú rárá.
3: Rárá. Tíyàn bá gba ìmọ̀. Àkọ́yàn bí èèyàn ṣe ń ṣe. Àsìkò yẹn èèyàn ò dúdú. Torí pé ṣe mọ̀, wọ́n ní the more you look,
0: the less you see.
3: Ẹ̀mí mímọ́ ìyẹn ni òun ni fìtílà wa. So ti a ba ko eni ogbon se gbadura iyan o diju ninu adura eni emi eni o wa tele lo tori emi eni awon kan ti o ninu bibeli pe awon ku lojojumo won de ji lojojumo ninu adura eni ninu meditation eni ti se ni ni
0: ti Maharaji ba sun o gbadura ni
3: ko se ko so ro so ani ko so ti Maharaji ba diju ta se ko won àmọ́ irú èmi báyìí sì bí mo díjú mi ò díjú torí pé ọwọ́ mi ni àtúnṣe wà.
0: Ọwọ́ Satguru Maharaji àtúnṣe wà.
3: Àtúnṣe wà.
0: You say you can control the sun.
3: Yeah.
0: It is sunny outside now.
3: Yeah.
0: Can we have some practical?
3: Ṣẹ́ni Maharaji wa ṣe tí Maharaji wa ṣe. Maharaji wa gbàdúrà. Kí ayé lè sọ pé ẹrù lágbára nǹkan kan. Àmọ́ àwọn ọmọ Maharaji ni wọ́n lè dàbíra. Tó ti ní ni pé kí n fún ẹni ẹlẹ́mìí ẹ̀ padà.
0: Àwọn ọmọ Maharaji lè dàbíra. Do we have them here?
3: Àkàkì àgbáyé ni they are here.
0: Can you command them to give us some practical aspect of commanding the sun?
3: Ẹyin lè máa interview wọn.
0: Ok.
3: Ẹyin lè máa bá wọn sọ̀rọ̀. Torí pé ṣe rí tí èmi wọn bá sọ̀kalẹ̀ ó kọjá magic. Ibi ìlò ní orúkọ Maharaji láti ní magic. Bí ẹ̀ láti rí the magic bẹ́ẹ̀ lọ. Àmọ́ ṣe rí àsìkò yìí àsìkò tó pé olúkúlùkù láti lọ gba ẹ̀mí ẹ̀ ni. Ó lè bẹ̀rẹ̀ láti yàrá wọn.
0: Àwọn iṣẹ́ ìyanu wo ni Maharaji ti ṣe?
3: Ẹ̀mí ni mo gbé Nàìjíríà àti Áfíríkà dé. Kí ló ṣẹlẹ̀ tí wọ́n ń jà ní Palestine? Kí ló ṣẹlẹ̀ tó ń jà ní Iran? Ṣé yìí lè máa wò kẹ́lì kan wọlé sínú oko olú ẹ̀? Ó dẹ̀ bá gbogbo nǹkan jẹ́ ń bẹ̀.
0: Àwọn kidnappa yìí nǹkan tó wà káàkiri ilẹ̀ Nàìjíríà.
3: Pé kẹ́ni ẹ kó bá gbogbo nǹkan jẹ́ olú ẹ̀tọ́ fúnra ẹ̀ tún sọ̀kún ẹ̀yìn ń bọ̀. Kó wá gbẹ́ni ẹ lọ sílé ọlọ́pàá. Ó di oṣù kejì ká tún rí ẹni ẹ tó tún rìn lọ. Tóun ni Mẹ̀tí Allah. Àwọn ni Kaduna Mafia jihadist.
0: Agbára Satguru Maharaji ló gbé Nàìjíríà rọ.
3: Bẹ́ẹ̀ni.
0: Ṣé bí Satguru Maharaji sọ pé òun lọ́lọ́run gbogbo ayé?
3: Bẹ́ẹ̀ni.
0: ṣe ipa south gurumarajo ka lati da ogun duro ni iraq iran palestine ni
3: ṣe ri n to ye ke ma ro ni pe ko si bo ṣe n ṣele laye nbi ibikibi ti ojiṣẹ nla ba wa ibẹ ni agbara ni o ma lọ kakiri now awọn eyan wa lo ku sọwọ wọn lati mọ pe ti wọn ba gba agbara e ani ma gbe wọn soke nitori pe ki lo gbe wọn soke gbogbo àwọn owó wa ibẹ̀rẹ̀ ló ń lọ sí i afẹ́ra mọ́tò afẹ́ra máṣíìnì afẹ́ra kà kí wọ́n fi ṣe gbogbo àwọn nǹkan yìí bẹ́ẹ̀ ń bì yìí tó ń pẹ́ àsínú ìmọ̀ ìmọ̀ ọlọ́run ti ń bẹ nínú wa ni so ìyẹn ni a gbọ́dọ̀ fọkàn sí tí a bá dúró táwọn náà bá ń ṣe tí wọn ní máa jà mọ́ tó ní wọn máa ní òní rí free money mọ́ òní máa lu wa ń jìbìtì mọ́ pé ká máa lọ sí mẹ́kà gbogbo ala lọ́dẹ̀ kí la rí ń dẹ̀ ọkàn fi hàn lé yín tuntun ni wọn sọ yàn ní jp ṣé ìyẹn la fẹ́ jẹ ni.
0: Satguru Maharaj ji tí èèyàn bá fẹ́ darapọ̀ tàbí fẹ́ gba agbára Satguru Maharaj ji ẹ̀ mú wọlé ìmọ̀ yàrá ìmọ̀.
3: Tí ò bá sí ní kó wà ní yàrá rẹ̀ máa fún lágbára.
0: Ẹni tó bá wá bí ń kọ́ ṣe yàrá kan bẹ tẹ̀ yàsọ́tọ̀ láti initiate.
3: Bẹ́ẹ̀ ni a ní knowledge room. Pẹ́pẹ́ bí bá ṣe wá bí náà ni àìjò kò bá ṣe dókò yìí màá ní wẹ́ nínú bíbélì ó sọ pé ojú ni fìtílà ara tí ojú inú àṣìṣàbádì kan ara kún fún mọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe léyìn ẹ̀ wá síbi báyìí mọ́lẹ̀ ẹ̀tì rí Maharaj èmi nìkan náà lè rí lára ẹ̀ tó pé mi ni ẹlẹ́dàá fi rúbọ láti jẹ́ pé kí
0: ẹlẹ́dàá fi rúbọ ta ni ẹlẹ́dàá.
3: Maharaj náà ni tó pé kí ni mo kì í ṣe nǹkan tí ayé ń ṣe iṣẹ́ mi ni pé tí n bá wà ń bí ohunkóhun tó máa lo Maharaj fún òòrí àfi ẹni tó bá fẹ́ ṣe ìjàmbá lọ́wọ́ ga.
0: Satguru Maharaj are you married.
3: Not yet.
0: Ẹ fẹ́ ṣègbéyàwó.
3: Ìyẹn kì í sọ àsìkò ogun wọn kì í sọ̀rọ̀ ó wà ní ìbéèrè at the time of resurrection you don't talk about marriage.
0: Lásìkò ogun láwa yìí.
3: Ẹ mọ̀ tí ẹ lówó hospital ló ń kù mí àwọn kan lọ sí psychiatric home àwọn kan ní àmì rọ́bà tipa tí wọn ò dẹ̀ mọ̀ ẹ pé orúkọ mi mọ̀ ẹ̀ ní bẹ́ torí pé kí ni orúkọ ó dàbí tí david wá ṣe ṣe ń tí ó yẹ kí david ṣe nìyẹn ó yẹ kó sọ fún ẹ pé the master is on the planet torí pé wọ́n lò ó ni.
0: David Adetuwele sọ àbí okay
3: wọ́n lò ó ni kọ́ lọ wádìí ẹjọ́ ẹ sọ fún wọn kó jáde kó gun ewu dání tàbí irin kó sún ẹ pé.
4: Ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbọ́ wa ń lẹ̀ yìí afẹ́dẹ́ka ìpolówó ọjà bá a bá ti ẹ̀ka ìpolówó ọjà dé ètò ń tẹ̀síwájú ẹ̀ kó kalẹ̀.
5: Hello to you, welcome to the segment brought to you by
6: Flash FM 105.5.
7: Casting Crown 2026 live in Ibadan.
8: Casting Crown is here before the throne of.
9: Hey! Casting Crown 2026 ẹlẹ́ẹ̀kẹsàn rúẹ̀rẹ̀ nílùú Ìbàdàn àpéjọpọ̀ ìjọsìn gíga jùlọ níbi tá ó ti máa fi adé wa lélẹ̀ níwájú olúwa ọlọ́run alágbára pẹ̀lú àkòrí olùràpadà the redeemer ọjọ́ Sunday May 31 aago kan ọ̀sán gbáko ni ètò máa bẹ̀rẹ̀ ní RCCG Province 24 Headquarters Solution Assembly opposite Orita Police Station Challenge Ìbàdàn Ministry Pastor Lukola Timi Johnson Reverend Mrs. Mercy Oderide Bukola Akinade Babatunde Pastor Ifeoluwa Odogiyan Tolúwani Saints, God Keys, and your favorite host, Shadia Butieri, Pastor Matthew Okuazo, will be welcoming you all. Also featuring special legendary award presentation to Pastor Ayodele Abraham Adelego and Pastor Paul Tao. Emagbadeo, Adota Opo 50 Widows, Loma Gbaunji Ofe Lojono. Bell, also tomorrow, Amwodo Lagbara. Don't miss it.
10: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
6: Power Oil, Power Oil.
11: Across Nigeria, MTN Foundation has impacted 600 plus communities with the What Can We Do Together initiative, inspiring a world where no community is left behind with better healthcare and science lab facilities. Nominate a primary healthcare center and a public secondary school for upgrade today. Visit www.mtn.ng/WCWDT or text MTN to 421. Nominations close June 8, 2026.
12: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payments, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: 2 days, make you see your doctor.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Wake up.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹyá àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí bẹ́ẹ̀ bá wojú ago ọ̀hún bí ẹni pé ń sáré tètè ni o. Akin Adé Sulaimọ́ ọfẹ́ sọ nǹkan kan àbí ọyá pápápá.
2: A kú dédé àsìkò yìí, à ń fi àsìkò yìí pé àwọn iléeṣẹ́ tí wọ́n jẹ́ Topes Travel and Tour Limited a ti kàn sí wọn ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, a rí wọn kún ó dá wa lóhùn, ṣùgbọ́n à ń fi àsìkò yìí pé wọ́n kún yọjú sí wa ní.
1: Kí ló pé o kọ iléeṣẹ́ ọ̀hún?
2: Topes Travel and Tour. Bẹ́ẹ̀ni.
1: Níbo náà wà?
2: Wọ́n wà ní agbègbè níbo ni wọ́n pe bí iná.
1: Topes Travel and Tour àbí?
2: Bẹ́ẹ̀ni. Wọ́n wà ní Ring Road.
1: Okay.
2: Ni lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank ní Ring Road Nìbàdàn.
1: Okay.
2: Bẹ́ẹ̀ni wọ́n wà bẹ́ẹ̀ni. À ń fi àkókò pé wọ́n pé kún ó yọjú sí wa
1: níjọ́
2: Sátọ̀dé ní aago mẹ́sàn-án àárọ̀.
1: Okay.
2: Torí a ti bá wọn sọ̀rọ̀ bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn.
1: Ṣùgbọ́n wọn àti ìfún wa lésì tó tọ́, ó kọ́ léṣe àwọn lẹ́ẹ̀kan sí.
2: Topes Travel and Tour tó wà ní Ring Road lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank ní Ring Road Nìbàdàn.
1: Wọ́n ti gbọ́. Ẹyin tẹ̀ ń gbọ́ wa ń lé bí ẹ bá wojú aago ọ̀hún, ẹ rí pọ́jọ́ ọ̀hún ti ó ti rí bí àná ọ̀hún ti rí bí àti wọ̀. Bẹ́ẹ̀ bá click lórí ìkànnì Facebook àwọn interview ẹ̀ láǹfààní àti gbọ́ tán lórí ìkànnì ti Facebook Splash FM 105.5 Nìbàdàn ẹ̀ láǹfààní àti gbọ́ tán bẹ̀ lásọpọ̀rọ̀kẹ̀ láti pè lẹ́yìn ètò yìí 070-36-26-86-88. Mú kí ọ dáadáa di international reporter Mr. Abisola láti Bẹ́ńjọ́mù awo ti dẹ sí bọ́bọ́nù bá ń ṣètọ́jú Antoni Bọ́dúnrin láti London ya Yusuf Alájọlá Yinka Bíọ́dún láti Màyá Elegantì gbogbo yín pátápátá tí bàbá nkankan àkí gbogbo yín o. Nọ́mbà tó já sí ọ̀dọ̀ Ṣéun Aríbikọ́lá 070-36-26-86-88 bóyá nǹkan kan wáyé lágbègbè yín ẹ fẹ́ fi tó wa létí tàbí ẹ fẹ́ darapọ̀ mọ́nú ètò yìí 070-36-26-86-88 òun náà ní WhatsApp number bẹ́ẹ̀ bá pè bí n bá láǹfààní àti píkẹ̀ ẹ send message lórí WhatsApp yín sì dá yín lóhùn. Ní àyín láti máa sọ pórókè lórí ètò fún tòní a máa bí ọ̀bẹ ní ìbẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò à ń lọ lónìí a tún padà wá ń jẹmẹjọ ẹ bá ní a máa dìbà yìí ìlànà ìdìbà ńlẹ̀ ṣé wọn a rí bíkọ́lá náà ń jò gírí ọ̀sá iná gorí ilé ìfẹ́jì tó ẹ ṣeun.

0: bo se ma je niyan tori ki seyan olohun oba ni o ya gbagbagba eja bere lato lede wa nigeria ajo nff ajo to se o kari bolo alavese gba lolede wa nigeria won ti jo di mimo wi pe se fe gbo looto o le je olore sore iyan ifigagbaga to ma waye ninu osu kefa yi nibi ti ko super eagles won ti gba bolu pelu olede poland ati olede ti portugal won ni sugbon o ni se pelu ojo ola iko ti super eagles o tori pe leyin igba ti iko yi to ti kuna lati lo sinu idije ifeye agbaye lati re koju awon kan awon kanrin kanrin aba n so nipa bolu olaese gba ẹyin anfani mi re lati je ki ipo iko yi ki won mo bi an se wa gangan eyan ba wa si ema eyan mo be eyan se wa si eyan ba wa si ngba ba n koju awon iko to lenu nbe ni tibutoro agba nla aye ba ba si ni tan ra wa je lara ko to lenu nbe na ni ko olede ti poland wa kaje wa so pe olede portugal to je pe awon na koda portugal wa lara iko to pe bi an ba n da ko won bayi awon eyan mo wo gba tori eti mo pe ororo nbe nbe ororo ororo na hoili pe fun die yi won je ki won awon ifigagbaga mejeji yi yo je ki oluko ni gaga ko mo bo se wa si tori pe eh o ti koju awon kanrin kanrin kan kan nile adulawo to ija yi pe awon ti rira won sugbon lati koju awon iko to ni kimi nile europe yo to je ki iko yi ko mo bi nkan se nlo ni tibutoro agba nla aye gege bi ajo nff ti wa so won ni idi niyan o to fi dadi ani wi pe awon o je ki awon agba bolu ti o kopa nbe awon o se ni se pe eyin bo ba wu oni ko wa bo ba wu oni ko mo wa rara won lawon deede bagaluku so ni pe ifigagbaga te gbodo wa ni o e ma so yi pe eyin se bi friendly match lasan ni oro ti kuro ni oro se bi friendly match lasan ni o ntoro mo friendly match eleyi te fe gba grade A ni grade A fun die yi e gbodo wa o e make sure peyin na yoju to yi pe yo tun se iranlowo fun opolopo awon agbabolu olede wa nigeria papa julo o le se iranlowo velomin debi transfer oje bo se lohun oje bi nkan se ri niyan lapa be ye o ya gbagbagba cashier we go again lọ́sàn-án yìí a tún láǹfààní àti yí koto táwọn èèyàn ó sì tún gbọpẹ́ mo máa ń sọ kí nìkan fún ọ pé bọ́ọ̀ bá gbìyànjú rẹ̀ láàárọ̀ tí ọba wẹ́ẹ̀k láàárọ̀ gbìyànjú ẹ̀ lọ́sàn-án ọ̀sán yẹn tún máa ń wọ́ọ̀k ju bó ṣe yẹ lọ àṣírí ni mo gbé ọdẹ bẹ́ẹ̀ ni àṣírí ni ọ̀sán yẹn tún máa ń ṣe jọ́mjọ́m ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀jẹ́ láàárọ̀ ọ̀sán ni à ń gbẹ̀nu sí tí nǹkan dẹ̀ ń ṣe dáadáa mo sì gbàgbé pé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ látọjọ́ monday yóò padà wà eligible tó bá di lọ́la nígbà bá fẹ́ yí koto ti cashport lọ́la ṣùgbọ́n o bàbá jẹ́ yí pé ìwọ ò ní tíkẹ́ẹ̀tì tó pọ̀ ńbẹ̀ tètè gbìyànjú ẹ̀ báyìí tètè máa ṣe báyìí in the next 20-30 minutes ayikoto in the next 30 minutes ayikoto ọkàn ní sáré gbé ọ débẹ̀ ni tí n bá ń sọ àṣírí fún ọ òrìjọ́ mo fún ọ yẹn yí pé ọ̀sán yẹn ni tún máa ń set èmi tí mo sọ bẹ́ẹ̀ rí máa ń set lọ́sàn yẹn máa ń set lọ́sàn bá ọ bá gbìyànjú ẹ̀ lọ́sàn ó ìwọ náà padà testify ó fi testimony ilẹ̀ lọ́sàn yìí pé ọmọ ti padà set lóòótọ́ látijọ́ yìí ó ṣe jẹ́nu ṣùgbọ́n kóòdù ìtọ̀sán yìí yàtọ̀ sí ti tààrọ̀ *147**1004**#*347**1004**1#. O ni o gbe ọ debẹ. Ẹbi nkan se ri niyan o. O de le gbori ẹrọ ayelujara wọle www.cashier.ng. Iyẹn naa tun gbe ẹ debẹ daadaa. Bo se jẹ niyẹn, o ya gbagbagba lati bẹ yẹn. Champions Night ní ọgbọ́njọ́ oṣù tá a wà yìí gbọ̀ngàn Mouth 21 Event Center tó wà ní Adé Ọ̀yọ́ Roundabout ní Ring Road ńlẹ̀ Ìbàdàn níbẹ̀ láti wo àṣẹ kágbá o láàrin Paris Saint-Germain àti Côte Gunners. Aago méjì ọ̀sán láti wà ní gbọ̀ngàn torí pé láago márùn-ún gérégé nídíje gangan bẹ̀rẹ̀. Aago márùn-ún gérégé ni kíkọ bí àjọ UEFA ṣe ṣe nìyẹn wípé ẹjẹ́ kí wọ́n máa bẹ̀ lójúmọmọ kó lè máa jẹ́ ìwúlò fún àwọn orílẹ̀-èdè tó gbàlejò. Ṣé mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ìfigagbága láago mẹ́jọ alẹ́ kí wọ́n tó parí èmi lè lọ wọ extra time nígbà wọn ọba ìparí bọ́yá bí aago mọ́kànlá lálẹ́. Ṣé bá parí láago mọ́kànlá ṣé mọ̀ pé kò sí pátí kankan mọ́ orílẹ̀-èdè tó gbàlejò àbí ìlú tó gbàlejò sítì tó gbàlejò kò kí ń fi bẹ́ẹ̀ sí àǹfààní kankan èrè tó pọ̀ tí wọ́n jẹ nípa economy. Àjọ UEFA wà wò pé economic wise ẹ jẹ́ kí ìdíje tètè mọ bẹ̀rẹ̀ bí aago márùn-ún tí wọ́n bá parí bí aago méje sí mẹ́jọ ẹ mọ̀ pé fàájì ọwà bẹ̀rẹ̀ gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n wá láti tí wọ́n tẹ̀lé ikọ̀ yẹn wá tí wọ́n ti wá láǹfààní àti jáwé olúborí ẹ mọ̀ pé wọ́n lè lọ sílé fàájì lọ́lọ́kan ọjọ́ kan láti ṣayé. So economically ẹ̀yọ́ ẹ̀pù sítì yẹn wípé àwọn gba àlejò ìdíje UEFA Champions League àwọn gbàlejò rẹ̀ wọ́n rí ipa yóò yàtọ̀ sí ordinary wọ́n rí ipa ìdínú tí àjọ UEFA ní ẹjẹ́ sun sí ọwọ́ ìrọ̀lẹ́ so that àti ẹ̀wà ríro ẹ̀rí bóyá extra time tí ẹ̀wà wà kò lè jago mẹ́jọ lọ tí ọba ṣe extra time títí aago méje ò sì parí láti ìgbà yẹn báyìí títí di aago méjìlá àbí gbà tó bá tó wù ọ wọ́n mọ̀ ṣe fàájì àǹfààní àti ṣe fàájì ní gbogbo àwọn ilé fàájì yọ wà kìí ṣe pé ẹwà parí bọ́ọ̀lù láago mọ́kànlá kálukú ibi tí ó ti sùn ni ọmọ wa lọ kò ní sàǹfààní kankan ọjọ́ kejì kẹ̀dẹ̀rẹ́ kálukú ó ti padà sílùú ibi tó ti wá so kò kí ń fi bẹ́ẹ̀ sàǹfààní tọ́pọ̀ ìwọ̀nba àǹfààní tí máa ń wà ní before the game àwọn olólùfẹ́ tí wọ́n bá ti dé before the match like bóyá match jẹ́ bí ọ̀la táwọn kan ti dé bí irú èní wọ́n kàn ṣe fàájì lálẹ́ yìí mọ́jú ọ̀la ọ̀tán lẹ́yìn ìfigagbága báyìí tí ikọ̀ wọn bá tiẹ̀ ti wá bọ̀ rẹlẹ̀ kódà kíkọ̀ wọn jáwé olúborí gan kò sáyé fàájì mọ̀ torí pé tí káyìsí wọn ó ṣe àárọ̀ ọjọ́ kejì wọn ó ti padà sóléèdè wọn olédè wọn ní ọlọ́jà àǹfààní rẹ̀ ṣùgbọ́n tí bọ́ọ̀lù bá tètè parí bí aago méje àsìkò fàájì ni lè ṣe fàájì dago méjìlá alẹ́ so yọ ọ̀ràn ìlú yẹn lọ́wọ́ láti rí owó nǹkan tí àjọ UEFA fi ṣe bẹ́ẹ̀ ni àlàyé yẹn ti yé yín báyìí bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o MAF 21 Event Center ọgbọ̀njọ́ oṣù yìí ọjọ́ sátidé ni aago márùn-ún rọ̀lẹ́ ní ìfigagbága bẹ̀rẹ̀ gan-gan-gan-gan àlàyé tó wà ń bẹ̀ nìyẹn o máa bọ̀ láti wá jẹ̀gbádùn ara rẹ láàrin ọ̀pọ̀ èrò àti screen tó tóbi giant screen láti wò lọ́jọ́ yẹn ó yá pápá láti ibẹ̀ yẹn àti ìdògò ẹjẹ́ sáré lójú ọjà ká lọ pa àkádé bá a bá ti dé látojú ọjà ká wá sún sọ́wọ́ iwájú lọ sókè òkun ẹ kó kalẹ̀.
1: Casting Crown 2026 live in Ibadan.
2: Casting Crowns is here before the throne of
1: Casting Crown 2026 ẹlẹ́ẹ̀kẹsàn rúẹ̀rẹ́ nílùú Ìbàdàn àpéjọpọ̀ ìjọsìn gíga jùlọ níbi tá ó ti máa fi adé wa lélẹ̀ níwájú olúwa ọlọ́run alágbára pẹ̀lú àkòrí olùràpadà the redeemer ọjọ́ Sunday May 31 aago kan ọ̀sán gbáko ni ètò máa bẹ̀rẹ̀ ní RCCG Province 24 headquarters Solution Assembly opposite Orita Police Station Challenge Ìbàdàn Ministry Pastor Lukola Timi Johnson Reverend Mrs. Mercy Oderide Bukola Akinade Babatunde Pastor Ifeoluwa Odogiyan Toluwani Sims The Hot Keys and your favorite host, Shadia Otieri, Pastor Matthew Okuazo, will be welcoming you all. Also featuring special legendary award presentation to Pastor Ayodele Abraham Adelegon and Pastor Paul Tao. Emagbagbeo, Adota Opo 50 Widows, Loma Gaunji of Elojono. Bell, also tomorrow, Amwodo Lagbara. Don't miss it.
3: With Messi, you go for goal here. Oh, my goodness!
4: Running at the Selko. It's Mbappe! Oh, my word! Alvaro Pereira hit by James! Oh, what a goal! One of the greats! My word, this boy's a star! Four games, four goals!
5: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join The World Sports Crew, Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.
6: Hello?
7: Hello?
6: Hello? I can't hear you. This market is too noisy.
7: Hello?
6: You know what? Please hang up. I'll call you back. Hello? Can you hear me clearly now?
7: Wow. Loud and clear. Are you still in that market?
6: Yes, so same market. I'm now using my Infinix Smart 20.
8: With Voice Print Noise Reduction, your voice stays clear, even in the noisiest places.
6: And guess what? No more storage issues. 4 gig RAM plus 128 gig storage. Everything fits. Plus this 5,200 mAh battery. All day power. No stress.
8: Infinix Smart 20 is here. Get yours now at all Infinix stores nationwide. Smart 20. Clear voice. No noise. No limits. Smart 20. Upgrade your life.
9: Ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀lẹ́ àǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
10: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
11: Chai, my head, oh God, landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test?
12: Yes, see result, oh.
11: Oh God, landlord. No be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oh, yeah, see him. Take him.
12: Thank you, Oga Luta. I don't dig, can't pay.
13: Luta, brand of Artemeta and Lumifan train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti lágelúkọ̀ ìkànnì Splash láwà yìí. Splash 105.5 FM. Eléyìí tó wà nílé Fálábẹ́lẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tọ̀ tá ń jẹ́. O pe ni o gbọ́dọ̀ fọ́ísà tó. Ẹ wò ó, ẹ jẹ́ àtẹ̀sọ́wọ́ wájú lápá àbí. Bẹ́yìn bá sì ń darapọ̀ mọ́wọ́ ẹlẹ́wò 1100 níbi kíbi káàkiri àgbáńlá ayé ẹlọ́ọ̀kan ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Àbí jẹ́ kámọ̀ fan family lórí Facebook. Bákan náà lórí TikTok @topstriker100 lórí TikTok. Kájọ máa gbára kàsídà. Ó yá pápápá. Irú ìbéèrè wo rèé, can Chelsea still go to Champions League? Wọ́n lọ, wọ́n lè lọ CAF Champions League. Àbí Champions League is Champions League, CAF Champions League náà, ara ẹ̀ náà ni. Nọ́mbà kí wọ́n ṣe o tí wọ́n lè lọ Champions League o. Ọ̀gá èèyàn Chelsea. Wàhálà. Ẹlòmíì náà sá ń tẹ̀lé Chelsea ọ̀nà ni, kò mọ nǹkan kan pa rẹ̀. Wàhálà. *347*1004*1# ni ó gbọ́ débẹ̀ tabasọ nípa ti káṣẹ. *347*1004*1# *347*1004*1# Ẹ jẹ́ ń gba ọ̀dọ́ Neymar Junior wọlé. Tọ́lá àwọn èèyàn kan bẹ̀rẹ̀. Neymar nífarapa. Ó nífarapa ní alẹ́ ìsálẹ̀ ìjẹta kọ́ ni. Ó nífarapa. Ṣùgbọ́n ìfarapa tí Neymar Junior ó ní kì í sọ lọ́jọ́ pípẹ́ bíi 5 to 10 days náà ni. Minor injury ni. Bíi 5 to 10 days. Àárín ọjọ́ 5 sí 10 òun náà ni ó fi rest. Ó wulẹ̀ yọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà lẹnu pé láti jọ́ Neymar ò ní farapa torí pé bá a bá wo ìgbésí ayé Neymar Junior ó kún fún ìfarapa lọ́tún lósì ni. Ṣùgbọ́n bóyá nítorí pé ó fẹ́ lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé bóyá wọn á ní àmọ́ tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ọgbà tí wọ́n kéde rẹ̀ ọjọ́ kejì tí wọ́n kéde tán ìfigagbága tí wọ́n gbá lọ́jọ́ kejì tí wọ́n kéde tán yẹn ibẹ̀ ló ti ní ìfarapa. But minor ni kò ń ṣe nǹkan tó lọ fáìn bíi 5 sọ́jọ́ 10 òun náà ni yóò lò tí ó fi dé. Bí nǹkan ṣe rí nìyẹn lápá àti ibẹ̀ yẹn. Asọ́lé ikọ̀ Aston Villa. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ tá a bá sọ nípa Emiliano Martinez. Ojú ó di mímọ̀ yìí pé ẹ wò ó. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé síwájú àṣekágbá. Òun ní finger injury. Òun ní ìfarapa ìka. Òun fi ìka ṣe léṣe. Ṣùgbọ́n ó ti fẹ́ dàbí ẹni pé ó common fóun. Tí àṣekágbá bá fẹ́ wáyé kóun ó ní ìfarapa kan àbí míì. Ó wá máa ń jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún òun. Nípa àti jáwé olúborí nínú ìfigagbága. Nígbà tó ń sọ̀rọ̀ Emiliano Martinez, inú rẹ̀ dùn ayọ̀ rẹ̀ kún o. Ó ní níbi tọ́rọ̀ dé dúró yìí, inú òun dùn. Ó ní bó ti jẹ́ pé òun ní broken finger nígbà tí àṣekágbá yìí tó kù bí ọjọ́ bíi mélòó kan. Ṣùgbọ́n àwọn ṣe ní bòńkẹ́lẹ́. Lóòótọ́ olùkọ́ ní mọ̀ o. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé keepers trainer mọ̀. Àwọn òṣìṣẹ́ elétò ìlera àwọn náà mọ̀ tọ́ náà ni wọ́n ń tọ́jú òun. Ṣùgbọ́n olùkọ́ ní bẹ̀rẹ̀ yìí pé bó o wà ní ṣe yóò lè ṣe tó lò ní à. Kìí ṣe ìgbà àkọ́kọ́ kìí ṣe ẹ̀kejì o. Tí àṣekágbá kan bá ti ń bọ̀ báyìí òun ó sáà ní ìfarapa ni. Ó lè jẹ́ eyín ní ọmọ dun òun. Ó lè jẹ́ etí òun ni ò ní gbọ́rọ̀ dáadáa. Ó lè jẹ́ ọmọ àkàṣẹ̀ ni. Ó ní nǹkan kan ọ̀sà ṣe òun. Ó ní ṣùgbọ́n máa ń jẹ́ àpẹẹrẹ gidi fóun ní àṣekágbá. Bàbá wa wo gbogbo àṣekágbá tí Emiliano Martinez ti mú. Ǹjẹ́ mọ̀ yí pé Emiliano Martinez asọ́lé ikọ̀ ti Aston Villa yìí kò tíì sí àṣekágbá tọ́gbá tí ọ̀jáwé olúborí. Yes. Kágbe látọdún 2020. Àṣekágbá ìdíje FA Cup ọjáwé olúborí. Community Shield ní 2020 náà ọjáwé olúborí. Copa America ní 2021 ọjáwé olúborí. World Cup ní 2022 láṣekágbá ọjáwé olúborí. Finalisma ní 2022 ọjáwé olúborí. 2024 Copa America ọjáwé olúborí. Europa League tí wọ́n tún gbá ìyẹn lálẹ́ àná ó tún jáwé olúborí. Ẹ̀gbọ́n ó wá jẹ́ kó di mímọ̀ yìí pé kò sí gbogbo àṣekágbá tí ẹ̀ ń kàkà lè yẹ. Tọ́ba kùbélé ń já táwọn bá ti wà àṣekágbá tán ti wọlé ọ̀rẹ́ dé o. Tọ́ba ti kùbélé ń já báyìí ìfarapa kan ó ṣàṣẹ̀lẹ̀ sóun. Ṣùgbọ́n kì í sábà jẹ́ big injury tó lè mú yàn jókòó. oni boy farapa to e pe o se manage yo sa sele to ba ti sele bayi inu ohun ti ma dun le yi pe awon o tun jawe olubori we kaluku na lo ni awon nkan kokan to e pe ma study ninu irin si ati igbesi aye re bi ti e se rinu bi boro ti e se rinu baba si wo lo to gbogba se kagba to ti kopa ni o ti jawe olubori eni koko e ba si nye lowo bayi lo ma lo awon eyan gan ti an tun ma loju lo lo mo ba ni pe bo lo ase nlo koko ti tori pe koko re gbogbo bi se nlo ni nye anu lori gba baarin yen se je niyan ni ti asole ko ti Aston Villa iyen Emiliano Martinez iko Bayern Munich won tin wo agbaweyan fun iko ti Manchester City John Stones to tin wo pe o fe wule fi ko Man City le ṣugbọn oluko ni iko ti Manchester City ti Bayern Munich e ma pe oluku re na ni ta ba nso nipa Vincent Kompany won at least won ati okay awon kan ni bo se so yen o ti expire be yen e gbo se looto ni won ni ritual ati expire bo se so jade won ni iba mo ko mo so jade pe bo se so jade yen o ti expire be so the next one na to ba won bayi iya ni wala awon aye tun ti ba awon aye ti ba won ti lowo soro re aye ti fe loju won lowo so iba mo ko mo so jade ko ra keep e so kan ara re ko ra mo je mo le lo were se mo pe gbogbo eyan lo ni awon nkan kan abi meji to ni se be papa to ba fe se nkan kan ti nkan kan ba sele si iwo gan ti mo mo pe kini yi o le se se ti nkan kan ba sele si o ti mo pe kini iṣu banka ni e ba pogun ke pogbon di re owo re ni oja mo e kaluku lo ni awon papa julo to en to ba ma study ara re en to ba ma study ara re in total yo ah ah so fun ele don ibi on lo yi so na nbe o wala bo se je niyan o lagba be yen John Stones Bayern Munich fe gbe won fe gbe won fe gbe bi nkan se ri niyan o oya gbagbagba lati be Bernardo Silva o ti jo di mimo o Bernardo Silva ni se fe gbo nibi toro de duro yi ti e ba ni career ohun ni career ohun eyi iko to n gba bọọlu fun tinu ohun dun julọ laye ohun won tin de mi ni akete who be this ta leleyi Tobintino ni o Tobintino ni se yo pe mewa abeyo kan pere yi na ni akete yi Tobintino ya ji o pe mewa o art ti an ma de fun mi bayi lori eto bi mewa ni Tobintino thanks so much o eni oro ti Bernardo Silva je ko di mimo wi pe career ohun ninu iko Manchester City ni ohun ti gbadun julo ni gbesi aye o gbogbo career ohun ibi to n ti gba bọọlu lotun lo se mo ra pe inu ko ti AS Monaco lo ti da apo mo iko Man City ni odun 2017 lo da apo mo iko Manchester City o ni career ohun ninu iko Man City best career so far ohun to ohun ni inu Man City lo ti ni o ni inu ohun dun ayo ohun kun o tori pe gbogbo moment ohun pata lati igba to n ti denu Man City titi di igba to ohun fe fi bele bayi lo pin sa ini ma n je idunnu atayo fo ohun e mo gbagbe pe Bernardo Silva lo ti jako di mo yi pe ohun o ku o ninu iko Man City to ba ti di opin sa yi apapo ifigagbega to gba n lo bi 134 matches to gba to si gbagbo 16 wole pelu iranlowo ti n lo bi 18 niyi Bernardo Silva bi nkan se ri niyen lapa be yen sa ni roju oja bayi olukọ ni Zabi Alonso o ni agbábọ́ọ̀lù márùn péré ni untouchable nínú ikọ̀ Chelsea ládùrú gbogbo ọmọ tí Chelsea kójọ o ni just 5 players nínú wọn o ni untouchable sẹ́mọ̀ yí pé láti bí ọdún 2013 náà ni láti ẹyin Mourinho ni last manager fún ikọ̀ Chelsea tó jẹ́ pé wọ́n gbá as a manager ẹ má sì mí gbọ́ o sẹ́rí gbogbo àwọn coach tí wọ́n ń gbà láti ẹ̀yìn Jose Mourinho won se won gba won as a manager won gba won as head coach ni won pe won se dari head coach yato si manager o yato nbe nbe fe nti o ba ye o mi a ba gbe eyan pe coach ti a ba gba eyan fun manager ototo loro ise yen yato si ra won as a manager nkan ti o ma ri si po koda as a manager o ma ri si gbogbo karakata ti o ma wa nu oko yi agbabolu ti en fe ra ni o ogbodo wa wi e bo ba fe bi o ba fe yo mo ji won ajo so ni ke se pe kan ran kankan wa fun pe ati ro omo o nta ra e na ni omo lo abi ati ta o player ti ajo train lanada awa ti ta lanada na ha ta le so fun tobintino o di meji a player ti o gba apa bi ni je tanko ah ati ta ta le so fun te go da ah ati na ti gbe lowo wa awa na la ra awa na la ta iro o oro manager ori be yen o manager ma ma ri si igbesi aye individual player out of field gan off pitch as a manager yo ma ri si off pitch life o agbabolu pe ki lo se o la igbagba bolu yi laarin ose inu re odun ki lo se le si yo invite us your office e ki lo se for happen boyo won ati yawo re na ni gbolohun aso yo le ba soro pe ah ma je ki yan affect ise re obirin lobirin o ma je o bi nkan se ri re o lati gbe ku lara so ise manager po ju ordinary coaching lo ke se gbe kokan ko won de field sugba head coach be ba se pade la run training that's a party bye bye also dollar no bob as you wala like what our management le lejo kokan manager wala ti enu never see vera player manager le mo ti e wa abi coach le mo wa wi era won kan mu de iru re ni awon alakoso ko chelsea se ti en sa nko awon omo odun 15 omo odun 16 omo odun 20 omo kan de lo ti en sa nkan se an fun omo yin ase adehun odun mewa adehun odun 12 adehun odun 7 ti en sa iru re lawon alakoso se tori pe ko si manager coach ni won ni sugbon lowo e sabi alonso ti won gba e won gba as a manager not head coach nikan as a manager so leyin o se mo ri o to ti je manager last another manager ti won se gba o ni sabi alonso yi bi nkan se ri ni agbabolu marun wo ni sabi alonso so yi pe o wa untouchable ti o le lo to je yi pe awon marun yi mi an ba ni ko pe awon marun yi lo won da soro won to n fe build the team le won lo agbabolu marun wo ni e ja loju oja ka pada de ba ba de kin gbe yin de be e ku kale
1: out of airtime and you don't have money to top up, out of data and you don't have money to top up, the GC Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank airtime.

0: dàbí ọdún ilé yá.
1: Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn.
2: Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́.
3: Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi.
4: Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan.
5: Bí iléyá ṣe wọlé dé,
6: káàṣe náà bọ̀ nàrà yọ.
7: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní.
8: Iléyà Cashport 2026.
9: Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí.
10: Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀
11: àti Cashport iléyà nínú oṣù méje.
12: Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín.
13: Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan.
14: Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́.
15: Káṣe fún olóríire kan ní àgbò ńlá.
16: Pẹ̀lú 500,000
17: ní àkókò iléyà yìí.
18: Bẹ́ẹ̀ni 500,000.
19: Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀.
6: Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí.
13: Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí.
14: Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#.
0: Lórí Ìlàjẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#.
17: Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng.
20: Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀.
21: Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ.
22: Ṣó ti káàṣìẹ̀?
23: Mo ti káàṣìẹ̀.
24: Ohun agbábọ́ọ̀lù, ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù, ìlù, ayọ̀ àti fèrè ní pápá eré ìdárayá.
25: Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o.
26: Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí.
27: Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
28: Leandro Trossard, tapped in by Bukayo Saka, history makers.
29: Ní ìhà kejì, àwọn defending champions lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀
30: pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or,
31: Ousmane Dembélé.
32: Dembélé!
33: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o.
34: Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen.
35: Mú màwòrán gbangba nílùú Ìbàdàn.
36: Champions League Magic Night 2026.
37: Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún.
38: Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù
39: tó sì kún fún ayọ̀ àti ìdùnnú.
40: Ìwọ náà mọ̀ jẹ́ kán sọ fún ẹ lẹ́yìn.
41: Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan.
42: Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀
43: láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá.
44: Bí wọ́n ṣe ń sọ̀rọ̀,
45: ṣẹ̀fẹ̀,
46: fipá,
47: ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù
48: lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ.
49: Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ.
50: Saturday May 30, 2026 ni ó wáyé o.
51: Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM.
52: Ìyẹn ní Mouth 21 ní Ring Road Ìbàdàn.
53: Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù.
54: Jẹ́ ká fìtàn balẹ̀.
55: Champions League Night 2026.
56: All Mobility ló ṣagbátẹrù ẹ̀.
57: Pẹ̀lú àtìlẹyìn Blazes.
58: Media Partners, Splash 105.5 FM àti Lágbèlú 96.7 FM.
59: Got the city a lockdown.
60: Got my own city that I hold down.
59: We are Splash 105.5.

0: eléyìí tó wáyé wọn ní ọkọ akóyọyọ kan náà lọmọ lọ rí rọlú ọkadà eléyìí tí àwọn méjèèjì tí wọn wà lórí rẹ bó gan nìṣẹlẹ ṣe wá wáyé tó fi di gbáǹkangbé kò dùn mọ wa nínú o ẹ gbọ bákòókò rẹ bá ti tó ni.
1: ó dá ẹjẹ́ ká tún wọ ìṣẹ̀lẹ̀ mìíràn torí wípé gbáǹkangbé náà ló jẹ́ wọn ní àjọ eléyìí tó ń kọrọjú sí gbígbé tó ń ti lílo egbòogi olóró láwùjọ wa eyín àjọ ndlea náà lọ́bọ̀ tàbọ̀nbọ̀ tó sì ń ṣàlàyé pé àwọn tó gbá wọn mú ṣíkùn
0: àwọn wo
1: aká wọn mọ́bù bá wọn lọ́wọ́ ṣíkùn o àbá àwọn ẹrù olújogbo bí oko eléyìí tó jẹ́ pé owó ẹ̀ mọ̀ tó bílíọ̀nù lọ́nà ọ̀rìn o lè rínwó ìyẹn 480 billion naira kúkúchì ǹjẹ́ àwọn olówó àwùjọ ọ̀daràn yìí wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn atòkèrè wàá balẹ̀ jẹ́ fún àwọn mẹ́ta tó jẹ́ ọmọ ilẹ̀ mexico àti àwọn méje mìíràn ọwọ́ ṣèkún òfin ti tó wọn báyìí o wọn lẹjọ jẹ níwájú ìjọba níbo wá ni ọ̀rọ̀ dé dúró gbáǹkangbé ibẹ̀ ni ẹ gbọ́ lọ́sàn-án òní.
0: ó dáa gbáǹkangbé kan tún lélẹ́yìí kọba tó ní wá kó mọ̀ ṣàánú wa ni
1: o
0: mọ́ fún wa lọ́mọ nísinsìnyí kú ni sìn ọmọ gbà jẹ́ sinmi àwọn ọmọ tí ń gbẹ̀mí lẹ́nu bàbá tó bí wọn lọ́mọ ọmọ tí ń gbẹ̀mí lẹ́nu ìyá tó bí wọn lọ́mọ ọmọ tí ó wò sùsùsù gbẹ̀mí lẹ́nu ẹni tí ń tọ́jú ẹ̀ ọba tó ni wá yàwáyà wọn yàwáyà sìtáàní ní jẹ́ bẹ́ẹ̀ o wọn ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ nílùú àbújá òun náà ní àmọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí kan o léyìí tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani èyí tó wáyé lórí ọ̀gbẹ́ni àdìmíkè godwin ẹni tí ẹni wọn bọ́ òkú rẹ léyìí tó sì ní ọmọ bíbí inú ẹ̀ kan eléyìí tó jẹ ọmọ ọkùnrin èyí tí ń sì rú ìlú lọwọ òun náà ló gún bàbá rẹ pa bẹẹ bóun nìṣẹlẹ ó ṣe wá wáyé tó fi ń di gbáǹkangbé ẹyin ọmọ gbọ lọsàn tòní bá kókó rẹ bá ti tó ni o àmọṣá ní ìpínlẹ èkó wọn ní ìjọba wọn ní ìpínlẹ èkó òun náà ní àmọ ti sango anìkan ẹni ọdún márùnléní àádọta èyí tó jẹ ògbónágbòǹgbò tá a bá ń sọrọ nípa ẹgbẹ ọlọkọ nípínlẹ èkó shamsudeen oladiti ní jẹ wọn ní gbogbo àwọn èèyàn náà mọ sí shamelon wọn ní ìjẹjẹmọ yìí pé wọn ti gbà ń pàkọ báyìí o lọ sí ilé ẹjọ gíga kan eléyìí tó jẹ ti ìjọba wọn ní ìpínlẹ èkó ǹjẹ kí ni tó ṣe gan wọn ní tó bẹẹ láàbí ni o àwọn tí a máa bá ní fi ọkadà jíṣẹ tá a mọ sí dispatch rider wọn ní ó lọwọ nínú ìṣẹlẹ ìṣekúpani kan èyí tó wáyé lórí ọkan nínú wọn bó gan nìṣẹlẹ ń ṣe wá wáyé tó fi ń di gbáǹkangbé ẹyin ọmọ gbọ lọsàn-án tòní bákòókò rẹ bá ti tó ni o.
1: wàyí ó dá ẹjẹ́ ká tún wò ó wà ó torí pé gbáǹkangbé mìíràn tún ṣẹlẹ̀ o wọ́n ní bá a bá ní ká sọ nípa àwọn àjòjì tí ń wọlé kanlẹ̀ sílẹ̀ wọn ní gẹ̀ẹ́sì lọ́hùn-ún ní uk wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé àdínkù bá bí wọn ṣe ń ya wọlé o ǹjẹ́ látàrí kínní ìbẹ̀rùbojo àti farakáṣá àrùn wọ́n lẹ́yìn oṣù bẹ́ẹ̀ oṣù búlù wọ́n ṣùgbọ́n àjọ nema ń kọ́ wọn ni ní ìpínlẹ̀ ti zamfara báyìí wọ́n ti bẹ̀rẹ̀ polongo láti làwọn èèyàn lọ́yẹ̀ pé ẹ wo ẹ fura o bọ́jọ́ ṣe ń balẹ̀ báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀kún omi yóò ṣọṣẹ́ láwọn agbègbè kan ńbẹ̀ ìwé ìròyìn the nation ló jẹ́ ká rí gbọ́ gbáǹkangbé rèé fún ti ọ̀sán òní.
0: ó dá gbáǹkangbé eléyìí ló mọ̀ tari àdúrà sígboro ayé pé ọba tó ní wá ọjọ́ tẹ́bi bá ń palẹ̀ mọ̀jẹ̀ bá wọn sílé o ọjọ́ tẹ́bi bá ń pọ̀nà tó fẹ́ béèrè ṣán ìpín òṣùrùṣùrù ọba tó ní wá mọ̀jẹ̀ bá wọn rìn lọ́nà wọn ní arákùnrin kan èyí tí màá bá ní fi ọ̀kadà jíṣẹ́ ìta mọ̀ sí dispatch rider òun náà ló mọ̀ ti pàdánù ẹ̀mí rẹ̀ o nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ èkó ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tá a sọ nípa rẹ̀ ibo ló ṣe wáyé àwọn èèyàn tọrọ ṣojú wọn kí ni gbólóhùn tó bòde lẹ́nu wọn gbáǹkangbé tó mọ̀ tó lágbára gbáà lélẹ́yìí ẹ gbọ́ o pákòókò rẹ̀ bá ti tó ni.
1: wọn yóò dáa ká parun ṣẹkẹ nìkan lọ sí ẹka ìkéde àti ìpolówójẹ kan ní ọmọlúàbí
0: ọlọ́run ṣàánú
1: àṣírí wọ́n
0: bò
1: ẹnu ọ̀bẹ ò ní ṣẹlẹ̀
0: ẹnu wa báyìí àìjẹran
1: ní tá a bá ní ó sì tẹ wa lọ́rùn.
0: àmì.
2: Tina, this belle fit you. No be the same belle wey we get.
3: Yes, so Cynthia, since I start to dey collect those small small tablets wey nurse dey give me for our primary health care, my body just dey strong.
2: Small small tablets? Wetin be that one again?
3: Na the MMS tablets wey dem dey give pregnant women o. E get all the nutrients wey mama and baby need for healthy body.
2: So na for una primary health center dem give una?
3: Yes, so. And if you get concern about your pikin too, dem dey there to support you.
2: Me, I will go my primary health center tomorrow. Make I go collect my own. I want look fine. Mm-hmm. And I want me my baby strong.
3: Kakaraka.
4: If you get a belly, quick, quick, go register for antenatal. They like Tina. Know your health center. Trust your health center. Go health center when near you pass.
5: This message now from the National Primary Healthcare Development Agency, NPHCDA.
6: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: S E L E R R I E salary
6: ah boda mi espelli espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
8: T U R M E R I C turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Is that Alfie playing football in the rain?
11: It's Toby Chio.
10: My goodness.
11: When did he grow up?
10: That's it with kids, though.
12: It's amazing how your child grows up before your eyes. Enable their thriving development with the new Nankid 4. With HMOs to support your child's development. Probiotics and high-quality proteins to support age-appropriate growth. Nankid 4. Nourish your child's potential.
13: Irigina, Lairabu, Kyo, Kere,
1: ni on to ba tin ya kan ko gbadọ gbadọ wa ti lo ja lori tabile kan ni omo luabi
0: o yes ke
1: eyin lolufe wa oni ati ajara ni agbaye agbo osuba kare fun yin
0: thank you
1: eyin te ro mo wa lori radio yin aluyin logbe ni pe e seju
0: thank you
1: ora ija pade lati ajara jopo facebook ni ke se awari @fm105.5 ibadan e pin dele e pin doko tori pe eleyi o je gba gbeje imoran lo o agba to ji si koto
0: ayokulogbon
1: ni oda e je ka lo taratara sakata ajo to ndola isele pajawire lawujo won yen ni ipile sanfara ajo ne ma tese waju ni pe e fowo so wopo si lale wo laarin ajo na ati ijoba ipile sanfara lati re daji pe awon gun le ilana epolongo elani loye fawon iya lomo legbelegbe logba logba awon odo bi pe egbaradio e mure duro gege bi ologun e duro dede e duro gidigba nitori pe igi gogoro magomi loju atokere baye o na lati se be ta ti lo awon logbon to wa ni pe ka lo to nkan be ka so fe n to gbojule pe alaye gboju e kuro nibe ijambo oro de duro won ni e je mo pe awon ilana e to ma ntu awon mi tin be loju orun fo o na ni awon ilana akose mo seun won ni a se iwadi alagbara o o si nje ki won mo bi pe omi ti nbe ni oju ofurufu yi a po pupo pupo ju foti odun egbewo odun oko o le mefa ta wa yi won ni awon eko kan nbe le to je ti giza o won ni gbogbo agbegbe npata awon ijoba ibile be ni ipele zamfara o na ni a se be o ti won mu ipolongo ohun de akata ko wa won nigba ti ajo na te so iwaju bi pe ajo eleyi to won sakun omi ti nbe ni oju orun o na lo bo ta to si nse lalaye bi pe o se se kekun omi ko se be kokan won o ko si ba won lalejo ni ipinle na o ni waye o awon ti wa lo si toke ti le ipinle zamfara lati ma la awon eyan loye o ni pataki julo ba ba lo sara en to je oga agba e to ri si oro to kara ilu gbogbon nele ajo to ndola isele pajawiri nibe zarizu musa nigba to won se alaye oni be ni a fe ki gbankan gbe oro sele nbi o e dakun e tete egba le egbode edo ti te ba ju soju son mi e lo gba kuro eyin te n gbe ni eti bebi odo e ka sa yin e kuro nbe eyin te n boluwe ri dile e tete e sa sala fun emi yin o nitori wipe isele omi yale ekun omi yo fe wopo o nipinle zamfara won ni awon ti bere sin la awon eyan loye awon ona ti o le ro mo lati ma je ki ewu apoju omi ko wu won eyin na le nawo gan ewo iroyin the nation oju iwe ikejo e lo wa
0: o de je lo soju ewe kejo iwe iroyin the punch ele to jade fun toni o won ni awon toko ti yawo meji kan ele to je pe ise la bi ona ni ayan layo le ti atiri matu ugochukwu ati yawo le Oluwa Arankanmi Kainde Ugochukwu won ni owo awon osise olopa nipinle Ogun omo ti ba won bayi o nje kini to de won ni esu ti fi nkan won o na ni pe awon omo lomo niyan loni ekan bi meta o na niyan jigbe ti won si ka makata won eja lo sakata eni ti sagbani so fun le ise olopa iyan nipinle Ogun baba seyi oluseyi lo ko won nigba ti o mo fidi oro mule na ti jade ke to fi lede lana ti sojoru weze o se lalaye pe awon osise olopa won se ise takuntakun ni o awon gangan ni dola awon omo ohun ko lakata awon afurasi na gege bo se wi onise ri toko ti yawo eleeta ti oluwa Arankanmi Kainde Ugochukwu ati oko re Matthew Ugochukwu won ni awon mejeje o na ni oro won o de ti gbo ile ise olopa ele to wa ni mowe o pe edakun o e gba won o awon meji kan be toko ti yawo ni won o omo olomo ni won ji gbe o omo olomo ni won jifa won ni jeje mo pe eni to wa fi orun to won leti iyen ni le ise olopa ile to wa ni mowe won ni o wa lati adugo kan ile to pe ni omo onile ni o mowe ni lo si wa ninu awon oro ile to gbe kale won lo se lalaye pe edakun iya omo osu merin ti nbe lowo won ara re ni oya won si gbe lo si ile iwosan oni ile iwosan hun ni e ti lo ka mo be o le je sin so fun pe e pele madamu o fe teyin die ah erora bi ti ma se yanyun ibani nlo lenu jo meta ye won lo se lalaye pe edakun o iyin obirin ti nbe laarin won Kainde Ugochukwu nu e gbo mo owo yin wa pe ti nse yi e le raye moju to omo e jo won ba yin moju to omo hun ko won ba yin gbe bota nbe ko ma ibomi sin la ko fun lo nje ko ba fun lo nje tan ko wo ba n gbe seyin eyin na ke to di pe e su die ara yin o ti wale e le gbe omo hun sodo e le mo toju re lo won ni pe ka to gbo omo lowo yi omo baye ara ye bo ta be ni o won ni alo re ni won ri won o pada ri abo re won ni kete to gbo omo na lowo ya e to ni omo re won ni awon eyan ba be sin pariwo pe ara bi to duro nisin to lo won ba won we mo o ba won fomo lo nje o ba won so mo seyin o ba won pon ko le fara lele ha o ti gbo mo olomo lo won lo ti be bayi o na ni e ba be sin pari pe ya e mo lo gogo bidu ibudoko ti nbe ni tosi ati waju ateyin e ma je won o gbe omo olomo sa lo won ni jeje mo yi pe Kainde Ugochukwu ati oko re Matthew Ugochukwu omo meji kan be le ti an ti ji pe pomo to mo osu merin ti egbo di meta meteta ni e wa fe gbeja ko to di pe owo opola ba won ko o sege won ti wa lakata le ise olopa bayi iyan ni mo ni kunle Ogun ah gbogbo abi amọ patapata e ja mo moju ta awọn ọmọ wa o en te mo ri to ba ni e gbọ mo wa o fe ni e gbọ mo wa ke gba janu
1: tori kini
0: e ma gbọ mo yin fun e wo mo yin mo ya gbogbo ti ba ri ko mo se yin e ja moju ta awọn ọmọ wa o iwe royin punch lo gbe loni gba ko gbi lo da lori tablet wa
1: olohun oba yo kuku so wa nbe o
0: ami ami
1: e kan ni ọmọ lo abi ojojumo la fin ke tan tan tan fun
0: yin oh yes
1: eye te mo sita nigba teyin wa na le
0: abi e ola bro to mo ta
1: eye te omo sile ele baye laarin ile yin eyin de wa nba luwe nwe lo
0: e gbo mo le saare
1: e gbo mo le saare
0: e o le wu
1: elomi lo nu oko e lo sise o ma te mo sabera we
0: ah to
1: olohun ni je ki nkan se wa
0: ami ami
1: e dakun tori olohun e je ka joyoju lala ko fi sori o wọn yóò dá ẹjẹ ká lọ sọdọ ìyá lọmọ kan o amọrachi promise ezomozun ẹni tó ń ké gbàjáre tómi ojú ẹ sì gbóná jọjọ bẹẹ ni ń pè wípé ẹ dákun ẹka ètò ìdájọ ní orílẹèdè nàìjíríà o ẹ dìde ìgbèníjà nítorí pé ọmọ òun mẹta tó ń bí láyé lọrun ẹ jẹ mọ wípé oníwàkuwà ọ wá sí agbègbè kan o èyí tí ń pè ní ògóbalè nílùú ti prakot ó nígbà tó débẹ báyìí ọwọ akínní ọhún ṣe bí ọpọ àwọn lọmọ o ó ní ẹdákun ẹ jọwọ ẹgbọ́ ẹka òfin ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jọ̀wọ́ ẹ dìde o ẹ jí gìrì nítorí ègbèjà àwọn ọmọ náà nígbà tí ìyá lọmọ ọ̀hún tẹ̀ wájú Promise ṣàlàyé ó ní ẹjẹ́ mọ̀ wípé arákùnrin kan ni o ọba mu olólùfẹ́ rí obìnrin tí wọn jọ ń ṣeré ìfẹ́ lọ́bádà pé ajẹ́ nǹkan owó ṣe mọ́ wa kọ o bọ́ọ̀ bá ti gbẹ́sẹ̀ lélẹ̀ yìí báyìí eré lẹ́lẹ́lẹ́ ni ó gbé nílẹ̀ o bọ́ọ̀ bá gbẹ́sẹ̀ lé yìí o yóò dúró wá pé ni o bọ́ọ̀ bá wá fi sọ́wọ́ bíi yóò dúró yàrá mọ́ mi lórí òro rẹ̀ ni kò ní lọ wájú bẹ́ẹ̀ kò sì ní lọ sọ́wọ́ ẹ̀yìn ó ní ẹjẹ́ mọ̀ wípé ọkọ̀ yìí náà ni wọ́n mọ̀ ń kọ́ra wọn o ní ṣàdédé arábìnrin ti ń kọ́ lọ́kọ̀ ó gbé ẹsẹ̀ léré lẹ́lẹ́lẹ́lẹ́ ó jáwọ́ ibi táwọn ń gbé ni o ó ní ẹjẹ́ mọ̀ pé ọmọ tòun ti wọ́n sì rọra dúró níwájú ilélẹ́gbẹ̀ẹ́ ibi tí kànga táwọn ń pọnú ilé ọ̀hún wà ó kó bo àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta o ó sì pa òun lọ́mọ nífọ̀ọ́ náà fọ́n ṣo ó ní ẹ̀gbọ́ ọjọ́ 15 oṣù 5 ọdún tá a wà ńbẹ̀ o ó ní ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè yìí wáyé ó ní ẹjẹ́ mọ̀ pé ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí à ń sọ nípa rẹ̀ yìí àkọ́bí òun ẹni ọdún mẹ́wàá ni ó ṣì ní láàánú púpọ̀ jù ó ní ọmọ kejì ó jẹ́ ẹni ọdún mẹ́rin nígbà tí ọmọ ìkẹta ó jẹ́ ẹni ọdún mẹ́ta ó ní ẹ̀rí pé gbàǹkangbè oró ó ṣe bẹ́ẹ̀ ó kàn wọn o nígbà tó tẹ̀ wájú nú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ yìí pé àwọn tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó wá ṣẹlẹ̀ sí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sàn dáláì lọ́mọ mọ́ o tí wọ́n pọmọ mẹ́tẹ̀ẹ̀ta lọ́jọ́ kan ṣo láàrin ìṣẹ́jú kan ó ní ẹjẹ́ mọ̀ yìí pé àwọn eléyìí wọ́n mọ̀ ń jáyé fúlẹ́ríìkì wọ́n mọ̀ ń lọ wọ́n mọ̀ ń bọ̀ òfin òun bẹ̀bẹ̀ ni bọ́ ń gbá wọn mú o kí wọ́n lọ bẹ́ẹ̀ kẹ́mi ó sì bọ́ lára tiwọn náà nígbà tó tẹ̀síwájú nínú àtótónu rẹ̀ ó ní ẹtì ẹ̀ wá bèrè pé kí gan ní fọgbàǹkangbè ojoojúmọ́ omi ẹkún ọ̀hún ṣe bẹ́ẹ̀ kò gbẹ lójú òun ó ní ẹjẹ́ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ́ rí o ó rọra mú aago ajínigbé tá a bá fẹ́ ṣe tá a mọ̀ sí alarm ó ní time tó ń ti fi sí báyìí àkókò tó ń fi lé bẹ́ẹ̀ láti mọ jíhun o kó wọn ó se oúnjẹ kó wọn tọ́jú ọmọ ẹ lọ ilé ẹ̀kọ́ yín ẹ dì ń jẹ lọ́wọ́ ọyẹ ìgbà ká sì tọ́jú ọmọ ó ní aago ọ̀hún jíhun lójoojúmọ́ ó ní bó bá ti wá jẹ́ òun báyìí òun á bá wojú ẹ̀rọ ìléwọ́ pé ha nǹkan ti bàjẹ́ mọ́ òun lára ǹjẹ́ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta da ó ní wọn ò sí láyé mọ́ nítorí náà òfin jọ̀wọ́ dìde kó o ṣiṣẹ́ ọwọ́ ẹ o ẹ dákun gbogbo ìgbà tó ń bára àwọn akẹgbẹ́ ọmọ ọ̀hún tí ó ń lọ sílé ẹ̀kọ́ omi jẹ́ ni ẹkún àsun ìdákẹ́ ọmọ báwọn lálejò ẹ gbọ́ arábìnrin kan ló bọ̀ ta o láti ìpínlẹ̀ rivers ẹni tó ń pè fún ìdájọ́ bí ẹ jọ̀wọ́ nítorí ọlọ́run àtàwọn olólùfẹ́ méjì ọkùnrin àtòbí wọn tí ẹ pọmọ mẹ́ta lọ́wọ́ ọ̀hún ẹ dákun ẹjọ́ òfin ó gbé wọn nílẹ̀ kí wọn jó lamba pọ̀ pé lábẹ́ ìbáwí òfin ìwéròyìn the punch ló jẹ́ ká gbọ́yàn gbàǹkangbè ńlá ni ẹ dákun àtún sọ fún wa náà ni tá àwọn ọmọ wẹ́ mọ́jà máa fi wọ́n síwájú ìta ṣá lọ láì mójútó wọn
0: ìyẹn kù díẹ̀ káàtó
1: ẹ dákun ẹ bá sì ń kọ́ ọkọ̀ láti wà títí ìjọba ni ẹ lọ ẹ mọ̀mọ́ lọ sínú ilé onílé ẹnu ọ̀nà ilé onílé
0: lágbóolé alágbóolé
1: lẹ́tí ń kọ ẹni tí ó sì kọ yín gbọ́dọ̀ jẹ́ ẹni tóun mọ̀ wà tó wà nídìí ìrìn ọkọ̀ yẹn kò ń ṣe pé ẹni tẹ́ ẹ ṣẹ̀ ń kọ́
0: àbí
1: ni ó máa wà jágajògo rárá o ó ní bí tó ti wà nílẹ̀
0: ẹni tó bá fẹ́ kọ̀yàn lọ́kọ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni
1: kí ló dé báwo ló ṣe fẹ́ ṣe ọmọ àkọ́bí ọdún mẹ́wàá ọmọ kejì ẹni ọdún mẹ́rin ọmọ kẹta lọmọ ọdún mẹ́ta báwo ló ṣe fẹ́ ṣe láyé náà.
0: Mo là gbára o. Ó dé agbáǹkangbè eléyìí èyí tí ń bẹ lójú ewé kẹrin ìwé ìròyìn the punch gbáǹkangbè tó tún lágbára gbá àmọ̀ ni o wọ́n ní adájọ́ ilé ẹjọ́ kan eléyìí tó ń gbọ́ àwọn ẹ̀sùn gbogbo tó bá ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ kò tọ́ àti ìdíyàjẹni lọ́nà tí ò bófin mu eléyìí tó ń jókòó ní ìkẹjà nípínlẹ̀ èkó ìyẹn onídàájọ́ abiola ṣọládóye ló ti ní kí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ kan eléyìí tí orúkọ tiẹ̀ ní benson and rize wọn ni wọn mú ọmú lọ síbi ibùdó ìtọ́nisọ́nà kọ́mọ wà ń bẹ̀ o ǹjẹ́ fọ́sẹ̀ mélòó fọ́ṣù mélòó fọ́dún mélòó wọn ní gbogbo tá a kà á lẹ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ́ mọ́ bó ti wúwo mọ́ wọn ní ṣe rí èyí tó kù nínú ìgbésí ayé benson and rize òun náà ni ó lò níbùdó ìtọ́nisọ́nà wọn ní adájọ́ ilé ẹjọ́ òun náà ló mọ̀ gbé ìdájọ́ kalẹ̀ lánàá tí sọjọ́rú wẹ́ẹ̀ze o lẹ́yìn tí ẹni gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ mi ṣó eléyìí tó wà lórí tábìlì ọ̀hún òun náà lọ́kàn tó sì ṣẹ́wọ̀ mọ́ àrínsè lára pé òun gangan náà ló wu ìwà kò tọ́ pẹ̀lú ọmọ ọlọ́mọ ǹjẹ́ bò ló jẹ́ wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ pé ní kété eléyìí tí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún tó gbójú rẹ̀ sókè báyìí tó sì wo benson and rize lọ́ọ̀kan pé ìrẹ benson and rize pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí tí ń bẹ lórí tábìlì ilé ẹjọ́ yìí eléyìí tó ń tọ́ka sí wípé irẹ́ gangan òun náà ló ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ọmọ ọlọ́mọ eléyìí ti ṣe ọmọ ọdún mẹ́fà ọmọ tó wá sílé ẹ̀kọ́ rẹ láti wá kẹ́kọ̀ọ́ láti lè gba ìmọ̀kúmọ̀ kó náà lè di ẹni abiyì bó bá di ní ọjọ́ ọ̀la ọmọ náà òun ló ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú rẹ̀ yìí wọ́n ló ṣe ìgò ojú rẹ̀ ó tún ṣe dáadáa báyìí ló bá ní ìdájọ́ ọ̀hún rèé o ìrẹ Benson Arize kí wọ́n mọ mú ọ lọ ní síbùdó ìtọ́nisọ́nà níbi tó ti lo gbogbo ilé tó kù nínú ìṣẹ̀mí ayé rẹ̀ life imprisonment ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ pé ní kété eléyìí tí ẹ gbé ìdájọ́ kalẹ̀ báyìí Benson Arize ó bu ẹkún gbaragada ni o tó bẹ̀rẹ̀ sí ní ihu àti bí ọmọ ọwọ́ ẹ wá já lọ o sí bí ọ̀rọ̀ ọ̀hún gan bó ṣe ṣẹlẹ̀ gan ní pàtó bí ọwọ́ pálábá rẹ̀ gangan bó ṣe ṣége wọ́n ní arákùnrin yìí òun náà ló ní ilé ẹ̀kọ́ kan eléyìí tí wọ́n pè ní Northrop Brooks Nursery and Primary School eléyìí ti ń bẹ ní Ìbẹ̀jù Lẹ́kí nípínlẹ̀ Èkó ẹnìkan eléyìí tó jẹ́ pé náà ló léwájú ẹjọ́ ọ̀hún níwájú onídàájọ́ ìyẹn OE Adéoyè nígbà tó òun ó mọ sọ̀rọ̀ ó ní ẹ mọ̀ ṣe ń wo ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí àti ọdún 2022 òun náà ló ti wáyé ó ní jẹjẹ́ wípé láti ìgbà náà ni wọ́n ti ń lọ sí wọ́n ń bọ̀ lórí ẹjọ́ eléyìí tá à ń sọ nípa rẹ̀ yìí o gẹ́gẹ́ bó ṣe wí wọ́n ní jẹjẹ́ mọ̀ pé ọmọ ọdún mẹ́fà tá à ń sọ nípa rẹ̀ yìí nígbà tí gbogbo àwọn òbí tó kù tí a bá ti wá mọ́ ọmọ wọn tọmọ yìí sì ń retí àwọn òbí tiẹ̀ náà láti wá mú kúrò níléèwé wọ́n ní àkókò yìí gan òun náà ni Benson Arize ló ń ṣàmúlò rẹ láti fi mọ́ ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ọmọ ọlọ́mọ wọn ní kì í wá ṣo nìkan òun náà ní wùwá láàbí pẹ̀lú ọmọ ọlọ́mọ o wọn lẹ́yìn tí Benson Arize tó bá mú ìkábùkù ọwọ́ tiẹ̀ tí fi ń ro ibi kọ́lọ́fín lára ọmọ náà wọ́n ní ọ̀kan lára àwọn olùkọ́ eléyìí tí a porúkọ tẹ̀ ní Victor Ezewanta òun ó wàá bẹ̀rẹ̀ sí ní fi nǹkan ọmọkùnrin rẹ̀ yóò fi bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣeré nínú ayé tá a wà yìí àwọn ọmọ kéékèèké tí wọn ò tí ì yọ lójú ara ṣé lè yóò wá gba nǹkan bì báyìí wọn níṣẹ́ wá rí o gbogbo ìgbà tí wọn ti ń ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ọmọ yìí ìyá tó bí ọmọ náà ló bá ṣàkíyèsí pé ọmọ yìí ṣe báyìí kí ni tó ọmọ yìí ń ṣe báyìí bí wọn bá fọwọ́ kàn yóò mọ kanra bí wọn pè é yóò bù ẹkún ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ gan wọn nígbà tó pe ọmọ náà tó fà á mọ́ra pé èmi ìyá rẹ̀ èmi mo bí ọ kí ni ti ń ṣe ọ tó lè sọ fún mi ó yà lánàá rẹ kó bá mi sọ̀rọ̀ èmi nìyá rẹ o káyè láì ọkọ mi wọn ní lọmọ náà bá lanu rẹ ikótó ọrọ bóde lẹnu rẹ pé my mommy our proprietor and one of the teachers ǹjẹ́ kí ni wọ́n ń ṣe fún ọ wọn ní ọmọ òun lanu rẹ ikótó ọrọ bóde o lẹ́yìn tó sì ṣe àlàyé ohun tí ojú rẹ rí wọn ní jẹjẹmọ pé àwọn àyẹwò gbogbo tí wọn ṣe ó ṣàfihàn rẹ pé wọn ti ń ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ọmọ ọlọ́mọ láti bẹ̀ báyìí wọn mú ẹjọ́ òun lọ síléeṣẹ́ ọlọ́pàá àwọn iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn wọ́n sì gbé arákùnrin Benson Arize àti olùkọ́ eléyìí tó jẹ́ àjàrà búkà tí wọ́n jọ ṣiṣẹ́ láabi pẹ̀lú ọmọ ọlọ́mọ ó di wọ̀ níwájú ilé ẹjọ́ àbájáde ẹjọ́ ọ̀hún náà rèé o léyìí tí ẹ ti wá paláṣẹ pé kí Benson Arize kó lọ lo èyí tó kù nínú ìgbésí ayé rẹ̀ níbùtò ìtọ́nisọ́nà lọ́rọ̀ bá di kọ́ọ̀tù ara ẹ̀sìn bá tẹ̀lé gbogbo àwọn òbí ẹ̀kọ́ kan ń bẹ nínú ìròyìn tó yẹ kẹ́ ẹ gbọ́ aago méjì làwọn ọmọ wa ń jáde ẹ mọ̀jọ́ mọ́ ọmọ da aago mẹ́rin ẹ mọ̀jọ́ mọ́ da aago márùn-ún sílé ẹ̀kọ́ nígbà tí àwọn ọmọ yìí bá ti ń pẹ́ jù nílé ẹ̀kọ́ tí ò sí ẹnì kankan pẹ̀lú wọn àfolùkọ́ wọn ọlọ́mọ mọ̀járí tí ọ̀dà ibẹ̀ gan lèṣù ti ń ráyè wọlé tó sì ń ṣiṣẹ́ láabi lára àwọn olùkọ́ wọn ọba tó ní wá kó ṣàánú wa lórílẹ̀‐èdè wa nàìjíríà ni o gbogbo àwọn ìròyìn wọ̀nyí yóò dùnmọ́ wa nínú kó bá ní sọ́ọ̀dì àfẹ́yìn ṣẹ́gun fi ṣọ.
14: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
15: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí.
16: àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
17: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
18: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
19: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
20: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
21: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
20: 0807 112 4000.
21: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
1: SELARIE Salary.
0: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: ọdún iléyà ti dé ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
1: Ìṣẹ̀gbádùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
0: Ra fóònù itel city 200 ní 139,900 naira péré.
1: Tàbí kó yára wá ra itel A200 plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
0: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ itel ní tààrà.
1: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
0: Itel, gbé ìgbé ayé tó rọrùn.
2: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

0: is make you see your doctor.
1: Ọ̀gbìn ilé ya ti dé. Ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
2: Ìgbádùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
1: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
2: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sábò.
1: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bí power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
2: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
1: Itel, gbé ìgbé ayé tó rọrùn.
3: Kò sí ayò tó dàbí ọdún iléyá.
4: Bí ẹbí,
3: ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: fowl rest of fowl.
1: Ma fowl rest of fowl.
0: Pelu Hero Hunter bike kick start alloy tun tun ti asese se.
1: O ti wa bayi lodun awon isowo wa ti o sumo.
0: Regina.
1: Na wo die.
0: Fun alaye si kan si wa lori ero yi
2: 0800 800 8080.
3: Ohun agbábọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlú. Ayò àti fèrè. Ní pápá eré ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
4: Leandro Trossard and tapped in by Bukayo Saka. History makers.
3: Ní ìhà kejì, àwọn defending champions lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
4: Dembélé!
3: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Ládelú 96.7 FM.
5: Flash FM 105.5.

0: òpópónà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ́ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ́ bó ti lè kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ̀ Levit 100 MTN.
1: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù ráìs rẹ pẹ̀lú adùn kóró náà. Kí o wá jẹ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́, ó yá jẹ́ kí ọpọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Ẹ̀ngo àjọ̀dún rajà lẹ́dínwó kínú rẹ̀ ó dùn ń rèé ní Foodco láti Friday ọjọ́ 22 títí di Sunday parí oṣù karùn-ún yìí. Wá gbádùn àwo kan ráìsì àtàdìẹ síkìn fẹ́gbẹ̀rún kan àbọ̀ náírà 1500 náírà péré tí ó rí pé wọ́n náà jayé ọlọ́bànú. Congo mẹ́ta ráìsì pẹ̀lú òróró sebẹ̀ Devon King 750ml fún 9599 naira. Búrẹ́dì Classic tó ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú 50cl Coke 1500 naira. Ìdì méjìlá Pepsi 7-Up Mirinda 60cl tó jẹ́ 4548 naira tẹ́lẹ̀ ti wálẹ̀ sí 4439 naira báyìí. Oro sebe power oil zero fast 3 liters 13,300 to the 11,549 naira. Morning fresh zesty lemon 1,000 ml to wa ni 2,835 naira. Tele ti sokale si 2,399 naira. Ibadun repete tumbe fawon ewe la yajo awon ewe be bati raja egberun meta 3,000 naira pere nile onje wa awon omo yin o kunju ara tabi kun o gbadun orisirisi ere daraya ni gbongan re wa fogbon seju eko gbogbo ebi atawon omo wa jifa pelu ibadun ni Foodco lati Friday 22nd May titi di Sunday 31st Ajọdun raja lẹdinwo ko jefa ni Foodco.
4: Ayo, oji re gurege o. Abi se kin soyun kan na lajo ni ni.
5: Ah, Sola. Be ni o paro. Lati gba ti mo tin gba awon ogun ni koro kekeke ni ile iwosan iya center. Se loju mi tin gurege.
4: Awon ogun ni koro kekeke wo tun ni yen.
5: Awon ogun ti won fun awon alaboyun ni, awon eroja iya ati omo fun ilera pipe.
4: Se health center wa na ni won ti fun eni yen.
5: Be ni, to ba lohun to nkan lo mi nu pelu omo re, won se to lati satileyin fun o.
4: Ma lo si health center mi lola. Èmi náà fẹ́ kójú mi gúrégé, kọmọ inú mi náà wà ní àlàáfíà.
6: Tí o bá ti lóyún, tètè lọ forúkọ sílẹ̀ fún ìpàdé aláboyún. Ṣé bí Ìṣọlá, mọ health center tó súnmọ́ ní ìgbàgbọ́ nínú rẹ̀ kí o sì lọ síbẹ̀.
7: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Healthcare Development Agency (NPHCDA).
8: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
9: Flash FM 105.5.

0: TV. Go TV. Love it.
1: Ẹ̀rọ àjọ̀dún rajà lẹ́dínwó kínú rẹ̀ ó dùn ń rè é ní foodco láti Friday ọjọ́ kejìlélógún títí di Sunday parí oṣù karùn-ún yìí. Wàá gbádùn àwo kan ráìsì àtàdìẹ síkìn fẹ́gbẹ̀rún kan àbọ̀ náírà 1500 naira péré torí pé wọ́n náà jayé ọlọ́bànú. Congo mẹ́ta ráìsì pẹ̀lú òróró sebẹ̀ Devon King 750ml fún 9599 naira. Búrẹ́dì Classic tó ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú 50cl Coke 1500 naira. Ìdì méjìlá Pepsi 7up Mirinda 60cl tó jẹ́ 4548 naira tẹ́lẹ̀ ti wálẹ̀ sí 4439 naira báyìí. Oro sebe power oil zero fast 3 liters 13,300 td 11,549 naira morning fresh zesty lemon 1,000 ml to wa ni 2,835 naira tele ti sokale si 2,399 naira ibadun repete tun be fawon ewe layojo awon ewe be ba ti raje egberun meta 3,000 naira pere nile onje wa awon omo yin o kunju ara tabi kun o gbadun orisirisi ere daraya ni gbongan re wa fogbon seju eko gbogbo ebi atawon omo wa jifa pelu ibadun ni foodco lati Friday 22nd May titi di Sunday 31st May. Ajọdun raja lẹdinwo ko jefa ni foodco.

0: ọdún iléyá. Ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù méje. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Flash FM 105.5.

0: ọdún iléyà ti dé ayẹyẹ àti ìgbàládò tí wọ́n bẹ̀rẹ̀ wà yìí.
1: Ìṣẹ̀gbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
0: Ra fóònù itel city 200 ní 139,900 naira péré.
1: Tàbí kó yára wá ra itel A200 plus fún 129,900 naira péré. Kò sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
0: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ itel ní tààrà.
1: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
0: Itel gbé ìgbé ayé tó rọrùn.
2: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: Ó ní láti jẹ́ méjèèjì ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí lónìí, jẹun tó dáa.
4: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape. You go chop for this new close-up red hot 130-gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130-gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: Kí ló ta yín dì kan láti inú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sínú ẹgbẹ́ òṣèlú tí ẹ wà yìí?
1: Kí n fi ìrìn àjò òṣèlú mi dáhùn ìbéèrè yẹn.
0: Ok.
1: Mo pàdé Gómìnà Abíọ́lá Ajímọ̀bí ní 2006. Sábàbí lọ́lọ́run fi ṣe.
0: Ló fi jẹ́ kẹ́ pàdé. Ló fi jẹ́
1: pàdé wọn. Bàbá mi ṣaláìsí wọn ṣe olóògbọ́dọ̀ olóògbé. A wá ń ṣe bẹ́rí àwọn. Mo ti máa ń fẹ́ràn àwọn progressive family. Mo ti ní interest in progressive family tẹ́lẹ̀tẹ́lẹ̀.
0: Ok.
1: Orí grandfather mi tó ṣòṣèlú rí nílé Ọlọ́ya. Àwọn bàbá ṣòṣèlú wọn bá ẹgbẹ́ ọlọ́pẹ́ náà fi ẹgbẹ́ awolowo action group náà fi ṣe òṣèlú. So naturally I was born into progressive family. Mo ṣe pàdé bàbá yẹn ni wọ́n wá kí bàbá Alhaji Lam Adesina táwọn ti ṣe gómìnà rí. Àwọn ṣe sẹ́nítọ̀ ń gbà yẹn. Wọ́n wá kí bàbá pé àwọn Bíọ́lá ó dọ̀ ń ṣe mọ́ ṣe tí bá mọ́ ṣe ṣàgbéyànjú dáadáa wọn mọ́ dírẹ́sì dáadáa. Bíọ́lá mo lẹ́nu lọ pátí kan nítorí ẹni tó jẹ́ ọkọ ẹ̀gbọ́n tèmi tó jẹ́ first born wa. Tí bàbá rẹ̀ kú, àna rẹ̀ bá bàbá Lam ṣiṣẹ́ as German ẹgbẹ́ local government. Ìyẹn ọkọ ẹ̀gbọ́n mi. Olúwa ìgbà bàbá Lam sì bẹ̀rẹ̀ àdádi wa. Àna mi kú àwa ìjájọ ṣẹ̀yẹ fáná mi ni bàbá Lam ṣe wá sí mi. Ṣé rí pé rí àjò yẹn Ọlọ́run mọ̀ pa ẹ̀. So bàbá Abíọ́lá tẹ̀lé wọn wá, mo ṣe meet wọn. That was how I entered politics. So I've been a member of progressive family all my life. In political trajectory. And odun o ngba ti mo se si mo se ti mo so letter mi sile pe mi o se oselu mi o se ni APC mo en to fa idin yen wa ni e pe lati gba yen mo ti wa ni emi akun pin na for baje abi advisory capacity ka jo mo joko pe eja rin bayi idi eja se ijoba bayi eja se bayi eja se le eja se le
0: e wa nu awon ti
1: capacity ni
0: in la
1: eja rin bayi sugbe wa ri pe asiko gbologbo gba ẹ ń fún ọ lọ advice ẹ jáàrin báyìí wọn yìí advice yẹn kó dàbí pé tẹ ẹ bá sí ní position of authority láti implement yẹ ẹ ń ṣe àwàdà ni.
0: Eré
1: ọmọdé lẹ ń ṣe
0: full progressive
1: nínú system generally ní Nigerian politics.
0: Ok.
1: Advisory capacity ni ọ̀pọ̀lọpọ̀ wá wà. So ní ẹ̀fín gbọ́ ẹ mọ̀ rí pé ẹ sábà gbọ́ ọ̀rọ̀ àfọ̀bàjẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ gbọ́ advisor. Somebody is an advisory capacity, is my assistant, is kìíní kan tó bá wù ni ó gbọ́. Kì í ṣe dandan kó gbọ́ advice ẹ̀ kò ṣe mọ kókó bó ṣe kó fẹ́.
0: So kálẹ̀ yìí náà di gómìnà báyìí lára àwọn advisory tó bá wà ní abẹ́ yín tí a bá fún yín ṣe.
1: Ìyẹn ni èmi wá lòdì sí inú òṣèlú.
0: Ok.
1: Pé a lè máa bá lọ báyìí gbogbo aláwa tó wá
0: já. Nínú àwọn ìlànà tí ẹ̀yin làálẹ̀ ẹja tọ́ba.
1: Èmi ti study leadership dáadáa tán pè ló lórí. Mo rí pé kò sẹ́ni tó lè dá oríṣi dé ṣe adarí nìkan ìwọ nìkan ò lè dá adarí ṣe àfi kó kó ọkọ
0: lójọ àfi
1: kó nígbìmọ̀ kó kó ọkọ eléyìí máa ń pa báyìí eléyìí máa ń paṣẹ eléyìí máa ń pa kó wá kó ọjọ́ kẹjọ jókòó kẹjọ wá ṣe nǹkan tí ó jẹ́ ìjọba tí ó mọ̀yán lórí.
0: Ṣé PC láìpẹ́ wọ́n là kẹ́ni?
1: Wọ́n lọ́dà ni èmi ò rí nínú leadership tá à ń rán Nigeria system tó tó mo ṣe fẹ́ a dẹ̀ ti rí ní Nigeria náà ni. Chibola Ege, Chief Ajasin, Alhaji Akande, Lateef Jakande, Chief Onabanjo, Bisi Onabanjo, àwọn bàbá Alayande, gbogbo tán bá bàbá Awolowo ṣe ìjọba. Mo fi ṣàkàwé nínú program kan tí mo ṣe ṣe lẹ́ni náà ni. Mo sọ pé bàbá Awolowo kò ló ni idea free education.
0: Tàwa ló ni.
1: Chief Ajasin lóòndò lọ́wọ́ náà ni àdéhà àti bàbá Alayande. Àwọn náà ni a lè ṣe free education fáwọn ọmọ láti primary school dé secondary school. Bàbá dẹ̀ gbé yẹ̀wò.
0: Awolowo
1: gbé yẹ̀wò. Wọ́n dẹ̀jọ́ jókòó, wọ́n dẹ̀jọ́ wo. A ṣe free education, a ṣe free health services.
0: Ó ń ṣe àìdí Awolowo gan ni free education gbà náà.
1: Ọkọ ló ní agriculture for instance, several people náà jọ kóríjọ tán sọ pé bá a ṣe agriculture, eric agriculture revolution gbà yẹn tán ní kòkó. Owó kòkó la fi ṣe kòkó house, náà pè kòkó house, owó kòkó náà fi kọ̀. So ìjọba tí ò bá ṣe dáadáa, ó gbọ́dọ̀ kọ́kọ́ ní orí ọ̀fẹ́ àti kó àwọn èèyàn jọ. We are all stakeholders, gbogbo alájọ nílùú. Kì í ṣe pé gómìnà kankan di alóhun ní 10 billion tó ń fẹ́ fi ṣe election fẹ́ jẹ gómìnà. Kí láì kí ni nǹkan tó fẹ́ àfojúsùn ẹ? Àti máa ṣe bọ̀rẹ̀ ọmọlúàbí rẹ bó o ló ṣe rí. Ayé àwọn àyàn ìbéèrè yẹn
0: mọ́. Ṣé nǹkan tó sọnù
1: inú
0: ẹgbẹ́ tí ẹ ti kúrò àbí inú òṣèlú generally?
1: Inú òṣèlú generally, that's it. It's a big problem. Leadership challenge. Leadership tó ní olórí tó ní ìmọ̀ àti máa ṣe dáadáa. Olórí tó ní ìfẹ́ aráàlú. Olórí tó ní àfọkànsìn. Olórí tó ní ẹ̀mí àti ṣe dáadáa fún ìlú. Ó dàbí pé wọn ò pọ̀ nínú òṣèlú tá à ń ṣe.
0: Ẹ jẹ́ ǹdẹ́ka pẹ̀lú ọjà.

0: fi si your doctor.
1: Ki lo sun oko iresi jollof lo se pele igbadun to ga. Se ti won ba se pelu koro na fun adun to ka mama yen ni. Tabi te ba je pelu ojulowo salad in Nigeria, eso cabbage, carrot, lettuce, atewa onikidiri die.
2: Oni lati je mejeji. Se jollof rice re pelu adun koro na. Ki o wa je pelu opo efo. Oya je ki opo onje re gbe peli. Loni jeun to da.
3: Flash FM 105.5.
4: Come on Nigeria, Bimbo Lawn Law.
5: Kin kaabo kwada si tesiwaju eto begba tin darapo pelu wa egbianju lati tesiwaju pelu e number ti eyin eyan wa o fi ba wa soro lale 07069493000 07069493000 ati 07014475770 07014475770 Shugban mo fe ke ba mi soro kan papa loni mo nbe lori oro eto abo ni ipinle Oyo nje a n get it right igbese ti o ye ka gbe sa n gbe to abijo ajo laarin kan na ni
6: olotu e ti bere oro e na e ni so ani so tan
5: ami
6: seri oro insecurity wala to je pe gbogbo wa lajo ma yanju e ni
5: gbogbo wa lajo yanju e ni
6: ara lu ni part lati play ijoba lo ni opolopo se lati se ju nbe lati federal government lo ni lo control policing tan pe le to abo abele ati external you know police external military system ijoba lo n se ijoba apapo lo pa dupe lo olohun pe president bola ahmed tinubu ti sign wọ́n ti ń sọ̀rọ̀ lórí àti àwọn ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ aṣòfin wọ́n ti ń sọ̀rọ̀ nípa state policing ó yẹ kó ti bẹ̀rẹ̀ tipẹ́
5: ṣáájú gbàyí
6: akọ́kọ́ ti fail níbẹ̀ yẹn ekeji ni nkan tán ń pè ní security architecture kí ni security architecture tẹ ní àwọn modern security system gadgets ó lẹ ní ti monitor ibi tí àwọn èèyàn ti ń ṣe láabi tó yẹ pé ó wá jẹ́ gbàgbà tí ó wá di pé nǹkan wá ṣẹlẹ̀ wa se ranti pe inu gbo kan wa ti guard te monitor we left our system too open o ti kini bo so ni bi kan leni monitor ba se spot and search leni ni ibadan yi te ba ri ammunition to ni 5000 in terms of say e mo pe mi kun le latun jimi
5: ni ibadan yi
6: nikan stop and search la ani daru kan tori eto tori ara security issue na ni e gbodo ma yo gbogbo ere na lori eto ijoba ni se se gan information gathering is part of security ni awon ilu to ti laju to ti se lamilaka won fi security se ra nigba te fe di governor fe di governor to bora fun e to fe di president bora fun e on ko so ni pe I am promising I pledge to protect lives and properties of citizens of my state it's a great commitment sugbon nigba ta wa se awon ri so ise po ti ijoba o se
5: oda enikan ti wa leju opo lapa bi hello
7: e ka le o
5: e ma ka le sa
7: e ku eto adua yo gba la se yori o
5: ami ase idumare
7: aki oruko temi ni Ahmed Wahab lapa bi Oyo yeme suni badan
5: okay
7: mo ki oba to wa nbe yen inu mi dun lati gboro won ati ko gboro ti se yin kan ma sele lowo osan àmọ́ wọ́n bèrè nǹkan náà wọ́n sà
5: ẹ́ bèrè
7: wọ́n lè dá mi lò ǹjẹ́ má lè mú ẹ̀rí wá fún wa ọya bí iṣẹ́ ti wá sórí rédíò kan nígbà tó ti wà nínú apc tí má ní má ń ṣe iṣẹ́ ọ̀dà tí má fi hàn káàkiri tí má lè mú rékọ̀dù yẹn wá fún wa tá a lè rí pé nígbà tí má kúrò níbẹ̀ nígbà tí mo fọ nìkan tí mo fẹ́
5: ọ̀dà ẹ̀bá mi jẹ́ pé ẹjẹ́ mọ́ dáhùn
6: gbogbo ẹ̀ tó mọ̀ mí mọ̀ pé apàjẹ́ má ṣe lè mi èyí tó bá jẹ́ tí ìjọba bá ṣe dáadáa èmi ó sọ èyí tó bá kù díẹ̀ káàtó èmi ó sọ kò sí pé tó bá pé mo wà nínú ẹgbẹ́ kan èmi rú àlà àwọn tí mo ń sọ nǹkan tí bọ́lá mo yín sọ báyìí mo yín sọ pé president bola ahmed tinubu reforms òun ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nàìjíríà ti dìde tipẹ́tipẹ́
5: ṣáájú àkókò
6: yìí. Ọ̀rọ̀ ẹgbẹ́ a fẹ́ mọ sọ̀rọ̀ ẹgbẹ́ ni ìní sọ bẹ́ẹ̀. Wọ́n ṣe dáadáa láwọn reforms. Mo tún ní human face. Mo máa sọ lórí program. Ẹlẹ́jẹ̀ human face to the policy reforms.
7: Àwọn àwọn àdúgbò láti Baratayi.
5: Láti Baratayi, ok.
7: Èmi náà jẹ́ ọmọ ẹgbẹ́ APC tẹ́lẹ̀. Nígbà kan rí láyé àdúgbò ìgbìmọ̀ ìbílẹ̀ ti kó mi dé àdúgbò mi tó kú. Lórí ọ̀gá ọ̀gá tí wọ́n ń sọ̀rọ̀ yìí, ọ̀gá ti mọ̀ mọ̀ wọ́n pẹ́rẹ́pẹ́rẹ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ owó dùn ó sì da. Ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n sọ nígbà àwọn tí wọ́n bá parí ètò ọ̀kẹ́ mi tí wọ́n fẹ́ bá wọn sọ.
6: Àwọn sọ tó bá dá ètò bá dá a sọ ètò bá kú díẹ̀ káàtó ẹjẹ́ sọ fún ìjọba ìjọba níṣẹ́ ṣe tọpọ̀ àwa tá fẹ́ di gómìnà mo fi àfikún sọ fún ara olùpẹ́ mo kí ara lu ọyọ sí pé a kú oríire mi ò rí àṣàyàn inú àwọn tí ó fẹ́ jẹ gómìnà tẹ́lẹ̀ pé eléyìí ò qualify eléyìí ò dáàtó.
5: Inú gbogbo ẹ̀yin tẹ̀ ń dùn.
6: Ọlọ́run kẹ́ Ọ̀yọ́ state dáadáa gan mo sọ fún àwọn èèyàn pé kí lórí education lórí
7: ẹlò
5: ẹ wàá gé pépépé ìṣẹ́jú kan péré lẹ́ni ká fi káàdì ètò rẹ̀ láti Barapa East.
7: Bẹ́ẹ̀ni.
5: Ok ọya pápápá.
7: Ẹ jẹ́ ọ̀rọ̀ wọn ti fẹ́ ṣe ọ̀rọ̀ yẹn ta ṣùgbọ́n ó ní ìṣèlú náà ṣe faraàlú gbogbo fún ìfọ̀síjú agbẹ́gbẹ́ oníṣègùn àwọn òkú ló yá bí.
5: Ojú òpó yìí yóò ṣe tó dáadáa o tipa mo fi ń gbọ yín o.
6: Pẹ́ lágbára ọlọ́run àsìkò bá tó a mọ oníkálukú mọ ìwọ̀n ara rẹ̀ ẹ jẹ́ ká bí àwọn aráàlú pé ẹni tí ó ṣe gómìnà ẹ̀kọ́kọ́ kí ni àfojúsùn rẹ̀ faraàlú.
5: Ẹni tí ó ṣe gómìnà.
6: Kí ni àti mọ̀ ṣe bọ̀ rẹ̀. Ọmọlúàbí ni ọ́ níbi tó ti ń jọ́sìn ládùúgbò níbi tó ti ń gbé ládùúgbò ta ni ọ́. Ṣé o ní orí ọ̀fẹ́ capacity láti lead ṣáàtì rí àfojúsùn pé ẹni yìí tábà máa gbé iṣẹ́ ìlú lé lọ́wọ́ ẹni ilé yóò mọ̀ ṣe dáadáa. Kádẹ̀ wàá fi àdúrà ti pé ọlọ́run sì ṣe ṣe tí ẹ fún wa o. Ṣùgbọ́n ó kù sọ́wọ́ àwọn aráàlú ká dìbò ká ṣe bẹ̀ẹ̀ ẹ̀jẹ̀ ayọ̀ kò nú ọ̀rọ̀ ọba.
5: Ọ̀dà ẹ ṣeun gan púpọ̀ ọ̀gbẹ́ni tún Kúnlé Ọlátúnjì tá a pè yín lórí ètò lálẹ́ yìí iṣẹ́ ti wọnú iṣẹ́ ni ìdí rèé tó fi fà á tá a fi dànù dúró ní àgbọ̀n bíi ẹ ṣeun gan púpọ̀ ajíǹde ara yóò sì máa jẹ́ àdúpẹ́ lọ́dọ̀
6: ọlọ́run.
5: Dàmọ́là Àkànbí ọmọ Yelóbì lára àwọn ọkọ̀ ètò yìí tá a jọ wà náà ilé agbára náà ni Ọláyinka Mr. Bobu òun náà wà nínú ilé agbára lálẹ́ òní ẹ ṣeun gan púpọ̀. Ọjọ́ mẹ́jọ ni ẹ tún jáde pàdé láṣẹ lọ́wọ́ ọlọ́run tí aago mẹ́wàá àbọ̀ bá sì ti ń lò ẹ pàdé Lukman Tijani lórí ètò ìrìn àjò ẹ̀dá títí ìgbà náà ọlọ́wọ́ bọ́tìnì mi tí ó ti ń gbìyànjú ó ti ní dìde fúyàfúyà Kúnlé Ọmọani fowó ṣe náà lórúkọ tèmi ẹ kú kalẹ̀.
3: 105.5
0: Hello to you. Welcome to the segment brought to you by DSTV. Let me tell you something. This weekend is packed with emotion, tears of joy, tears of banter, tears of we'll be back next season. Now this weekend everything won't happen at once and it is all live in sweet HD on DSTV. For the Premier League fans, the drama is far from over. I'm sure you know. The final UCL spot is still up for grabs. The relegation battle is still alive. And on Sunday, 24th May by 4 p.m, every single team will be playing their final game of the season. At the same time, we have Arsenal versus Crystal Palace, Man City versus Aston Villa, Liverpool versus Brentford, Chelsea versus Sunderland, and we have Man United versus Brighton. And that is not even all. We have many more games and everything will be shown live on SuperSport. And because Arsenal won the Premier League, DSTV is making the UEFA Champions League final the cheapest showdown of the year. And this means that Arsenal fans can watch PSG versus Arsenal live on 30th May on SuperSport Football from just 6,000 Naira. That's really interesting. As if the tension is not already high enough, MasterChef Nigeria continues on Sunday night as the home chefs battle for the 73 million Naira grand prize. Catch all the spice, all the pressure, all the drama by 7 p.m. on African Magic Family and African Magic Showcase. And don't miss Wura Season 4, weekdays on African Magic Showcase by 8 p.m. and African Magic Family by 8:30 p.m. before she burns everything down in your absence. Now remember, the UEFA Champions League final is available from just 6,000 Naira. Yes, one subscription, every emotion, every big moment, this weekend, all in one place. Dial *288# or use the My DSTV app to reconnect your DSTV today and do it and catch every beat of the action. My name is Timmy. I'll see you another time. Enjoy the rest of your time. Bye.
3: Flash FM 105.5.

mi náà bá yín yọ ọlọ́mọdé àgbà sú náà bú bọ́mí dáadáa ẹ̀gbọ́n mi túndé ọmọ tọ̀ṣọ́ àbdá túndé àwọn tásílà nígboro ní màlété ń gbà yẹn túndé ọmọ tọ̀ṣọ́ ẹ blessing ẹ sàídì bàbá gunners one gunners two alvic anayo gunners àwọn gunners rọ́lájì ìgbà wọn jókòó màlété yẹn lábẹ́ bíríjì gbà yẹn táwọn kápípà àwọn gunners yẹn pọ̀ gan o èèyàn ò sí lé kò sí ikọ̀ kan tó lè dá wọn mú tẹ́ bá ń bá wọn fà tẹ́ ń bá wọn ágì báyìí oríṣiríṣi analysis ló kún ọwọ́ wọn analyst pọ̀ láàrin àwọn asda fan bó o mú eléyìí wá wọn ò tún yí ọ báyìí láì gba trophy kan tó ní kìmí àmọ́ ní báyìí wọ́n ti láǹfààní láti gba líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn fún ìgbà ẹlẹ́ẹ̀kẹrìnlá ó tọpẹ́ o láti bí ọdún 22 sẹ́yìn ó tó bẹ́ẹ̀ up gunners lágbára ọlọ́run ìdíje ti UEFA champions league eléyìí tá à ń wò lọ́ọ̀kan yìí wọ́n lọ ń bá pé ó bọ́ bẹ́ẹ̀ ó sì jọwọ́ psg náà ni àtúnbáwọn yẹn náà yọ náà ni ẹni ọlọ́run bá pé ó já mọ́ lọ́wọ́ ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan ni o ẹ̀yin tiwa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook mò ń bọ̀ lápá abẹ̀yẹn cristiano ronaldo cr7 ó pa ègún yẹn rẹ́ yẹn láti sáà 2018/2019 eléyìí ti ikọ̀ ti adnasri tí wọ́n ti láǹfààní láti gba ìdíje ti league ilẹ̀ saudi bá a bá ń sọ nípa saudi pro league wọ́n ti gbà báyìí líìgì àkọ́kọ́ eléyìí ti cristiano ronaldo náà ó gbà nìyẹn ìyẹn nínú ìdíje ti saudi pro league lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ẹ ṣeun yusuf abolaji abdulateef ẹ ṣeun gan ni o àwọn gunners ni ẹ wọn ló ku champions league lọ́hùn ún jòórí bẹ́ẹ̀ ẹnu yìí náà ni alátaníyọ̀ afis ẹ ṣeun gan ni up chelsea àwọn ti chelsea bákan náà abiodun oyelade ní up chelsea up arsenal up shooting stars ó kó gbogbo ẹ̀ papọ̀ ni the king of gentle boys lójú mọ̀dínà idris abidemi ọbaka ẹ ṣeun gan ni o tẹ wà ń bẹ yẹn torí tiwa engineer muiwa ezike ọbaka láti olódó ńbàdàn bí ẹ ṣeun gan ni o saheed ilésanmi akànbí ọbaka láti akínyẹlé kára ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ yẹn torí tiwa abilà àwọn olúwaṣeun up manchester united láti gbó ọrà ẹ ṣeun gan ni ọlárẹwájú mikey ọmọ ìbílẹ̀ láti àpáta gàǹgà ńbàdàn bí ó ti mú yẹ mikey ọmọ ìbílẹ̀ àjọ wà gan ni o ọ̀gbẹ́ni ọdẹyẹmí ọmọ kúrè up chelsea ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ yẹn torí tiwa ọdẹyẹmí ọmọ kúrè bí nǹkan ṣe jẹ́ nìyẹn o mò ń bọ̀ mo sì ń bọ̀ lórí ọwọ́ yẹn ọpẹyẹmí alẹ́ṣinlọ́yẹ ọládìméjì sẹ̀míù ọlásojú ọlálẹ́kan ọládìméjì mò ń bọ̀ alátaníyọ̀ afis ókè cristiano ronaldo ó láǹfààní láti gba líìgì àkọ́kọ́ ìyẹn fún ikọ̀ ti adnasri ìyẹn ní àtìgbà tó ti darapọ̀ mọ́ ikọ̀ ti adnasri ìyẹn nínú ìdíje ti bá a bá ń sọ nípa saudi pro league cristiano ronaldo ó gba líìgì yẹn lónìí mọ́jẹ́ agbọ́kùn síbẹ̀ torí pé wọ́n láǹfààní láti gba ìgbésẹ̀ àṣekágbá eléyìí tó kẹ́yìn líìgì ilẹ̀ orílẹ̀-èdè saudi arabia ibi tí wọ́n ti kojú ikọ̀ ti damac fc wọ́n fìyà jẹ ikọ̀ ti damac fc pẹ̀lú àmì ayò mẹ́rin sẹ́yọ kan òní wọ́n fi fìyà jẹ ikọ̀ ti damac fc o léyìí tó jẹ́ pé cristiano ronaldo láǹfààní láti mi àwọn méjì lómi sadio mane òun ló kọ́kọ́ ṣíde ó mi àwọn àkọ́kọ́ ìyẹn ní 34 minutes kingsley coman ẹ̀rántí agbábọ́ọ̀lù yẹn nínú ikọ̀ ti bayern munich ní ìgbà kan rí òun náà mi ẹlẹ́ẹ̀kejì yẹn ní 52 minutes 63 and 81 minutes ó ní cristiano ronaldo láǹfààní láti mi àwọn yẹn méjèèjì ẹ̀ kojú ikọ̀ ti damac fc ìyẹn fún ikọ̀ ti adnasri wọ́n borí o pẹ̀lú àmì ayò mẹ́rin sẹ́yọ kan ìyẹn náà ni wọ́n fi láǹfààní láti gbé ife lọ òun náà fi láǹfààní láti gbé ife lọ torí pé ìfigagbága tó kẹ́yìn ìdíje líìgì ti orílẹ̀-èdè saudi arabia náà nìyẹn ó ti pé 34th game báyìí ṣe mọ̀ pé 18 team ló ń gbá líìgì tiwọn ló ń gbá standard league tiwọn
18 team ni.

0: obìnrin èkìtì ajípọ̀jọ ìkódà ọba tí pàbídà ọba tí sọ bí ìdíre àrí ìró àlá ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀ wí bí ẹ̀ṣẹ́ bí alágbára láyé alágbára lọ́rùn àwíṣẹ́ tayérè àfọ̀ṣẹ́ tọ̀run kábíyèsí elédùmarè ọba àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì àṣẹ ẹ̀ka alẹ́ gbogbo ọmọ nàìjíríà pàápàá jùlọ ọmọ kóòtù òjíire àwọn tó ń bẹ lórílẹ̀‐èdè yìí
1: ọmọ ọba kórèdè
0: ẹ kú déédé àkókò yìí
1: ẹkọ́mọdé òkú mo ti lọ sá
0: gbogbo ọmọ yorùbá tó ń bẹ káàkiri orígun mẹ́rin àgbà ńlá yé
1: ìrẹ́ mi kan dọ̀nà ẹ bá dẹ
0: mọ́ mò ń kì í káàbọ̀
1: ẹfẹ́ fún jèrè
0: ìkànnì ọmọlúàbí rèé
1: ìwọ̀n ojú bá rí bẹ́ẹ̀
0: láàṣì náà ń pè bí
1: ọ̀la
0: aburú yìí
1: /105.5 ẹ̀jíṣẹ́ ẹ̀fẹ́ ká mọ́ mẹ́lẹ̀ ọ̀rọ̀ bó ti dé lórí lówe
0: ìkànnì ọ̀hún rèé
1: orí pípé
0: èyí tó ń fojoojúmọ́ promote
1: lórí lówe
0: the right value
1: pẹ̀lú ọ̀pọ̀ ìyẹn àyẹ̀wò mi máa ma jẹ́ ń tẹ́
0: olúwa ìṣe
1: ńgọ́kọ̀
0: mo kì í káàbọ̀ sórí ètò tẹ nífẹ̀ẹ́ sí a lè ṣe ká má jọ pàdé lọ́jọ́ kẹjọ kẹjọ bí eléyìí àdániwáyé amàdúpẹ́ bí tẹ́tẹ́ la ta lọ́jọ́ ìjẹ́jọ́ bá a máa pàdé ńjọ́ mẹ́jọ olúwa dúpẹ́ pẹ́ gbà fún wa ọjọ́ kẹjọ ọ̀hún ti pé báyìí láti pàdé ń bí láṣàálẹ̀ yìí tàṣálẹ̀ ìlàṣìmọ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa adéhùnmi arámidé ìyá àbíjẹ ẹlẹ́gúsí ìmùlẹ̀ mi dáadáa ìyẹ́gbàmí ayọ̀dẹ́lẹ́ ìkan gùgù ọkàn pàtàkì inú àwọn tó di platform wa mú ìyẹ́gbàmí ayọ̀dẹ́lẹ́ bàbá mi ẹ̀ka àbọ̀ sípàdé talẹ́ yìí ìrẹ́ṣẹ́ ọlọ́run alàyè ìlé ọ̀gíní òkìyìn bàbá sísítà mi èèyàn mi dáadáa alájà mú ìbáta adédọyìn kábíyèsí elédùmarè èmi náà bá yín kan sára sọba àrí ni abo adani adani tí a tọ́ ni ọba títún bọ́ kálukú òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ elédùà ṣe àdúpẹ́ o ọlákànmí àráìsì tàbí ọlákànmí àríṣe olùwà lóníkọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kì í ṣe yẹn ọláyẹmí ọ̀láṣkò àwọn èèyàn ti ń wọlé sójú òpótà rà kàsálí kazeem àríyọ abídèmí àfáwa ẹ bá mi ṣí à program yẹn tààrà àkókò tá a wà yí ká ṣí à rẹ ká káàkiri kó mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé ni md nìbàdàn kàsí òbúsàárì abiola akínwálé àbọ̀sẹ̀dé ayọ̀ rẹ ti súnmọ́ sísítà mi lágbára elédùmarè
1: ọ̀fẹ́ fọ́tọ́rì ti béèrè ọ̀rọ̀
0: mo kí gbogbo ibẹ̀ ṣe ń wọlé
1: bájá ó dúró
0: ẹ káàbọ̀ sórí ètò tẹ nífẹ̀ẹ́ sí
1: bákun ó dúró
0: ìrìn àjò ẹ̀dá rèé
1: ìyẹn yóò ṣe ṣe
0: ẹ ọlọ́run ò ṣe
1: alára wa
0: àmínà ọdún ayọ̀ adékúnlé
1: wàrà ìwéré láti
0: sísítà mi dáadáa àìlèwẹ̀ kọ mà
1: ẹkùn bá ń fọ́tọ́rì ti béèrè ọ̀rọ̀
0: ṣáìdì ilé sanmi àkànbí
1: ìjàpá ń fọ́tọ́rì ti fèsì
0: abiola akínwálé àbọ̀sẹ̀dé
1: ìjàpálẹ̀
0: ilé ìsànádá dé
1: ẹkùn tó tó
0: ìwà òṣè o
1: àṣẹ ìwọlé lé
0: oṣù dmko wa látòlómi ńlẹ̀ ìbàdàn princess sharon tó ló lọ pẹ́ samson
1: ìyẹn ìyọnu
0: yusuf abolaji abletti
1: kòkòrò ló ti
0: adétúnjì dáúdà
1: àti ìgbà
0: mandy agbára àti àṣẹ gbogbo ogun parí máa ga lọ́nu ayé
1: ìjàpá ní tó bá lè díjú ẹ méjèèjì pátápátá
0: àjíǹde ara ó sì máa jẹ́ olùkọ́ báwọn yẹn wá ṣe ń wọlé sójú òpó wáyéde àkàndé ẹ ṣe é ẹ káàbọ̀ sípàdé talẹ́ yìí olùwà lóníkọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kì í ṣe
1: èèyàn
0: ilé àtàwọn ikọ̀ mi lájọ wá sóde tòní ọ̀lápọ̀ akíndàpọ̀ ìyẹn làmójú ẹ̀rọ òun lásìjọ ṣiṣẹ́ papọ̀ ẹ láǹfààní àti gbóyú ojú ayọ̀ wù wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí
1: gbogbo ẹgbẹ́ tí mo ní
0: /FM 105.5 ìbàdàn
1: /FM 105.5
0: ìbàdàn lẹ́fà ń darẹ̀ lẹ́làǹfààní àti máa wò wá bákan náà lórí tiktok wa lọ́hùn ẹ̀làǹfààní àti máa wọ lórí mr talent ìjáni lukman àbíhun tí mò ń sọ òye bó ṣe ń lọ nílé agbára lẹ́làǹfààní àti máa
1: wò
0: yóò lágbára lálẹ́ yìí ṣùgbọ́n ká tó gbára kàsídà èmi nìkan kọ́ ni mo wá sóde tòní princess a fiji soro amini adan la fiji soro gbogbo awon ta jo sise papo lori eto yi olakami arise ki yin o eje yan da fa awon yan mi ko bere si ki awon ara ile yo kokan jeje awa agbara kasida ka sun si waju ka bere lori eto oya eyan mi bere si ki awon ara ile yo kokan ejeji
2: e just mo fi ask you ko apo ya kawo so yeto ta pe ni ajo eda lori kan splash 105.5 FM pelu atokun re mo ba lokman amatijani atun de sori eto ajo eda ni e mo ta lo loko temi nje ba se lo kwa ba mi te mo se almadani mo ni abuku ni di hoko to le kan yan be ni o ni di yin ko to le jeyan atayan atawa ni kabuku abuku ni kan wa a ni jiya ya ni jewa e seun 1031
3: Eko asale na ni a kere gbe rin bi ti e ti gbo wa se bi iru kan ba ti e ti pe lori na te tere won ma n para wa di ajade ni bo se lo le mi na n to sile lo fa ti gbogbo e fi ma yan ju ra re
4: o ti han
3: bo se n ro ni mo n to sile
4: ben
3: bo se ro ni mo n to sile emi amoyin na ni ajala to da tinubu ramu
4: ah
3: emi amoyin ni
4: won da wa la
3: mo de sin lorun se ri ni ti asare ere yo ma dun agbon yin yin ma kanchi kiri ko gbe emi ti gbe kamodan mo ti gbe tunde wole men mo gbe kamodan mo gbe tunde wole ki olorun ko so wa ni eto ta sare yi eja ko ekawo meji soke eja somole egbe fun awo meji fe oko ki olorun ko je ki gbogbo e ko se rara fun wa oruko temi na ko yi pada ajari kanani omo lati ru akiti ki olorun ko cho wa le eto tare yi a ma dun gbangban ma kan sin e ma ba wa karo kiroshe kiroshe
4: ah
3: kiroshe
4: ah ah
3: e ma gbe tin wore o ara baru kan ko le sin bi ama baba ti ko gbon
0: o seun
4: ah emi nu
0: seun ti o ni baje lugbon oya aya
5: to nje tun ku ajale jake da du agba nla ye gbogbo bi towo je to yin eto wa irin ajo eda to ba tun fe de irin ajo eda tun ti dori agba gbe lale o ninu baba mi tun ti ku ade bi se ku wa lo so se aja aja ija mo leyin ekun ajo ni ja wa leyin yin e be ni o me wure nikan ni olodo to onile apo tun mo gbagbe ati po onile apa alaafia re onile waju mo gbagbe ati pe awon tin be leyin re
3: sire ni waju
5: o ro pe ru oko ti yin ni ti o je pe le mo to meli meji si ra won mo dan e mo dan jare dakun mo ya da ni kan je mo ya da ni kan je mo ya da mo ya da ni kan jopon bi awon eyan kejo gbo tale nitori awon agbalagba ti ko tuntun wa eyi ti won tun mu wa lose yi ah
3: o ri pe
5: o tun yo olodo
3: ayo iko yan man jo sa poti irowo
6: ale kori bojati kakore bojati kakwede ale kwede boje to lorin ni
0: e wo losan ati loro
6: ale kwede boje to
0: ma toro rowo iledumare wi pe gbogbo ogun atele ni ma pada le duwa da kun ko ya wa ya won ogun la kan ni o ah o he nkan se ogun atele ni ma pada

0: ṣeun. Mo ń kí ẹ̀yin wa pé ẹ káàbọ̀ lálẹ́ yìí. A tún ti dé pẹ̀lú àwọn ikọ̀ mi. Ahmed Amina.
1: Ọkùnrin tó bá lójó.
0: Ṣerí kí Ògúndípẹ̀.
1: Ṣé kò kọjú sí bèbí
0: ẹ? Ramona Látúnjí làwà.
1: Ọkùnrin tó bá lójó.
0: Ṣé
1: kò kọjú sí bọ̀bọ̀.
0: Ẹ kásẹ̀ kanlẹ̀. Ẹ̀yin àgbàlẹ̀ tẹ̀lé ra yín lálẹ́ yìí tó báyìí. Olóyè Ganiu Kamodin. Olóyè Ramona Látúnjí làwà. Àwọn àgbà wà rèé. Alájà mú ìbá àtàdé
1: ni.
0: Ẹ máa ṣeun. Olórí tìjà ní Fátímà. Káàbọ̀ ìyá. Àgbà láńre. Ìyá àbíjẹ ẹlẹ́gùsí ìyá mi dáadáa. Òkè yín
1: o.
0: Alájà ọlọ́run kò ní bàjẹ́. Ẹ ṣe ẹkú ìtẹ̀lẹ̀ ẹkú àtìlẹyìn. Ẹ ní sọmọ nùnú ayé. Púpọ̀ ẹyin tẹ́ ti wọlé mò ń dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ káàbọ̀ sí pàdé tòní. Ake. Ọwọ́ ẹ̀rọ tó lágbára ni. Adùn ṣe bí ohun tá dà ní wáyé bá lọ́wọ́ sí. Ẹ ìlédùmarè. Gbogbo ohunkóhun táwa bá ń dáwọ́ nínú ayé. Báwo a ti kéré mọ̀ la ti ń ṣe é. Wá wọlá bí wọ́n ṣe tóbi tó. Kò fi ṣe àtìlẹyìn fún wa. Ká ṣe yọrí ó sì máa tẹ kálukú lọ́wọ́. Pàápàá jùlọ gba àwọn tá a jọ ń ṣẹ̀sùn lọ́jọ́ kẹjọ lórí ètò yìí. Ọlọ́run o. Àjọ ọmọ aráyé ó bèrè Ọlọ́run wa lọ́wọ́ wa o. Àwọn ìgbìyànjú pẹ́pẹ́pẹ́ tí kálukú náà bá ń gbà lórí ètò yìí. Jẹ́ kọ́ máa jùṣe fún kálukú wa. Ọlá apá ayọ̀ tiẹ̀ kú nínú ẹ̀. Rọra gbà pé kinní kan ò ní jẹ́ nǹkan kan nú ayé. Lẹ́yìn Ọlọ́run. Ewé ò ní jẹ́ ewé. Kódà ewé ò ní jẹ́. Àfi pẹ̀lú àṣẹ t'Elédùà. Egbò ò sì ní dáhùn. Àfi pẹ̀lú ìyọ̀dà dáni wáyé. Ìdílé tá a fi t'Ọlọ́run tá a fi ṣíwájú. Àtúfi kẹ́yìn lórí ètò. Abdulwasi Ọláwàsì. Káàbọ̀ sórí ètò bá mi. Yóò máa dá a sí. Ridwan Taiwo. Àwọn èèyàn ti ń wọlé tààrà. Bóyá kí n dẹ̀ sọ pé dúkà Yorùbá. Kí n yọ bàbá tápà kúrò. Wọ́n mú kun ìyá ègún àbí.
2: Yorùbá Yorùbá jù. Yorùbá tí èmi ṣọ̀rẹ́rùn náà ni àríjànà tó já Yorùbá àríjànà.
0: Yorùbá àríjànà.
2: Bẹ́ẹ̀ni bàbá náà.
0: Ni ìwọ ń sọ ntí ẹ.
2: Gọ́ kò gá.
0: Tó yàtọ̀ sí ti bàbá
2: yìí. Ọ̀rọ̀ èyí tó ṣọ̀rẹ́rùn yẹn gangan gan ni ayé dájọ́ sọ́mọ̀ kò sí ẹni tó fẹ́ dájọ́ sọ́mọ̀ kábí ọmọ
0: náà. Ó dẹjọ́ ṣe báyìí yẹn wà lálẹ́ ìkólèbà àyáde pápápá. Ẹ jẹ́ alu abala alákọ̀ọ́kọ́ lórí ètò. Ṣùgbọ́n ẹ dákun ẹ bá mi ṣe àprógámù yẹn. Ẹ pé àwọn tó bá súnmọ́ àtàwọn tó bá jìnà lórí aago. Ẹnìrìn àjò ẹ̀dá ti bẹ̀rẹ̀. Ẹ tún nìrìn àjò ẹ̀dá. Ìrìn àjò ẹ̀dá gan le tó. Ó sọ nípa ìrìn àjò ọmọ kálukú ọmọ èdè yẹn lókè yìí pẹ. Ẹwà ń bẹ nú ayé o. Ẹ tún gbọ́ nǹkan lálẹ́ yìí. Ọlọ́run aláàánú wáyé kó dákun kó jọ jàre kó ṣàánú kálukú wa. Ẹwà ń bẹ lókè yìí pẹ. Ó kí gbọ́ àwọn tó ń wọlé sórí TikTok wa lọ́hùn. Má bẹ̀rẹ̀ sí dárúkọ tiwọn náà ń ṣiṣẹ́ tẹ̀lé. Ara ni yáyá láti ìlú ìsẹ́yìn. Káàbọ̀ akọ̀ròyìn tó gáyàtà kùṣẹ́ látàárọ̀. Ó rí pọ́ lágbà lónìí. Olúwa fi iṣẹ́ yẹn kálukú wa. Kú iṣẹ́ o. Ọlárin iwájú mí kí ọmọ ìbílẹ̀ látàpáta gàǹgà ńlẹ̀ Ìbàdàn. Àpáta páàrà ti ká lára rẹ̀.
2: Àjáre iwájú
0: yẹn. Ẹ Ọlárin iwájú.
2: Mílíkì ọmọ bílẹ̀.
0: Mílíkì. Mílíkì ọmọ ìbílẹ̀.
2: Kọ̀kan náà ni mílíkì ọmọ bílẹ̀.
0: Kankan náà kọ́.
2: Kọ̀kan náà ni.
0: Ṣé bó sọ pé Yorùbá original ló ń sọ?
2: Original náà.
0: Original náà ni. Mílíkì ni wọ́n ń pè.
2: Mílíkì ọmọ bílẹ̀. Ẹ̀yin kò lè wá ni mi. Ẹ̀yin kò lè wá ni mi.
0: Èmi ò lè wá ni ẹ.
2: Ẹ̀yin kò lè wá ni mi.
0: Èmi náà rí bẹ́ẹ̀.
2: Èmi náà ni mo wá ni.
0: Ìwọ ló wá ni èmi.
2: Mílíkì náà ni kò sí ni kò bá ṣàyàyé lẹ́yìn mílíkì náà kó gbé sílẹ̀ ni. Mílíkì ọmọ bílẹ̀.
0: Mílíkì ọmọ bílẹ̀ ń jẹ́ lọ́dọ̀ ti yín.
2: Mílíkì ọmọ bílẹ̀ ni.
0: Ó ti dà ẹ ṣáà ṣe sùúrù.
2: Ó ti gbà fún pògá.
0: Ó gbà fún pògá.
2: Àwọn ọlọ́wọ́ ni
0: ẹ. Ẹ gbà fún pògá.
2: pa fun mo ka en
0: abi o pa fun gbogbo se
2: e o pa fun emi ran ni emi na lo wa ni ataju se si odo mi ni ki omo bi le ro emi ko le emi ko le lo su oko ko shin kan to je be nbi
0: sa se suru kale ba tesi waju oro ti gba suru o le ja bo sabala la kokon tori pe opolopo awon agba fe ba mi da soro la leyi wa idi ajani e ka bo sori eto e ja fere isorun adija lale yi mo ma so fun wa lopolopo igba benu sohun o ti ku loro eto irin ajo eda eto tawon agba mo ti won joko titara tawon odo o je fi sere eto tawon alawo dudu fi nsa irun adija o de awon to tun be nile oyinbo lohun nile alawo funfun awon gan tun gbodo gbegbo re ni won gba ti ni ajo eda ti wa de eto gbugbo agba laye e ja lo kogbon lale yi Combo mi ti de Abeke Won ni ajo eda to ni atun lodun atun layin agbare ledumare agbalare Won ni ajo eda ti dode
2: She on re lo wa tere
0: Arewa
2: Apalare
0: Olu good evening sir Ola Karazak Balogun Ola Karazak
2: kabiyesi mama
0: kabiyesi mama
2: kabiyesi mama
0: awon gan to fi sabe pe kabiyesi baba
2: kabiyesi mama
0: wa ba mi da olo pe kabiyesi mama je re kabiyesi mama koni ba je yo ma da si o da to ba ri be ngba na e ja fele isorun adija ka jo fi se ka fi bossa bo le ogbon ka fi sagbeyewo re ka fi wo kan lori eto tale yi lakun tarakun yi ba je family ti imore ki le le fun ni ba je okan nu awon aburu yin to wa ki phone mole to sare pe pe daddy mommy e dakun ran mi lowo bi to n wa re imona ki le fe fun arakunrin e larakunrin wo ni arakunrin kan ti kan sele kaye fi sele si ni ohun to si sele re oko jina ile oni ko won ati yawo e ti fera won bi odun meta seyin looto won ko ti si omo bibi ninu irin ajo aye won se lo ba daro ojo kan ni ti won ji lowo odaji nigba ti o taji wa se lo ba yawo re nibi to dide joko to fi pilo rori to wo kan si o si ki ka ro ko ri ko down lo ki lo se o sun ni ki lo se le ngba wo lo ti ji kale ko sa fo hun le ko si nkan kan lo se so lala ni so ronu ni so fe gba nkan kan ni oni ko si ko sa fo hun le jeje ara to nbi to hun wa yi iyen ba lo da ko sa buru mo ri pa si ko ti lo mura ibi ise o wa be pe ko to mura te ko da kun ko jo jare ko ti e ba wo nkan kan se ko won o fi nkan kan senu ko da bo ordinary ati bread ko won fi sinu ko to ma lo bi ise se egbe si ti yawo fo yawo lo won o dana fo ko je pe ele na ni aje gbe yun je to je eyin na se a
2: ba ke e ba pe de ekan ni be ku ba pe de ele kan da yo mo la teru wa
0: ah ah ewa ni
2: ko mo ron
0: itumo e ni pe
2: be ku ba pe de ele kan
0: bi ekun ba pe
2: dele kan dayo nbo lati eruwa
0: dayo nbo lati
2: eruwa
0: lati
2: eruwa
0: sharora fi le jeje o ato o sha ma wo niran lale e to ba ile agbara po ti ekun ba pe dele kan
2: dayo nbo lati eruwa
0: Ey gege bi oro ta nba bo jare. Iye ba yanu pe ah iru oro wo ni yen. Wo ni ti kuko tarun ko. Sugbon yi onje yo kan ti o je opa ohun ati epo mo ti o pa opo. Laye ohun le ton fe se. Wo ko ra dada so won jare ro wa ni yen. Ka to wi ka to fo. Arabirin se ti looto ati bready. O si gbe foko re. Ni sa ro pe iru oro wo ni. Ka to wi ka to fo. O ti be se pale eru mo. Le ko kan ijeji. Kilode? Bajo won tan e. Oni lo pin de ipinya de laarin awon ba meji ko o ti su ohun fara changi yi ti toge laarin odun melo seyin se bi odun keji kata ta won se gbeyawo so lori oro omo ko si wahala olohun lo nso omo ri pa won na ngbiyanju yo ri bo ti fe fokan ba le ah arabirin yo ma dawo duro nigba tokunrin ri pe ko ma mu lawada ki phone mo le o sare pe ya yawo bye bye bye bye egbe si ti ya yawo fo ohun lori e to mu e wa to so pe ohun nife to ba lohun ori omo awa na ori e kilo awa buru be
2: anu kosi arabi sugbon kosi
0: e seun aboro mi o ye injere ko duro sibe to ba to ki phone mo le kini grandma so o pe gbon yawo e gbon yawo na so ni pe ohun ti e mo kankan pa e ko pe ohun e to ohun na de to ohun leru mo to ba mo ti o ba fi oro lohun ko ye ko ohun o gbin eju lati ba won da si
2: Tunde to mi leru o
0: eh
2: Tunde to mi leru
0: Tunde to eleru
2: Tunde to mi leru
0: Josu ka si manager gan o to gberu gbe Tunde ru o ri omo Nigeria arakunrin sa nwo bi alaga iru le buruku olomo un laaro ti ni mo sare paburo yawo e iye lo wa so pe onku turi ipe da se e ma dara yin la mo sister me ti decide won de ti pinu o si un te le se lori oro mo se ra seri to wa nbe re ex won nigba ton fi nbe lewe ohun lode lati lu oba iye de ti so fun opun wa mari nle mi anti mi de se tan ti ma ba lo so fun di eleye ma tonra yin je ko si un te le se anti o le tori ti duro mo ah arakunrin fowo lori fidi jale pe iru aye wo re kamala agojina arabirin pada keru e lo omo Nigeria bi oro wa re o osu kan koja yo ma naga bo se ngarun wo window yo ma silekun pupa bi awo ohun ni o wa ri awo e osu keji tele keta tele o ma lo bi osu elekerin awon re ti mu jade obirin ba kan ni obirin la fe jere o wa nka ko were si bi awon kan ka iyawo e mora lohun abi si e ba e ni o be si mu lo pa e je o ja lo club jo won ti introduce e o da won introduce obirin si o ra ti be se won ready were o ti le lomi to fe osu karun ti koja ikefa tele ndi e ole die losu kefa kutu wa yaro ojo kan di jade laaro to sare mura tan to ba n gbo okoko lenu lekun e je n pe igba ti o si lenu to ba di yawo e ah e si le yaba wo ara ilu ebo to ba fi kunle si ko ma binu ko be won ko e ko dariji won yesu lo se won ohun de ti bi aburo aburo won so fun pohun ti jewo fun ohun na wa fe kan wa jewo okan nu awon ese ngba to n be le won olori ohun mo ko lori kori mi bi eja kini kan ohun lo wa le lo so pe to mari lo n ba wa lai mo pa so ti ni yawo aso ti bimo so won ati yawo atomo eja lo fi wale awon to wa ni won ti pada ba won pari e dakun tori olohun gba ohun na pada ja won pari ta won
2: o se ro e tole
0: ohun na tole o tole o tole yan ti ra pere emi na ri be iye wa bere pe ko ni kilo wi se ka won pa o ti se ton fe pada si di eru to omo Nigeria tun fi oko ya o be ba gbe ago to ba pe ni e daddy o nbe lenu ona bayi ara kini ko won da won mi kini ko won se e dakun imore kile le fun oro re o omo Nigeria leyin osu kefa o ba se mi to ba se yin won ba pe pe ka da si oro yi ile ewi omo Nigeria bo mi re o bi asi ba de fun tale hello e ka le o
3: hello
0: sir ba mi
3: akwe
0: to e ma seun e ka le e ka
3: igba mi ode ninu so so
0: mo ti dupe o ti ri pe yi na ni
3: alaji
0: baba mi
3: o mi se ko boju eyin ni
0: odo kan o to se ko boju eyin mo
3: se n wa ite da gbo mi
0: sa
3: se n wa ite da gbo mi
0: a ko ye mi
3: o do se ko boju eyin o
0: iyen tumo si pe ti rufa edi be e ba pe imore te fun ni pe o ti lo
3: Alaji Akalafi ni o ti lo.
0: Akalafi ni ti yin o ni baje. Akalafi ni ka so pe o ti lo. Ah, gbo. Boda. Olorun

0: kábíyèsí elédùmarè ayọ̀dẹ́lẹ́ ayé gbà mí wọ́n ní akalafi ní ká sọ pọ̀ tí lọ.
1: ibi tó ní mọ̀ ṣe dé lọ́lọ́ ìṣú mi o tó ní mọ̀ jáwọ́ pé mo ní mú káàtà.
0: ológun ara káàbọ̀ bá mi.
1: alóge bá parí iṣẹ́.
0: ẹ máa ṣeun bàbá mi ẹ ṣe o ẹ ní agbára elédùmarè ẹ ṣeun.
2: ìyá ègún fọ́ fún ìlú wa.
0: Ìyá ègún ọ fọ́ fún ìlú ó fọ́ fún ìlú yìí nìyà yóò kàn dájà lẹ̀ náà ni ó kàn tó fẹ́ dájà lẹ̀ ni.
3: èmi mọ̀ pé kò sí bí bẹ́kú bá pẹ́ ní ẹrẹ́ kan.
2: ayọ̀ǹdẹ fáwọn tí ń bẹ lọ́dọ̀.
0: ok ayọ̀ǹdẹ fún ìgbà àwọ̀dọ̀ yamasa yìí lọ́hùn.
2: kámàdé nàpẹ́ náà.
0: ọyá bàbá mi.
2: ń bá gbọ́ yín dáadáa.
0: ọ̀rọ̀ ọmọ ó wà láàrin wọn. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ ń bẹ láàrin wọn kò rọmọ bí o kò ronyún ni o.
2: àìtètè gbà ní mú ní gbàṣẹ́. ẹ tó bá ní ọgbà ó ní ọfílẹ̀ ó ní ọgbọ́nà ó ní ọgbàṣẹ́.
0: àgbà ò ní tán lórí ilẹ̀ àìtètè gbà ní mú ní gbàṣẹ́.
2: sọ́rí bí kiri nìyẹn. àwa yorùbá fẹ́ràn ẹ̀rọ jù. gbogbo ìgbéyàwó tá a bá ti ṣe. ọdún kínní ọdún kejì ọdún kẹta ọ̀sọ́mọ amáwàkúwà kì í lọ́mọ àlejò pọ̀ lọ́rẹ́pẹ́tẹ́.
0: tó ọ̀rọ̀ láre
2: o. obìnrin ẹ̀ lọ dẹ́rẹ̀ wò ni.
0: ó lọ dẹ́ra rẹ̀ wò ni.
2: lọ́ba lóyún kò yẹ padà sọ́lọ.
0: torí pé kò ròyún nílẹ̀ òun ló fi kan ọmọ rìfáàsì.
2: ọkùnrin yẹn bá fẹ́ soríire lọ́fẹ́ gbádùn ààrẹ. kọ́lá dọ́gbọ́n kọ́ má jẹ́ ọ́pà òun lára kọ́lá dọ́gbọ́n kọ́ jẹ́ obìnrin ìdúlẹ̀ ni o ṣùgbọ́n tó bá jẹ́ òwe ni èyí ń kí káàbọ̀ ni èmi náà wà lẹ́sẹ̀ sẹ́gbẹ̀ ẹ̀dì kan pé ọ̀dà bẹ̀kọ̀ mo ti rí ibi ogun ti ń jà mí ọ̀nà tẹ̀sí ara ẹ̀ ni ẹ máa lóde bọ̀.
0: ti yín ò ní ọ̀rọ̀ ńlá rèé o.
1: ọlọ́run ló ṣe ohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka
0: ọlọ́run ló ṣe ohun
1: gbogbo
0: ní kíni.
3: ọlọ
0: kíni.
3: nǹkan tí bàbá sọ.
0: ni pé kíni.
3: mọ̀kànmọ̀kàn ni o lè ń kàn.
0: ṣé o ti bàbá sọ nìyẹn. bàbá dáko olè ní owó tán sọ.
3: nǹkan tí mò ń ṣàlàyé ni pé mọ̀kànmọ̀kàn ni o lè ń kàn.
0: oyè ni wọ́n sọ. nǹkan náà kọ́
3: nǹkan
0: náà kọ́ ògbọ́ yorùbá òríjà náà lọ́gbọ́ ògbọ́ òríjì náà. wọ́n ti lo fọ́ fún bàràpá ẹ̀ lóòótọ́ ló máa ń jẹ́ ẹ̀kálẹ́ o
4: ẹ̀kálẹ́ o
0: yóò ní bàjẹ́
4: lómi
0: ọlọ́wà ló yé o
4: àrùbùrà rẹ̀ ló gbẹ náà
0: àṣẹ ìdúmarè
4: àmúdá kàṣẹ ní ìpè
0: láti lù wò bàbá mi ọ̀rọ̀ rè
4: é. ó ní àdúró ní ìlú náà láti gbá abẹ mẹ́rin.
0: adẹ́rùbọ́ lọ́rọ̀ lásán ni.
4: ọjọ́ ìlú
0: kí ló yẹ kó ṣe.
4: wọ́n sì ní lára pàṣẹgà ó ní ìlú kánbẹ.
0: kí ni
4: o ní ìlú ìlú ìfẹ́ rẹ yìí bọ̀rọ̀ kẹ́ sọ ilé ìlú ọ̀tẹ̀lẹ̀ ọwọ́ ọ̀tẹ̀lẹ̀ sí ni dáadáa.
0: ó ṣẹlẹ̀ sí irú ẹ̀ ṣẹlẹ̀ sí yín.
4: ọ̀tẹ̀lẹ̀ ọjọ́ tó ń gbọ́ ọ lọ èmi bí ìsáìdì pé mi ò ní nǹkan kan ti pẹ̀lú kó dàgbà mo tó bẹ náà orí ìṣẹ́ obìnrin àná ọ̀tẹ́gbọ́n ló yọ
0: ọlọ́sùn
4: yẹn ọtún ẹ̀ ọ́sàtún sọ tó fi padà ó tó ti lọ báyìí o.
0: ó tún ti padà lọ.
4: òfin òfin ṣe déjì ò lè kú lára kan dágbà. ẹ̀dùn ẹbí bàbá wa ní ẹbí sọ̀rọ̀ pé ọ lọ tẹ̀sí bòmí ìwò ni
0: nípa
4: báyìí tó bẹ̀ dáa fún un kò ní wà máa bẹ́ẹ̀ lọ̀rọ̀ ní bẹ́ẹ̀ gan ni.
0: ti yín ò ní bàjẹ́ mo dúpẹ́
4: bàbá mi ò ní
0: bà. ẹ kú ohun. ẹ lọ ta ló wà ń bẹ ká lálẹ.
5: ẹyẹ ká ní.
0: ẹlẹyà wa ẹ ṣe òyà mi.
5: ẹ dẹ́kun àwọn obìnrin nínú àwọn onípẹ̀lú ẹgbẹ́ ìgbàgbọ́ náà ó tó mọ̀ pé òun wà nǹkan kò ní kiri ká.
0: ẹni tó bá mọ̀ pé òun wà nǹkan ò yẹ ó máa kiri ká. ìyá.
5: ẹkùlákàyè. ọdún àjíkù ìyàwó ẹ̀ ní ipa ọkùnrin kò ní kó kura ọkùnrin ẹ̀ káàtó ọmọdé wa máa ṣe wá ọmọ náà kiri ẹgbàfọ náà ìyọnu ni wàhálà ni.
0: ẹkùlákàyè mo dúpẹ́ ìyá wa.
5: láàrin
0: ẹ ṣeun mo dúpẹ gan ma ẹ ṣe àdúpẹ òyà wa ẹlẹgùsí yàbí jẹ ẹlẹgùsí ẹ kú ohun.
3: Mo ṣàlàyé fún yín rẹ̀kan tí mo bá bá yín ṣòro ẹ̀ máa gbó mi.
0: Ẹ máa gbó ẹ.
3: Ẹ máa gbó mi bàbá.
0: Kí ló wí lẹ́ẹ̀kan?
3: Mo ṣàlàyé fún yín pé mọ̀kànmọ̀kàn ni o lè ń kàn. Olè tó pala ara ìwo. Olè tó pala ara ìwo. Ó ń bọ̀ wá pala ara ẹ̀dẹ̀. Owúrẹ̀ yìí o, ọmọ ya láṣẹ jù.
0: Ọ̀ṣẹ̀ kọ́ yájú ọ̀yọ́. Ẹ lóòótọ́ ló wà ń bẹ̀ kalẹ́.
6: Ẹ kalẹ́ kwétó.
0: Ẹ máa ṣeun bàbá. Ọ̀jíire ọmọ West.
6: Ọmọ àgbàlagbà.
0: Bàbá ọ̀rọ̀ ló.
6: Ilé ìbò.
0: Ó ń da yín lóhùn o.
3: Ají nìyẹn.
6: Ìyàwó bàbá Màjáyí.
3: Ọmọ West.
6: Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ gangan?
3: Ají ọmọ West.
6: Àfúnra ọdún.
0: Àwa nìyẹn bàbá mi, ẹ ṣeun.
6: Bí kò yẹ kí ìyá ègbò, bí kò yẹ kó ti kó lọ sọ́dọ̀ mọ̀ sí àkókò. Àbí oníbàwọ̀ fẹ́ sọdún.
0: Yọ́ lọ lé ọdún.
3: Ó àmó rọ̀. Mo rọ̀ sí àwa àmà ṣayé ó ń bọ̀ wá fi àkàbùkàbù gbé mi.
0: Kàbùkàbù.
3: Òwúrọ̀ máa fi gbé mi rọ̀.
0: Kàbùkàbù ni ó fi lọ lé ọdún.
3: Òwúrọ̀ náà ń kíkiri ẹni dẹ́gbà.
0: Àwọn àwọn àwọn ni.
3: Ó máa gbé mi.
0: Ìyẹ́ ìgbọ̀n wọ́n ẹ̀sùn bàbá. Ó ga o. Ẹ ṣe wọn jàre ìwé ìṣẹ́rí yẹn gun. Hello. Come on. Hello. Oh my God. Ìpè ti ń já ìpè. Hello.
6: Èmi ò mọ̀ ká lọ kó èso.
0: Ẹ̀ka ilé ẹja ìpè ọmọ West. Ẹ̀ka lẹ́.
6: Orúkọ ti mi ni Ẹnjìníà Ọládélé Ṣàlàfà.
0: Ọ̀dẹ́nẹ́ tó bàbá ọ̀rọ̀ rí.
6: Ọ̀rọ̀ ń kẹ́ ẹ sọ yín. Ẹni tí ò kí ní rìvás.
0: Ẹni tí ò
6: kí ní lọ. Ẹni tí ò kí ní rìvás. Ó ti lọ.
0: Ẹ̀rọ̀pìlẹ̀ kò kí ní rìvás.
6: Kì ní rìvás o.
0: Kágbà pínlẹ̀ ti lọ.
6: Ó ti lọ ní. Bó
0: so ẹ nísìnyí ẹ gbà padà mọ ti yín.
6: Láyé lè gbà mọ́. Òṣèré tí wọ́n tẹ́lẹ̀ mí o. Wọ́n ń padà bọ̀. Láíláí.
0: Tí yóò ní bàbá
6: mi.
0: Mo dúpẹ́ ẹ ṣeun. Ojú ò ní tì mí. Ọmọdé ẹ máa bá gbà àdúgbò tá. Hello.
7: Hello, ẹ̀ka lẹ́sà.
0: Ẹ̀ka lẹ́sà.
7: Lẹ́sà, èmi ni Adésáyà lórúkọ mi.
0: Ẹ̀sà.
7: Ṣé rí irú rẹ̀ ń ṣẹlẹ̀ sí
0: ẹ ti wá rí i pé àáfàá sọ̀rọ̀ òjòkù lọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí.
7: Omi ò sí ilé tó fi kọ́ ìrìnà tó fi kó lọ. Ṣé ìyẹn bá mi? Bọ̀ tí nìsín ibi tó lọ bọ̀ sílẹ̀ ni mo sì lọ pé sì ń padà bọ̀ èmi kẹrin lè gbà padà mọ́.
0: Lóòótọ́ ẹ mọ̀ kó ń padà bọ̀ ẹ sì ní gbà mọ́.
7: Bẹ́ẹ̀ni lè gbà mọ́ torí pé kí ni ẹni tó lu ti ọdún ju bí ọdún mẹ́fà lọ́dọ̀ mi ẹ̀dá ọlọ́run tó fi wá bá tiẹ̀ lọ kò sọ fún mi tó fi lọ ṣùgbọ́n mo kàn sí bẹ̀rẹ̀ mo sì mọ̀ kó sì ń padà lọ.
0: Ẹ kú làákàyè. Ojú
7: kó tẹ̀lé ni o. Ó ti lọ.
0: Ó lọ nìyẹn. Mo ti ohun tí mo fẹ́ yọ. Ẹ ṣe ohun tí yóò ní ìbàjẹ́ àmàrógo lálẹ́ yìí o. Pẹ̀lú hello.
8: Hello.
0: Olúwa hello.
8: Ẹ mà kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ o. Olúwa ni o.
8: Ọkùnrin sùn tóbìnrin ó ní kọ́ lọ́hún yọ̀ ohun yẹ̀ṣù. Ṣé kò mọ̀ pé ṣùgbọ́n ló ń gbàgbé tó ń bàjẹ́ tó ń bàjẹ́.
0: Kò mọ̀ kò mọ̀ kò mọ̀ kó yẹ burú tó bẹ̀.

0: sọ́dọ̀ rẹ̀ yóò túmọ̀ sí pé ọkùnrin yẹn sì tún gerégeré nìyẹn.
1: Tó
0: bá ewu tí ń bẹ́ẹ̀ ni pé ewu tó wà ń bẹ̀ ni pé tó bá fi lè gbà sínú ilé tí ò bá gbẹ̀mí ọkùnrin yẹn ẹgbẹ́ tí bàbá àwòsàn ó lóun ti nírú ẹ̀ rí tó ti lọ bí ò bá gbẹ̀mí ọkùnrin yẹn yóò padà ṣe kí ni yóò tún padà lọ
2: yóò fẹ́ padà lọ náà
0: ní ọjọ́
2: ó ti dá
0: ojú
2: ò ní tí wà
0: ẹ
2: ṣeun ẹ kú làákàyè nǹkan ṣe àwọn yẹn ti ẹ̀fẹ́ dá sí tààrà lálẹ́ yìí ẹ̀ lóun ẹ̀ ká alẹ́ o àṣẹ ìdùnnú rẹ̀.
3: ní àfojúwò tèmi orúkọ mi ní alájọ amẹ́nà lọ́sọ̀gbọ̀n
2: tó
3: ní àfojúwò tèmi tó bá já sí pé omi tó ti bímọ fún ìyàn tẹ́lẹ̀ ni kò ní ìdí kéèyàn sọ fún òun ní ìgbà kí tó ń gbé ẹ̀yìn ti ṣe ń padà bọ̀ òun ní òfojú ẹ̀rí pàǹsẹ́ẹ̀nì ni yóò fi mú orí lọ́wọ́ àlọ́ létẹ́ parí ibi ìgbìmọ̀ adìẹ ni. Yọ̀wọ̀ ni tẹ fárí ibi mú adìẹ ni. Bí tí ẹ bá ń jáde tó bá ṣe ẹ̀yà alágbájẹ dáná lẹ̀ o. Yóò tún máa fẹ́ yàwó yẹn lójú rẹ̀ ni. Tó pé tí ẹ bá kọ̀ lójijì bẹ́ẹ̀ fẹ́yìn òsè mọ́. Ó lè fi nǹkan sí ìyẹn tọ́rọ àmọ́rú ìyẹn tó lọ fẹ́. Kí àwọn àwọn èèyàn sì ń bá rìn. Ká mọ̀ pé jòrú sọ yàn.
2: Ẹ jòrú sì burú gan. Lọ wa nbẹ
3: ni sa. Ọmọ lọ fi jòrú sọ yẹn yóò pa tiẹ̀ mọ́lẹ̀ bí ọkọ̀ tí yẹn bẹ ká dànù ní ṣe wo yóò fi lẹ̀ bẹ̀ ní àwọn ọmọ fẹ́ ní àfẹ́ lómi síta fún ọmọ tó yẹ sọmọ pé bàtọ̀ òun sì ní ìyẹn ti fẹ́ lómi.
2: Ìyá
3: tí a bá ló ń kọ̀ bẹ́ẹ̀ ó ṣe é ṣe pé fún nǹkan ti yàn kí ẹ̀ mọ́ gbàdúrà ayé ní àmàjà tí yín
2: fún. Wàhálà wà bàbá yìí o ó ti dá bàbá mi ti yín òní bàjẹ́ mo dúpẹ́ sá o ẹ pẹ fún wa o. Kí ló dé tálaṣẹ. Hello, ta ló wà nbẹ.
4: Hello.
2: Yes, sir.
4: Orúkọ mi ni Ọ̀gbìn Ìlàdé láti. Láti ìgbàlódé
2: ṣe. À ń gbádùn yín o.
4: Ọkùnrin tó.
2: Ẹ ṣeun sọ.
4: Ọlọ́run ọba yìí tó sọ.
2: Àmì sà ẹ ṣeun.
4: Tó bá jẹ́ pé mi. Obìnrin yẹn mi ò ní bàjá.
2: Ẹ ṣe ilẹ̀kùn bó kẹ́rù wọlé.
4: Mi ò ní fẹ́ mọ́ mi ò dẹ̀ ní bàjá. Tí mo bá lọ adígi pé mi ò sí mọ́ ó rọrùn ó kó bẹ̀rẹ̀ kọ ọkùnrin lè ju kọkùnrin kò bẹ̀rẹ̀ rẹ̀ lọ.
2: Kí obìnrin ó kọkùnrin ó dáa ju kí ọkùnrin sọ pé òun ò fẹ́bìnrin mọ́.
4: Bẹ́ẹ̀ ni sà ewu tó wà ń bẹ̀ ó lágbára gan. But èmi ò wá sọ pé mi ò sọ kí mi fi mọ́ o mo ti gbọ́dọ̀ tó bẹ̀ ni o. Mo pè bá a ṣe orí ti mímọ́. Tó bá wá fẹ́ má sọ pé tó bá fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó bá bí ìgbọ̀n màá máa fi fọ́. Tó bá jẹ́ pé mi o.
2: Tó bá jẹ́ ẹ kú làákàyè.
4: Bẹ́ẹ̀ ni èyí ló gbà. Ṣé o làákàyè ló kó rẹ̀ dà? Ṣé mo sọ kí ni mo fi má pé o tán o gbà mí tó bá fún mi má bí ìlọ́wọ́ mi? Mo kò lè bá mi délé mọ́.
2: Tìyìn ò ní bàjẹ́. Burúkú sá o. Ẹ ṣeun. Ẹ kú òun. Ọ̀rọ̀ ńlá lẹ̀ iná tó dá lálẹ́ bá ti rí lédi wa. Ok. Màdé mọ́lẹ̀ bìrì kí ti yàn lọ. Ó jẹ́ ń gbà pé bíi méjì sí kí n sún síwájú lábalẹ̀. Ẹ ló ta ló wà ń bẹ̀. Àwọn yẹn dá sí tààrà lálẹ́
4: yìí.
2: Ẹ kà lẹ́sà.
4: Ẹ̀rọ.
2: Ẹ̀lú ẹ ti wà lórí afẹ́fẹ́.
4: Ẹ kà lẹ́.
2: Ẹ kà lẹ́sà.
4: Àpáta ọ̀rọ̀ sọ.
2: Ẹ ṣeun. Ok. Ẹ wo ṣe ọlọ́run. Ṣé ń gbà pé bíi méjì péré sí ẹ ló.
5: Ẹ ká alẹ́ sá
2: o. Ẹ ká alẹ́ o bàbá mi.
5: Wòlíì Ọ̀gẹ́ni ló sọ̀rọ̀.
2: Rẹ̀ sí Ọlọ́run àlàyé ẹ káàbọ̀ sórí ètò.
5: Ṣé ẹ rí ètò tí ẹ gbé kalẹ̀ lálẹ́
2: yìí?
5: Ẹ̀kọ́ ni o.
2: Ẹ̀kọ́ ńlá ni.
5: Ẹ̀kọ́ ńlá ni.
2: Ee.
5: Obìnrin tó bá ti kẹ́rù kó yìí ní ọkọ. Kò gbọ́dọ̀ padà wá bẹ̀ mọ́.
2: Kò gbọdọ̀ lẹ́ máa lo ìránṣẹ́ Ọlọ́run kò gbọdọ̀ àbí kò yẹ kí.
5: Kò yẹ kó padà wá
2: bẹ̀ mọ́. Tó bá fi lè kẹ́rù fúnra ẹ̀.
5: Nígbà tí ó lọ tí ọ̀hún ò sàn. Ó rò bóyá tó bá tún dé ọ̀dọ̀ ọkọ̀ òun pé ó máa sàn òun. Ó fẹ́ pọkọ yẹn ni.
2: Fẹ́ pọkọ nìyẹn.
5: Bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ gbà padà.
2: Ṣé nítorí pé kò tí ì bímọ lẹ ṣe rò bẹ́ àbí ká sọ pé ó ti bímọ náà kò yẹ kọ́kọ́ rẹ̀ ó gbà padà.
5: Bí ọba jẹ́pọ̀ bá bímọ.
2: Ee.
5: A mọ̀ pé ọmọ ẹ̀ lọ́wájú kò tí.
2: Wájú kò tẹrù ẹ ni.
5: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ but èyí tí ò tí ì bímọ tó ló ń wájú kò tẹrù òun náà ńkọ. Kò rẹ́rù. Kò rẹ́rù.
5: Kò
2: rẹ́rù. Kò rẹ́rù. Kò
5: rẹ́rù.
2: Kò rẹ́rù. O lewu die.
5: O lewu.
2: Ah to.
5: E a poko a ku die ni.
2: Agba oni tan lori ile o. E se adupe o. Hmm. Raja kubura to la oye. Moto la moyin oluwa. Admin. Hey, ri po lagbara le yomo Nigeria. Eje ka da po ka ti po. Baba ji wa o lo mo keke ke ma ba. Eje ka da le ka wa tun sabaye. Gunkun ti kaluku o ba se laye. Baba ji wa. Pa julo laarin loko laya. Eje aro le meji. Baba ji wa o. Oju to ba pon ise apon la ni. Gunkun to ba ri ke ma doju kon le oko la ko ta n soro. Eje a se suru. Ori bibe ko logun ri fo lopolopo igba niba te ba ti wa kokko da gbugbu ra okan na awon da wa lo npe ba mi gbe ego yo an gbe ago eleyi e te ba ti kokko wa da gbugbu e ni ka ma tuntun le ke ba ja ki pe mo hello
1: hello
2: hello sir
1: doctor
2: baba doctor e ka le hey kasa
6: british ko dudu
2: oh my god
6: british dudu ta ba ni lu jandon jabo na nja
2: network e dakun e tun wa pe ma gbe pe yin won la latif o ma albarika

0: Hello, sir.
1: Hello?
0: Yes, sir. Ati wa lori afẹ pada.
1: Doctor.
0: Baba doctor e ka le.
1: Oluya yo dile adedogun.
0: Ti yin o ni baje ngba kokan.
1: La tete.
0: E ka bo si pade toni.
1: Ni ma so njojuma e ni wo doctor.
0: Ami Eledumare ateyin na.
1: Ile yi o ni wo.
0: Ami Eledumare.
1: Ile nla ni ri ajo eda.
0: Be ni.
1: Gbogbo eyin agbagba e ni wo.
0: Ase Eledumare.
1: Eri eko le nko wa lojo mejo jo mejo.
0: Hmm.
1: Ni
0: se le nu aye gele
1: le nso fun wa o. O ti
0: rinu Hmm. Koko nu re gan nu.
1: Iya to bi mi.
0: Hmm.
1: Odun mani de logun to se ni baba, ngo bi mi tan. Leyin odun mani de logun ko bi mi mo.
0: Kilo de? Ah.
1: Leyin ba tun wa bi omo merin mi li mi bayi.
0: Eh fe gba buro tele ni.
1: Odun mani de logun ko bi nkan kan mo.
0: Ah.
1: Nga ti o ko le baba mi to wa bi omo merin ni.
0: Adani wa yo. Won o kuro leyin odun merin dilogun yen na kan to bi mi. Eh? Won san ti eyin nikan si waju lorondo kakiri.
1: Omo to wa sugan ki ya mi to ko laye.
0: Ah, omo ti su won bo lotun lo si repete.
1: Eko te nko wa, eko te nko wa ni pe atokunrin.
0: Hmm.
1: Atobirin.
0: Be ni.
1: E je a ma fara da ohun gbogbo.
0: Ka wa ni suru lorogbo to ba sele.
1: Ka wa yaran fun ara wa. Olorun ni so mo ki seyan.
0: Bo ti je re. Hmm.
1: Obirin ye ko ni ibi ko wule pada mo.
0: Eh.
1: O ma ba je lo.
0: Eh.
1: Oju ro gbebi kan.
0: Eh.
2: Hmm.
0: Ah.
1: Oju ro gbebi kan doctor.
0: Ah, mo tun ko baba mi. Ah.
1: E je a ma fara da.
0: E seun.
1: Ti o ba lo je ta ti royun ni. E je a fara da fun ara wa n pe ti amujade nu.
0: Ti yin o ni baje. Mo dupe o. Mo dupe o. Mo dupe baba. Mo dupe seun gan. Awon ari yin ba. O ya iye igun so so.
3: Dupe bi ekun pe dere kan.
0: Eh?
3: Dayo nbo lati eruwa.
0: E fi dayo
3: isa. Ni fun ma yen.
0: Ni pe bi ekun ba. Hmm. Bi ekun ba pe di.
3: Ka so pe iyawo yen o gbe suru na je ni.
0: Eh.
3: Àrò náà kò ní padà rí bó ṣe rí yẹn.
0: Bó ṣe wá padà rí yìí.
3: Ṣùgbọ́n fún arákùnrin yẹn. Bí ẹkú pẹ́dẹ̀lé kan ni.
0: Dayo ń bọ̀.
3: Dayo ń bọ̀ láti ewúrú wa.
0: Ológun ààrẹ kú oríire.
3: Kí ó fako balẹ̀.
0: Kí ó lọ fọkàn balẹ̀. Kó fako balẹ̀.
3: Kó fako balẹ̀.
0: Ìyẹn ni.
3: Bí ẹkú pẹ́dẹ̀lé kan.
0: Ọlọ́run kó ogun sùúrù o. Kò sì sédè tí ọ̀gbọ́n. Gbogbo eléyìí náà ó gbọ́ igbó eléyìí náà.
3: Pátápátá.
0: Dayo ń bọ̀ láti Ruwa.
3: Ó ń bọ̀ láti Ruwa.
0: Orí jánà nìyẹn o.
3: Orí jánà Yorùbá ni.
0: Orí jánà Yorùbá ni. Kò gbọdọ̀ má jẹ́ orí jánà. Orí jánà tá padà.
3: Kò sí rí lọ́wọ́. Ẹ̀rọ ṣe tọ́jú. Ẹ̀rọ ṣe tọ́jú. Ẹ̀rọ
0: Ṣu
3: Ẹ jẹ́ kó jòkóró.
0: Kó lọ jòkó.
3: Màkàmàkàn ló lè ń kàn.
0: Kò tí ì kan ó le báyìí.
3: Kò tí ì kan.
0: Ẹ́
3: Màkàmàkàn ló lè ń kàn.
0: Tí da ṣe mo dúpẹ́. Torí gbogbo eléyìí pátá.
3: Orí ráyè. Kò sí àyè
0: fún. Ok, kò sí àyè fún ni. Bọ́dọ̀ yìí ìyẹn wá tẹ̀ wá lórí ẹjẹ́ ká sún síwájú dé ọjà. Bí ẹ bá da dátà wọn màkàmàkàn ni.
3: Ó lè ń kàn.
0: Oyè tó kan ará àwo.
3: Ó lè tó pa lára ìwo. Náà ló máa pa lára ẹ̀dẹ̀.
0: Kankan náà ní ṣàlàyé.
3: Owó Yorùbá ni. Yorùbá ló sọ ọ́ tó fọwọ́
0: ìṣù. Yorùbá orí jánà ni.
3: Kankan
2: náà ẹ
3: pògá. Ó dára fún yín bàbá rẹ̀.
0: Gbogbo ṣe mo gbé fún ẹ, mo gbé fún ẹ, mo gbé fún
3: ẹ. Àwọn méjì fún Eyoko.
0: 100.
3: Àwọn méjì fún Eyoko àjọ ṣe mo lè.
0: Mo ti kó ilé ìfowópamọ́. Ó dáa tó bá rí bẹ̀rẹ̀ ìrìn ìdáko tó bá rí bẹ̀rẹ̀ báyìí. Ẹja ṣe báyìí kó lè yà ní pápápá ẹja bọ́ sabàlà tó kàn torí pé mo rí pé ààrẹ ojú ọjọ́ ìmúṣọ ló pápá jùlọ àwọn àgbà ti sọ̀rọ̀ lálẹ́ yìí pé sùúrù sùúrù kò sèun tí ò sè jiná tí sùúrù bá lè ṣe òkúta jiná ẹja ṣe sùúrù fúnra wa kò dẹ̀ sí ẹni tí
3: nínú ọ̀lẹ́ tí
0: ò lè yí padà sí rere tí wàá kan àbúmí bá ń bẹ lọ́wọ́ ẹnìkejì wa ẹja ní sùúrù pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tútù àti àdúrà àti rúwà ṣíṣe ìrọ̀ kúkú yí padà sí bá a ti fẹ́. Orí bí ẹkọ́ lògùn orí fífọ́ ilẹ̀kẹ́ bá jákè padà pé mọ́ kódà tẹ bá ló pé tẹ bá so yóò ti ní kókó àbùkù ó sì ti kàn án tun wa ni gun to ra won o di eleyi pele pele to wo ka e ja ma lo sabala to kun ita pe ni abala ti bugu ati nreti abala
3: surutu na lo sakuta jina
0: suru suru
3: kokoran ni baba
2: ni tuwa de yen
3: surutu o sakuta jina
0: e ka bo sabala rojile sabala ta ti ma ngba awon agbalagba laaye pelu ise iwadi ele to yake nipa awon eda kan abominan ti adade wa ida soke pe fun imulo ma dare woro papa julo latara ewe egbo igi tabi eso eye tabi eja nu omi koda to fi deran ko to nbe ninu igbo gbogbo awon kan ti eledu ada soke pe to le se iwulo kan abominan fun o ma dare won la ma gbe ejo ati sese iwadi to yakin le lori mun kin kaabo lale yi ti abala arojile nibi ti won ti ma gba awon agba laaye lati ma se atupale nipa ewe kan to se pataki to tobi to be ge o da ko ewe lewe ti mo fe ka soro nipa re lale yi ewe ti awon agbalagba npe ni ewe ina ewe ina o da awon ma so ngba miran o ti gbori inu awon gbolohun yoruba pe kankan kan bayi lewe ina jo ni
3: kankan ti mo fe se aye
0: ba ti e mo gbogbo yoku
3: wara wara ran ni akobe sese sisibo
2: I just speaking Spanish.
3: King. Ne why na Johnny? Wara wara nani according to Keshin Shimbo.
0: Ko se ronbe.
3: King.
0: O gege bi ati n babo tele. Ko to di pe network ja papo. Awon ara oke Olorun ko to pada ya wole. Abi ti mo so oye yin. Ewe na. Ewe wole awon agbalagba n pe lewe na. Kini won lu ewe na fun ile Yoruba? E je n fi akoko iru eyin agbalagba. Mo pe okan nu awon ko iwe. Ewe na je bese ni se to lagbara ni won lo fun ile Yoruba ma wa ro gbe en ti o ba da si lale yi abala ti mo fe ka wo julo gege bi agbe kale eto yi iwulo ewe na fun iwosan eda fun isan kan tabi arun kan tabi alebu ara kan tabi ipenija kan to le ma da aye omo niyan laamu ko mo fe ke je ka yewo tabi ona ta le gba lo ewe na lati fi se itusile kuro ninu ogun boya tatara eri je tabi eri mu tabi ona kan tabo mi ah eh
3: ewo ka ma nteyen eh woni ken
2: ewo zuyi
3: beni ewo ka ma nteyen
2: na mo so ewo zuyi
3: ewo ze ni bo je lo ewo aro ti eri eso no wo
0: dapo eyin agbalagba bi ti mo fe ka woju lo re ohun to ni se pelu iwosan tabi itusile ona te n gba lo ewe na mo fe keje ka sagbe ye o asale yi bi o si ma ju wa se e je ora file be awon leyin wa ta ma nlo pata gbogbo re lo ti wa sisile won ti oju opo e le lo 0706949 3000 0006949 3000 tabi o senwo 1447570 ehen awon number mejeji to koko je ti ile agbara to wole re hello yato fun eleyi laye eyin agba o ti wa nle ti mo ti si sile ti lupo na mo ti ja niti kala re laye temi na ti wa nle bayi awon ona wonyi le le gba le yi si won se ba pe ike inu awon number wonyi a gbe soju opo hello ta lo wa nbe kale
4: hello agba wa gba
0: ami eledumare
4: ewe o si wa
0: ami iya mi
4: ami ta ko ko
0: ami o
4: ewe nu ewe nla ni
0: ewe nla ni
4: ewe
0: nla ni e ja wo narun o ma ja koko
4: narun pe gugu
0: kai to be nikan lori ijoko to ni mo kiyin sa mo kiyin ma enikan lo si nbe lori ijoko narun o ma ja koko oya iya
4: wa gugu teyin ese ti baje
0: ti gugu eyin ese ti to dudu wa pale pale alapale narun bu kai
4: pelu
0: awo eto we yewo
4: e wa lo fe gba lo mo bi
0: pelu
4: alo mududu
0: ehe
4: oye wa ku bese
0: eyin lo papo mo ewe na ata alo mududu
4: be mi lo la ku wo mi
0: ko wa po apo ko mo se omo lile
4: la ma bere
0: kai
4: o ba le mu mo wa pe fun ra
0: ehe
4: wallahi pada paaju ye dolo
0: ibi okankan bi o pada jolo kódà kó jẹ́ kó ti dá paádi paálí wèrè sọ́wọ́ ẹ̀yẹn ẹsẹ̀ báyìí.
4: Yẹ́n dẹ́nu.
0: yo jo lo ko
4: de na se se
0: oya oya e je lo ya wa
4: ewe na
0: eh eh
4: ni ada tun mu egbe obirin pe meja
0: eda eh eh
4: eda
0: eh eh
4: o ko ti e lo
0: iba je da duro iba je ti dibule
4: ni o si le ni
0: eh
4: ewe na
0: ewe na eh eh
4: ye
0: ni won ba
4: Eru nu aro die.
0: Eru nu aro na die ni won ba.
4: Ose dudu na.
0: Ose dudu ni ko fi po.
4: Be le.
0: Kai.
4: Pelu ogo na ko be le o fi na po jara.
0: Eh eh.
4: Allah. E da nwe bi ye bi.
0: E da o di nkan agbagbe.
4: Yeah.
0: E da kun kare n to
4: ba. O ma be to ba
0: ja. Ti o je ya mi ya mu dupo e seun gan. Ta ba re n to dede da kun e lo lo ka bi meje da kun tori Olorun. Kawo to wa ko mo jade. Hello, ta lo wa nbe?
5: Hello, doctor.
0: Ti yin o ni baje baba re. Hmm.
5: Eh, ya wa te mo ra pa ti. Ta jo da o.
0: To. Ase o.
5: E ma gbe atile fun omo Lukman omo ti Daniel.
0: Hmm.
5: Ta di o ni o da o.
0: Ase o.
5: Aroko nu.
0: Hmm.
5: Eh, ya wa. E ma gbe awa kan pade o.
0: Hmm.
5: E du ti awon agbawa o.
0: E seun.
5: Oda. Aki pataki. E ma fe si oro wi na le ku ja ma ma. Ku pa ni ati se se.
0: Eh eh. E seun. Toro pin si meji. Hmm.
5: Ku pa re o se fo mu.
0: Eh.
5: So ba ti gira ba wa le se yin.
0: Eh.
5: Idaji mari si be. Si bi gi o wa la iko ni de bi e o.
0: Ohun alaye kankan o le dede e Adani wa yo.
5: Ta ba fe lo ja. Ni daji dago ma wa aro ni to to be dago mefa to ho ayo tente. O se to be je lo ja.
0: Ko so to mo won ni le sumo mo. Ko bi si le di mari.
5: Ta ba fe lo ja. Wo wa won player lo wo, player.
0: Ah.
5: Adi emu. Ya le mu.
0: Eh eh.
5: Wo si gbe apo awo korun.
0: Kai.
5: Be won si be e to be ja gan, player si na ja latara re. Mo so nu apo awo
0: eh eh
5: ewe na nbe ni lu oba Olorun da local government
0: to
5: igba mo si oluko nbe mo mo tan pe de wi na
0: hmm
5: akesi mi ni pe ta ba de bodi ta na o to wi na ba de kini kan ta ba ti pe te fo mu ni ki se wi na
0: ewe na e seun te yen fo wo mu
5: ewe na pupa ni o
0: iyen pupa re eh
5: o e wa en to a ko se ni a ti se
0: eh
5: e da ko fun re ni e ma fun a ma la
0: ina
5: popo
0: e seun
5: e da bo doctor
0: e ku la kaye mu dupe oba mi ti yin oni baje ah nkan la re o e ti ba laya o wo mu ibade do yin adebayo opo yemi progressive ibrahim abiola gani o elu e ma kale fataya ajibade princess o te mo awa mani e kale ba mi Ase Idumare.
6: Mo ki le mo awon
7: Baba I ma se yi.
0: Eh. Awon gan dan.
7: Baba no. Awon ojo meti.
0: Won ni e ma gbo kada bo e wa gbe won wa le odun. Alukuku. Okay, don't back up la le wa gbe won.
7: Emi ko feru adube yen.
0: Aha.
7: Ru adube e ko le du. To ba je pa jakete. Odun ni won sese wa gbe mi.
0: Odun ko tun la. Oja jakete ko. Odun ko tun la iwo la jakete. Ah wa yo go yuba. E ma sa yo ba ngo yin o. So si wa meja. Ka sa. O si ya. Hello, ta lo wa nbe kale.
8: Hello, e kale rin ajo eda o.
0: Oluwa loye iwe na la n sagbeyewo lowo.
8: Emi ne ti won so yan ba mi to soro yen o to ni pe ni re pupa yen.
0: Hmm.
8: O gun to fi se ogun awon agbalagba ni.
0: Hmm. Iyen la.
8: Ko se so lori
0: e la fi so.
8: Ko se so lori eto.
0: E seun. La fi so wi pe eyi to ba fere ninu e papa julo fun iwosan tabi itusile la fe ka ma na de.
8: Yes, e je ki baba mi to soro yen. E je ki won ma la looto.
0: Ewe na funfun tabi ewe na.
8: Ewe na funfun. Tori ewe na pe ewe na pupa yen.
0: Hmm.
8: O lugo won fi se.
0: Ti yin o ni baje. E seun. O ti ye mi.
8: Eh, ke se don wa la ba o. Leyin gba na iyan jeda.
0: Oluwa.
8: Awon yin wa to wa ni gbo won lawon ma gbe to, awon ma gbe to yin.
0: A Akẹ.
9: Hello.
0: Torí
9: àwọn tó wà ń gbò ó, tó wà ń gbò ó, tó máa pè mí, àmì mi wọlé, àǹbàdàn nígbà mọ yàlẹ̀ mi wà. Wọ́n àjọ wá bí àjọ̀dún yẹn ni, wọ́n láwọn yìí gbọ́ ètò yẹn.
0: Mọ ẹ ṣe òmùdú pẹ́sà, o máa ṣàlàyé àwọn nǹkan bíi méjì fún yín tí wọ́n lè ṣe. Àkókò tá a wáyé ti kúrò ní àkókò ẹ̀rùn, òjò ti ń rọ̀ káàkiri. Ní ọ̀pọ̀lọpọ̀ àìní sígínà ti máa ní problem lásìkò òjò báyìí, ojú ọjọ́ ò bá ti clear. Ṣùgbọ́n lákòókò ẹ̀rùn, ẹ̀rẹ̀ ojú ọjọ́ máa mọ́ pansasa. Èèyàn máa ń jẹ́ ìpèníjà kan tá a máa ní. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ bí rẹ̀. Òun náà tún ni pé gbogbo àwọn tó bá jẹ́ pé wọ́n bá ní àǹfààní tí wọn ò gbọ́ wa. Àyè wà láti wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Ẹnì kan mú fóònù wọn jáde, wọ́n máa wà ketekete. Ìdí nìyẹn tí iléeṣẹ́ ṣe àgbékalẹ̀ pé láti bẹ̀rẹ̀ dópin ètò yìí, àwọn máa ka sílẹ̀, wọ́n sì máa nà sáfẹ́fẹ́. Ẹlẹ́ẹ̀kẹta, fún àwọn tọ́nà wọn bá tún jì bákan náà, wọ́n láǹfààní àti wà lórí Radio Garden. Lórí Radio Garden yìí, ẹ máa gbé ìgbà tẹ́ ń gbọ́ rédíò náà ni. Ìyẹn ò ní láwòrán nínú, ṣùgbọ́n ketekete lẹ máa gbọ́ wa. Radio Garden náà pé ẹ bá ti sáàṣì fún ìkànnì ọmọlúàbí Splash FM, ketekete lẹ máa gbọ́ bó ṣe ń lọ. Ẹ ṣe àdúpẹ́, ṣùgbọ́n lórí èyí tẹ́ ẹ sọ, a fi tó àwọn ẹnjìníà wa létí. Ìpè kan tún ti wọlé, ẹ ló ta ló wà lójú òpó yìí.
10: Ẹ ló sọ.
0: Ẹ ló bá mi.
10: Yẹ sà, ọlọ́pàá ti wé tẹ mú wá lálẹ́ yìí.
0: Yẹ sà.
10: Ó lágbára o. Kìí ṣe tí èèyàn lè fojú di o.
0: Ẹléwé iná.
10: Ẹwé iná. Oríṣi méjì ni, ìkan white, ìkan
0: ọ̀kan púpọ̀, ọ̀kan funfun.
10: Pupa. Pupa yẹ kò sí bàbá ńlá ẹni tó lè fi ọwọ́ kan. Torí ó máa jólúwa rẹ̀ ni.
0: Láṣẹ pé nágbé yàn.
10: Ó lágbára o.
0: Ẹ ṣeun. O ti dà.
10: Iṣẹ́ tó dè fi ṣe iṣẹ́ tó lágbára ni.
0: Ẹ sọ bẹ́ẹ̀, tí yé wà. Ojú ò ní tì yín. Mo dúpẹ́. Ẹ ṣeun sà. Kamodin Adeyemo. Ọ̀jẹ̀ Tayo Top Mercy. Àwọn èèyàn ti ń pè wọlé. Ẹ̀yin àgbà mò ń dúpẹ́ lọ́wọ́ yín. Mo rí pé ìpè ń já ìpè. Ọ̀sọ̀gbọ́n tá a fẹ́ dá sí. Ẹ má bínú. Kálukú náà ló fẹ́ bá wa dá sínú ẹ̀. Ìyá wa ti padà wọlé. Hello.
11: Ewé funfun ni.
0: Ewé iná funfun lè tẹ ṣàlàyé.
11: Ewé iná funfun ni.
0: Èyí iṣẹ́ tẹ filẹ̀ tẹ́lẹ̀ ewé iná funfun ni wọ́n á lò pẹ̀lú òun àti álọ́mù.
11: Tábà tó bẹ̀. Bẹ́ẹ̀ lọ bí pupa.
0: Ọ̀sẹ̀ ni ó tó bẹ̀.
11: Ayé òun ni wa.
0: Àmì ilé ìdùnnú àrè múdúpẹ́. Ó ṣe òun ya wa tí yóò ní bàjẹ́. Ewé iná funfun. Ẹ ká alẹ́ o.
12: A mọ̀ kú ètò.
0: Ẹ má ṣeun.
12: Ìdàrí Ọlọ́run bà mí ò ní jọpọlọ yín ó jọba o.
0: Àmì ìlédùmarè.
12: Orúkọ mi ní Balógun, Ìyálòdì
0: Àṣà. Ìyálòdì Àṣà rèé, ẹ káàbọ̀ ìyá wa.
12: Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́.
0: Àmì àti àmì.
12: Àmì sọ̀rọ̀ sọ o.
0: Àmì Olúwa.
12: Gbogbo àwọn bàbá àwọn ọmọ kan ti ń sọ̀rọ̀ látàárọ̀. Ẹ ti ẹ̀ rí ewé iná yẹn. Pupa yẹn ẹ lè fi bẹ́ẹ̀ rí náà tó ṣe náà. Kó ṣòro láti rí ibi tí wù kọ mọ.
0: Ọ̀nà ẹ jì díẹ̀ ẹ kò lákàyè.
12: Ebi pé yọ̀sọ̀ wa sọ pé òun fẹ́ gbá bọ́. Lérí ni tó sì.
0: Ẹ ṣeun.
12: Funfun rẹ̀ náà sì ni náà. Òun náà wà náà kìí pé kò sí.
0: Tó.
12: Bọ̀tù kò fi tárátárá kọ́mọ̀ nínú àwọn iṣẹ́ tó jẹ́ pé èèyàn lè lò fún. Torí pé irú àwọn ewé yìí àti irú ewé àgbàtárì yẹn, àwọn ewé bẹ́ẹ̀ yẹn, àwọn nǹkan bíi iṣẹ́ tí ò bí iṣẹ́ bí nǹkan.
0: Iṣẹ́ tó lágbára.
12: Iná sábà máa fi ṣe jù. Ṣé ibẹ̀ ni ìfún? Ṣùgbọ́n a tún mọ tẹ̀síwájú náà ni.
0: Ẹ ṣeun mo dúpẹ́.
12: Ọlọ́run ni ìjọba jẹ.
0: Àmì ìlédùmarè.
12: Ẹ̀yà Ègún Akinye o.
0: Ìyá Ègún ń da ayé lóhùn.
12: Àmì ìyá àpapọ̀ ọdún o.
0: Ẹ ṣeun bàbá ìyá mi.
12: Ọlá yọ̀ láti
0: o. Tìyín ò ní bàjẹ́. Ẹ ṣeun. Ẹ ṣeun gan. Hello. Ọ̀kan ti wọlé mi.
13: Ọlọ́ba ti já ní.
0: Ẹ mò ń ba ayé ń da ayé lóhùn.
13: Adúlá
0: Ewé
13: ọba ti já ní.
0: Tí yóò ní bàjẹ́.
13: Ewé tẹ̀ ẹ́ mú wá àwọn ewé tó ní agbára.
0: Bàṣẹ ni tó.
13: Àwọn ewé tó ní kìnní ní.
0: Kìnní ibi tó ibi tó bá lè wúlò.
13: Tọ́ bá ń sọ ewé nílẹ̀ yóò bá.
0: Kábíyèsí o.
13: Àwọn ewé tí ò ṣe fọwọ́ rọ sẹ́yìn.
0: Ò ṣe fọwọ́ rọ sẹ́yìn ọ̀kan náà léwé iná.
13: Ó mú kan wá nínú àṣírí tó pamọ́ sínú ewé iná funfun.
0: Ẹ ṣáàwó ewé iná funfun mo láìkẹ́ ẹ ṣe.
13: Gbogbo ṣẹ̀dá tó bá gbọ́ mi lálẹ́ yìí tí wọ́n rí ṣe. Pàápàá jùlọ àwọn tó wù mí kí wọ́n ṣe. Ilé yá fún ijọ́ mẹ́jọ lónìí.
0: jọ mẹjọ o ka bokun jọ meja bokun jọ mefa gan
13: be ni
0: to le ti fe mo
13: elomi ko ti mo bi o ti sai se re
0: ai reran ai reran
13: elomi o ti mo bi o ti ra so fa won
0: awon kan re ai reran
13: ko yin ti mo fe wi
0: oya
13: so si wulo gbogbo se da ti ba lo pelu won
0: to
13: se ba wa se ba mi te we na fufu
0: ewe na fufu
13: mo ba ta ba ti ja ewe sisi na fufu
0: ewe sisi
13: esisi fufu
0: esisi fufu ni won ba
13: bele we na ni won ba ah ba mi ta ewe na bu
0: ewe
13: inabo
0: inabo
13: bele awon abalagba tun pe ni ewe a ewe ewe inabo ewe awo ewe awo nbo maro ti
0: e sugbon ewe inabo o di meta
13: ewe inabo sa ni ka
0: o di meta
13: bele ewe meta yi a ba mi 1000 to agara a te sinu apo ejo a fatale ozi kan a wa fi ori oka ti o ti gbeju to gbeju koda to ba wa je to ojo lo da a se n be lenu e
0: to
13: omo ti ja ni
0: ounje yin o
13: mo fi oba to ni emi mi bura a gbe ori ọka yìí sí orí owó yẹn 1000 yẹn àtàrí wà lẹgbẹ ewé iná fúnfún ìbílá kò dé lórí ewé iná bó tẹ̀lé
0: ló tẹ̀lé
13: ewé sisi fúnfún
0: òun náà tẹ̀lé
13: òun ni ó tẹ̀lé ewé iná bó
0: òun ni ó wà lókè
13: ọmọ tìjà ni a wà kọfà. Awa ma ko na to ba ti fe je pa a ma ta
0: po
13: o ti kon de tan pe ni snap ara ma ta
0: iyan ti oyinbo e ba ti pe lori afefe o ti oyinbo
13: beyin la bere
0: e seun
13: to ba ti jo se ta ba ke lo o ti oyinbo ta daru ko ni na le yo ma fi lo ko to so si mo n àárín ọjọ́ kan pé ọjọ́ ọgọ́lógún iṣẹ́ yìí àdẹ̀rabà sí owó ni èèyàn nílùú láì karama jẹ́ mo fi ọba tó lẹ̀ ní ẹ̀yìn ta ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò
0: tọdún tiẹ̀ ń bọ̀ lọ́dọ̀
13: yìí iṣẹ́ tí mo ń sọ yìí mo sì ṣe bí ọ̀sẹ̀ mẹ́ta
0: àdẹ̀rabà sí orí
13: ìṣẹ̀dá náà ti ti dúpẹ́ lọ́wọ́ lọ.
0: Ó yára tó bẹ́ẹ̀.
13: Ọmọ ìjà ni àbá ṣe sọ pé ẹ lorúkọ mi.
0: Ẹ
13: jẹ́ ká máa bí ṣe yìí bọ̀.
0: Mo dúpẹ́ o. Ilé
13: tó ní agbára lórí náà.
0: Mo dúpẹ́.
13: Ó ń ṣe àlè fún gbogbo ara. Sọ̀rọ̀ rẹ̀
0: tán, ó yé mi, ó yé mi, ó yé mi. Ó ní ohun tí a fẹ́ fàyè.
13: Iṣẹ́ pọ̀ lábẹ́.
0: Ẹ ṣeun bẹ́ẹ̀ ni.
13: Káwọn àgbàlagbà fi ń ṣe.
0: Tí yóò ní bàjẹ́. Mo dúpẹ́. Hello? Ah, your daughter, your wallet.
14: Hello?
0: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello?
15: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello?
0: Hello? Hello? Hello? Hello? Hello?
15: Hello? Hello? Hello?
0: Hello? Hello? Hello? Hello? Hello?
15: Kò ní sí. Ó dà pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ní èjì ọ̀rọ̀ wọn máa ń fẹ́ máa rí bàkan bàkan.
0: Àwọn tó bá ní èjì.
15: kisi star ma binu o.
0: Ah, ara, won binu gugu.
15: Iya lo je gugu supreme la papo ko ma binu
0: o. Ah, ke o, o tin ye wa o.
15: Eh. So mo fi ola si ko yi. O fi dupe lodo Olorun.
0: E seun.
15: To tu je ka tu gun ara wa ni asale.
0: Oluwa o se o.
15: Ya se wa dupe ori. Atuwa bebe fa le kun e. Olorun ma se wo la pe
0: ta. O ma mo se do si e ma kuro nbe o. Ami o.
15: Masha le ko re ni kokon wa.
0: Ami Eledumare.
15: Ira jo eda ai ni gbomo. Olorun ma bi sadawo.
0: Ami ati ami.
15: Oga wa asiwaju wa oludari wa Alhaji Dr. Lukman Omotijani Ola Tore waji sala gausu pede pede agbomola ka fata. Anjo le yan ti
0: ti. Gbamu gbamu. Gbamu gbamu. Jigi jigi. Miki baba.
15: Awa
0: ba ta ni ti won
15: ti so la
0: e bi e
15: gba da jazi da o ni e be si ni ka ma tu o fe gan
0: e fe te igberu wa e yi ba o ati fun fun
15: lo pa ida na to na tun ni pupa to ye pe ise won ise dankan na ma jo fi se bi ise ti o yan gboro ma so
0: lo se to le die
15: so lagbara olorun gbogbo wa gbagba pata opolo yin ni daru o
0: ami Eledumare
15: be ba ti tu yo ma gba tutu
0: ase o ase o
15: be ba ti de yo ma gba dide
0: ase Eledumare
15: awon egbe lo ran mi o gege bi ase ajodo ta je ani ki yi yi lagbara olorun afagbo ko to wo
0: ami Eledumare wedding gown
15: ase
0: Eledumare
15: edubo ase
7: miliki
15: ko ajeda ajamo ke jamo leyin ekun
0: ase o
15: to ya ko ni gba en leyin alaji lupo omo ti jani
0: ami Eledumare e seun jere
15: na ko wa ni gba alaji lupo omo ti jani lowo yin na
0: ase o
15: pe la se di tolorun
0: ase o
15: ke la o ma lo wona fa na o mo kanalia olari waju miliki omo ibile
7: miliki omo ibile
15: ganga afata to buru to loko da si ko ba da si ko sun to
0: ara ki ni mo loko da be ni
15: mo le anjo niyan ti
0: ni o ni baje ah gbamu gbamu kilo pe
7: gbamu gbamu jingin jingin aja na orin o wo ra yin
0: lijo hello ta lo wa be o jare ola ma ko lu woja
16: enu
0: enu enu
16: enu ni na ki o fi mo ko lu woja
0: kabiyesi
16: o dojo ti na ki ba ko lu woja
0: eh
16: o ma ra yi awon bi eda won to fa buru
0: won to fa buru won ja wa e ka bo baba
16: mo ki o
0: anabi ojo
16: e agbalagba ni burun ba pe o to yo tomade tagba ni won se bere re
0: beni
16: ki gbogbo wa
0: Olorun lo fi ke a.
16: Akwaji.
0: Adupe.
16: Eh ni jai wori fase.
0: Ase Eledumare.
16: Olorun yo si ni daru bi oko to fu time.
0: Ase Eledumare. Ese un.
16: E ya wa iwe na.
0: Iwe na.
16: Ni won gba. Iwe ni si si fasa.
0: Ewe.
16: Iwe ni si si fasa. Awa wa iboju iboju. Omi azan. Ose. Odi mẹrin. Ẹba ti wa ko gbogbo ẹjọ. Ẹ wa lo awọn ewe ti powder. Ẹ fọsẹ ko. Ẹ fọ omi azan ko. Lẹ́yìn ọjọ́ kẹta. Ẹ jẹ́ agbe. A wa ya si. Ha. Ha. Ha. Kaka kan le wi na njo ni. Wa wa la na ja yi. Ni ile go ti e ko mo. Ini lagbaja o mo lagbaja.
0: Eh.
16: Kona o si fun mi, kona o la fun mi.
0: Kona o si fun mi, kona o la fun mi o.
7: Kona o la fun.
16: tó bá sí ìwọ lára o. Èmi ò lè mọ lò.
17: Kábíyèsí Elédùmarè.
16: Ìyẹn ò rà àánú gbà.
17: Kábíyèsí Elédùmarè. Ẹ̀dá ò rí àánú gbà.
16: Wọ́lá ẹ̀. Ọlọ́run ni kọyàn gbogbo wa kí inú ayé.
17: Àmì àmì.
16: Òsìnì ká wà lákàsẹ́yìn.
17: Àmì.
16: Wájú ló láwọ́ òun máa lọ.
17: Àṣẹ Elédùmarè.
16: Mo ti ń jẹ gbàdá ni wáyé.
17: Ànábì ọjọ́.
16: Ẹ̀yà àgbàlagbà bàbá.
17: Ànábì ọjọ́.
16: Ẹ sọ̀rọ̀ kan.
17: Ẹ ṣáwo.
16: Ẹ ló máa dé tó rajá. Ó wá ní ìlàgbà òsè lóko tájà
17: wọn. Lóko tó wọ́n sọ.
16: Gbogbo owó kan tí ó sọ já títí tí ò rí. Ó ní kí làgbà òsè. Báwa ni òsè wà láàpẹ́. Tírélà ni ó padà pa ajá yẹn. Pẹ̀lú sùúrù.
17: Anabi tó ní sàbẹ̀ mo dúpẹ́ bàbá. Oh my God, àwọn eléyìí gbọ́ Yorùbá pọ̀. Olúwa kú iṣẹ́ ọlá, Olúwa ló fi ń kẹ́ a. Àgbà olókun bẹ̀ tó ń pè tí kò tí ì ra ìgbọ́gilé ẹ̀lẹ́sùn síwájú torí mo fẹ́ gbé ìpè mi. Hello.
18: Ẹ̀pọ́n tọrọ o.
17: Ó kún bàbí.
18: Afárí Yọ́ni sọ̀rọ̀.
17: Bàbá ọlọ́mọ.
18: Bàá ní àgbà mo kọ́kọ́ kí Ọlọ́run ná.
17: Olúwa tọ́jú ọmọ náà fún wa.
18: Àmì ni àlá Ọlọ́run mi fara ní yín.
17: Àmì Elédùmarè ẹkú ọwọ́ lómi.
18: Ẹ̀mí náà kan pa kẹ́ ẹ tó rí kan.
17: Ẹ kú ìtọ́jú ọjọ́ àmì o.
18: Ọlọ́ba Lẹ́gẹ́ Ọlá mo fi dé mú kí gbogbo àwọn bàbá mi pátápátá àtàwọn ìyá mi pátápátá. Ọlọ́run ò ní fi wá nura wa.
17: Àmì Elédùmarè.
18: Ànàbí ọ̀dọ̀ ọ̀la.
17: Ṣéun.
18: Orí ewé tẹ mú ọlọ́lẹ̀ ìwé iná.
17: Ìwé iná.
18: Àwọn àtàlábàájì sọ̀rọ̀ nípa rẹ̀ púpọ̀. Torí nínú akọ ewé yóò ṣe ti ṣeré lọ́wà. Ó lójú ń ta lè máa sán pa rẹ̀. Tàbá fẹ́ lò lọ́nà tí àwọn tá a máa ń lò fáwọn tólétólétólé ni. Ewé akọ mẹ́rin ló wá wà. Tẹ́lẹ̀ náà jẹ́ kan lára
17: wọn. Ó jẹ́ kan nínú wọn.
18: Nínú wọn. Àwọn àfọ̀nra wa ní gbogbo ẹni tí ọ̀nà bá dí mọ́. Bí wọ́n bá tó kù tí ọdún fi tọ́jú wọn fi dé ìdúró ẹni tó bá yá wọ́ọ̀gbìyàn tó sì ní bá wọn pọ́lọ́ ló lè sá mi. Ó bá yẹ lọ gbìyànjú ìrìn àjò yìí, òun náà ó dúpẹ́ lójú ọdún.
17: Ọ̀yà.
18: Ẹ bá mi wá ewé, tán bá mi wá ewé iná.
17: Ewé iná.
18: Ewé ìsìsì.
17: Ewé ìsìsì.
18: Ewé àràgbà.
17: Ewé àràgbà ó di mẹ́ta.
18: Àti ewé ọlọ́yin.
17: Àti ewé ọlọ́yin.
18: Ewé mẹ́rẹ̀ẹ̀rin náà.
17: Ee.
18: Kán wá lọ papọ̀ máa ta àjọsìn mẹ́rìndínlógún. Kí wọ́n wá ẹ̀dọ́ màálù kí wọ́n ge sí mẹ́ta. Funfun kí wọ́n ge sí mẹ́ta. Bàkì kí wọ́n ge sí mẹ́ta. Kí wọ́n wá ẹyin àgíríkì mẹ́rin kí wọ́n bọ́ìlì ẹ̀kan pọ̀ sí. Kán wá sílé poro yọ. Kán tó yóò sọ̀ka sọ̀ fún kan. Kán wá tún ẹjọ́ sọ̀nà máa kí wọ́n ya sílẹ̀ mẹ́ta. Kán bá ti bẹ́ẹ̀ gbà kí wọ́n ní pẹ́. Kankan lewé iná jóma. Wàràwàrà lọmọdé tó kù ìsìsì bọ̀. Ilé ọ̀gbà ọ̀nà ọ̀gbà ní ṣéwé àràgbà. Ìjọ tá a bá jẹ́ ọlọ́yìn ayé lọ́la ìjọ náà láti ọlọ́yìn ọ̀hún. Ìnílábàjọ́ ọmọláma ìtọ̀mọ̀ tó kù tílé yá sí kú. Kọ́rọ̀ mi ọlọ́mọdé tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà kọ́ lọ́mọdé wọn lẹ́mìíká fún ọ̀hún ká fi ṣàánú mi lórí ọwọ́ àtàlùwà sí bí àbá ní bùkátà àlàwọ́ ńlá kan wájú.
17: Níwájú tí ń dẹ̀rù bà á.
18: Tí ń dẹ̀rù bà tẹ́mi rí ọ̀gbà lẹ̀ tó bá ṣe pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bà Lẹ́gẹ́ Ọlá tí ọba sọ́wọ́ ayé lára rẹ̀ o. Tí wọn ò mú sọ́wọ́ o inú ọlọ́pàá náà wà. Ẹ jẹ́ àwọn pé tó bọ̀.
17: Mo dúpẹ́ àfáàrí yọ. Ẹ ṣe wọn ikú ohun. Ó lágbára o. Akẹ́ ó dà bá ìláṣẹ láàárọ̀ yìí. Ó ti pé aago méjìlá kun ìṣẹ́jú méje péré lọ́dọ̀ tiwa ní àárín. Àwọn èèyàn sì ń pè wọ́n ẹ jẹ́ ń gba àpè kan àbí méjì sí kásìkò yẹn ó fi tó. Tásìkò bá ti wá tó máa wá gba ẹ̀yìn àgbà wa láàyè láti lẹ́yìn lẹ́wùlé fún wa lónìí. Olúwa ló yé o.
16: Mo kí gbogbo ẹ̀yìn àgbààgbà o.
17: Tó àwọn àgbà ń kí ẹ̀yìn náà.
16: Ìbá Elédùmarè, ìbá ẹ̀yìn àgbà o.
17: Àgbà ó jẹ́ ẹ̀yìn náà dá o.
16: Ìbá ẹ̀yìn náà, Alhaji Lukman.
17: Tìyín ò ní bàjẹ́ aṣíwájú wa.
16: Ewé náà lẹ mú wá fún wa lálẹ́.
17: Ìyẹn làwọn àgbà ní ká ṣàgbéyẹ̀wò.
16: Bẹ́ẹ̀ni, gbogbo táwọn àgbààgbà ti sọ
19: bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́ pa ń bẹ funfun ń bẹ pupa yẹn èmi tiẹ̀ ní èso rẹ̀ oléso rẹ̀ inú ilé ń bì ó níbìkan lọ́nà tòsí agbègbè wa ń bì náà tí pupa rẹ̀ yẹn tí mo máa ń rí níbìkan. So fire leaf ni àwọn eléèbó
17: ni wọ́n ń pè é ewé iná
19: bí ṣe máa ń jó yẹn náà ló jẹ́ káwọn
17: èèyàn káwọn sọ lórúkọ ni wọ́n máa pè ní fire leaf.
19: Pupa rẹ̀ téèyàn bá fi ọwọ́ kan àbí èèyàn kọjá lọ ní inú oko téèyàn bá fara kan báyìí láàrin kí ìṣẹ́jú kan tó pé èyàn ó sì mọ fíìlì ibẹ̀ yẹn bí pé wọ́n gbé iná léèyàn
17: kábíyèsí elédùnmá lára ewé lára ewé ara ń bẹ lọ́dọ̀ elédùnmá rẹ̀ ti máa dá.
19: ṣe wá rí àti èyí funfun yẹn oògùn ẹ̀jẹ̀ ló dá fún wọ́n ó ṣe ni.
17: tọ́ bá sọ pé ẹ̀jẹ̀ ti lò lára èèyàn lọ́sípítù
19: ṣùgbọ́n wá léwu fún aláboyún gbogbo tó bá fi ń jẹ mọ́ ẹni tí yóò kọjá lọ sí inú tó bá léwu iná nínú aláboyún ò gbọ́dọ̀
17: kò gbọ́dọ̀ bá wọn lò ẹ kò làákà ìmú láìkì àlàyé ọ̀rọ̀ yẹn
19: aláboyún bá fi lè lò ó tọ́ ọmọ bá ti fọ́ọ̀mù sí nínú yóò pa ọmọ sínú rẹ̀ ni
17: ó le tó bẹ́ẹ̀
19: yóò bí aláboyún ò gbọ́dọ̀ lò
17: ní kúkúrú èdè káláboyún wọn máa lo ewé iná ní ṣókí
19: so bákan náà sì túrè ó tún dáa fún àgbẹ̀ ẹnu gidigidi yẹn funfun rẹ yẹn ni o ṣíṣe ni alẹ́ ni wọn ó fi wẹ̀.
17: èyí tẹ ní ká lò fún ẹ̀jẹ̀ yẹn ṣé funfun ni àbí pupa
19: funfun
17: funfun lòun náà ẹ tẹ̀síwájú.
19: so kí wọn ó lọ tẹ bá tún wá rí ẹnìkan bóyá ó bímọ ó rí pọ́mọ yẹn kò já fáfá.
17: ó ń paradà
19: tí ó jà fáfá
17: tí ń wò sọkẹ
19: èyí funfun yẹn náà ni kí wọn mọ
17: àwítà ìwé ló ní wò sùn ẹ apárìndín awòdẹgì kí ló dé ẹ má bínú ìjà rẹ mo ní lọwọ díẹ kò kà pọ jù ní ẹ ṣeun
19: kí wọn mọ fi wẹ fún irú ọmọ bẹẹ yóò padà jà fáfá.
17: Àyọ̀dá ìwé lọ́rùn ọ̀bá tó dúró tó sọ̀rùn nù kékeré ló dé bí adé sọ̀rùn bèbí. ó sì wá fẹ́ nu ọ̀rá. kọ́ máa ṣe kọ́ máa fi wẹ̀ fún gẹ́gẹ́ bí àgbo. ẹ ṣeun tí yóò ní bàjẹ́. mo dúpẹ́ ẹja sún síwájú kẹ bá tẹ̀síwájú ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o mo sọ lẹ́ẹ̀kan wípé mo fẹ́ kí ẹ̀yin àgbà mo fẹ́ kẹ wúre fún wa lónìí ó sì kó bí ìṣẹ́jú bíi mẹ́ta ìpè kan bá wọlé sí màá gbà á lẹ́yìn ìpè yìí tààgò méjìlá bá ti lò ká bọ́ sí abala tá a ti máa wúre fúnra ni ṣùgbọ́n ìpè ẹ̀yin àgbà ni màá gbà láti lé tẹ́ fi wúre fún ẹ̀ló
20: eyín iná funfun.
17: ẹ sà.
20: ṣé ọwọ́ yìí bá ń dí. tọ́jọ́ pé ní ọwọ́ yìí ló ń dí. ọjọ́ náà jí náà ni àbí nǹkan kan. ṣùgbọ́n àwọn tó dáa fún jù ní ẹni tó bá yẹ pé bóyá ó jẹ́ wòlíì pásítọ̀ ó sì nù àbáfà. ẹkún dá yàn ló.
17: tí ń tún àwọn yẹn lẹ̀.
20: bẹ́ẹ̀ ni tó bò tètè jẹ lọ́wọ́ rẹ̀ mọ́. kó lọ mú eyín iná funfun pẹ̀lú ìtòjìá tọ́ba ti gún méjèèjì pọ̀ kọ́ fọṣẹ́ kù kọ́ wa máa iná bí yábà ti dáná bí kọ́ máa fi fọwọ́ sórí sínú náà bí ọwọ́ ìwé jì padà.
17: kábíyèsí elédùnmarè kọ́ máa fi ọṣẹ yẹn kọ́ máa fọwọ́ sórí igi náà igi tí wọ́n dá tó ń jò lọ́wọ́.
20: ikun òjìá.
17: ikun òjìá.
20: ewé iná funfun. tọ́ba ti gún pọ̀ kọ́ fọṣẹ́ nìkan kù. kọ́ wa máa mú kékeré kọ́ máa fi fọwọ́ sí inú àrùn tí wọ́n bá fi dáná. kó mọ́ sókó ògùn ọ̀jẹ́ lọ́wọ́ rẹ̀ látọdún mọ́nú tọ́ba lè tọ́ba bẹ̀rẹ̀ sí ní pọ́ kó ògùn ọmọ jẹ ni. kódà tí ìyàbá fẹ́ fún àlejò ní ìlú ògùn tí ìyàbá rí pé ara rẹ̀ ọ̀jẹ́ ègbòmọ̀ tààrà ìyá lè fún tí ọ̀lọ́ fún mi gbóná wẹ̀ ṣùgbọ́n yóò fi kó para o.
17: kó tó wẹ̀.
20: bẹ́ẹ̀ ni ògùn tí wọ́n bá gbọdọ̀ jẹ padà lára ẹni kìí ṣe n kéèyàn sọ lórí afẹ́fẹ́ ìní ní lọ́wọ́ bí mi fi máa ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni jùgà rẹ̀ gangan tori to ba ti gbe ko se gbe to ba ti gbe ti e tutu re ni ma jo ni to ba ti gbe kan won lagbara mo
17: se ko si di agbara re ku lori ti se na to ba fe lo fun se
20: se we na ku pa
17: to ti gbe ikun oji ale pe abi hello iyai o da ni bayi to se pe ago meji la kun iseju kan e je ki n se oju opo le fe ike inu eyin agbawa to ba wa loju ile won ti mo fe ke se ni pe eyin mo fe ke wure fun wa laaro yi laarin iseju meta meta ni won yo nda fe ni kokan e fi gbadura fun wa asomodun odun sumo wa na ise da maja fi banuje sodun ba wa ri be o ya je gbera gege ba ti ma se lo si ose asiko ti to o ta ma koja lo lati lo gbe pe awon agba nice seju meta meta fun agba kokan hello so ti gbe lati be yen ni
1: hello ajio
17: ase awa ajire
1: ajo ni jumo lese
17: ami ledu mare
1: oru ni ruwa
17: ase o
1: ita ara ele ti ma re
17: bada ni wa
1: bada aye ita aseda aye ita ita ti wa yojo ita ti wa orun won na da se bayi ni irun egbogbodo run mo
17: seun
1: ita wa wi na gojo oru to kiki to n gbo me pata ko ma se ran wa bayi o
17: ase o
1: won ni ka ji ni kutukutu ka mo ohun ipin ko pin awa ti ji ni kutukutu ati fo ohun ipin ko pin lo ti fa fun olorun ajitare pade ita yin ya mi olokiki oro atero ma pa gun oja ni mo sha ona wo popo bayi la fi n wogi owo orisa la fi n wa fi aki fala gemo soju agbo ka fun sami soju agbo oju ilu yi ita ni mo se aje ilu yi ita ni mo se omo kekere agbalagba e fun olowo ti wa o nitori pe ade feyan de soko ire owo ko je ti wa bayi
17: ase o
1: ira yo ko je ti oba
17: ase o
1: odun sumo wa awa na sumo odun eledumare je ka sodo ayo
17: ase eledumare
1: ta ni so wo ogun ni so gbese o ta ta ni da so ro ni kiri titi bo mo de ba je gbese je bo apu ba gba ba je gbese je bo apu bo gberan ni dari jo fu edo la siri tokunrin ti obirin ko fo rere ko afi si wa laanu
17: ami eledumare
1: ni ile alejo ko afi si wa laanu
17: ase o
1: nitori pe atere ki eran so ko ba jero wu alaji lu mo ama ti dani ke jero ke jero mo
17: ase eledumare
1: ira lafia gbogbo ti to gbo mi laaji ka jero wu
17: ase o
1: mo ka jero lafia
17: ase o
1: ka ba se ba ku ko wowo
17: ase o
1: ga ji ni bi o ga ji ni pa eledumare ko ma se to si wa ta ya to wa
17: ta ami eledumare ase o ase o
1: ala le waju ni ki omo ti le
17: mo dupe ase eledumare ase o eyi ewu yen ase ti gun aro si ti ro mo lagbare yen ile
21: to mo mi lo
17: hello
22: akwento
17: mo dupe ba mi oya ewure fun wa
22: awa n follow ni radio gadget la wa nlo
17: o da be bo ayi ba kaluku ni o ti je
22: mo be ta de gan akan gba dan tele ni
17: le e bi adua lade bayi an wure ni ewure fun wa ni
22: ewure mi ka rewo ni ka adua
17: ase o
22: ara adua na ni
17: ewe
22: na fufu ewe fufu
17: o di meji
22: baba de ko meji ji so de da ba gun lowo awa ti wara meji fi tabi meta ìwúre náà ni mo ti ń ṣe ya
17: o. Oye wa.
22: Àwọn àfi ọwọ́ mú ẹ̀ṣẹ̀ mẹ́sọ sínú ẹ̀. Ọwọ́ la fi mú àjẹkù tó bí ẹsẹ̀ bàtà ní gbé.
17: Kásá kásá kásá.
22: Àwọn ọmọ ìgbìyà sọ sínú ẹ̀ ewé náà funfun ewé fífi. Tábà tí ń gun lọ́wọ́ aṣọ wàrà níbi fi mẹ́ta wàrà tútù ní ọ̀kẹ́ ìlú wọn ti dín láwọn ọdún Fulani yẹn o. Àwọn àfọwọ́ mú ẹ̀ṣẹ̀ mẹ́sọ sínú àfọ̀ṣẹ̀ kú. Kẹ́kẹ́lẹ́wé náà ń dùn mí wàràwàrà ń tú wàrà afọwọ́fọ́ náà ní dúró jọ. Oúnjẹ bá ti ń tajà kan náà láti kẹ́ ẹ̀sìn iṣẹ́ yẹn o. Tó bẹ̀rẹ̀ ọkọ̀ àti jáde láti aago méje kó wọn jáde láago mẹ́ta ọ̀sán tiẹ̀. Ẹ̀ ti ṣe ẹ bá ń bẹ lọ́wọ́ ẹ̀kọ́ tẹ̀sí ẹ̀ bẹ́ẹ̀.
17: Kó fún wa lábọ̀. Kai. Okumami, o ti da ba mo dupa o. O seun o. E seun, e se mo dupa. A se du bare. Okuma ba mi. Oh my God.
21: Kono mi se kono mi la pe gede. Kaye mi dun ko tun ma dun. Kiti te mu o ko ma se di. Aki my dinner.
17: Se du mare.
21: Aki my
17: dinner. Hello sir.
2: Assalamualaikum warahmatullahi wabarakatuh.
17: Waalaikumsalam warahmatullahi wabarakatuh.
2: Oko mi la fa si ko pelu ero lati Masai.
17: Oya. E wure fun wa.
2: Alhamdulillah min ash-shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillah alladhi ayyana ba'da wa ala wa tara alayhi rasul. Alhamdulillah rabbil alamin. Adu basuwalo.
17: Alhamdulillah.
2: Oba ti o so wa ju de asiko yi.
17: Oluwa se o.
2: Oba to tun je ko jumo se ni tun mo wa layo. Ojumo to mo yi oro Olorun ma si ni jumo ba no je fun wa.
17: Mi Oluwa o.
2: Anu Olorun. Idunu Olorun. Jo ma le pa ba wa. Amen. E Thursday to Ogun sodu. Olorun ni to si ta la ko gba la na yi. Yi to ku to gbo waju ti o je to du Olorun ja fe gba wa daada.
17: Amen.
2: Ma jo ba wa ni banu je. Ateni to se to yi bi ku mo lomo ti ja ni. Ati gbugbo awon mo to tele won ni je meje meje daarun loju. Olorun ma ja gbo ku yin.
17: Amen.
2: Olorun ma ja gbo se yin.
17: Amen.
2: La la ila ila la. Aba do ni ile ise yi na to gba wa laaye. Ti won so pe ki la nse. Baba na Olorun ma je kon kan mo refat lai lai.
17: Ami eledu ma.
2: Awa gbagba na ki awa lo gba yi omo ti ja ni. Ki a je ko ma so laso danu. Ki a fi ogun dile baba wa. Ta fi omo araye lowo ta fi omo alaye le tu ni je mejo mejo. Olorun ene ko ko wa ma je ka na so tu lai lai.
17: Ami Olorun.
2: Ara ma ja mo ni ara ma si ja mo ba nu je. Emi bu odo Olorun a n ba mi se mi Olorun a se ti ma jo ba wa na.
17: Amen.
2: Ma jo ba won mo wa. Ma jo ba won omodo mo wa.
17: Amen.
2: Baba ba wa wo si we lana wa wo la wi pe awon ofi sa o a fi so ma ra ilore. Olorun a fa buru bi lowo araye ma je ka buru ko kaye so wa buru so fun wa o.
17: Amen eledu mare.
2: Ko wa jo bale ja ro re Olorun gba. Dara anu egba.
17: Amen.
2: Ba haula wala quwwata illa billahi la ilaha illallah. Wala gba won to nbe ni ka baba yi. Ti won ro ki ka ni Olorun. O gbo re aye o re aluke amo o do te ni kokon wa lowo.
17: Amen.
2: Ati ni atomo ba ti ja ni Nukuma na mo ti ja la ti gbo se da tun se ami to ni fe si. Lodun to nbo Olorun je kon ba wa na dele.
17: Amen.
2: Ni dele ti dun mo pe a ti nbe ninu Mecca.
17: Amen.
2: Olorun se be.
17: Amen.
2: Olorun gba be.
17: Amen o.
2: Ba se fi sa dua le ni Olorun to ri be Olorun. La hawla wala quwwata illa billah. Illa billah. Wala ya dua ti mo joko si mo wa bayi. Wala ko da go Mecca ka tun yanju yi ta se lowo. Lagwa yi Olorun to ri be Olorun.
17: Amen
2: o. Ola bismillahir rahmanir rahim.
17: Amen.
2: Rabbana salamuna afusana.
17: Amen.
2: Wa in lam tadfa lana wa tarhamna la naqulanna min al-asiri.
17: Amen.
2: La hawla wa la quwwata
17: illa
2: billahi la ilaha illa anta subhana rabbika. Amen. Wa bi isati amma yasifuna. Wassalamu salaman. Alhamdulillahi rabbil alamin. Sallallahu alaihi wa sallam.

wọlá pa àgbé lọ sọ́dọ̀ ẹnikẹ́ni tó kọjá ẹ̀yìn tẹ́ ẹ lè ṣe ọwọ́ tí kálukú tẹ́ sókè láàárọ̀ yìí ẹ má jáwó padà ká ló fi kú ogun tá a bèrè ní kẹ́ ẹ ṣe fún wa tí ó bá ìdìbò yí ọjọ́ mẹ́jọ nínú ayọ̀ àti ìdùnnú ni ká wà gbogbo àwọn tẹ́mi wọn ń bẹ lókè pé báwo láti ṣọdún pé wọn ò tí ì raṣọ ọmọ ìrẹ́ran àwọn ọmọgàn ò tí ì rà ẹ̀dá kálukú wà lóhùn ìbò wa láṣìírí ní kọ̀kọ́ ìyá láṣìírí ní gbangba àwọn tó ń bẹ lórí èkìtì àìsàn ẹ ṣe ìyanu ayé kálukú ti kájọ fàlàáfíà ṣọdún tó ń bọ̀ lọ́nà yìí ẹ má gba tara ẹnìkọ̀ọ̀kan àwa náà láàfin ara wo sì máa di fíafíà májè agbúrò òkèrè ká banú jẹ́ gbogbo àwọn tó ṣe pé wọ́n ti ń jẹ wọn wọn pátá nínú ayé elédùmarè ẹ̀dákun ẹjọ́ ẹ májọ ọmọ aráyé ó kan wọn léyìn ọ̀kan gbogbo ọmọ tó ń dun kálukú nínú pátá nínú ayé ẹ má padà fi pa wá lẹ́kún má fà wá náà pa àwọn òbí tiwa lẹ́kún ọ̀rọ̀ jáde ká ṣe ó tẹ̀lé bẹ́ẹ̀ ní orí lágbára elédùmarè ọlá wí bẹ jẹ bẹ ọlọ́run ní kú láéláé ọmọ èèyàn ni ó máa papòdà ọmọ èèyàn ní járíbi rè adániwáyé òkúkú rebi kan báwo àti kéré mọ́ la ṣe tẹ́wọ́ bẹ́ẹ̀ ń ṣe tóbi tó ẹ̀fi gbà kẹ̀fi dá wa lóhùn bẹ́ẹ̀ ní orí lágbára elédùmarè kódà tó bá rí bẹ́ẹ̀ ń gbà náà ẹ jẹ́ ń sún síwájú ká bọ́ sábàlá tó ẹ jẹ́ lọ bá àwọn èèyàn dúpẹ́ tó ti ń débi tó lápẹ̀rẹ̀ ago méjìlá ti kọjá ìṣẹ́jú méjìlá lọ́dọ̀ tiwa náà.

0: 0 5 7 7 0 0 0 1 4 4 7 5 7 0. Tabi line temi look one more to janchi kalara ni. Line mete ta iti wale. When the Kenny toba fe dupe. Fe fe mi muri ya. Olorun kan to fe ka bo ngbegba ope le lori. Je soju opo le ka won yo bere si pe wa wole ka si bere si da won lo. Oya ati bossa bala mi.
1: Ninja.com.
0: All right. Ya lo ba won dupe. Hello, ta lo wa lo
2: ni awe.
0: Oluwa lo ma ye baba mi.
2: Eya jeda.
0: Oluwa lo ye, Oluwa lo ye o.
2: Iku na mo ti jani.
0: Ti yun ni baje ngba kokan.
2: Ah, eh ni wale.
0: Ami Eledumare ateyin na.
2: Okay, okay, le ma lo.
0: Ami ati gbo awon to ngbo wa patapata.
2: O ma dupe lodo Olorun.
0: Ki lo Olorun se je agbo ka wa na ba yin yo.
2: Alhamdulillah rabbil alamin.
0: Ah, Olorun e se o.
2: Emi ni mo ko se ri ti ni bi ofe leji seyin.
0: Wi pe
2: mo fe se lowo ko de ti fe ti
0: teni ojo de ti nsumo eru n bayin se mo ranti
2: wallahi sumo de la ilaha illallah
0: kilo wa sele fun wa ni royin ayo ka bayin bula
2: alhamdulillah
0: olohun ma se o ah
2: no na de se
0: se ojo nawo ti pe e ti se nawo koja seyin
2: pelu ogo olohun ati se seyin
0: e si ri nawo se
2: ari je ari mo ari na ari lo
0: kilode e tun so pa agbada
2: o to wa seku
0: o tun seku
2: alhamdulillah
0: o seku iyan inawo to nba yin lerun lojo yen lohun
2: wallahi a se pelu rorun
0: ewo ninu ise awon baba wa lelo
2: ah baba ajibo be ne koko ba dupe ka dupe dupe lodo olorun ni
0: ededu o seku ah
2: ka dupe lowo baba wa ajibo
0: to n gbadun yin o
2: ati olariwaju oniki omo abile awon lolohun se sababi
0: won fi se awon agbaje
2: ati gbogbo awon agba ni eta mi fi gbogbo won
0: bawo lo se lo ah
2: ise ti baba agbeye si ile ila opale
0: ki le pe
2: Ila
0: ehe
2: ati atari
0: atatari ehe
2: ipobo
0: ipobo odi meta
2: ka ju
0: ehe
2: class yoni si kamada
0: ah e da sinu ile ba bere si la
2: eh
0: e kile wa ri e ti e ja wa si
2: ni e ke omo bi e ma gbo baba mi ke omo bi le
0: eh
2: epo egusi
0: epo egusi e se ti won na
2: ati epo opo na ni ka jo ka ma fata re lo alhamdulillah o ti mo koko ri pe enikan ko ni ni jo ki keji ti mo se o ni ki wa ri to mo dajo fun awon oba fun mi owo nla nla to bi 100,000
0: oko bu ine pe oko lo fi wo kan ah
2: bẹẹni ojú ń wọlé wẹrẹwẹrẹwẹrẹwẹrẹwẹrẹ ó dàbí títí ìdáná owó sì ń wọlé.
0: Ẹ sì parí ìnáwó.
2: Pẹ̀lú ògbó ọlọ́run.
0: Wọn ò bá yín yọ̀kẹ́.
2: Ìpínlẹ̀ náà mo ti gbà ní.
0: A ti yín ò ní bàjẹ́.
2: Kò ní bàjẹ́ fún yín.
0: Àmì Eledumare náwó ayọ̀lẹ̀. Ìlú wọlé ti ń pè yín.
2: Ọlọ́run Adẹ́kẹ́ ni wọ́n gùn fún wa.
0: Àmì o ìlú wọlé ti ń pè.
2: A rí wọn pẹ́ o.
0: Àmì o.
2: Náà.
0: Ìlú wọlé ti ń pè yín.
2: Nìbàdàn bí na lọ́gbà ńlá ń bí na.
0: Tí yín ò ní bàjẹ́ sá, mo dúpẹ́.
2: Ní wáyà Nkebu.
0: Ẹ kú àṣeyọrí.
2: Ẹ ṣe mo dúpẹ́ o.
0: Ẹ kú àṣeyege sá.
2: Ẹ ṣe mo dúpẹ́ o.
0: Àṣírí yín ò ní tún gbà kọ̀ọ̀kan lágbára Eledumare. That's very good. Okay. Ó ń bọ̀. Yé ìyẹ́jú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ìwà ìṣe. Ìfà tó bora rẹ̀ láṣìírí tí ò jẹ́ kojú kankan rí o. Aláṣìírí ni Eledumare. Àwọn ẹ̀yà tó ń bẹnu ẹ̀yà ara ọmọ ẹ̀dẹ́yàn tẹ́ ẹ bò láṣìírí. Oh my God, ààyè tẹ́ ẹ fi wọ́n sí. Ààyè àṣìírí ni. Àwọn gan ti ká lára wọn. Àṣìírí ni wọ́n. Ẹ̀yin lẹ̀sìn ni ó rí bẹ́ẹ̀.
3: Ẹ̀yin kan ti mú mi, tèmi kò rí.
0: Ilé bá wa bo bàbá yìí láṣìírí.
3: Ìwọ̀n ló lù bẹ́ẹ̀ wọ.
0: látara ìyẹ̀jú èyí tí àwọn àgbà kà fún wọn. Ohun tó ń pa wọn láyà bí oṣù kan àbọ̀ sẹ́yìn. Wọ́n ni wọ́n ṣe pẹ̀lú ìrọ̀rùn yìí. Àbíyèsí Elédùmarè. Gbogbo ẹni tó ní bùkátà kan àbó mi. Tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá. Àbáwọn tá a jọ ń ṣàìsùn báyìí lọ́jọ́ kẹjọkẹjọ. Táwọn náà ní bùkátà ńláńlá kan lójú ọ̀nà tí wọ́n fẹ́ gbọ́ bí ìtúlú pọ̀nà mọ́ sí yálé. Ọba tó bu àṣírí bàbá eléyìí. Tẹnu wọn fi tọ́pẹ́. Bẹ́ẹ̀kẹ́ wọn fi gba iyì. Táwọn náà wá ń fakọ́ sí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Wọ́n ló tó tún ṣẹ́kù. Àwọn rí jẹ àwọn rí mà ń torí ní àwọn rí nù. Gbogbo ẹni tó bá káwọ́ sókè láàárọ̀ yìí nínú wa. Mú bùkátà kan àbómi ti ń pa wá láyà. Ẹ bá àwa náà yẹn tó. Ta lẹ́nu ọ̀pẹ́ láìpẹ́. Ayé ó sì bá wa lọ. Bàbá ẹ kú oríire. Ẹ lóòótá ló tún wà ń bẹ̀ káàárọ̀.
2: Ẹ lóòótá, ayé gbà mí nìkan.
0: Ayé gbà mí Ayọ̀délé.
2: Ìrìn àjò ẹdá o.
0: Olúwa ló mà yé kò sì ní bàjẹ́ lágbára Ọlọ́run.
2: Àṣẹ bà mí, ayé ọpẹ́ mà yọ.
0: Ayé ọpẹ́ tún ti yọ báyìí.
2: Ó yọ
0: torí pé. Ó dà gan-an níbi gan àwọn yẹn gan-an fà yọ ọpẹ́ torí wọn yára wọn.
2: Bí ojú ogun ti le tó láti di ọdún mélòó. Bàbá sọ páàrí oore láti ara ìrìn àjò ẹdá.
0: Ta bá la rí oore rọ́ la pa látara ìrìn àjò ẹdá.
2: Èrò ni bẹ́ẹ̀ ni sà.
0: Olúwa o.
2: Báyìí ṣe wá fẹ́ kó rí ọ̀tá Ọlọ́run wá jórí
0: bẹ̀. Wàá gbà bẹ́ẹ̀ fọ́ta.
2: Ọlọ́run tó wá fún mi ní orí ọ̀fẹ́ láti wá tó jẹ́ kí ní ẹjọ́ kan sí lórí pẹ̀lú èmi gẹ́gẹ́ bí ọjọ́ ọ̀bí.
0: Alẹ́ sọ fún wa jẹ́ kí n wá kan.
2: Ọ̀yin náà àpè nọ́mbà yẹn àrí pé náà níta. Bàbá ayé ọpẹ́ yọ.
0: Lẹ́ni ọjọ́ Jímọ̀ àbí.
2: Bẹ́ẹ̀ ni sà, èdè ìgbàgán ni.
0: Èdè ìgbàgán ni, ok. Kò sí wàhálà o, mo ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ sà.
2: Ẹ ti n bàbá.
0: Ayé kò
2: bí,
0: mo dúpẹ́ o. Àyẹ̀ máa wọ́rí.
2: Yẹ̀sà.
0: Kò ní ṣe òun ẹ rọ̀wọ́ mi láìpẹ́.
2: Kò ní bí ewúdé.
0: Kò gbọ́dọ̀ bí ewúdé. Kò tiẹ̀ gbọ́dọ̀. Kò ní bá ewúdé bí tí òkò kéré mọ.
2: Mo
0: dúpẹ́ sà. Hello, ta ló tún wà mbẹ? Hello? Oh my God, okay.

0: Hello, it's hello.
1: Hello.
0: Hello.
1: Yeah, I get it.
0: Hello, hello, yeah, Baba me.
1: àwọn àgbàgbà ń bẹ fún mi nígbà tó bẹ ọdún kọ́ mọ̀ jùjá ní wọ́n bá ní tanibẹ́ nígbà ní bàbá rẹ̀ wà ó ní bàbá òun wà nílé ayé ó ní bàbá rẹ̀ wá sẹ́kẹ́lẹ́ ṣe ó ní wọ́n ń tajà ní ọlọ́ṣẹ́ ni àwọn ti dúpẹ́ mi nígbà tí ó dijọ́ nígbà tí ó ń bá lọ ká bá gbọ́ ní káńsù mọ́lẹ́ káńsù mọ́lẹ́ yàrá yín lọ ní ẹsẹ̀ntà mọ́ta sẹ́yìn bàbá yìí ló tọ́ abiyamọ ní dúpẹ́
0: ohun
1: kí máa ọjọ́ yìí mọ ẹsẹ̀ ń gbọ́ ní àjòyẹ nígbà ni mọ ẹsẹ̀ gbọ́ ní àjòyẹ nígbà ni ìwọ ọlọ́run wọ́n ṣe ń gọ ni mo ní ìwọ ọlọ́run máa ṣe ìrìn àjọdé ní ẹni ní ojú ọmọ tì mí o dúpẹ́ o ìrìn àjọdé ò ní bàjẹ́ o gbogbo àwọn ya mọ ẹkẹ gba àwọn wíwá tó wà ní gbogbo ẹyin náà ẹni ṣèṣe o ẹni bọ́wọ́ gbogbo àjọdé ò bọ́wọ́ ẹ̀mí ẹ̀dọ́ torí gbogbo owó méjèèjì mọ ra lọ pé ìlè má èmó ń gbé lọ mò ń gbé lọ sẹ́mi ò ń gbé káàkiri fún àwọn ìdìwé yẹn bẹ òun láti nàìjíríà láti ìwé àkọ́kọ́ mo rí ìdí ẹ̀dẹ́ náà mo rí ìdí ẹ̀dẹ́ bíi iṣẹ́ tí bàbá fílẹ̀ láti ọ̀sùn stéètì ní ìlú tó bá fi sẹ́yìn lẹ̀ pé àbẹ́ kákà lọ́ra kí ní kẹ̀ẹ́ká rẹ́rú lóògbé mo wá sẹ́yìn kàn ní us àwọn ṣẹ́gi ló wà ń bí sẹ́yìn gbogbo ọlọ́run máa fún wa sí o tẹ́ẹ̀bà tẹ́ẹ̀rẹ̀ rúgbọ́n ọ̀rọ̀ tìjà ní tẹ́ẹ̀bà kàwé yẹn gan gẹ́gẹ́ bá rí ìdí rẹ̀ kò ní ìdíkọ́ máa wáwà kí wọ́n kó máa wáwà kó wà kí wọ́n.
0: ohun tá à ń sọ fáwọn èèyàn gan nìyẹn ẹ̀yin gan lẹ́jẹ̀
1: kí n. iṣẹ́ ń bẹ́ẹ̀ iṣẹ́ ń bẹ́ẹ̀ ilúkọ́ máa ti já ní mo ṣiṣẹ́ kan fún ọmọ mi kan nígbà tí aró ń dádì mi ẹ̀lú mo rà káǹtì mi lásán ẹrẹ́rù ọ̀wọ́n sẹ́ndì ẹ owó ẹ̀kẹ́ sí i nígbà tí ó ṣe ọṣọ mẹ́ta ní ẹ̀fún òkú ẹlẹ́pẹ̀rẹ́ rẹ.
0: ẹran ọdún ti yọ nìyẹn.
1: mo ní ọ̀lọ́ oṣù mo ní àìsùn tèmi náà ń ṣe ìṣe lásán o. Olúwa ọlọ́jọ́ rẹ̀ ló fọ́nà tìjà ní ìwà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àjọ sọ̀rọ̀ wọ́n àjọ jókòó sọ̀rọ̀.
0: ọ ti dà torí pé mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wíwù ó yẹ kí wọ́n gbà ń tí ọ̀rẹ́ ẹ̀kú ọlọ́sùn lórí ó yẹ kí pamọ́ nọ́mbà yẹn lẹ́yìn ó yẹ kárí ra torí àwọn àgbà tó kù náà àbúrò mi ò yẹ yín ẹ̀yin àgbà.
1: ó ti yé bisa.
0: ọyẹka wo náà ó
1: kéwàá ọmọ bíbí ló ṣe yìí nìyí àmọ bàbá mi ti ní ṣe é ṣe ṣe.
0: ẹ kò rí òkò délé kò sí wàhálà.
1: àbùsà wọn ti ṣe é ṣe. orúkọ mi ní ọtẹlẹ.

0: àìṣe. Ẹyin àgbààgbà rìn àjò ẹ̀dá mú kí yẹn kú oríire. Mo ń bọ̀ mi ò tí ì dé. Mo ń bọ̀ lórí ìtàyé gbà mí. Ẹ̀dá ẹ̀ṣe. We are nothing.
1: Àpèdé ara fún àwọn
0: ọdún. Hand of Almighty God. Ara tẹ́ ń fi wá dá iná máa dàpọ̀.
1: Àyíǹde ti dé olórí ọba.
0: Di gègé wúrà tẹ fi ń kọ nǹkan ayọ̀ sínú ayé ọmọ làkè.
1: Èdè ara fún àwọn tó
0: máa. Olúwa ẹ̀ṣẹ́. Ìrìn àjò ẹ̀dá ò ní bàjẹ́ lágbára aláwọ̀ elédùmarè. Bàbá dọ́kítọ̀ ni máa sọ lọ́pọ̀lọpọ̀ ọ̀gá. Wọ́n á ló ti dàgbò ńlá. Ìrìn àjò ẹ̀dá ò sì ní wó. Ẹnì kọ̀ọ̀kan àwa náà ò ní wó ńbẹ̀ lágbára lọ́wọ́ àdániwáyé. Má kí yín kú oríire wúwo ọmọ ẹgbẹ́. Ìjẹ́ ká lórí bá mi ìfọmọ bàbá yìí. Ìjẹ́rú bàbá yìí ò ní dára rẹ̀ lẹ́bi pé kí lòun bá wọn ṣàìsùn fún. Fa àkókò yẹn sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ nípa ọ̀rọ̀ ìwé látọjọ́ yìí tẹ́ ẹ̀yin kọ etí ẹ̀yìn sí. Ẹ mọ́ lo àfẹ́ lọ. Wọ́n lè tún sọ fún ẹ pé ẹ já dìhò dáadáa. Bàbá béèrè lọ́wọ́ ẹ pé kí ló tún kù nínú ọ̀hún. Ìwé yẹn ti ń tan lọ o. Mo láyọ̀ láti fi tó yín létí. Mo sì mọ̀ pé tó bá ìdé lẹ́gbọ̀n báyìí.
1: Àpèlè máa pè tànà mọ́.
0: Ìpalẹ̀ mọ́ fún ìrìn àjò ẹ̀dá 3.0 lókun tá dojúkọ. Àtúnráyè tìwé mọ́ ti kú kọ́ tàrùn sí kọ́. Ìrìn àjò ẹ̀dá ti kó létò kékeré. Nígbà àjọ̀dún wa ti kó ti Nàìjíríà nìkan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú làwọn èèyàn ti ń ṣe kó máa jẹ́ state by state. Ó má jẹ́ pé Ìbàdàn nìkan láti máa ṣe wọ́n fẹ́ ká kọjá wá sílùú Èkó léléyìí tó ń bọ̀ yìí.
1: Ṣé ni ó dá ẹ?
0: Bí ọjọ́ mẹ́ta ni wọ́n fẹ́ ká lò. Ọ̀kan nípínlẹ̀ Ọ̀yọ́, ọ̀kan nípínlẹ̀ Ògùn, ìkẹta nípínlẹ̀ Èkó.
1: Ṣé ni ó dá ẹ mẹ́rin
0: sọ? Ètò ń lọ lórí ẹ̀ lọ́wọ́ èyí táwọn àgbà bá fi síta dání wáyé bá yọ̀ǹda fún wa nínú ẹ̀. Wàá rí kó máa lágbára pọ̀. Ìpalẹ̀mọ́ yẹn ti lágbára ju ta wọ́n tún jókòó ti pa tún lọ print ìwé lọ. Níwọ̀n bá tó kúnlẹ̀ yìí tó bá fi tán lágbára elédùmarè káfẹ́ẹ̀sì 3.0 lókù. Ìyẹn bá wá forí kilẹ̀ kó kọsẹ̀ ókè. Àlìmáàrí tí wọ́n rù mọ́. Nígbà táwa náà ń sọ fún kálukú pé ẹgbìnyẹ̀jú ẹ lọ níwèé yìí dání. Òwú bàbá yìí tún sọ yìí. Àgbẹ̀ yẹn bá ṣiṣẹ́ fọmọ tó báyìí 100,000. Àgbẹ̀ bá mi lọ fi owó ẹran kọ́kọ́ yẹ kọ́kọ́ gbélé ìdání. Ọmọ tó fún bàbá ẹ̀ ní 100,000 ń gán ní 200,000 ní pamọ́. Sọ́rí tòsí ẹ̀ má bínú o. Kò ní ohun tó tì rí ńbẹ̀ kó tó ṣe bẹ́ẹ̀. Ìwọ wá ń sáré káàkiri làwọn ọmọ rẹ wá ń lálàṣì. Ọkàn ò wá gbé kan bí ọmọ rẹ sì. Wọ́n yá sì ń pera ẹ lábíámọ́. Ohun tó yẹ kó fi jẹ́ nǹkan àgbà tó yẹ kó nínú ilé kó lè máa jágbà ló kọ̀ tó ń fojú rénà yìí. Fọ́nà ọmọ tìjà ni a ṣe ìtọ́ lọ́wọ́ bá ran wa sí ẹ.
1: Ìbárí wọn dàgbé
0: dé.
2: Ọkẹ́ àwọn kan tiẹ̀ tún wá bàjẹ́ wọn bàlùmọ̀dé bíi pé àwọn àgbàlagbà ti fún wa láǹfààní láti máa ta ìwé lẹ́gbẹ̀rún mẹ́wàá kán mọ̀ wá bẹ́ẹ̀bẹ́ ìpín ẹ̀dákun sì ń lè fún yín lẹ́gbẹ̀rún mẹ́fà ni ẹ̀dákun ẹ̀ta méjì fún alẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún lérí kínni ìwé tó jẹ́ yìí pé ti wàláhì tàláì súnmọ́ bí láìlẹ̀ sí láìlẹ̀ ayéláwà kún ó ní pé ká mọ̀ tàn 50,000 ó sì jù bẹ́ẹ̀. Ó tán nù mí o.
0: Má dálù sọ́mọ̀ pé ọmọ pé àkálẹ̀ rẹ̀ ń bẹ ní.
2: Àjìnà Ìbàdàn. No, a máa pósìtì yín láàárọ̀ la.
0: Àkálẹ̀ ló nú àká.
2: A máa pósìtì yẹn lọ́la.
3: Ojú
2: wo ló la?
0: Ojú wo ló la?
2: À ń tó fẹ́ sọ orun kan ní ìsìn.
0: Ṣé kí wọ́n pòsì àbí kí wọ́n máa pòsì ẹ̀?
3: Tí ó di dandan.
0: Mo ń bọ̀. Ṣé ká pòsì àbí kí wọ́n máa pòsì ẹ̀?
3: A pòsì ti wọn.
0: Bí ìgbọ́.
2: A pòsì ti wọn. A
3: pòsì ti wọn.
0: Àti ẹ ti fẹ́. Sori yóò gbé ẹ̀mí ìṣẹ́gbẹ́ ara báyìí torí pé ẹ̀mẹ́jì ń lọ́ra fi sùúrù mú. Wàá rí fọ́tò ẹ lọ́la. Káìlà ọ̀lànrè iwájú mí kí ọmọ ìbílẹ̀ àpátápàrà ẹ ṣe é wá ṣeun gan wa ni. Wọ́n tá a fẹ́ ká máa fìrìn àjò ẹ̀dá ṣe rèé. Kálukú máa kó nínú ìpèjìnìjà kan máa kó nínú ogun ẹ̀ lóòótá ló wà ń bẹ̀ káàárọ̀. Hello kàsà bẹ́yìn ọ̀bá ká. Oh my God. Hello.
4: Bàbá kò
0: ní da fọ́sà ẹ káàárọ̀ bàbá mi.
4: Bẹ̀rí ìwé yẹn méjèèjì tí mo rà. Ìwé ìkẹta bí ọ̀rẹ́ mi kan ti wá ní ọmọ gbà ó tiẹ̀ ní nǹkan rí nínú ilé.
0: Lóòjọ́ wọn gbé.
4: Lóòjọ́ ẹ̀ ẹ́ sì kò ọba kó méjèèjì.
0: Kí ló dé ogun láyé ni?
4: Kí ló dé bó ni tí ẹ ṣe jẹ́ tó ṣe akó méjèèjì òkè ni mú kan ọmọ mú kan tipátipá.
0: Ó mú kan àfikẹ́ ya lọ́ra mi ìdíkò.
4: Àwọn ọ̀rọ̀ àwọn mi ìgbè so àwọn kan ò mọ iyì rẹ̀ bí n tẹ́ ń sọ kì í ṣe gbogbo èèyàn náà ló ní ó mọ iyì nǹkan.
0: Ó sì ń nù wá káì.
4: Ìgbà Jésù náà wálé ayé gbogbo èèyàn kó mọ iyì rẹ̀.
0: Wọ́n yí ẹ̀ ó ti dáa.
4: Nàbí Muhammad sálálá lọ́wọ́ sálá náà gbogbo wọn kó wá yé gbogbo wọn kó mọ iyì rẹ̀.
0: Ó yẹ ká ti kọ́gbọ́n.
4: Bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni bínú. Ẹ̀mí mọ̀ nira ló gbọ́ lọ́wọ́ àwọn àgbàlagbà àníṣẹ́kùnmọ̀ yí ara wa.
0: Mi Elédùmarè bàbá mi ẹ ṣeun inú mi dùn mo dúpẹ́ kò séwu àti gbọ́rọ̀ yà á sì tẹ̀lé ohun tẹ́ fẹ́.
5: Bẹ́ẹ̀rẹ̀ bá parada á dàkàrà bí kò parada kò dé kuru.
0: Wọ́n ṣú di MK o.
5: Bá parada
0: á dẹ. Adébáyọ̀ ọ̀pẹ ẹ̀bí Progressive. Láàmọ̀ iná ọ̀lájí.

0: lọ tọ́ mi bá.
1: Hello, ta ló wà nbẹ̀ jèrè ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀ sà.
1: Tí yóò ní bàjẹ́ bà mí. Ọya.
2: Ẹ kú ètò.
1: Olúwa ṣeun.
2: Ojú ilé kí ni, ojú ilé táwọn àgbàgbà.
1: Àmì Elédùmarè.
2: Èmi ìfòfò Báláwo lè gbéná.
1: Àmì o, àmì o.
2: Ẹ dákun, mo fẹ́ béèrè nǹkan kan mi nípa iṣẹ́ tí wọ́n sílẹ̀ láìpẹ́.
1: Ah, ó yá.
2: Wọ́n dá tó ní owó iná, owó èsìsì, owó yàrá àgbà, owó ọlọ́run. Wọ́n láwùn lọ papọ̀ máa ta ìbẹ̀sì mẹ́rìndínlógún. A ó wá ẹ̀dọ̀ màálù. A ó di sí mẹ́ta. Wọ́n á gbọ́ pé wọ́n sọ pé a kò wá ẹni adì àgíríkì.
1: Mẹ́rin.
2: Mélòó?
1: Mẹ́rin.
2: Mẹ́rin. Ẹ ṣé tábà ti fi ṣe papọ̀ yẹn tẹ́lẹ̀ jẹ́ ni àdúgbò ìyẹn ni ìgbọ́dá dàṣà.
1: Àwọn ti ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n dàbí pé ọmọọba Musa ló fi ṣe yẹn lẹ̀, wọ́n tún padà ṣàlàyé lẹ́kùnrẹ́ tí wọ́n bá ti pé àkókò gbà táwọn náà àgbàlagbà bá ń pè wọlé. Ẹ máa bá a bí tó bọ̀ ẹ já ṣe bẹ́ẹ̀ yẹn kó lè
2: yẹ.
1: Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe mo dúpẹ́. Ojú ò ní tì

0: ẹnu ka ìyá igun ọlọlade ọjọ rẹ ti jáde ní ọgọ ìṣìnkò ṣùgbọ́n o àti bàbá àbàdàn bá cross ẹ tó gbá méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn pẹ̀lú caption tó lágbára lórí facebook láàárọ̀ la àmọ̀ yìí tó kó bára wọn náà méjèèjì ọ̀kan ló kó oorun ran ìkejì tí ẹ bá tààrà èló ta ló wà lójú òpó jèrè ẹ ló ẹ káàárọ̀ mà. Yes, ma. Nkan ṣe ẹ̀yin tó ń bèrè ìwé yẹn wọ́n máa rà á ni o ẹ ti sùn lọ lóòótọ́ torí pé wọ́n ti ṣàlàyé ẹ̀ láìpẹ́ yìí ìwé yẹn ni àkọsílẹ̀ gbogbo àṣírí àti àwọn ẹ̀bùn tí àwọn àgbàlagbà ti fi ta wá lọ́rẹ̀ láti nǹkan bí ọdún méjì tá a ti bẹ̀rẹ̀ ètò yìí ẹ wá pín sí ìlọ́po méjì alákọ̀ọ́kọ́ la kọ́kọ́ ṣe nígbà tí a ṣe ayẹyẹ ọdún kan ìrìn àjò ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì la ṣe ní ọjọ́ kẹwàá oṣù kínní ọdún tá a wà nínú ẹ̀ ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ jẹ́gbẹ̀rún mẹ́wàá mẹ́wàá ṣe yẹ ogun ẹ̀gbẹ́ ọ̀gbẹ́ni tó bá nínú ilé ìyá a mú tẹ̀gàn kúrò agbára lónìí ìyá fi tẹ̀gàn kún agbára lónìí tí wàá rìn tí wàá yan làwọn yẹn ń kàn fún àwọn ìwé yẹn sì wà lárọ̀ọ́wọ́ tó wà lọ́dọ̀ àwọn tó fi nọ́mbà àtàwọn tẹ́ ẹ lè pe tẹ́ fi rí ìwé ẹ ló sà ẹ káàárọ̀
1: ẹ káàárọ̀
0: yẹ sà.
1: Àkú iṣẹ́ náà.
0: Ẹ ṣeun.
1: Ọlọ́run wa pẹ̀lú yóò.
0: Àmì Elédùmarè bàbá wa.
1: Orúkọ mi ni Bísà Àríwá sí o.
0: Yẹ sà.
1: Ní ọdún sọ̀rọ̀ nípa ìwé.
0: Nípa ìwé.
1: Nípa ìwé bẹ̀rẹ̀.
0: Ọya.
1: Ní ṣé bí ètò kẹta ní sì ń tẹ́jú sọ̀rọ̀ nípa ẹ̀ ń gbà mí kí n pè láti sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ̀rí ìwé rẹ̀ nígbà tí mo wá rà ní ọ́fíìsì nígbà tí mo ti wá rà. Ìgbà tí wọ́n kọ́ kó tó ń kó rẹ̀ jáde báyìí ìwé ìgbésẹ̀ tí mo fẹ́ rà nínú. Ìgbà wọn sọ pé 10,000 ní sí ìwé ìwé 10,000 kódà mo ti sọ báyìí ní bí tó kí ìwé 10,000 àwọn ìwé ní ìgbà wọ́n ti bọ́ọ̀dù bọ́ọ̀dà 10,000.
0: Ẹ sọ pé worth more than
1: 10,000. Bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún wọn ti o ní ọjọ́ ìlú ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ àwọn ìkẹ̀kẹ̀ ó kàn ṣe bí one dash tó bí i gẹ́gẹ́.
0: tí wọ́n fọ́tò kọ́pì tí wàá ń wò balabala.
1: ayé yẹn in fact mi ò ní pa àwọn ìwé yẹn pé quality rẹ̀ látún kámá tí mo kọ́ tó wà ní o worth more than 10,000.
0: kì í sọ̀rọ̀ 10,000 naira mo
1: dúpẹ́ lọ́wọ́ yín sá. in fact mi ò jú o.
0: mo dúpẹ́ lọ́wọ́ yín sá.
1: èmi ò jú
0: ojú ò ní tì yín.
1: ẹ ṣe nígbà
0: wọn. mo tẹ iná bá ń dáwọ́lé ayé ò ní fẹ́nu àbùkùn kan ẹ ṣe. mo dúpẹ́ àṣẹ igi lẹ́ẹ̀ máa ṣe inú wádùn sá ẹ ṣe ọlọ́wà wà pẹ̀lú. ọkùnrin ayé òkú ọ̀rọ̀ mi ní bẹ́ẹ̀ pẹ́. ìwà ì ẹ̀rí máa jẹ́ mi ìṣòro ẹ̀ àfáà sọ̀rọ̀ òjò kan ó lọ lọ́wọ́n bá tẹ́lẹ̀ rí òun ayé gbà mí ayọ̀dẹ́lẹ̀ mò ń bọ̀ nípa àtọ́jọ́
2: mi.
0: oh my god. ẹ ṣe ṣàjẹ́ tún gbé ìpele ìṣe ẹ̀ ló ta ló wà ń bẹ̀ o. ẹ ló máa ṣe ìdánwò kí ló ṣẹlẹ̀ mú ìwúlárí wo lásán àá ṣe tó ń rẹ̀ wọ́n nìyẹn.

0: ti ẹ máa fa kọkọ yé. Kò sí báwọn dálàgbà, kò sí ìhùn dálàgbà. Elédùnmarè. Kò sí ìhùn dálàgbà. Nínú ìgbésí ayé bàbá wa. Ọkàn pàtàkì nínú ìrìn àjò ẹ̀dá. Èèyàn náà ṣẹṣẹ. Ọmọọba Ayọ̀délé. Ayé mi bí. Ayé gbà mí. Fún ayẹyẹ orí kádé.
1: Ọmọ èèyàn náà bí tọ́nítọ̀ ń wo gbàsú náà kó tó kú o.
0: Atẹ́gùn fẹ́ ìjì síjà. Ó ti di ọdún.
1: Ṣéun ọmọ ń dàgbà rẹ̀ o.
0: Sẹ́yìn. Adúpẹ́ Pélédùmarè Òkàyín kúnú àwọn tí ó jẹ́ òkú ènìyàn.
1: Ìyàwó ń bẹ̀ lá.
0: Ẹ̀ ń bẹ nínú àlàyé ọkàn lónìí.
1: Nínú wọn lá pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lá làbíyà.
0: Àlàáfíà lẹ fi ń ṣe ayẹyẹ orí kádùn tọdún yìí.
1: Ó ṣe wọn bá rẹ o.
0: Congratulations, our leader. Ìjẹ́ lórúkọ gbọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá látòkèdélẹ̀. Ilé yìí àti lókè òkun. Àtẹ̀wọ́ àdúrà síwájú Elédùmarè. Ọdún ilé yìí ò ní jáṣe mọ fún yín nínú ayé. Ọ̀pọ̀ rẹ̀ lókè èèpẹ̀. Gbogbo èyí tá a dániwáyé ti kádàrá kẹjù lọ́nù nǹkan tó ń bẹnú ayé. Wọ́n tún ní padà jù yín lọ́mọ lókè èèpẹ̀.
1: Àjọ̀dún mẹ́wàá o.
0: Ayé gbà mí. Bẹ̀rẹ̀ sí ga lọ́nù ayé. Ẹ ti darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀dá. Ipa tó lágbára lẹ̀sìn ń kó láàrin. Àní fi kú mọ yìí. Láyàjọ ọjọ́ òní. Ọjọ́ kejìlélógún nínú oṣù karùn-ún. Ṣe ọjọ́ Jímọ̀ ọdún 2026. Ṣé ń ṣe ayẹyẹ ọjọ́ bí? Ìgbà yín ó lékún. Àwọlé yín ò ní fà yà. Ẹ ní fọmọ kìn. Ẹ bá ṣe tẹ̀mí. Ẹ ní pàdánù aya. Ẹ ní pàdánù ọmọ. Ànífẹ̀yìn náà ṣàwárí. Gbogbo olólùfẹ́ látòkèdélẹ̀ pátá. Ẹ ní sunkún lórí ẹnikẹ́ni. Àwa náà ní sunkún lórí yín. Ọ̀rọ̀ jáde àṣẹ́dẹ̀ tẹ̀lé. Èyí ò ní jáṣe mọ lókè. Ẹ máa ga lọ́nú ayé. Ọ̀pọ̀ ọdún lókè ìfẹ́. Ayọ̀délé ayé gbà mí. Congratulations and happy birthday to you. On behalf of the entire Mbano for Ìrìn Àjò Ẹ̀dá, both home and abroad, we say congratulations unto you. A big congratulations and happy birthday. Many more years to celebrate. Nọ lálá àti dẹ̀ra. Bẹ́ẹ̀ ni orí yẹ. Pẹ̀lẹ́ sí. Ìyá fìyẹ́lẹ̀ ni wọ́n bẹ má bẹ̀rẹ̀. Kalẹ̀ ti sọ tẹ́lẹ̀ àti wáyé rẹpẹtẹ fún. Ìrọ̀ àwọn kan bẹ tí nǹkan kan jó lábẹ́ aṣọ tí wọ́n ń tara gidi pé ọrọ́kùnrin igbé kọ́ọ̀lù tiwa náà. Àwọn pé ń wọlé mo ti ń sọ. Ẹja máa kọjá lọ sọ́dọ̀ àwọn tó ṣe pé onípènijà kan àbó mi ká lọ bá wọn wò ó. Ká lọ gbọ́ ti wọn náà ká wá Belédùà kó ro àwọn àgbàlagbà ní sábàbí fún wọn. Káwọn náà ò fi rọ́nà àbáyọ lórí ìpènijà tó ń bá kálukú fínra. Mò ń bọ̀ o. Bó la bá ṣe rìn wọlé náà kó lè bá ní tùmọ̀ dáadáa. Ẹ jẹ́ ká gbà bí ok. Ọ̀dà ẹja padà sórí eléyìí gbàdá tó bá rí bẹ́ẹ̀.
2: ujinaija.com
0: Àwọn nọ́mbà tó wọlé sílé agbára rèé. 090 6949 3000 090 070 6949 3000 tàbí 000 144 75770. Àwọn nọ́mbà tó wọlé nìyẹn. Ẹni tó bá nípènijà kan àbó mi kò tó fẹ́ kọ́ lọ́run bá wọn yẹn ju ẹ̀nà sáfẹ́fẹ́ ní pápápá kábẹ̀rẹ̀ sún síwájú. Ẹlú ta ló wà ń bẹ̀.
3: Sọ̀rọ̀ ẹ̀ lẹ́kọ́ lajú
0: sọ. Wàlékù sálàm, ẹ káàárọ̀ o.
3: Ẹ̀nà kó tó. Ẹ kàlẹ́ sà.
0: Ẹ kàlẹ́ o. Ká ṣe.
3: Yẹ sà.
0: Ẹ má bínú.
3: Èmi mo pè é ní ẹ̀jẹ̀jọ.
0: Yẹ sà.
3: Nípa ọ̀rọ̀ ìyàwó mi kí ó ní okó ọ̀rọ̀ tó ń fún mi ní pọ́blẹ́mù.
0: Ok.
3: Tí mo ní bí mo ṣe pè é yẹn kí nìyẹn ti gbé tó ké wá látòjọ.
0: Bẹ́ẹ̀ni, ẹ sọ bẹ́ẹ̀ ń jẹjọ.
3: Bẹ́ẹ̀ni, kódà ó fẹ́ ó ti balẹ̀ báyìí, àmọ́ àtijọ́ kí ni ó nira fún wa. Kódà wọ́n pa mí lẹ́kún gan-an ni, bíbi pé ó gbaṣẹ́ lọ́wọ́ mi, ọ̀kadà mò ń gùn, mò ń rẹ̀tẹ̀ ọ̀kadà lọ́wọ́ ìyẹn ni. Bíbi pé bí kinní yẹn bá ṣẹlẹ̀ tó bá dé sí báyìí, mi ò ní ráyè jáde síta, èmi ráyè ṣiṣẹ́, màá kì í jókòó kí ni. Ibi ilé dé àwọn ọmọ rẹ̀, èrè mú wọn lọ sí sukúù rárá. Èmi gan lára mi ò jẹ́ èèyàn síbi pé wà èrè owó fún àwọn ọmọ.
0: Kí lẹ fẹ́ sà?
3: Ẹsẹ̀ ìrànmi lọ́wọ́ ni alaji ẹdá kọ sanu mi o fẹ kí ni ìjẹbẹ níyàwó mi ìfẹ níyàwó méjì àwọn èèyàn ti ní kìlọ wà kalẹ fáwọn èèyàn rẹ kò lẹ níyà kò ní bàbá àwọn ẹgbọn rẹ ni wọn béèrè rẹ mọ lọwọ mi wọn béèrè wọn pè wá rí.
0: ṣe ìrànlọ́wọ́ tẹ̀ ń béèrè fún ni ìtọ́jú tarabirin àbí.
3: ìtọ́jú bí kí o sì kí o sì kúrò lára rẹ̀.
0: àwọn àgbà sọ
3: kí o ní sọ kí o ní kí o ní sọ wò mọ bébí pò wúlò o mọ ṣiṣẹ kájọ mọ rí owó tọjú àwọn ọmọ
0: tọjú ọmọ o ti yé
3: mi ṣeun kọkọ dáadáa lójú tọjú ọmọ.
0: ogóoru
3: ogóoru ní dàlámù èmi gan ìráyè jáde láti ti fẹ́ wá owó oúnjẹ
0: tó ń bí. mo ti gbọ́ yín sá ẹ̀ máa gbọ́ sá olúwa wà pẹ̀lú yín ẹ pẹ̀lẹ́ ẹ máa wíwà gúnlẹ̀ kọ́ ni ọ̀nà àbáyọ ó dà tó bá jẹ́ pé ẹbí yín bá lẹni yẹn ń kọ́ sí èèyàn àtòrí ẹ̀sà fún wọn ni rárá kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kájọ wá ojúùtú sí ìpènijà tí wọ́n ní ni ṣùgbọ́n a sọ níjẹjọ yẹn pé kẹ pè wá lẹ́yìn ètò ẹ̀yìn lẹ́ẹ̀ pè mọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ àwọn èèyàn mi ti mú nọ́mbà yìí sílẹ̀ tó ra àwọn àgbà ó ràn yín lọ́wọ́ lórí ẹ̀ ẹ jẹ́ kí a parí ngbà bá parí a máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ngbà lẹ́ ọ̀la bá mọ́ ẹ ti lẹ̀ bá mọ́ dáadáa. Hello wà lójú òpó yẹ káàárọ̀. Hello. Ẹ káàárọ̀. Yes sir, ní pápápá.
2: Apo eto.
0: Ẹ ṣeun.
2: Ẹ dá àgbẹ̀ ni mí. Lọ ní bá ti dá fún ẹ̀yàn. Ṣùgbọ́n táwọn tí
0: ọkọ̀ ọ̀gbọ́n nígbà náà pọ̀ ẹ̀yà ìlú tó lọ́nà ẹ̀. Ah, màá gbọ́ yín dáadáa àgbẹ̀ ní ìlà gbọ́ láti kílẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ ságbẹ̀.
2: Ẹ wọ́n máa ń kí nǹkan oko mi ni.
0: Wọ́n máa ń kó nǹkan oko yín. Wọ́n máa ń kó nǹkan oko yín. Hello.
2: Hello sir. Hello.
0: Ẹnu wọn máa ń kó nǹkan oko yín.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Àwọn owó ṣé àwọn tẹjọ dáko sẹ́gbẹ̀ẹ́ ara yín àbáwọn tó ń ṣọwọ́ fẹ́rẹ́.
2: Àbí àwọn tí wọ́n rí kọjá lọ náà ni.
0: Miru nǹkan wo ló wà ní oko yìí tí wọ́n máa ń kó.
2: Sàmì alẹ́ jẹ́ àgbàdo ní ata. Ìtàn àgbèrè àtàrí ìtàn jẹ́ àgbàdo.
0: Kí lẹ wá fẹ́? Kí lẹ fẹ́?
2: Ṣé ká mú léwélé àbí ká mú lágbàlá
0: àgbà o? Ìpènijà tá a máa ní nìwọ̀nyí. Ẹ tún sọ̀rọ̀ yín lẹ ń ṣàlàyé ara yẹ̀ tún ṣe débi kó lè yé wa. Ẹ ló jèrè ẹ ká.
3: Ẹ̀yin wà láàyè.
0: Ẹ káàárọ̀ sà.
3: Ẹnì àkàrà àpètò.
0: Yẹ sà, mo ń padà sọ̀rọ̀ lórí ọ̀rá ìmọ̀ ń bọ̀.
3: Bẹ̀rẹ̀ lọ, àbá ti di sí mímu.
0: Àmì Elédùmarè sà.
3: Ẹgbẹ̀rún lọ. Tí gbogbo nǹkan yìí ní ìṣe àti gbogbo àwọn ọ̀kẹ́ táwọn ọ̀jẹ́ yìí sí àpò ìgbó wa náà lójú gbogbo alẹ́ láàánú kò sí lágbára
0: ọlọ́run.
3: Ẹ ṣe rí ìfòfẹ́sọ̀ ni pé àyà bàbá wa ní kékeré láti ń pè tẹ̀ lóko.
0: Orí tó bá dàgbà tán.
3: Tó bá dàgbà tán. Tó tẹ̀ ṣe bí òwe o.
0: Ẹbọ yóò fẹ́ máa béèrè.
3: Tó ọmọ mi kékeré kan bẹ kò fẹ́ ju bí ọdún mẹ́ta lọ sọdún mẹ́rin. Tó kí ni ìlú ara ń kọ́ mi lómìnú wọ́n nìyẹn. Tó sẹ́kọ́ndì ni pé nípa ìkórira yìí ó wà fún mi kọ́.
0: Ẹran ìkórira.
3: Tó nípa ìkórira yìí pọ̀ wà láìlẹ̀ àṣẹ.
0: Lẹ́nu iṣẹ́ àbí?
3: Wà wà lẹ́nu tó gbogbo ẹ̀. Tí sẹ́ńtẹ̀ bá ṣe nǹkan ọtí máa ń bẹ káàkiri báyìí fún báyìí ló ti kọjú nǹkan yẹn dà. Tó mú bẹ gbìyànjú. Ẹ̀rọ káwọn àgbò gbà mí o.
0: Kódà.
3: Tó o mọ̀ ẹ́ ṣe ìbárí ìpínlẹ̀ àtẹ̀yọ́nú tó dá ẹ̀dákun lọ́rùn ní pé wọ́n pa ọ́.
0: Àmì Elédùmarè ẹ ṣeun bàbá wa ẹ bá a kálọ̀.
4: Hello.
0: Ẹ káàárọ̀.
4: Ẹ
0: sà.
4: Ẹ
0: ṣe o.
4: Ọlọ́run bá ra pẹ̀lú.
0: Àmì Elédùmarè.
4: Àbúrò náà dàgbé ní pẹ̀lú ògùn ọ̀la.
0: Àmì o.
4: Ẹnu tún dìbò ọ̀nù dì.
0: Àmì o.
4: Ìjọba ṣáà lórí lọ́ńdọ̀ ìfún. Wàlá gbogbo nǹkan tẹ́yìn náà bá gbà náà òwúrọ̀ náà nínú òfin gbà.
0: Àmì.
4: Ẹ dàgbọ́n sọ̀rọ̀ mo ti pè é láti lẹ́nu tó ti pè é.
0: Ẹ́.
4: Mo ń sọ ní mo pè é.
0: Hello. Kà ṣe tó.
1: Ìwọ́n náà sí wọ́n ń dá orí, ìwọ́n náà sí wọ́n ń dá bò.
0: láti ìgbé ìpè mọ́. Bí ọgbọ̀n ọdún tó ti ìṣeré bọ̀ wá, ohun tó wà lẹ́nu ẹ̀. Àkókò tó máa ń lágbára jù lórí ètò yìí rèé. Pé lẹ́yìn yẹn wọ́n dà sí gbogbo wọn. Nígbà tí àwọn èèyàn bá ń gbìyànjú láti tiraka àti wọlé, kán lè fi ìbínú jẹ́ wọn, kán lè fi hàn. Àtìpènijà tán ni kọlúra Elédùmarè lè bàa lu àwọn àgbà láti ràn wọ́n lọ. Ohun tó yí mi ò lè sọ. Ogun ẹlòmíì máa le débi pé tó bá tàkókò ìnámbà àti òní wọlé. Èyí tí nọ́mbà rẹ̀ bá wọlé yóò tún máa bínú síra rẹ̀. Èmi ò máa sọ̀rọ̀ ẹ̀tún nígbà ohun tí ń wí. Ẹ ò máa bí ẹlòmíì níbèrè pé kálàyé yẹn ó lè bá àyè dáadáa. Ẹ má bá a fi ogun ẹ̀tẹ̀ wo làpá. Yóò sì tún máa wí nǹkan mí. Ẹ máa kó ẹlòmíì níjanu àní ẹ̀ló ẹ̀ló àní ẹ̀ló. Lọ́run o. Oríṣiríṣi inú ayé. Iwájú ni pẹ́pẹ́yà ẹ̀ máa ń kọ́ mọ́ sí. Bàtà ò bá ti ṣe. Bá tó pè lẹ́ẹ̀kan tí wọ́n ní wọ́n ń kó nǹkan lọ́nà oko àwọn. Ó máa wà lọ́jọ́ kan. Tó fa àlàyé tó fi pọ̀ Yorùbá náà kúkú sọ àwa náà gbọ́ wọn yé. Ẹjọ́ ya ìyá ẹ̀ka. Wọ́n béèrè fún àlàyé. Nà ó máa bọ̀ lẹ́yìn wa bọ̀ lẹ́yìn. Lẹ́hùn kí nǹkan náà ò ṣe dáadáa tó. Ó sì máa bọ́ sínú oko tiwọn. Kò bá gbọ́n wọ́n sì rìn jìnà tó bẹ́ẹ̀. Ó máa jẹ́ páwọn tó ń kọjá lọ ló bá ń kó irè oko tiwọn. Wọ́n kọ àgbàdo lójú ọ̀rẹ́ lọ́hùn tí wọn ò jí àgbàdo wọn tó fẹ́ pọ́n ní oko tiwọn náà ti wá ń jí àgbàdo. Ọ̀rọ̀ wọn ti ní bá. Wọ́n ń béèrè ohun tí wọ́n fẹ́ ṣé káwọn àgbà bá wọn wọ́dẹ wá kọ́ máa bá wọn ṣọ́bẹ̀ ni. Wọ́n ti gbé wúrẹ́ ìyá àgbà wẹ́ má gbébọn bọ̀.
5: Ejò tó wọlé. Ká bá wa péjọ.
0: Olúwọ̀dẹ má gbébọn bọ̀ wá ní ejò ti wọlé. Wọ́n dàbí eré kìí kúkú ṣeré. Mú àìsàn ràn yín ọ̀rọ̀ kálukú kò sá àsọta rẹ̀ ká gbọ́ yé. Ká tó mọ̀rú èsì tá a fọ̀lé ló ṣe dàbí ìgbà tí béèrè mi pọ̀. Àwọn àgbà ń gbọ́ inú ilé ṣùgbọ́n mi ni mò ń ṣojú wọn torí ohun tẹ́ ẹ bá wí làwọn náà ò ṣiṣẹ́ tẹ̀lé. Ẹ ló ta ló wà lójú òpó yẹ káàárọ̀ ní pápápá. Kò ṣẹ́jú bíi máa.
6: Ṣàwọn lè pa ìkáàárọ̀ o.
0: Wàlékù sàlám
6: ejò ń torí ọlọ́wọ́ nọ́mbà ní ẹbí kíkà ejò ń torí ọlọ́wọ́ ẹ̀yìn dáhùn.
0: Kò sí wàhálà ìyàwó àfi nọ́mbà náà ti dáhùn. Àgbàlagbà gbọdọ̀ ni mí jẹ́. Ẹ̀lú ta ló wà ń bẹ̀.
6: Àlájú ìrìnàjò ẹ̀dá ẹ̀káàárọ̀.
0: Ẹ̀káàárọ̀ ìyá mi ojú òní tìyín.
6: Ẹ̀káàárọ̀.
0: Ẹ̀káàárọ̀ ìyá wa.
6: Ẹ̀yẹ ẹjọ mo n tẹle yin lati igba ti e ti bẹrẹ lati latali ana.
0: Yes sir. Yes ma.
6: Ṣé ìbéèrè mi tí mo fẹ́ béèrè ni pé nípa ìwé yìí ẹjọ mo fẹ́ rà tán mi ò tí láǹfààní àti rà. Ṣé bóyá kò sígbà tí mo lè bá ń bẹ̀ láti rà? Ìwọ̀n ni ẹlẹ́sìn nǹkan kan ń ṣe ní. Mo ti lé ní 2 years báyìí. Ṣé mo dẹ̀ ń ṣe nǹkan tán ṣe nǹkan ṣe yẹn ṣe ló kí wọ́n ń wá púpọ̀. Nǹkan sì ṣe fẹ́ lára mi.
0: Ẹ̀yin sì ti dáwọ́ ọmọ bíbí dúró. Mo lè ti dáwọ́ ọmọ bíbí dúró àbẹ́fẹ́ bí sí.
6: Bí mama. Alájọ mi gan. Ó ti tó 25 years báyìí.
0: Ẹ ti gbìyànjú dẹnu ayé. So kí ikú ò ní pa wọ́n kò ní pa àwọn tiwa náà. Ikú ò ní pa wọ́n sẹ́ẹ̀ kò ní pa àwọn tiwa náà. Ó ti yẹ ìyàwó ọ̀sọ́ ó jẹ́ méjì. Ẹ béèrè nípa ọ̀rọ̀ ìwé ẹ sì sọ nípa nǹkan oṣù tó tún.
6: Ẹlẹ́ẹ̀kẹta. Inú mo ti wà yìí. Mo fẹ́ lè pa àkùrẹ̀tẹ̀ mi rárá. Mi ò fẹ́ mọ àǹfààní pé mo wà láyé kan torí mi ò ní nǹkan kan lọ́wọ́. Gbogbo ìgbìyànjú bí mo ṣe ń ṣiṣẹ́ tó mi ò lákòjọ. Ìwé ò gbowó lọ́wọ́ mi. Tí mo ṣiṣẹ́ mo gbọ́dọ̀ kalẹ̀ mi ò ní tà. Ìwà ara mi sú ni. Mo fẹ́ lè po nǹkan jẹ bí mo ṣe wà yìí.
0: Ẹ má po nǹkan jẹ ìyá wa, kò lè tó yẹn má
6: wọlé. Mo ti pè yín lórí nọ́mbà yín tí mo ti tọrọ owó lọ́wọ́ yín tẹ̀lé fún.
0: Ẹbẹ ti sọ fọmọ Nàìjíríà, ẹ ti sọ síwájú Elédùà, ẹ má wọrí, ẹ jẹ́ ká wọ èsì tí wọ́n á fọ̀ lé lórí.